0: láàrin ìjẹjọ sásìkò tá à ń bẹ́ ńbẹ yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí láti fà mu ẹgbẹgbẹ̀rún àwọn ẹ̀dá kan láti jẹjọ dásìkò yìí láti jẹ ẹ̀dógún dásìkò yìí ẹgbẹgbẹ̀rún àwọn kan ti kúrò láyé bákan náà lẹgbẹgbẹ̀rún àwọn kan wọn tún wọnú ayé wa bí ìran kan ṣe ń lọ
1: ẹ̀mí
0: mi ń padà wá sí ayé kò wá sẹ́nìkankan tó tó ṣe rú àrà báyìí tayọ bá mi èdùmàrè lókè lọ ọba tá a rí tó ń rí wa ọba tá a mọ àyè tọ́wọ́ a mọ̀ wípé níbi táwa ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí inú ilé agbára níkànnì ti lágelú 96.7 FM
1: okay, tó gajù kìlọ́ ní
0: ilé funfun báláwú láàfin ọba tí ò pé méjì
1: irúurì
0: ò pé méjì ní nàìjíríà yìí irúurì ò pé méjì ní ọyọ state wa yìí irúurì ò pé méjì nínú ìlú ìbàdàn wa yìí ààfin ọba kíkànnì ti iléeṣẹ́ rédíò wá dìde nínú rẹ̀ títóbi èrè ọlọ́run ọlọ́run náà ló dárí eléyìí èrò ẹ̀dá kan kọ́ ọlọ́run sọ wípé ohun tóun fẹ́ ṣe nínú àkọọ́lẹ̀ tèmi ti kọ́lẹ̀ ààfin ọba kan ó dìde nínú ìlú yìí
1: o
0: ààfin ọba yìí agbóhùn sáfẹ́fẹ́ kan wà á lalẹ̀ wù ú bẹ́ẹ̀ tí ó wà á mi lé tí ó wà á mi oko léyìí tí gbogbo ayé tún wá máa ṣàǹfààní nínú rẹ̀
1: tí wọ́n máa jẹ tí wọ́n máa mú bẹ̀
0: wọ́n máa wá sà wọ́n máa wá rà ẹni tí ò lè dìde yóò dìde ẹni tí ò lè rìn ó rìn ẹni ò rí jẹ ó rí mu títóbi rí ọlọ́run
1: o
0: ọba tó gbé ọgbà yìí sílẹ̀ fún wa tó wá jàǹfààní fún gbogbo ayé kábíyèsí rẹ̀
1: ọlọ́run
0: lágelú 96.7 FM ibẹ̀ náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ètò kan lọ lètò kan tó ń wọlé wọ́n bá mi èdèmàrè ṣeṣe ìkànnì inú o eléyìí náà ní ṣàpèjúwe fún gbogbo àwọn ẹ̀dá ẹ̀dá kan ò lo ayé gbó adé agbó ẹ̀dá kan kò lè lo ayé gbó tó o bá fẹ́ tún mọ̀ dáadáa ìwọ máa gbọ́ ìkànnì ti lágelú dáadáa ó fi lè mọ̀ wípé kò sí bó ṣe lè wù kó kàǹkà tó kò sí bó ṣe lè wù kó tó tásìkò tó lò bá ti tó ó dìde ọ ń bẹ nínú ààyè yìí tó jẹ́ wípé ààyè yìí sọ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn di nǹkan
1: ògbólórùn ògbólọ́wọ́
0: bógo ṣe wá ń ran ògo lọ́wọ́ ń tó bólógo ṣe ràn tí gbogbo ayé mọ̀ pé ògo leléyìí nínú ayé o tá ń fi tọrọ tá a sì ń sọ pé kọ́ba àmì èdèmàrè ọmọ mú ògo wa kúrò ńlẹ̀ bí wọ́n bá fún ní wákàtí tásìkò rẹ̀ bá tó kò ní kọjá àsìkò tí wọ́n fún àpèjúwe kan leléyìí o
1: kò ságbólò méjì
0: kábíyèsí ọlọ́run
1: tí ò ní nígbà àsìkò tí ó lò
0: kábíyèsí ọlọ́run
1: kò sí bó ṣe lè gbólóhùn tó kò sí bí ayé ṣe lè nífẹ̀ẹ́ rẹ tó
0: bó ṣe dá láhán tó kò sí bó ṣe bó rẹ ṣe dùn tó
1: o ní expiring time
0: agbádùn rẹ àsìkò díẹ̀ ni o àsìkò díẹ̀ ni tásìkò ń bá ti tó nígbà tí wọn náà bá rí pé àsìkò yìí ti tọ́ máa ṣe iye wákàtí mẹ́ta mẹ́rin tí mo lò yìí méjì tí mo lò yìí wákàtí kan tí mo lò yìí ṣé ó ti yá pé nù.
1: yóò bá tiẹ̀ mọ́ pòwe kan
0: kábíyèsí ọlọ́run
1: wọn ní bíjó bá ń yẹni làákù lójú agbo
0: bíjó bá ń yẹni
1: ìgbà náà làákù lójú agbo
0: kábíyèsí ọlọ́run kábíyèsí
1: ọlọ́run bá ń kọrin táwọn ayé ń jó tí wọ́n ń sọ̀dé tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń forí tán fẹsẹ̀ jó àsìkò ìgbà náà ni ó kúrò lójú agbo mọ́jọ dìgbà wọn bá lọ jókòó lẹ́yìn kọ̀ọ̀kan tí ọ̀wá sẹ́ni tí ó gbọ́ ojú ẹ mọ́ kí wọ́n tó wá lé okó ń bẹ fún lára rẹ̀.
0: ìyún tiẹ̀ ṣe jẹ́jẹ́ ni ó jẹ́ ó ṣe ó tún ṣe jẹ́jẹ́ ẹni tí wọ́n á dára gbogbo ilé ń lọ bá mi ìdùnnú
1: rẹ̀
0: a fi ń kí ni ó ṣe púpọ̀ nù ayé wa ó ṣe ó.

ètò tẹ́ ń retí náà ni ìrírí ẹ̀dá tẹ́ ń retí ó tún ti gbòde o. ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n báyìí ni fìkọ́ ni lẹ́nu ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayé gbọ́yìn táyé lulú ọmọ abọ́ládé lorúkọ tèmi o ìmí a máa sọ pé nǹkan kan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àti ní tí wọn ó ṣàánú fún ìmí a máa sọ pé gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ mọ̀jẹ̀ kọ́ ọmọ ènìyàn dá mi lákẹ́ o nítorí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n

0: olóòtú ètò wa ọláyíwọlá
1: olúwagbẹniga
0: gbogbo ayé a máa wá sọ pé ó yàtọ̀ ayé rẹ̀ náà sì tún yàtọ̀ ọba mi Edumari ó má fi kú òjijì gbà lọ́wọ́ wa ọlọ́wọ́ ọbọ̀ tí wọn gẹ́gẹ́ bí ìṣe wa Abdulaziz Ademola gbogbo ayé wa máa panupọ̀ pé àṣìṣó àṣìṣó ọba mi Edumari ó dákun kó jọ ọ́ ọwọ́lá dèdé àsìkò tá à ń bẹ́ẹ̀ yìí Abdulaziz Ademola àṣìṣó ọlọ́run o báwa tètè gbé orí ńlá dọ́dọ̀ rẹ̀ ọmọ sí nǹkan tọ́ba mi Edumari ò lè ṣe ọba aláyè padà lọ́ba mi Edumari ọba ṣèyí òwú lọ́ba mi Edumari nínú àsìkò tá à ń bẹ́ẹ̀ yìí nínú ààyè tó wà yìí náà káàánú rẹ̀ ó dìde o olólùfẹ́ àṣìṣó ọyẹ bọ́tà ẹ dìde gbogbo olólùfẹ́ ìkànnì ti lágẹlú 96.7 FM àti gbogbo olólùfẹ́ ètò ìrírí ẹ̀dá pátápátá dákun ẹjẹ́ rí àmì àmì àmì yìí a ní gbogbo ohun tó kù táṣìṣó lò kọ́ba mi Edumari ó máa sọ̀kalẹ̀ àánú rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀wọ́ tó bá rí àmì ṣe láyé ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọ̀wọ́ tó bá rí àmì kan ṣe fún wa àánú tí ò ní tán yọ sọ̀kalẹ̀ sọ́dọ̀ tiyín náà bóyá àwọn èèyàn ti ń wọlé lórí ẹ̀rọ ayélujára wa dákun ìwọ náà gbìyànjú yára wọlé síbẹ̀ ìkànnì ti lágẹlú 96.7 FM bákan náà o tún lè lọ sí ibi ìkànnì tèmi náà abolade taiwo ìwọ lọ síbẹ̀ báyìí

0: dákun gbìyànjú bá tẹ àmì kan àmì fún Abdulaziz Ademola Asisu gbogbo wọn tó ráyè wọlé tó wá gbìyànjú tó bá ń ṣe àmì fún Abdulaziz yìí ṣe àánú ọlọ́run ò ní wọ́n ẹ̀yin náà nígbà kọ̀ọ̀kan oríire tí ò ní tanná ọba àmì Edumare ọba ń sọ kalẹ̀ ṣe bí wọ́n ṣe àmì fẹ́ nìkan ni ẹgbẹgbẹ̀rún èèyàn ọmọ wa wo àmì tiẹ̀ náà tó táàgì yẹn wọ́n mọ wa wo bí wọ́n ṣe ń wo tó ń kọ́mẹ́ntì pé àmì bí wọ́n ṣe ń wo mẹ́yìn tí wọ́n kà báyìí lóríire ọmọ sọ kalẹ̀ sọ́dọ̀ tiẹ̀ náà gbogbo wọn tọ wa ráyè wọlé tó jẹ pé fóònù tọwọ tèmi ọmọ lè lọ sàmì kan nínú láàyè ibi tó ti ń gbọ wa
1: ó
0: ti sàmì rẹpẹtẹ nu àánú ọlọ́run ní wọ̀wọ̀ náà ń gbà kọ̀ọ̀kan o ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti ń wọlé inú mi ń dùn ara mi tún wá yá pípọ̀ ọba mi Edumare òkúkú ní fi ẹ̀yin náà lẹ́yìn gbà kọ̀ọ̀kan ọba mi Edumare òkú ní sí ẹ̀yin náà lẹ́yìn nìkan nínú ìsẹ̀mí yín tẹ́ ẹ̀ máa lò nínú ayé ọba mi Edumare ò ní jẹ́ ẹ̀yin náà kò ní ṣe yín lẹ́yìn nìkan o mikimiki ọmọ àbílẹ̀ ó ti wọlé mo ti rọ́wọ́ yẹn ṣé o olùdùjọyè tún mi ṣe àrà wọ́n ní wẹ́dọ̀ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ìrànjẹ́ a máa mọ ìlú tó ní kálukú ti wà ọ̀yà tún mi ṣe gbìyànjú bá ń tún wọlé mo wà nílùú báyìí ni o gbìyànjú bá ń tún wọlé ọba mi Edumare ọmọ bá ń tẹ̀lé yín mísítà ọ̀gíní láti olùǹde olómi ẹ ṣe gan ni o ọba mi Edumare ò ní gbàgbé yín gbà kọ̀ọ̀kan ṣe yí ọ̀dọ̀fin ẹkún ètò ọpọlọ yín ò ní dàrú àti tẹ̀yìn náà ọba mi Edumare ò ní da ọpọlọ tiyín náà rú olùmídé adébánjọ adé òní gbàgbé wẹ́dọ̀ adé òní gbàgbé ẹsẹ̀ gan ni ọba mi Edumare ọba wa dúró tìyín o ọba mi Edumare ò ní fi ẹ̀yìn náà lẹ̀ nígbà kọ̀ọ̀kan adénìkẹ́ kọlá wọlé kọládẹ́s ìnígbọ́kù rẹ̀ ńgbà kọ̀ọ̀kan o ọba mi Edumare ọmọ bá ń dúró tìyín o afis dauda ẹkún ètò ọba mi Edumare ò ní fi ẹ̀yìn náà lẹ̀ ńgbà kọ̀ọ̀kan adénìkẹ́ kọládẹ́s orí rẹ̀ wà ń bẹ̀ ń gbogbo ìgbà ìnígbọ́kù rẹ̀ ó ti bá ń ṣe àmì ó ti ṣe àárẹ̀ oríire

0: baba wa Jimuda lati ilu America. Baba yi ti wo Nigeria.
1: Olorun seun.
0: Oba mi Edmari o ma ba wa duro ti yin. Ajimuda ni ah baba to bi ohun baba yi lo 102 laye ni baba mun ti ku o e mo wa sayeye re. Laipe laijina. A tun ba won na tun lo dupe pe ase egbe yin.
1: Arugbo
0: yin.
2: Ludaya kodo. Baba to si
0: o ife Olorun leleyi o anu Olorun si leleyi. Oba mi Edmari ko ma ka anu re ku lori enikan kan wa. Eni taye ba nfe rara o. Anu Olorun ni ife Olorun ni. Oba mi Edmari o si ni gbagbe enikan kan wa. Ninu ta le te ma le ta fi le jo ma sanfani fura ah an gbadun yin an gbadun yin bo ba lori ire kan fi eni ti to fe na ta wa na gbadun re won ni e ja ki eni to ri ni
1: to maju
0: to maju
1: eni ni wo bi awa
0: kabiyesi Olorun Akim Asir mu rowo yin e se lati ilu Eko Mary Ayeni lati Florida Oba mi Edumare ko ni je keyin na osunkun o ma ngba ko kan o.
2: Mo ka se o ma le ko ni ile alasi.
0: Temilade Ajayi. Oba mi Edumare o ni fi ku ojiji pe ni ko kan wa. Alaje Anbari Abdullah Aziz. Olólùfẹ́ Ọlọ́run látara gbogbo àwa
1: náà ọba Saudi
0: ni sunkún ọmọ nígbà kọ̀ọ̀kan Oládùmọ́yé Ògúngbẹ̀mí alias Ọláolúwa bread baba yìí ni máa kó bread fún wa nígbà gbogbo ní gbogbo ìgbà iléeṣẹ́ yín ò ní jóná kò ní di títì pa o iléeṣẹ́ wọn wà ní Bolúwájí nílùú Ìbàdàn Oládùmọ́yé Ògúngbẹ̀mí alias Ọláolúwa bread ò ní sunkún ọmọ o. Iriri ẹda leto te n gbọ lọwọlọwọ bayi ọgbọn bayi ni fi n kọ ni iriri ẹda bayi o yato si iriri aye o iriri ẹda
1: iriri lo bere mejeji looto sugbon n to pari e sọtọọtọ
0: n to pari re se ọtọọtọ ika ma wa dẹruba ni
1: jukalo ikan ti ẹdẹruba ni rara
0: yo tun wa ma kọ yan lọgbọn yo ma lọ kuro ninu ronu abadi to n bẹnbẹ lọwọlọwọ iriri ẹda yóò ma mú ọ kúrò nínú tó lérò yìí pé kò ní ṣeéṣe mọ́ nínú ayé rẹ. Mr. Oladejo láti Canada. Ọba mi Edmari ọba ń dúró tì yín ní sunkún ọmọ o. Mr. Raf láti Texas nílùú America. Mr. Raf ní gbọ́kú yín láílẹ́ ń gbà kọ̀ọ̀kan. Yára báyìí adé agbo yára bọ́ sí ìrírí ẹ̀dá ó lágbára púpọ̀ ìrírí ẹ̀dá títí tòní yìí ó lágbára púpọ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Wọ́n tó ń pé eléyìí sósì lè ṣẹlẹ̀ ọlọ́run má jẹ́ ká burú ọkàn wa ni nǹkan kan o

0: ẹ káàbọ̀ padà sórí ètò ìrírí ẹ̀dá títí tòní ọmọ kan ò ní kéré ká má dáwọ́ rẹ ètò ìrírí ẹ̀dá títí tòní yìí ó lágbára púpọ̀ o kódà ó tó kà sí ara o ha arábìnrin kan ló pè mí lábí aṣọ mi arábìnrin yìí ni Mr. Bolade mo máa ń gbọ́ ètò yín ìrírí ẹ̀dá dáadáa mo wá rí i pé ìrírí ẹ̀dá yìí ọgbọ́n báyìí ni fi ń kọ́ ni mo wà lórí ìrònú kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìrònú náà ó sì ti wá gáya ó ti débi ẹ̀mí mi báyìí pé bóo ni mo ṣe fẹ́ rin ìrìn àjò yìí báyìí kò yí òun mọ́ rárá Mr. Bolade kò yí òun bóun ṣe fẹ́ rin ìrìn àjò yìí ní tí ń ṣẹlẹ̀ sí òun lọ́wọ́lọ́wọ́ báyìí a ti gbọ́
1: a ti ṣe
0: ọ̀rọ̀ yìí ti di ìlú gángan mọ́ òun ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti kọ wájú ó ti kọ̀yìn òun wá wà láàrin pé bóò ló ń ṣe fẹ́ ṣe síwájú ni kí n ta sí ni
1: àbẹ́yìn
0: ni kí n ta sí ibo ni kí n wá gbé ọ̀rọ̀ yìí gbà báyìí Mr. Bolade ìrírí mi tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ o ni mo fẹ́ sọ fún yín yìí o bá ní kí ni kí n ṣe kí ni tó ṣẹlẹ̀ sára bẹ̀rẹ̀ náà.
2: ìṣirò ìmọ̀ràn lè dé kí ọmọ mo ní mo níyàwó kan náà lẹ́kọ́ a lè mo níyàwó.
0: arábìnrin yìí ni Mr. Bolade àwọn méjì ni ìyá àwọn bí àwọn méjèèjì tí ìyá àwọn wá bí obìnrin ni àwọn méjèèjì yìí ṣùgbọ́n bí ọmọ òun lẹ́gbọ́n àbúrò òun ni ọmọ kejì ṣùgbọ́n ọmọ kejì yìí nígbà tó ti jáde primary pé yóò wọ secondary school báyìí o
1: alákọ̀ọ́bẹ̀rẹ̀
0: alákọ̀ọ́bẹ̀rẹ̀
1: àti girama
0: ọba wọn mú lọ sí ọ̀dọ̀ àbúrò ìyá mi kan nílùú tó jìnnà sí ara wọn ká ní àwọn wà ní òṣogbo wọn mú àbúrò òun wọn mú lọ sí àbújá àbújá yìí wà ní ọmọ ìyá àwọn yìí ibẹ̀ ló ti lọ ka gbogbo
1: ìwé rẹ
0: tóun sì wà ní ìlú òṣogbo. ìlú òṣogbo tóun wá wà yìí tóun ti ń ṣayé torí ibẹ̀ ló ń ti lọ sí ilé ìwé nígbà tóun wá parí ilé ìwé tán òun lọ kọsẹ́ ìgbà tóun kọsẹ́ ó di pé kóun ó gbìyànjú pé òun ti di
1: ọ̀gá
0: òun ti dọ̀gá òun sì ti di pé kóun náà wá ọkọ tí tóun náà fẹ́. lẹ́yìn ọ̀rẹ́ yìí musa alábàápàdé ọmọkùnrin kan. ọmọkùnrin yìí ní iṣẹ́ ìjọba ní í ṣe ṣé ìgbàgbé pé oníṣẹ́ ọwọ́ ni títí tèmi iṣẹ́ ìjọba ni
1: ọmọ
0: arákùnrin yìí ń ṣe. a ṣe ìgbéyàwó wa ṣùgbọ́n nígbà tá a ṣe ìgbéyàwó wa yìí àbúrò mi yìí n ò ní àǹfààní àti mú láti mú wá sí ilé tó rọ́nà yẹn ó rọ síra wọn. Mr. Bolade mo bí ọmọ fún arákùnrin yìí àjọ bímọ fúnra wa a sì jọ ń ṣe ìgbésí ayé wa lọ
1: wẹ́rẹ́wẹ́rẹ́.

0: ìgbà tó máa kọ́ bí mi tó pé ọmọ ọdún mẹ́rin lọ ọlọ́run tún bù mí ní
1: ọmọ
0: mi mo tún bí ọmọ méjì ìgbà tí mo bí ọmọ méjì yìí tọ́mọ kejì yìí tó pé ọdún kejì nǹkan kan ṣẹlẹ̀. Ṣé gbàgbé pé mo ní iṣẹ́ ìjọba ni ọkọ mi yìí ń ṣe. Ó dá mi lókòwò. Mo sì jẹ́ nìkan tó jẹ́ yí pé Mr. Bolade mo gbé oge o. Mo rẹwà díẹ̀. Iṣẹ́ tí mò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sì máa ń pọ̀ ní ọ̀dọ̀ mi.

0: nígbà tó di ọjọ́ kejì tílẹ̀ mọ́ mo sọ fún àbúrò mi wípé kó tètè wá lọ sọ́dọ̀ àwọn òbí wa torí mo ti wà nínú ìrònú ìdí tí ò jẹ́ kí n mọ nǹkan tí ń sọ ni wípé mo ti rí àbúrò mi tó wà nínú oyún rẹ̀ yìí sì ni ó ti ń lé ní oyún rẹ̀ ti di oṣù mélòó báyìí ọmọ ní pẹ́ bí mama ní oṣù kẹfà ní
1: òun
0: wà báyìí.
2: ẹ̀sà ti ra mọ́ nínú gbàgbọ́ ẹ tó tábà lọ ṣáájú gbogbo wa.
0: mo yí ọ̀rọ̀ mọ lọ́wọ́ pé kó máa wá lọ sí ọ̀dọ̀ àwọn tí ó bí wa pé ẹni tó bá ti kíní kí kó padà wá.
2: ṣe dáadáa kọ́ ló máa yarí.
0: ọ̀rọ̀ yìí ni mo wà lórí ìrònú lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: ṣe dáadáa
0: ọ̀rọ̀ lọ. ọkọ tí mo bí ọmọ méjì fún. làbúrò mi ọmọ ìyá mi òun náà ló tún lọ lóyún fún mi
1: lọ́wọ́
2: báyìí.
0: ṣé mo lè sọ fún àbúrò mi pé ẹni tí mo bímọ fún òun ni ẹni tó lóyún fún yìí àbí kí n má sọ. tíkèmí náà ọmọ lọ bẹ̀ ṣé kí nǹkan yìí tí n bá fi pamọ́ lónìí ṣé tó bá dọ̀la náà sí ò ní dìde kó ọ̀rọ̀ yìí ò tiẹ̀ kò yé mi kí ni mo lè ṣe ná. ẹ dẹ́kun ẹ bá ń fi ọ̀rọ̀ mi yìí lọ gbogbo àwọn ọlọ́gbọ́n olóye onílàákàyè àbúrò mi ló ti lóyún yìí o. èmi mọ ẹni tí èmi sì ti mọ̀ pé ọkọ tí mo bímọ fún ni ìgbà àbúrò mi yóò tí ì mà ṣé tọkọ rẹ náà bá rí mi ṣé nǹkan ò ní yan. ẹ dákun ọ̀rọ̀ yìí ó di ìlú gángan ibo ni mo fẹ́ yà sí báyìí. ẹ jẹ́ kí gbogbo ọlọ́gbọ́n olóye onílàákàyè tí wọ́n ń gbọ́ ètò yín kí wọ́n dákun jọ kí wọ́n là mí lọ́yẹ̀ kí ni kí n ṣe báyìí.
1: zero eight six seven five fún àwọn tó wà lókè òkun
0: +234 +234 814 249 1006. ẹ dákun ẹ jọ kí ni kára bìnrin yìí ó ṣe ọ̀rọ̀ yìí ta kókó ó ń gbomijé lójú mi kí ni kí n ṣe báyìí. Hello. Ẹ mọ̀ kú àjìn.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ra.
3: Làgè lónìí bàjẹ́ o.
0: Àmì.
3: Gbogbo àwọn èèyàn wa ń kọ́.
0: Àlàáfíà gbogbo wa wà.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ra bàbá mi kí ló kọ yín láti ìlú o.
3: Chief Comrade Ilésanmi Dojoyè tí ó béèrè oyè kò yè lọ́wọ́ ọba kan tàbí Joyè kan látàwẹ́ ló ń sọ̀rọ̀. Àbókìkí Adé náà wá pẹ̀lú wa wọn ni ká kí yín kú iṣẹ́.
0: Ẹ ra bàbá mi.
3: Iṣẹ́ ẹ rí ìpínlẹ̀ náà. Ṣé nígbà tí ó fi fẹ́ ọkùnrin yẹn mo ò kí ń lọ sí ilé àwọn ìyàwó rẹ̀ tí kò fi mọ àbúrò rẹ̀.
0: Àbúrò rẹ̀ ò sí nílé.
3: Kò gbélé ọ̀kẹ́ kódà eléyìí ti dúró bá wọn. Kò tí ì rí ọkọ tí ó fẹ́ o.
0: Àbúrò ó ti wá lóyún.
3: O lè ti ní oyún tí ó bá rí báhun. Ẹ̀ka ọmọ kan tí ó bí fún náà nà. Ṣó ti yẹ yín torí wípé kò síbi tí wọ́n gbé ń ṣerú rẹ̀. Ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà àbí bẹ́ẹ̀ kọ́ ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Ọwọ́ ọ̀tún ó rọ sí dì.
0: Ọwọ́ ọ̀tún rọ sí dì.
3: Ẹ̀rù wípé bóyá kóhùn ò sọ fún báwo ni ò ṣe ní sọ fún. Báwo ni ò ṣe ní sọ fún. Wọ́n ní tí olóko bá gọ̀. Alálàárí ò ní gọ̀. Ṣó ti yẹ yín. Àbúrò yín ò tí ì rí ọkọ o. Torí pé kò síbi tí wọ́n gbé ń ṣe irú rẹ o.
0: Tolóko bá gọ̀. Alálà rẹ̀.
1: Kò ní gọ̀.
0: Kò ní gọ̀.
3: Ṣé ẹ ló.
1: Àgbàgbà yín
3: gbọ́dọ̀. Torí pé àwọn ìyá wọn àwọn bàbá wọn. Ṣé bí Yorùbá ni wọ́n.
1: Bẹ́ẹ̀ni.
3: Ibo wá ni wọ́n gbé ń ṣe irú rẹ̀.
0: Ó dà bàbá
3: mi. Ọlọ́run ò sí ìsílẹ̀yìn alábòsí. ó bẹ́ yẹn tó bá ti dàbí ẹni pé torí ó ti níbẹ̀rù nínú yorùbá ìṣerú rẹ̀
0: àmẹ́
3: sọ wípé ayédayé òyìnbó lámòjú egbò lámọ̀ fi tẹ̀lẹ̀ tí ò bá sì da kò da tó bá jẹ́ bí ọmọ agboolé tí èso ọmọ ìyá kan náà bàbá kan náà a sọ wípé wẹ̀ bákan ṣùgbọ́n ọmọ ìyá kan náà kò pọ́síbù o
0: kò pọ́síbù
3: gẹ́gẹ́ bí òye tèmi o
0: ẹ
3: pé tó
0: ẹ sí bàbá wa
1: ẹ káàrún
0: o kò ní ṣe
4: hello
0: ẹ kú àjẹ ẹ mọ̀ kú àjẹ bàbá wa
4: ìjẹ́ ìrìn abiolu kó àpọ̀jọ́jọ́ wọlù
0: kábíyèsí ọlọ́run
4: òbẹ́ kìsùgbẹ́ sílé alákìsà òtún alákìsà ló ń gba aṣọ
0: ẹ sí bàbá
4: mi ẹ yẹ kọ́ ọmọbìnrin ìdílé ìgbé tọ̀ mí wá
0: kábíyèsí
4: orúkọ tèmi ni gani ọlọ́run dá láti abẹ́kúta
0: láti ìlú abẹ́kúta
1: ẹ káàbọ̀
4: ọkọ yẹn ò ní fẹ́ obìnrin
0: o ti wá lóyún fún un
4: oyún tó níyẹn ó máa bì
0: yóò bí
4: ẹgbẹ́ ẹ̀dùn máa gba ọmọ yẹn mọ́ra tó máa tọ́ ọmọ ọmọ
0: kábíyèsí ọlọ́run ẹ̀gbọ́n rẹ̀
4: ló máa gba ọmọ yẹn mọ́ra ó ti di ọmọ wọn á gba ọmọ tí ó bọ àbúrò ẹ̀ bí á dà wọ́n títí ẹ̀ á tọ́ o kò lè fẹ́ ọmọ yẹn nítorí pé ìgbà tí à ń tẹ̀ ní kó lọ yọjú sọ́wọ́n ọ̀yà ń lé tí wọ́n bá fi fọ́tò náà wọn ọ̀yà ń lé wọ́n á ti rí pọ́kọ ẹ̀gbọ́n ẹ̀ nínà.
1: bàbá tí wọn bá wá padà ríra ńkọ.
4: ṣé tí ọkọ àti ìyàwó
1: bẹ́ẹ̀ ni ìgbéyàwó tó ti dájọ́ rẹ̀ ọ̀nà ńkọ.
0: ó máa
4: mọ̀ pé àbúrò ìyàwó mu ni.
0: tó bá ti wá mọ̀ ńkọ sọ́kọ wà gbọ́n yóò fi ilẹ̀
4: Hello.
0: Hello.
5: Hello, Fale.
0: Eko Aje.
5: Yes, the question.
0: Yeah.
5: Yeah, Beji. Olorun logbon.
0: Yeah, Beji. Olorun logbon. Lati Akinyele, era iya mi dada.
5: Yes. Egbon lobi ni lo le aduro leju papa mi.
0: Bẹ́ẹ̀ni.
5: Èmi mọ̀ sí nǹkan kan ló ń gbà yẹn ni ìjẹ́ yẹn.
0: Àbúrò lóyún ṣùgbọ́n kò mọ̀ pé ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ni kò mọ̀.
5: Kò mọ̀
0: kì í ṣe pọ́ mọ̀.
5: Ẹ̀gbọ́n náà sì ti wá mọ̀ bẹ́ẹ̀.
0: Ẹ̀gbọ́n ti wá mọ̀ kò wá mọ bí ó ṣe sọ fábùrò pé ẹni tó lóyún fún yìí ọkọ mi ni ẹni tí mo bímọ fún ni.
1: Bàbá ọmọ rẹ̀.
0: Torí bàbá ọmọ rẹ̀ ni.
5: Bàbá ọmọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Ó ti kú òun lé ọkọ tiẹ̀.
5: Ẹgbẹ́ ti kú òun lé ọkọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni ó ti kú lọ́dọ̀ ọkùnrin o.
5: Ṣùgbọ́n ọkọ ọmọ pé àbúrò ìyàwó òun.
0: Ọkọ ọmọ.
5: Ó jẹ́ ẹ̀yẹ sára ni.
0: Ó jẹ́ sára ni. Yóò máa fẹ́ lọ àbí.
5: Ìgbà tọ́kọ ògbò ó wà gbági.
1: Ọmọ ìyá ọmọ bàbá.
5: Ọkọ̀ kan náà.
1: Wọ́n kà mọ́ra bí igolé.
0: Wọ́n ló wà ní gbági tuntun sọ ògbọ́ ni.
1: Ní ògbọ́ òun náà lọ gbọ́.
0: Wọ́n lọmọ ìyá kan náà.
1: Wọ́n lọ gbọ́ yìí.
5: Bẹ́ẹ̀ni wọ́n wà gbági.
0: Wọ́n ló wà gbági.
5: Wọ́n jọ fọ́kọ kan náà ni.
0: Ọmọ méjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n jọ fẹ́ ọkọ kan náà. Ìmọ̀ràn tí kò máa fẹ́ àbúrò rẹ̀ arákùnrin lọ àbí.
5: Nígbà tí ìyàwó ti jáde sí èmi ni.
0: Kọ́ máa fẹ́ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ lọ.
5: Ṣé lè wà lọ jọ ní ibi.
0: Ànímọ̀ràn ti yín mà kọ́ máa fẹ́ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ lọ àbí kan fi ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni kọ́ máa fẹ́ bàbá ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ.
0: Kọ́ máa fẹ́ lọ. Ìyá mi ti ní kọ́ máa fẹ́ lọ. Ẹ sọ oríire
1: jà.
0: Ẹ ṣe ẹja tó gbọ́ tẹlòmíì. Ẹja gbọ́ tẹlòmíì. Ẹ ṣe ìyàwó. Ẹ ló.
6: Ah, ele ma ko to.
1: Oh.
0: Eto ni o.
6: Ambale assist lati ole the American.
0: Kabi sira ba. Era ta.
6: Akoko do kuri o Abolade.
0: Era baba ti dada.
6: E mo lo re mo go re.
0: Abi, abi.
6: Eh, ona bi te la won na to lagbara ti emi.
0: Mo se ro
6: yin pa awo le ri ye.
0: Ami alhamdulillah.
6: Eh ni. Awon le ji yin gbe.
0: Ami o, oke be. Wakati meji awa nu gbo ta rin lo.
6: Pasolombe, pasolombe. Cheri Odele. Mo ko lo ko egbon re ma, ki so ko egbon re.
0: Ki so ko egbon e.
6: Ori won ti won ti awon le. O ka wo kule. So ke je pe o ba ni le wa lo ji nkan papo, ki so ko egbon re ma. Ori won ko so won si awon number 1 yen. Number 2. Ebe no agba abu re ni mora pe dako jo o to o pe mo to ni o ti na
1: anti oni yoju njo gbeyawo
0: anti wa lohun anti oni yoju njo gbeyawo
1: ah oju opo won tan
6: o ti e o ti en
0: araje ambali e dako e pe wa pada e fi number mi pe wa pada
1: Abolade.
0: Ba se fe gbadun yin dada, ri yin gbo dada.
1: Abolade.
0: E dakun.
1: Tun je bere bere kan lowo re. Se an mejeji bayi ni nsin. Ngba t'Olorun ti dare ajo won po baun. Se oko oni mo so wi pe mo ba nti re nbi asi mo se. Se wo na oni pada si ru e kan bi an ba ti ra pada lo mo ra won.
0: Ja won la ke o ma fi gbo si ba.
1: Hello.
7: So hello,
1: ta ku di e ku
7: Ah, nani ọ̀rọ̀ yìí o.
0: Kí ló kọ yín láti ìlú o?
7: Orúkọ mi náà tún kọ́ mi ní Káyọ̀dé Johnson láti Àgọ́wọ̀ yẹ.
0: Mr. Káyọ̀dé Johnson láti Àgọ́wọ̀ yẹ.
7: Bẹ́ẹ̀ni, ara àwọn tó ń gbọ́ ètò yẹn.
0: Kàbíyèsí Ọlọ́run àti Yorùbá mi.
7: Ohun tí mo rí ń bẹ̀ yẹn, ó di kókó.
0: Ó di kókó.
7: Ó di kókó, àfi ká fi ẹ̀mí Ọlọ́run àti. Kí àwọn ìdílé yẹn jẹ́ ìdílé kí wọ́n lè tó nǹkan. Nípa ti èyí tí ìyàwó aláfẹ́wọ́ ẹ̀hún ní Abẹ́òkúta sọ. Pé kán gba ọmọ ìyàwó tọ́. Bí nǹkan kan bá lọ ṣe ọmọ ìyàwó pé bóyá látọwọ́ Ọlọ́run. Wọ́n ló pa nù. Wọ́n ló pa màdúrà ẹ̀yìn. Táwọn ẹbí bá ti ẹ̀tọ́ pé kó gba ọmọ ẹ̀tọ́. Tò kò sí àṣírí tó wà lọ́jọ́ pé wọ́n bẹ ọkọ ìyàwó ẹ̀gbọ́n ló ṣe àṣìṣe.
0: Ìyàwó ẹ̀gbọ́n ló ṣe àṣìṣe.
7: Nǹkan tẹ́ ẹ sọ náà ẹ̀yìn pé ó ṣe àṣìṣe. Òun náà mọ̀ pé òun ṣe àṣìṣe láti ara ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ìyẹn ni kán bẹ ọkọ tọkọ bá ti lè gbàgbé ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Kan ya jẹ ki ọmọbìnrin àbúrò tí ò mọ kankan kò fẹ àwọn ọmọlọ́run ṣe kọ́ nìyẹn. Àwọn àtúbọ̀ jẹ ká rí ìyànjú ẹ̀. Ẹ̀gbọ́n fẹ́ lé mi láàyè.
0: Ẹ sí bàbá mi, ẹ sí gani, so gbọ́ tí wọ́n sọ. Tọkọ bá lè gbà. Tọkọ bá lè gbà bẹ́ẹ̀. Wọ́n ní ọmọlọ́run ṣe kọ́ nù. Kan ma bá yeré
1: yìí. Àwọn ọmọ kan ma bẹ́rẹ̀ àníyàn lọ. Ẹ̀yọ́ ta wà ń bẹ̀.
8: Ẹ̀yọ́ ẹ káàárọ̀.
1: Ẹ máa kó àjẹsà.
8: Ló dára fún yín.
0: Àmì.
8: Ẹ kú àlọ́ dánwó.
0: Ẹ ra bàbá mi dáadáa.
8: Àyò ìyàwó ni látọ̀yọ̀.
0: Ẹ ra bàbá mi. Ìyá mi dáadáa.
8: Ló dára fún yín.
0: Àmì.
8: Ẹ rí ọ̀rọ̀ yìí kò kúkú ni. Torí ẹ̀gbọ́n. Òun ló fi gbogbo orí rẹ̀ fún kọ́lọ̀kọ̀lọ̀. Bí obìnrin bá dáa jù bẹ́ẹ̀ lọ, ṣé ló ní kọ́ máa sọ bẹ́ẹ̀ yìí ìjọkọ rẹ̀ ń ṣu. Wọ́n á ń pòrán rẹ̀ wà díẹ̀, àwọn ọkùnrin máa ń pọ̀ lọ́dọ̀ wọn. Nígbà wọn ti bóde lé ọkọ rẹ̀ ní ìsìn, olórí mọ́ bọ̀ rẹ̀. Ṣé ìwà jẹ́ pé mo gbà yín gbọ́ pé ẹ̀kan kúkú sórí, bá fẹ́ béèrè pé ta ló dàrẹ́tì fíìmù yẹn. Nígbà tó ń gbò tí èsì tó wá ṣègbéyàwó a gbọ́ pé ọ̀nà àbúrò jẹ kò lè wá ló fi tó bímọ kìíní tó bímọ kejì ń ò sì ju méjì ń lọ. Ṣé yẹn gan yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. iṣẹ́ wo làbúrò ṣe tó díwọ́ tó bẹ́ẹ̀. Hello.
0: Gbogbo ayé gbọ́ yín ìyá wa.
8: Iṣẹ́ wo ni àbúrò ojú méjì yẹn lọ lọ́wọ́ ìyá àti bàbá wọn? Ọ̀nà wo ló jètò bẹ́ẹ̀? Sẹ́lù ọ̀run ló wà ní. Ó fi di pé wọ́n ṣègbéyàwó, kò sí nbẹ́. Wọ́n ti wọ́n bímọ àkọ́kọ́, kò sí nbẹ́. Wọ́n bímọ ẹ̀kejì, kò sí nbẹ́. Kò yẹ kó rí bá náà. Ṣé a mọ̀ pé ara ibi tí gbogbo ẹ̀ ti mọ̀ ẹ́ jà pọ̀ náà nù? Nígbà tó bá di pé àbájá àwọn ọmọ ọmọ lé táwọn ọmọ ọmọ ra wọn. Ó túmọ̀ sí pé ọjọ́ bá ń gorí ọjọ́, òwò ọlọ́mọ jẹ wọn padà fẹ́ ọmọ ara wọn bí a ti jọ ọmọ ìyá kan náà hàn tó sì yẹ kó rí bá wọn. So ìyẹn ti rí bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀.
0: Kí wàá ní
8: ọ̀sẹ̀rin tí wàá kọ́ yẹn ìyí ẹ̀gbọ́n.
0: Ọya kí ni ọ̀nà àbáyọ?
8: Ọ̀nà àbáyọ náà ni pé kí wọ́n ìyàwó mi wà ṣe ìyí ìyáálé ìlú ẹ̀gbọ́n kì í ṣe ìyàwó ọkùnrin yẹn
1: mọ́. Ẹ̀gbọ́n òbí ìyáálé.
8: Wọ́n ti jọ pẹ́yà.
0: Kò sẹ̀yìn ọlọ́run.
8: So ìyáálé ni kó gbójú.
0: Ẹ̀gbọ́n ni kó gbójú.
8: Bẹ́ẹ̀ni, òun ni kó gbójú, kó fi àbúrò rẹ̀ àti kí náà ti ń pè irú ẹ̀ níyà kan sọ lẹ́ẹ̀kan
0: níjọ́ ìyàwó
8: ọmọ ìyá kan náà mọ bàbá kan náà.
0: Àti ní kí ẹ̀gbọ́n ò gbójú ṣe níjọ́ ìyàwó kẹ́gbọ́n kọ́ wá yọjú àbí kọ́ mọ yọjú.
8: Àfi tí àwọn òbí wọn tọ́bá tẹ lọ́rùn ò lè yọjú tó tèmi yọ dàṣojú fún wọn ni kọ̀ọ̀kan mọ́. Ó ti kú òmẹ, wọ́n ti jọ fún aká láti òdìdí ọdún mẹ́jọ.
0: Ẹ já fẹ́ lómi náà láàyè yẹn wa. Ẹ ṣe gan.
8: Kọjá búrò rẹ̀ ọmọ ṣe ayé rẹ̀ lọ ni o.
1: Ẹ ṣe.
8: Àti káàbùrò ọba láìkí ẹ̀ bẹ́ẹ̀ ló
0: gbé. Ẹ ṣe ìyá wa. Ẹ ṣe.
8: Làáfíà ni fún yín.
0: Hello.
9: Hello, ṣé ń gbọ́ yín báyìí?
0: Ń gbọ́ yín ketekete, àájà ń bà lù.
9: Ṣé rí gbogbo tọrọ yẹn wà? Ọwọ́ ìfọ̀ ọkọ̀ wà báyìí. Tọ́ ẹ̀pọ̀ kan bá lè láwọn ṣé ọ̀pọ̀ kan kí ìyá wọn lọ ní àbúrò rẹ̀ ru. Kódà tó wá fàbúrò ẹ̀ lè mọ̀nà pé dápò mọ́ ẹ̀rù tó ń dọkùnrin ìjọun rẹ̀ o. Kọ́ ẹ̀ ọ̀kìdí lẹ̀ torí pé tí ò bá sọ fún wàhálà òtúnṣe lọ́jọ́ iwájú kó sọ fún kó sì mọ́ lọ tó bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ẹkùnrin ni ọ̀dá ó lè ń jáde ni gbẹ́gbẹ́ àmọ́ rí ọkùnrin ẹbí aláìdá ṣe fáwọn obìnrin lépe.
0: Ó mọ̀ lọ kó sì bá bàbá rẹ̀ sọ̀rọ̀.
9: Mo sọ fún àbúrò ó wá kù lọ́wọ́ àbúrò rẹ̀ àtọ́kọ àbúrò rẹ̀ ibi tẹ́ bá yanjú ọ̀rọ̀ yẹn sí ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ibẹ̀ ni ó sì yanjú ẹ̀.
0: Ọlọ́run ní dára ká ẹ̀yin.
9: Àwa ti rírú ẹ̀ rí àbúrò wọ́n bá ọ̀pọ̀ tó ń bẹ̀tẹ̀ nígbà tá wọ́n wà sùn gbà yẹn ni wọn ò sì mọ̀tẹ́ tẹ́lẹ̀ wọ́n sì ti kúnjẹ́kúnjẹ́ nígbà tó wá di pé wọ́n fẹ́ fẹ́ ra wọn ìtọ́jú ọ̀rẹ́ tèmi wọ́n fẹ́ fẹ́ méjì yẹn èmi gbọ́ ọ̀dà méjì yẹn mọ̀mọ́ àwa ń lọ lé wọn ká lọ èmi àbẹ́ ọ̀rọ̀ àná obìnrin yẹn lọ́kàn rí ò gbé mọ́ wọ́n fi jọ pé yà pẹ̀lú ọ̀rẹ́ mi ń gbà náà
0: ọdún òtún. Ẹ̀sẹ̀
1: tọ̀
0: ẹ̀sẹ̀ gan ni àmàrírì ni. Hello.
10: Ẹ kààrọ̀.
0: Ẹ mà kú àjò.
10: Ẹ kú ẹ̀tọ́ náà.
0: Ẹ ra bàbá mi.
10: Abiodun Ade láti Salvation.
0: Ok.
10: Ọ̀rọ̀ yìí mo fẹ́ bèrè question kan ẹ má bínú. Àmà ti gbọ́ gbogbo bí ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn bọ̀. Arákùnrin tó yóò fẹ́ ọmọbìnrin àbúrò yìí ni sí tó dẹ̀ jọ kó ẹ̀gbọ́n tẹ́lẹ̀ rí tí wọ́n ti jọ fira wọn sílẹ̀. Ó ṣeéṣe kó jẹ pé ẹ̀gbọ́n yẹn tó jẹ́ ìyáálé torí kò ń ṣe ìyáálé mọ́. Ó ṣeéṣe kó ti máa sọ̀rọ̀ nípa àbúrò ẹ̀ fún ọkọ yẹn. Wọ́n ní adìyẹ dà mí lógun
1: àfọlẹ́yìn.
10: Kó má jẹ́ pé ọkùnrin kankan ló ti tọpasẹ̀ obìnrin yẹn pé ìwọ gbọ́rù nǹkan báyìí wo òkè màmá rí pé mo fẹ́ àbúrò ẹ̀. So lèmi rò pé ẹ̀gbọ́n àmútọ̀run wa ni kò sí ní tó lè ṣe o. mi kan kokon ro pe jo nitori olo awon mo to je omo eko re un re o to ti bi kale yi ba mi ko omo ra o
0: se oro ni faburo ni ko gba awon omo ko en pada
10: ki se pe yo gba yo tu oko tutun aburo ebo ko tutun lo je aburo yo bi oko pe gojo e to to paye ko ma se lori awon mo yen ko ma se
0: yo yonda oko faburo re
10: yo yonda sugbon ki oko ma se eto lori awon omo ye ekan
0: ah igba to ti je pa mo ya re ni o ti di
10: ko sugbon lo na eh so e mo pe
0: kini yen bi e mo wa bayi ka bi esi oko
10: ebun nu ile won ni
0: ebun nu ile won ni
10: eh nu ile egbon taburo so ko si ebun
0: la ni taburo ma fe oko lo
10: ah ko da ta ma le di mewa
0: ah to ba le di mewa
10: o ti kuro nbe na o
0: ko life life rara
10: e jo to lo se ko ngba buro ba bi ti e ko je ma wo ko kiri iwo egbon e se yawo e bi won kini e bi won keji meta ko le pe ni
0: meji
10: ah ko da ko se yoko gan omo yi omo babe o mo si
0: go on so omo ko mo ye
10: omo kunrin yen o ti so pe ni ile won lo ti ma fe gbogbo yawo to nba ni
0: kabiyesi olo
1: ile won ni ti bi gbogbo mo ti o bi laye
10: o si bi gbogbo mo ti o ba en o
0: o so fe yin ba won ti so fe yin ba o
10: e gbo mo to run mi
0: won ti so fun yin o ti da o ti da
10: agbo to baba bi
0: e gba pese won ti so fun yin ba kokon
10: pele
0: Hello.
11: Hello.
0: Okay. Kilo ko yin.
11: Seri yo ba da ko da.
0: Aha.
11: Awon ti an soro won le ba ru re. Ti o ba da ko da mu ese be. Ka so mi pe to boya iye iya le se mi se. Omo iya le omo baba re. Eni to ba le gba ru re lo le gba ru re. Yo gbe ese ru re. Iru re ba be n ba ji tin be ni bi kan. Akẹ́yọ̀ tó fi mẹ́jọ yẹ̀ fún fíjọ́ ra rẹ̀ wọ́n ní ìbáṣẹ̀wọ̀ ìwọ̀ jẹ́gbà àwọn bàbá wọn bí wọ́n bá kú lórí àṣìyá wọn ni wọ́n yà ju wọ́n lẹ̀.
0: Yóò báyìí ṣe rú rẹ̀ kábí èkó lọ ó sì ti wá wáyé. Hello.
12: Ẹ̀mọ̀kú
0: àjẹ́ kí ló kọ yín láti ìlú wo?
12: Láti
0: ìlú Ọ̀yọ́.
12: Ó
0: kọ yín.
12: Ọpẹ́yẹmí
0: láti ìlú Ọ̀yọ́.
12: Àmì o. Ẹ máa rí ìwé máa rí nǹkan.
0: Àmì.
12: Ẹ máa pè é gbogbo àwọn tí ń sọ̀rọ̀ látẹ̀yìn ní àbúrò. Sẹ́wọ̀n pé ọlọ́run ọlọ́run ẹ̀ka ni.
0: Ọlọ́run
12: ẹ̀ka. Ṣé èèyàn bá ti sùn ní bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ̀ka ni? Nígbà tó rétò. Orí ẹwà rẹ̀ tó fi wà tó ní tọkùnrin yẹn bá tó bá gbà tó bá jẹ́bẹ̀ rẹ̀ kò lè fọ́bù rẹ̀ yọkọ̀ sínú náà ni. Ojú òsì tó jẹ́ ọkọ̀ tó jẹ́ ọgbà lẹ́nu ó dé ti pọ̀ lójú ẹsẹ̀. Wọn ò lè fẹ́ nígbà tó pa àbúrò rẹ̀ lọ nígbà tí ẹ gbé òfin fọ́tò àbúrò rẹ̀ hàn. Tí àbúrò rẹ̀ bá dé ẹgbẹ́ sẹ́yìn bá ní ìwé tó dáa. Kò níwà tí ọ̀rà pẹ̀lú rẹ̀. Nígbà tẹ́mi yóò ṣètò ó fi ilẹ̀. Nígbà tó lọ sí kàdára tó gbé ẹ̀jẹ̀ ti rí nù yọ ọgbà mára rẹ̀.
1: Ẹ ṣeun.
12: Bọ́ọ̀dù ìjọba jẹ sí ìlú.
0: Àmì ẹsẹ̀ gan ni. Hello.
13: Abẹ́ Yorùbá wọ́n ní wo ṣe bẹ́ẹ̀ lẹ́ Yorùbá ṣùgbọ́n lẹ́ Yorùbá ìyàwó rẹ̀ ni mo bọ́ ọ̀rọ̀ rẹ̀ sùn. Àṣà àti Yorùbá lè léèyàn. Ẹ jẹ́ wọ́n gbà fọlọ́hún.
0: Kí wọ́n gbà fọlọ́hún.
13: Ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. Sílẹ̀ Yorùbá ṣe é fọwọ́ sí kí obìnrin lọ́mọ báyàwó ọ̀rí yàn sùn. Kó dá méjèèjì náà. Ṣùgbọ́n kí wọ́n dùn kan lọ. Ẹ má bàbí ìfọn yẹn jẹ. Ẹ jẹ́ kí wọ́n decide. Òun kọ́ yóò dájú fún wọn tó lọ́ọ́ sáfíìsì.
0: kí ọkọ àti ìyàwó àtàbúrò kí wọn ó decide ní
1: àárín ara wọn
0: lọ́rùn tó sì tíyàwó náà sì ti gbà.
1: Ta ló wà lẹ́nu ọ̀nà?
0: Hello.
14: Hello sir.
0: Hello, kí ló kọ yín láti ìlú wo?
14: Orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé Látòlódú.
0: Látòlódú ọ̀yá.
14: Bàbá ẹrí ntí ò tí sẹlẹ̀ ni ojú ìṣẹlẹ̀.
0: Ntí ò tí sẹlẹ̀ ni ojú ìṣẹlẹ̀.
14: Ntí ó bá ti sẹlẹ̀ kò sọ gbọ́n mọ̀.
0: Kí wá lọ́nà Àbáyọ.
14: Ọ̀nà Àbáyọ ni kí ọmọ rẹ̀ ìyàwó ọmọ ìyàwó àbúrò rẹ̀ máa fẹ́ ọkọ tiẹ̀ lọ.
15: Láti jẹ́ kọ́kọ́ mọ́ ìkẹ́ nínú wọn. Kọ́nà wáyé ẹsẹ̀ rẹ̀ tó ti rìn láti ìgbà tó ti bẹ̀rẹ̀ dáadáa. Gbà tó wà ní ọkọ̀. Ṣé ìka gidi nìyẹn? Ẹ́ ogbó sí báyé jẹ́ nù. Pé ọ̀ wà ní ọkọ̀ ó ti ṣe ìyàwó pẹ̀lú ayé. Ọ̀tún máa fẹ́ ta. Gbọ́dọ̀ sí rẹwà tó.
1: Ọlọ́wọ̀ táwọn
15: ọmọ. Iṣẹ́ ọ̀dà ọ̀dà. Iṣẹ́ ọ̀dà ọ̀dà ajá máa ń sọ bàbá.
0: Kábùrú ọmọ.
1: Ọmọ ṣe jẹ́
0: ọmọ. Ọmọ ọkọ
15: rẹ̀.
0: Ọ̀dà
15: ọ̀ṣà.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀ gani. Hello.
16: Ayọ̀dẹ́lẹ́ láti Èkótẹ́ ìdò náà ni. Ṣé rí wọn ń ṣe kinní nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ ká ro kinní dáadáa. Wọ́n ṣe ilẹ̀ Yorùbá. Ṣé wọ́n máa lọ bẹ ọmọ ẹ̀yà àbúrò sí Ògùn ni? Àbí kí lẹ́fẹ́ kí lẹ́fẹ́ fẹ́ kún? Ọlọ́run ti kọ́ wípé bí ó ṣe rìnrìn àjò ní àbúrò ibi tí àbúrò gbòó sí ló ti dé yẹn o.
0: Ibẹ̀ ló ti dé o.
16: Ó gbà wà láì ibẹ̀ ló dé yẹn o. Mímí kó o lè mí.
0: Kábùrú ọmọ kú o mẹ́.
16: Kó máa gba ilé ayé ẹ̀ lọ jẹ́. Àbúrò ti sọ pé kò ṣe ìgbéyàwó yẹn lẹ́yìn. Ẹ jọ ẹ má ṣé ló wà ní bíbẹ́ ló wà ní Quran. Èèyàn gbádùn ọkùnrin ó kọ́kọ́ mú ẹ̀gbọ́n ó fún ọkọ lẹ́yìn ọdún méje tó tún sìn ó ṣẹ̀ṣẹ̀ wá gba ìyàwó ẹ̀ gọ̀gọ̀ tó fẹ́. Eléyìí náà ṣẹ̀ṣẹ̀ gba ìyàwó ẹ̀ ní lẹ́yìn ọdún méjọ. Àníṣẹ́ ó ti mú ẹ̀gbọ́n yẹn wá látọ̀rọ̀ pé inú fámìlì tẹ̀gbọ́n-tàbúrò yìí ló máa bí gbogbo ọmọ sí.
0: Wọ́n ti sọ fún yín.
16: Bẹ́ẹ̀ ni sà. Ojú rẹ̀ ni.
1: Kò sí wàhálà.
0: Hello. Hello.
1: Ó ti rí látọ̀dọ̀ wọn.
0: O lágbára púpọ̀ o. Ànábì ọjọ́ Musa. Ànábì ọjọ́. Àti ìgbúrò rẹ̀. Musa.
1: Yàrá pè wọlé àsìkò ní ètò.
0: Àsìkò ní ètò.
1: Àsìkò ètò ní.
0: Ee kankan ò ní sẹ́bí rẹ. Àbí ọjọ́ mú kí ọ kí ọ. Hello.
17: Ẹ kalẹ̀ o.
0: Ẹ mà káàárọ̀ ẹ kú àjẹ.
17: Ẹ kú àjùn.
0: Ẹ ra bàbá mi.
17: Ṣé bí àwọn èèyàn ti sọ̀rọ̀ tó ní ọgbọ́n lójú? Ṣùgbọ́n tọ́jọ́ wájú lógún bá dé lọ, ọgbọ́n òjò bọ̀. Tí àwọn ọmọ ìyáálé bá fẹ́ ṣe ìyàwó tàbí ọmọ ìyàwó náà ọfẹ sí máríjì ta ni ó jókòó ní jókòó yá dẹ̀yìn kọ́ lọ́mọ́ fi púpọ̀ ọkùnrin wíwọ́ wa ń bá fẹ́ ṣe nǹkan yìí nígbà ìyáálé tọmọ rẹ̀ gbọ́ta ìyàwó náà tọmọ rẹ̀ gbọ́ta ojú wọn ọmọ wo ìdílé iṣẹ́ ti jáde wá mi o ba ba igbo fi a meje jile ko wa mi ko wa mi elumi o lo re ti re de una eh mi le ju ba egun ni na ṣugbọn to awọ de awọn kan ti se oba kan ti se ngba kan so fe tayi kan ji eh mi le ju ba ina lo kọlọgbọ
0: ni kọlọgbọ wa nti o ba ti sele ni o sele o
1: ngbo ti wa sele nko kelasi
0: si ti wa sele bayi ona abayo loku ta ma wa si
17: ni ogun to ba le fi a mejeji le ko fo soki ko laja mi
0: lodo ko fi awon mejeji le
17: ko laja mi
0: tokunrin yen ba wa so pe omo birin yen wo ohun ko
17: ora to ba di jo wa ju ti awon omo kan ba fe si mariji iya ri ba fe si mariji tanu joko joko baba
1: baba
17: tanu joko joko ya
1: se ngbo mi sa
0: won gbo
17: keja
1: ka ni pe o ti e wa fi won le looto ijo won ba fe se gbe awon be se wi na nko soro ni ribe
17: o gaga
0: to ba fi won le na looto to ba di gbe won se ye se baba oni yoju iya keji oni yoju
17: nja olúwọ́ gba ni fi ọ̀làdíjì ọlọ́run lówùrá ti bí ọyọ́
0: àmì gbọ́kùn yín

0: fẹ́fẹ́.
1: Wọ́n ní sọ sẹlẹ̀ nínú bíbélì,
2: wọ́n ló sẹlẹ̀
1: nínú kùránì. Wọ́n ní ni o,
2: wọ́n ní sọ, wọ́n ló sẹlẹ̀.
1: Wọ́n ní
0: sọ. Ẹ fẹ́ tán fi ní nítorí fẹ́ gbọ́n òtí lọ́lẹ́ ọkọ ẹ̀gbọ́n ní kókó fẹ́.
1: Ẹ wo sọ pé ó sẹlẹ̀ o, wọ́n ní sẹ́.
2: Wọ́n ní ìdẹ̀rù ẹ̀ sẹlẹ̀ bí.
1: Sọ sẹlẹ̀ nínú bíbélì, àbọ̀ sẹlẹ̀ nínú.
0: Olúkọ
1: ìṣẹ́jú kan ìṣẹ́jú kan.
0: Ṣé ẹ sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọkọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀
1: nítorí
0: pé ó ti ṣẹlẹ̀ sí dáadáa fẹ́ ṣe sí ní pa ọkọ àti wọ́n pa ọmọ ní kí ẹ lè fi yọ ní kí wọ́n pa ọmọ gbogbo ọmọ tí wọ́n sì pa ọkọ dà wọ́n wá tó ìgbà yé níbi.
1: Kọ́ pa ọ́ kọ́ pa gbogbo ọmọ.
0: Ṣé tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ káàbùrù ọmọ fẹ́ lọ ni.
2: Ìdájọ́ ọ̀rọ̀ mo tó lè lé ìwọ lọ.
1: Kí wọ́n pa gbogbo ọmọ.
0: O tọ́ ni.
1: Kí wọ́n sì pọkọ.
0: Àtọ́kọ́ àtọ́ gbogbo ọmọ wọ́n wà bẹ̀rẹ̀ gbèsè ayé mi. Ṣùgbọ́n tí wọ́n bá ti lè pa wọ́n fara mọ́ ni kí àbúrò ọmọ fẹ́ lọ. Kí kò sí ìjọ tí a fẹ́ ṣe.
2: Ẹ ṣeun.
0: Kò sọ̀tọ̀ lábí ọmọ àti bàbá tí ọmọ rẹ̀ bí ọmọ márùn-ún fún ó ti ṣẹlẹ̀ ládùúgbò wa mi.
2: Ẹ ṣeun.
1: Ẹ sì gan ni ìṣẹ́jú kan ẹ dákun ìṣẹ́jú kan. Hello.
0: Hello sir.
1: Ìṣẹ́jú kan.
0: Alhaji Ọláyà ni láti Ẹ̀yà Kárí.
1: Ìṣẹ́jú kan ẹ dákun.
0: Ọlọ́run ẹ̀sán ni o. Ẹ̀sán ló ké fún ẹ̀gbọ́n.
1: Ẹ̀sán ló ké.
0: Ẹ̀sán ló ké. Kí ọba lọ yàlé ní
2: lórí onítẹ̀lẹ̀ sí.
0: Àlétọ́ lọ yẹun pẹ̀lú wá kẹsàn rẹ̀ padà fún.
2: Kí wàá ni kò ṣe.
0: Ọ̀ṣọ́gbọ́n kankan mọ́.
2: Kó bá mọ́ra bí ọpẹ́.
1: Kọ́ bá fẹ́ lọ.
2: Ẹ sùn
0: rí
1: rí. Ẹ sùn rí rí. 08064516702 08064516702 08055226948 08055226948 ẹ nọmba tẹ ẹ máa pè mí sí lábẹ́ àsọnù nínú ìrìn àjò wa ìrírí ẹ̀dá tá a mú bọ́nu nínú ìrìn àjò wa ìrírí ẹ̀dá tó wáyé níbẹ̀ nu pẹ̀lú ògo títọ́ lọ́run a tún jọ pàdé ní ìjọ mẹ́jọ pẹ̀lú ògo tọ́ lọ́run a jọ pàdé ìjọ mẹ́jọ kọ́ba mi èdùmàrè ọ́ dákun kó jọ kó sọ ẹ̀mí wa àtẹ̀yìn tó bá jíjọ mẹ́jọ lọ adé àgbo.
2: 07038226574 oníkẹ́ pé mímú kadam sunday adé àgbòsí ọjọ́ bá jẹ́ òjìnà ìrìn àtàyè oníkà fipàdé ó dàbọ̀.
1: òkìkí ọlá ayé gbọ́yìn táyé lolú ọmọ abọ́ládé lorúkọ tèmi o ìpàdé wa tó dijọ́ mẹ́jọ 08055226948 ó dàrọ̀.

0: ìyá tí mo ní láyé ń sìn nù.
1: pẹ̀lú agbára tó rọpò ní.
0: ó sátú àríkẹ́.
1: ló ní àfúnmu ọmọ ẹ àbíláàbí nínú ọkà.
0: nání náà ni nání.
1: àbújá lè bu bẹ́yìn o.
0: ìyá tó kù fún mi lókè ìpẹ̀nù.
1: tuntun wọ́n padà.
0: ó sátú àríkẹ́.
1: ó ń gbọ́ mú rí.
0: ọmọ yóò ń góòlù.
1: àrùn márùn gbà fún ẹ. fẹsùn kí a rí pé tó mọ.
0: nǹkan ò ní ṣe fún mi lọ́gbà
2: ọ̀la. ọlọ́mọ àmì ni.
1: kùnà fi kì í bọ́ sáré ló ń bọ̀.
0: ọlọ́mìlẹ́ kan tèmi rè. àbùsùmáyà rè. ọmọ yóò ń góòlù rè. ọmọ sàkà olóbì rè. ọmọ ilé ṣùpọ̀tọ̀ rè. ògbólẹ̀ yà ló ń mọ. ìgbà wà ní bá bá mi. alájà hamidu.
1: kò jó yín lọ.
0: alárẹ̀ mú.
2: ọlá.
0: jaza kọmọ la
2: fẹ́ra
0: jaza.
1: ló lè fọwọ́.
0: ṣe yín ò ní bàjẹ́.
2: alámà àmì.
0: alárẹ̀ mú ò ní ráre.
2: àmì ò ní.
0: chief mọ gbogbo kẹlú òkun.
2: fara yín bá kí wa kó oríire.
0: oríire.
2: ṣibala hausa àti ìlú kọkọlọpẹ.
0: kọkọlọpẹ.
2: gígùn ẹmí tó pọ̀ fàájì àmì dùn. alárẹ̀ mú àlánú wa.
1: ẹ ṣeun.
3: jaza kọmọ
1: ẹ ṣe.
0: o ṣe mo dúpẹ́ tó bá mi káàfá mi. ó bọ́ sásìkò tí mò ń fẹ́.
1: islam yẹn bá ń wí. ẹ má sọ mí.
0: ọjà 091-2370-8675 nọmba tó wọlé sílé agbára ẹnu pè mí síbẹ̀. ó yẹ pè wọlé +234-8142-49106.
1: ajá
0: ń bá ilé blasis láti amẹ́ríkà.
1: alájí akínú adéṣọlá kò ní ẹ ṣeun.
0: alájí kọmọrùdín oyinlọlóye níkẹ láti ìlú gabon.
1: ẹyin laláṣẹ success king petrodel kíkọ gàṣẹbẹ yẹn ní bàdàdì ẹgbọn wa ọlá.
0: abdulrasaq adẹniran òkè.
1: ẹgbọn wa
0: láti amẹ́ríkà.
1: dábì kí ni ìyẹn kẹ ṣeun.
0: prince abdulrasaq adẹniran òkè láti amẹ́ríkà.
1: ìbàdàn ọkọ.
0: àwọn ọdún sáyé láti texas. ìpè kan ti wọlé sí bí. salamu alaykum.
4: aleykum
0: salamu alaykum. kí ló ń kọ́ láti wọ̀nyí tí ń pè.
4: kí ló ń kọ́ mi láti ayégbọ̀lẹ̀ yọ.
0: ayégbọ̀lẹ̀ yọ lágbára ẹ̀sìn ní yọ ṣubú ọ̀tá ní yọ
2: yìí.
0: lágbára ọlọ́run ẹ pẹ̀lú ẹ̀sà kí lè ní sọ fún wa ẹ̀sà.
4: ìyá ni bí wọn kàn gbé ọ̀rọ̀ àti ẹ̀fọn ìdílé pẹ́ náà ni àlẹ́kọ́ àìsàn.
0: ọ̀nà ẹ ṣeun kan.
4: àlẹ́kọ́ ewu jìnnà tẹ̀lé wọn ṣe pẹ̀lẹ́pẹ̀ jìnnà.
0: àmì ni ẹ̀la àmì àmì àmì àmì jọ̀ọ́sọ́ bíi ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ ṣe.
1: ìfẹ́ lábí.
0: láti ọ̀lẹ́ yọ.
1: fama àdìdá aya.
0: ọ̀lẹ́ tó tiẹ̀ yọ ń bẹ̀ yẹn ń jọ́nà náà mi ò mú ọ̀lẹ́ yẹn.
1: tó alájà ṣe rí fa.
0: ọ̀lẹ́ yẹn sọ́kàn ni àbúbẹ̀rin rú ọ̀lẹ́ tó yọ.
2: ọmọ kékeré ní àbúgbé lẹ́gbàá.
0: àti àwọn mọ̀gẹ́ alápọ̀nìkẹ́ tí wọ́n sọ fún ẹjọ́ kan. sàmà lẹ́kùn. ẹ ti wọlé o sàmà lẹ́kùn. ee orí bí tó ṣùgbọ́nla ok ó ti yẹ.
1: àpẹlú túnde ó dúpẹ́ bí káàdì òkè bí.
0: ẹ má bínú 091-2370-8675.
1: ẹni mi ò ì fẹ́ pé ọ̀sẹ̀ iṣẹ́ mi bọ́lú fún mi ní ìdí ńlá mi fẹ́.
0: gbogbo àwọn èèyàn atajọ́ ń ṣètò pátá.
3: kọ́kànlá ọ̀hún ayé
1: àjẹsára.
0: àpárá fẹ́ra kò tí alájíwá abdulrahim sàmà lẹ́kùn. ẹkùn jùmọ̀.
5: ọmọ wọn gbàgbé ọrọ.
0: àmì àmì àmì àmì.
5: ọmọ mi kọ fún mi o.
0: àmì àtẹ̀yìn náà.
5: ọba tí wọn gbé ọmọ fẹẹ bẹrẹ kí ẹnìyàn ọmọ ọba tí wọn fẹẹ tẹsán ẹjọ fún mi.
0: ẹni.
5: mímú ìwé tẹsán ẹjọ fún mi sà.
0: ẹfẹ.
5: mo fẹ kẹsẹ nǹkan kan fún mi.
0: ok sà. ọlọrun
5: bá yẹn. ọjọ fún ọjọ yẹn. sọrí èmi máa ń gbọ́ gbogbo programme yìí but christian lè mú kíkẹ́ ní sílẹ̀.
0: ok sà.
5: ọmọ fẹ́ràn mi fún ìtúkọ̀ púpọ̀ gan.
0: kẹ̀kẹ́ náà ló wá.
5: ẹ dákun n kẹ́ kọ́kọ́ sọ jáde lẹ́ẹ̀kan yẹn.
0: ok.
5: ẹ̀yin gbàtà sọ ti yẹ ẹ̀sìn mi tán ẹ̀dá sọ ti christian sí.
0: ok yes.
5: sọ ti christian ni mi ò gbọ́dọ̀ adé láti tẹ̀lé ní wàmí ìwà ní ìfọ̀.
0: ok ọ̀dà bọ̀ a sọ yín sìn láàrin ìsẹ̀jú kan láti àyín sọ. broda wani ni kí n tó ti kristẹni yẹn sọ.
1: ṣeun mi ò fẹ́ ṣàgbá.
0: ọ̀dà fún àǹfààní ẹja pari mobairo. Psalm 119:105 ó ní n tó sọ mbẹ ni pé your word is a lamp to my feet and a light to my faith. 66 ẹ̀ láàkà sínú amaka lojojume la ma so to ba di ojo keta ta tin so awa mu iyepe se o siwa na ni tago kan o e ti tago kan so e ti kuniji ni ehe o la wa so gbolo yen si na ni jo meta na ojojo mefa be abi ti wa ti wa so si so awa di eni yepe yen abi si ni ale fun e ti wa ku ni yepe a se kini a lo po se fufu bo se je mi so ni ami dawo assalamu alaikum
6: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh
0: aha
6: eko eto
0: o je mo west ko e
6: abu abdurrazak lati bodi
0: ah abu abdurrazak lati bodi agada da e ni da
6: adu ano lo ni fe na le e ni wa le e ko tin go bi o
0: ami ami ami
6: e ni se la sa do ati no go
0: a ami isu isu isu
6: ati go e ba no be lo olo o bo ri ko si fu aju ko mo ta ku be o
0: ami ami olohun sa ni olohun ni se yin nikan lata sari ni faridan wa nta kairu warizina olohun lo ni se yin nikan Allah ni dan da bukata yin Allah sallallahu alaihi wa sallam baba misanu yo laula wala ku hatta inna rasul assalamu alaikum kilo ruko yin lati mi sa last call
7: na de de ni lati ado
0: ni mo yin misanu isan ga bu
7: yin ni kan tu na ba wa yo ta ba ti mo wa ta ba ti gba won oro si ti ka ti ni la di
0: okay sir
7: ni je question
0: okay sir
7: ki bo mi fi muslim se le dire bo mo en dile ni data
0: okay sir okay sir
7: ta si se na ra wa bo na ra won ti won to ni mo pe lu e ni ba
0: wa ba mi se kama kama akoko mi ti lo
7: lo je ki pe ni lale e ba sha tura ki ta ba tin gbo eto yin be yin se je ni ki olorun pe ni gbo ona
0: okay sir
7: ki awon to ma gbo eto yin ta ba ra gbo ko ma so pe a disturb awon
0: Mm.
7: Ya ma ni ti odo Olorun latodo ni.
0: Alhamdulillah, alhamdulillah. Ojo ni ti oro ti won so lagbara po. Won ni ba won se ngbo wa gbogbo nkan isipaya la won mo se okan won sodo wa. Awon de ri gba adua pe ka ba bo bi sinan pa kan won ko won fe won mo kan ama yan ni ko sugbo Olorun se wa lori eto be. Ako ala pe kolon da konjo nta won ba tun ti ngbo gogo bukata ta won ba ti ngbe lori eto kolon ma bi ya lo lo won o se be di
2: je
0: ojo ni ti wa mo wa patapata a ni damu opa kan ni fula ni fi dagba malu gbolo nkan lolorun fi nka pa gbogbo nti nje kan o si nilo nkan kan ju eyo kan na lawe si gbogbo aba se tewo yi ojo ti lo kolon ba gba olorun mo dun bi ti wa inna ma amuru iza roda seya anya kula anla o kun faya kun ben o siri wala haula wala kuwata
2: illa billahi
0: wana fi boju mo ko christian ni o fi boju re ibi na ti fi boju mi oju oni ti mi laye en toju ba ti ti gbogbo nkan ti monu
2: ama to wesu re na ni pe to
0: ama baba mi nkan oni se won oju oni ti won oju oni ti wa a ni damu gbogbo a ni sunkun lori omo lori aya a ni wowo ama benu olide ngba won ba wole a ni gbe ti wa lo sin a ni mo sari omo ojo ni ti wa a ni toro je a ni toro mu a ni toro na a ni den ti omo yawo lo jeun ara o si ni ni wa a so ni ya ma lara ba to ni jama lese a ni dakudanu aye gbogbo ti nja dan na o ni de ba wa lori owo a ni mo kanra ara o ni ni wa ara o de wa ya ti ya risiko wa rogada ninkuli makani wala kairu rosikina be ni number mi leleyi 08 0 3 8 5 4 5 4 82 08 0 38 54 54 82
2: Animasha
0: Abdulwazi
2: Bandabu Alhamdulillah Akono Botiniwa Ajabdulasisi Adewola Soso Ben Eniku Kujiji Ameo Abdulhamid Animasha
8: eh no ni kuku jijo emi omo kekere no na abdelwasi chief minister jamiya to force le asimi ade oye lu okun ni fasiko ikun kan lupa pe atuko ri albarka ta ju di ale oni loke olokun nilu ibadan ilale ama inshallah
0: to anima sa oyin re abusu boya yin re omo yongolu re omo lajisa kan olobi muslim re omo le supoto loke olokun le ibadan eh mun dagbe loni ani dajo le ku lowo o nijo mejo oyin na kasare ni kokoro ani dam ninu aye 08038545482 eko mi ni gba wa lu awa ta ba fe gbo nbe obi eni ti wa o da

Àríkà Jimá níbi gbogbo tẹ́tí ló rẹ̀ fẹ́ ti gbọ́ ìkànnì yìí. Mo ń kí wọn káàbọ̀ sórí ètò

0: gbogbo gbà ní èmi a máa tẹnu mọ́ pé ọmọ ológo ni kó rọra ò torí pé ilẹ̀ ń yọ̀. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí ni ọ̀fẹ́ la ní torí pé a ó tún gbàdúà kí ògo wa kó má bàa dìjẹ fún àwọn agbára òkùnkùn ibi tá a ti bí wa. Ẹ kíyèsí, Samson nínú Bídélì nínú ìwé onídàájọ́ ni wọ́n ti sọ ìtàn rẹ̀. Samson ní agbára o, kódà a ò fẹ́ ríru ẹ̀ rí, tó jẹ́ wípé òun nìkan ó lè bá odidi ìlú jà. Àkọsílẹ̀ jẹ́ yé wa wípé ní àìmọye ìgbà ló fọwọ́ rẹ̀ ya kìnìún, bẹ́ẹ̀ni kìnìún ò lè kojú ẹ̀ níbi tí agbára Samson lè dé. Samson ti torí pé òun fẹ́ fẹ́ obìnrin tó sì pa ogunlọ́gbọ̀n àwọn ènìyàn tó sì mú wóró ìdí wọn, ó sì mú lọ bá àwọn tó fẹ́ fẹ́ ọmọ wọn. Ìkọ́ ẹ lè mọ̀ pé alágbára ni mí. Samson Olúwa fún lórí ọ̀fẹ́ tí wọ́n bá ń sọ nípa agbára. Nígbà tí wọ́n fẹ́ bí ni wọ́n ti sọ ìtàn rẹ̀, irú ọmọ tí yóò jẹ́. Orí ọ̀fẹ́ ló ní, àwọn ènìyàn ń wádìí pé bóun ló ṣe tó bẹ́ẹ̀, torí Olúwa ló fún. Ọmọ ológo, ìwọ ni mo bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Àwọn èèyàn ń wádìí pé bóun lọ̀rọ̀ rẹ ṣe rí bẹ́ẹ̀, Olúwa ló fún ọ. Bẹ́ẹ̀ni Olúwa ló fún ọ lógo, torí ẹ̀ náà ló fi rí bẹ́ẹ̀. Olúwa ló ṣe ọ lógo, torí ẹ̀ náà ló fi rí bẹ́ẹ̀. Olúwa ló fi ògo sí ọ lọ́dọ̀, torí ẹ̀ náà ló fi rí bẹ́ẹ̀. Olúwa ló yà ọ lẹ́nu, torí ẹ̀ ló fi rí bẹ́ẹ̀. Bàbá, Olúwa ní kí n sọ fún ọ, wo bí yìí. Sorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọmọ ológo bá kíyèsí ń tà fún mi láàárọ̀ yìí, kò sí bí ògo rẹ̀ ti tó. Ẹ sọ fún pé ọmọ ológo ayé a máa fògo pìtàn. Bẹ́ẹ̀ ni sà, kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Samson ni wọ́n sọ fún bẹ́ẹ̀ tí ò gbọ́ o. Samson, ìwọ ni o múra sọ̀rọ̀ ayé rẹ̀. Samson nínú ò níbi tó ń bà dé, ẹnikẹ́ni ò lè kọ́ ní tòun ó ṣe. Ẹ̀sà, ẹ wádìí nínú ìtàn Samson, kò síbì kan tí Samson ti fi ọjọ́ kan gbàdúà. Ẹ̀sà, láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ títí wọ́n ti parí, Samson ò ní ẹ̀káńtà pẹ̀lú Ọlọ́run pé and Samson prayed, kò ṣẹlẹ̀ rí sà. Àfi ọjọ́ tí wọ́n yọ ojú ẹ̀, tí wọ́n fa irun rẹ̀. Òun ni Samson tó ronú àti gbàdúà. Samson kò sí àkọsílẹ̀ ìtàn pé Samson gbàdúà láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀, àfijọ́ tí ògo ti bọ́ lọ lára ẹ̀, àfìgbà tí Samson jí, tí Samson rí pé ẹrù ògo tó ń rù agbára kan ti sọ̀kalẹ̀, àfijọ́ tí Samson jí torí pé kò sí aṣọ ògo lọ́rùn òun mọ́. Ẹ̀sà, níjọ́ náà ni Samson tó rántí pé àdúà ó ṣe kókó. Fún ìgbà àkọ́kọ́, àkọsílẹ̀ wà pé Samson sì bá Olúwa sọ̀rọ̀ nínú àdúà. Wo bí ọmọ ológo, ìwọ mo bá lọ́rọ̀ ní àárọ̀ yìí o. Ẹ̀sà, o ní ìdí àdúà, torí wípé tí Samson bá mọ̀ ni kò bá ti fi àdúà lé Dẹ̀láìlà, kí Dẹ̀láìlà tó dọ̀dọ̀ ẹ̀. Ẹ̀sà, gbogbo tó kan Samson ni pé kó jagun, kó sì fẹ́ obìnrin, òun ò mọ̀ ju bẹ́ẹ̀ lọ tiẹ̀, kó sì lá oyin tó ń bẹ nínú kìnìún. Ẹ̀sà, òun ò mọ̀ ju bẹ́ẹ̀, a fẹ́ gbàdúà ní àárọ̀ ìdí o, torí láìsí Ẹ̀sà, ẹ wo bí ògo lè funa lọ́wọ́ ọmọ ológo. Olúwa fún mi ní àwọn àdúà kan, màá sì máa pè fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí ná gbogbo ẹ̀yin aládùà láàárọ̀ yìí. Ẹ pe orúkọ Jésù, kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́. Ohun tí ẹgbẹ́ mi fi ìrọ̀rùn ṣe, tí mo fi agbára káká ṣe bí àṣepatì, wà ní ẹ̀mí mímọ́ máa ń fa agbára sọ́dìrọ̀rùn. Ohun tí ẹgbẹ́ mi ṣe, tí mo fi agbára káká ṣe bí àṣepatì, ẹ̀mí mímọ́ fagbara so di irorun o ti awe egbe mi se lirorun ti emi fagbara gaga se lase pati egbe memo e fagbara so di irorun o ya adua egbe memo o ti egbe mi se lirorun ti mo fi agbara gaga se lase pati egbe memo e ba fi agbara so di irorun agbara so di irorun agbara sọdirọ ya gaba rubele de yoba la de ya gata ya gaba rubele ya gata ya ele ba ya babele gata ya baruba ya dunia ta ya gata li gata o ti agba mi se la se pati ya gata li aga ya ba ti agba mi se lerọrọ ti mo se la se pati e faadu ba yeju e faadu yeju e ebe mebe je fi rorun pari e je fi rorun yeju e abe meta jesu oluwa wa e sa emi gan nilo adua yen sa iwo gan nilo e baba iwo to gbo mi iwo na nilo e ki la we egbe re se nirorun o je pe agbara kaka lo fi se be ni oju yeju e o si to da bi keyan bere nkan ko pari e bo ti so fun ila imoye gba be le sa bo ti re to ko church fun odidi 35 years e sa number 1 e lo wo structure ye bi o ti ri orisirisi nkan ni o ba structure ye e sa orisirisi akoko ni o koja lori e awon eniyan orisirisi won ni wo igba wo lo lori e e to wa le se yi nigba ti o fi pari e gan e kiyesi o gan fura re bi emi re o ba bo si e sa nkan ti akoko ti nkan ni tumo o ti lo lori e e ja gbadua e sa teyan ba se kan ni ase pati wo bi yo gba ojo lowo eniyan yo si gba opopolopo itiju fun yan be ni tori awon to ba koja ti won ba ri wa ni inti lagbaja se niyan ti ko pari e be ni sa inti ase ti ma se niyan a fe gbadua yen a fe tugba oluwa gbogbo ti mo fi agbara kaka se ti oluwa faanu ba yanju e adua yen la fe tugba yen o o ti mo fi agbara kaka se ti e faanu yanju e e faanu yanju e e faanu yanju e e faanu yanju e o ya adua ya ta ta le ka ba ya ta ti aga ba o ti mo fi agbara kaka se la se ti e faanu yanju e olorun ba je mu e faanu yanju e aye aye e ba faanu yanju e o e faanu yanju e e faanu yanju e aya da baru bele gaga ya baru bele de ya ba ele ba ya de di aga da ya ba re ba da e faanu yanju e abe meta jesu oluwa wa mo fe be ni sa mo fe be obi baba julo to ba je omo ologo o mo ni agbara e wo bi ani Samson nigba ti ogun le tan ti won ti fa iro ori re lo ti won si ti yoju e nigba na lo gbadua o wa pe omo ti won fi ti pe ba n fi owo mi kan opo e sa won de fowo re kan opo looto nti alagbara mo se fura re tele o wa nilo eniyan lati ran lowo lati se be ni sa o tu se ko tu yanju e o tu se balabala lo tu se a fe gbadua ni bi Samson ba ni oju ni ko le ku pelu awon ota e e sa yo pa gbogbo awon ota re sa yo si ba ti e lo sugbon won ti yo oju re iye tumo si pe won ti yo ola re so ohun fura re o lola mo o si fe pa awon ota re o kuku wa ku pelu won seri eyin kan gbo mi ni aro yi mo so bi woli ohun gbogbo to so edole ohun gbogbo ti won gba lo to so odo le bó bá ṣàmì o àánú ọgbà padà àánú máa dá padà àánú máa dá padà àti níwájú àti lẹ́yìn gbogbogbo tó sọnù yá ègéna yá bárú bẹ̀lẹ́dẹ̀ yánà ohun gbogbo tí o sọnù tí ayé rẹ fi dúró sójú kan ṣàmì bàbá yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀ mẹ́mọ́ onímájẹ̀mú dá padà onímájẹ̀mú dá padà ní òní ayé rẹ gba òmìnira bàbá ṣàmì ayé rẹ gba òmìnira ẹ kíyèsí gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ẹ̀sà ẹja gbàdúrà ẹlẹ́ẹ̀kejì ò sọ fún yín pé àwọn àdúrà ẹ̀ máa kàn máa mú fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ̀mí márùgbòlò ibi tá a ti bí ni wà ní olúwa jẹ́ gbiná sọnù ẹ̀mí márùgbòlò ibi tá a ti bí ni ẹ̀mí mẹ́mọ́ yóò gbiná ẹ̀gbiná ẹ̀mí márùgbòlò ẹ̀gbiná ẹ̀mí márùgbòlò ẹ̀gbiná ó yá àdúrà
1: ọ̀rọ̀bọ̀jọ́
0: màyà lábàlá gàdá yá bá sàgbàyà ẹ̀mí márùgbòlò ẹ̀mí márùgbòlò ibi tá a ti gbé mẹ́ ẹ̀gbiná o ẹ̀gbiná yá dábàrú mẹ́lẹ́dẹ̀ yẹ́nà ọ̀sàbàlẹ̀ àdáyà wà rọ́bọ̀ náà dẹ̀lẹ́ àdáyà ẹ̀mí márùgbòlò ibi tá a ti gbé mẹ́ ẹ̀mí márùgbòlò ibi tá a ti gbé mẹ́ ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná ẹ̀gbiná àmì mẹ́ta jésù olúwa wá. mo fẹ́ bẹ̀ ọ́ sórí gbogbo ibi tí o ti ń gba èrè ìtìjú nígbà kan àmì ni kò ṣe o láti òní lọ ayé rẹ yóò rí ògbólù
1: mẹ́
0: ayé rẹ yóò ṣògo mẹ́ ṣe ilé bàbá ni nílé ìyá ni ibi tá a ti fi ọ̀ṣẹ̀ sí nígbà kan lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀ mẹ́mọ́ ó yá padà dológo mẹ́ ọmọkùnrin kan ni wọ́n ń pè ní Jephtha nílé bàbá ẹ̀ ni wọ́n ti lé jáde ó sì bí wọ́n léèrè pé kí ló gbé tí kí mo ṣe fún yín tẹ̀bí lé mi wọ́n ní torí pé ọmọ àlè ní ọ́nì náà ṣèbí owó nàbì níyà rẹ̀ ṣe tí bàbá wa fi bá alájọṣepọ̀ tó fi lóyún ọmọ àlè ní ẹ̀nà o nípe kankan ń bì oníṣẹ́ ojú ẹfẹ́ nìyẹn Jephtha dẹ̀ lọ ó dẹ̀ kóra rẹ̀ papọ̀ bíbélì sọ pé pẹ̀lú àwọn ọmọ tí wọn ò ní ìran àwọn ọmọ ènìyàn lásán bí bíbélì ti pè nìyẹn ó sì kó ara rẹ̀ papọ̀ mọ́ wọn sì ń kọ́ra wọn bí wọ́n ti ń jagun wọ́n dẹ̀ di alágbára ntí bíbélì fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ yẹn ni pé kì í ṣe jagunjagun yẹn ó fẹ́ ká mọ̀ pé wọ́n di alágbára ni àìdí alágbára ò lè rógbò lè yílò àìdí alágbára ò lè jọba àìdí alágbára ò lè gba ìkógun àìdí alágbára ò lè gba ẹ̀tọ́ padà àìdí alágbára aṣògo tó gbà lọ́wọ́ bàbá rẹ wọn lè gbé fún ọ àìdí alágbára ò lè gbalẹ̀ ilé yín padà bóyìn ò bá gbalẹ̀ ilé wọn padà ẹ̀sà ilé wọn ò lè gbòòrò bó ti lè wù kó lẹ́nu tó bó ti lè wù kó mọ èèyàn tó o nílò láti gba ilẹ̀ ilé yín padà ilẹ̀ àìfojúrí wà bí ilẹ̀ tí a lè wò ti wà bẹ́ẹ̀ ni sà torí wípé Ábírámù mọ Kénánì àìfojúrí ni ilẹ̀ náà olúwa ló fi hàn pé ka ìràwọ̀ bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò ti rí màá fi ilẹ̀ kan ọ̀ ní ibẹ̀ ni àwọn ọmọ rẹ yóò gbé ibẹ̀ ni wọ́n ó ti ṣe rere ẹ̀sà àwọn ọmọ Ísíráélì gan wọn ò dé Kénánì rí tí olúwa fi ní ọmọ lọ ọbẹ̀ ilẹ̀ àìfojúrí ni nígbà dandan náà ni wọ́n ní pé kí àwọn kan yẹ àwọn méjìlá kí ki won lo salami be ni sa tori pe a fe gba ile won fun won lai ni ile esa ko si ogo awon mo iseli o ti rogo won lo tori pe won ni ile gbogbo ibi ti won ba de ni won tari won ta bi won ti nbo won fe koja Jericho awon ara Jericho ni awon oni gba ke koja ke ma lo gba ile wa tori e o ni le kankan e kiesi sa eyin kan gbo mi bayi looto o ti kole bo o ti gba ile ile baba re wo bi looto o ti ra moto sugba o ti gba ile ile yin agba ile ile yin awa agbara lale ile yin o le teriba tori e ti gbo daada ti won pe ni to ba ni le ni landlord iyan tumo si pe o ni oluwa lori ile yen esa ti o ba gba ile ibi ta ti bi o le soluwa lori e abajo ti awa agbara ile yin ti won fi sogo lori re aigbale ile yin wahala lo ku awon omo re si tori agbara ile yen yo bere lowo won pe baba yin eru ni tori ko gbale awon eru won ki nile awon to je oba awon omo awon ni won nile be ni sa oluwa ni agbadua gba ile ominira mi fun mi laaro yi oluwa gba ile ominira mi fun mi eyi ti mo seru ni ile ajoji ti to gba ile ominira fun mi eyi ti mo seru ayakeda baru menede yenedoza eyi ti mo seru ni ile ajoji ti to gba ile ominira mi oya adua oje Sori adua yi onilo lati tuba omokunrin kan mo ngba adua fun ni Germany ni awon bi odun bi meta seyin oro re wa su mi ni ojo kan abi bo le yin emi mo send owo si lati bi mo ti send owo si bi e meta lesu gbadua fun yan esa ngba ti won mo nje wa fun awon ijoba ilu yen lo nfo lo nje o de lo wa lo le odidi ojo meta wo ti je nkankan mo se nigba akoko mo se nigba keji mo se nigba keta le keta mo advice e pe boda ti o ba wo e ma bo le ile ajoji yen won ri kankan se nbe nitori pe ile ile yin e ti gba opo nbe ni ile ajoji won ri nkan rere kojo nitori pe ile ile won o gba sa e mo ye to ti lo 30 years la America ko le gbalẹ ra ni Nigeria bi o ba de ra le ni Nigeria ko gba ile ile won sa e kiesi ti mo so ko eyin kan wa bi won o je ke se oluwa lori ile yin baba to bi yin seru lori e na ni won tu so pe ki won da eyan omo lowo ko be mi sa oluwa lo ni ki gbadua fun e o eyin kan nilo re bi o ba se be bo lo se le se oluwa bo lo se le dari ogo yi nbere fun ile ti e ogo yi nbere fun ile ini re be de re wo fa aye gba ko gbile nile yin e ja tu adua yen gba fun mi nile ominira mi eyi ti mo laagun nile ajoji ti to e fun mi nile ominira ki le se bi oba o ya adua a de kono babara dalia daya e fun mi ni ile ominira mi ki ye la ko ni ile ajoji e fun mi ni ile ominira mi e fun mi ni ile ominira mi yo da ile ominira iti mo seru ni ile ajoji ti gbe e fun mi ni ile ominira mi je ki n gbale ile ominira je n gbale ile ominira je n gbale ile ominira je n gbale ile ominira je n gbale ilẹ̀ òmìnira jẹ́ ìtàlẹ̀ ilẹ̀ òmìnira àmì mẹ́ta Jésù Olúwa wa o. Mo láyọ̀ láti sọ fún ẹ láàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Abẹ́kúta. Ìpàdé bá fẹ́ ṣe lálẹ́ ìbáyìí, ẹ bá rí àwọn ènìyàn tí wọ́n ṣe pọ̀ níbẹ̀. Ẹ̀sà mo ti ṣe irú ẹ̀ rí ní ọdún 2018 tó jẹ́ pé èmi àti àwọn ọmọ mi àti Generator Bra Sunday àwọn lájọ sì sóòrú yẹn. Ẹ̀sà tí mo ń sọ ni pé ìgbà yẹn àwọn tó mọ̀ pé mo ní nǹkan làwọn ọmọ mi, kìí dẹ̀ ṣe pé wọ́n gbàgbọ́ pé mo ní nǹkan torí káwọn náà lè jẹun le, o ò bá tẹ̀lé mi kò sóúnjẹ fún ọ, so torí sọ fún ọ pé ṣé o tẹ̀lé mi lọ sóòrú lánàá. So àti ìyàwó mi náà kàn tẹ̀lé mi náà ni pé ká má sọ pé kò tẹ̀lé ọkọ rẹ̀ pẹ̀lú ra rẹ̀, kò tí ì yé ibi tí mò ń lò, tí ì yé torá àti ẹ̀ tí ì ṣe sóòrú dé ibì kan tí Generator Bra Sunday ti kú. So èmi náà mo líìdì, èmi náà mo lọ fajẹ́lì, èmi màá dé pé sí Ẹ̀sà. Kò lè ṣe èèyàn lẹ́yìn rẹ tí ò bá ti sí ẹ̀rí. Ayé kìí dúó nítorí pé wọ́n kàn fẹ́ dúó, wọ́n dúó torí pé wọ́n rí nǹkan kan ni. Mo gbàdúà fún èèyàn kan láàárọ̀ yìí, bó o bá ṣàbẹ iṣẹ́ rẹ ẹ̀rí á wọbẹ̀, ayé rẹ ẹ̀rí á dà, o tó bẹ̀rẹ̀ ẹ̀rí á jò parí. Lórúkọ Jésù o máa ní ẹ̀rí, o máa ní ẹ̀rí, o máa ní ẹ̀rí, o máa ní ẹ̀rí. Ẹ̀sà gbogbo ènìyàn tó ń gbọ́ mi, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè, òru òní Olúwa rán mi ní iṣẹ́ tó ní agbára o. Ìpàdé májẹ̀mú ni mo ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ẹ̀sà kẹ́rì tó dé ni mo ti bẹ̀rẹ̀. Ẹ̀sà mi ò tí ẹ̀ jọ ẹni tó ní ọ̀la nígbà náà. Ọ̀la kan wá náà ni pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Mo májẹ̀mú ìdájú, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ máa ń gbọ́ mi, mo ti sọ pa májẹ̀mú ìfún. Bẹ́ẹ̀ni bí májẹ̀mú yìí bá yọ mí, bà mí gbọ́ màmá májẹ̀mú ilé yọ. Tù gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn, ní alẹ́ òní ìṣòro tó ní agbára ni ò, torí ẹ̀ la fi ṣèpàdé ìpàdé Ọlọ́run kankan láàárọ̀. Ẹ̀sà ìpàdé yìí ní alẹ́ òní aago mẹ́wàá alẹ́ ní ìpàdé yẹn máa bẹ̀rẹ̀. Náà bá a ti fẹ́ ṣe leléyìí, gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀, torí ó ní àwọn ohun tí Olúwa rán mi, èmi ni màá kọ́kọ́ ṣíde. Ìpàdé tá a máa fi gbàdúà lálaalẹ́ yẹn màá dẹ̀ fi ṣíde. Màá wá bẹ̀ nítorí Ọlọ́run pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá mọ́tò wá, kẹ́ ẹ tètè débi tí mọ́tò wà. Torí wípé ó ṣeéṣe kí mọ́tò yẹn má dúó di ẹ̀yin kan, o lè fẹ́ lọ sí ìṣòro yẹn tó dẹ̀ fẹ́ bá mọ́tò wa lọ, kó lo fẹ́ máa bọ̀ ní aago mẹ́wàá. Bó o bá débẹ̀ ní aago mẹ́sàn-án, rísìkì ni ò lè bá mọ́tò bẹ̀. Gbogbo tí mọ́tò bá ti ṣe láti aago márùn-ún nírọ̀lẹ́ títí di aago mẹ́jọ, wọ́n ti kò bẹ̀. So màá gbà ọ́ níyànjú pé ìwọ náà tètè wọbẹ̀. Sorí chọ́ọ̀chì wa ní Ìwo Road, orí express láti wọ chọ́ọ̀chì wa yẹn, ibẹ̀ ni àwọn mọ́tò yẹn máa wà. So darapọ̀ ní òní, mọ́tò yẹn ni ó gbé yín lọ sí headquarter wa ní Apẹtẹ. ₦200 ni mọ́tò yóò gbà lọ́wọ́ yín, ó gbé yín lọ, wá gbé yín padà. So ẹ kíyèsí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́, ẹ darapọ̀ nínú ìpàdé májẹ̀mú yẹn, toró ní àánú, àánú ń bẹ níbẹ̀ o. Ìpàdé yẹn kò fún agbára. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ṣàmí màmá, ṣàmí bàbá, májẹ̀mú yìí yóò ṣiṣẹ́ fún ìwọ náà. Ẹnìkan lè dárí kí la máa mú wá ọ̀sán méjì ni. Mo ti sọ fún wa tẹ́lẹ̀, màá gbàdúrà sí náà lónìí, ẹ̀yin tẹ́ bá ní lọ́wọ́ ọ̀sán méjì láàfin gbàdúrà, ó lẹ̀ mú bọ̀ níwájú Ọlọ́run, ó dẹ̀ kò fún agbára. Ẹ wá gbọ́ mi kí n tó máa lọ. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí n gbàdúrà fún yín láàárọ̀ yìí, nọ́mbà yìí náà lẹ́ máa pe 090-2520-2724 090-2520-2724. Thank you. God bless you.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ìgbà tí wọ́n pe ọrẹ májẹ̀mú ọrẹ abẹ́ẹ̀sì mo sáré jáde mo fi 5,000 lẹ̀ ìgbà tó tún tó.
1: ẹ wo ń gbèsè tí tó ń san.
0: mo ṣe ń wá gbọ́n bá sàtìkọ ọrẹ májẹ̀mú yìí rí pé owó tí bàbá bá pè yín ni pé mò ń jáde mò ń filẹ̀ pọ̀ bí mo ṣe filẹ̀ tí mò ń délé ọlọ́run pè yín yà mí lẹ́nu yín ń san gbèsè yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó wá di april ọdún yìí mo ṣe ni pé ọlọ́run jọ mí lójú lọ́nà tí ń tẹ̀ lérò ayé mi bá yíra.
1: ayé yín yíra.
0: bẹ́ẹ̀ ni dájú ọlọ́run wá pèsè mọ́tò fún mi mo dẹ̀ gbé wá níbẹ̀ níbẹ̀.
1: gbèsè yín kọ́.
0: ọlọ́run ti san.
1: ẹ ti san gbogbo ẹ.
0: ti san lọ́nà ara lọ́nà.
1: ẹ bá tún gbé mọ́tò wá. ta ló dàbí rẹ ìwọ lọ́ba àwọn ọba wọn ò rí mọ́tò rẹ.

0: tó sì gbọ́ nǹkan kan níbi tó jókòó sí yẹn tó lè ṣeé ṣe ná kéèyàn kan jókòó lẹ̀ kó sì tún dìde padà bó ṣe báyìí bó tún wá jókòó padà kí lọ fẹ́ kó ṣe fún ọmọ mọ́ over 5 million debt cancel wọ́n láwọn san gbogbo ẹ̀ wọ́n tún wá ra mọ́tò tuntun ẹgbà owó.
1: Lọ́nà tí lérò lọ́lọ́run.
0: Ṣé mọ́tò yìí rè? Ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn, wọ́n tún ṣe gáràjì gan fún. Iwájú ìtàlẹ̀ dọ́gbọ́n ṣe é sí lọ́nà tẹ́ẹ̀lì.
1: Lọ́nà tí lérò rárá nítorí nígbà tí wọ́n ń gbọ́ prógámù yìí láàárọ̀ ẹ̀ tó jẹ́ bàbá mi wọ́n ní prógámù ó lọ ń gbọ́ bèmí ni mo mọ ohun tí mò ń rí nínú prógámù tí ń gbọ́ lójo.
0: Ilẹ̀ ń ta gan.
1: Mo ń ra mo ń ta èlùbọ́ mo sì ń ra àpòrò kájú.
0: Èlùbọ́ àti àpòrò kájú ṣe náà lẹ́bi ra mọ́tò.
1: Ntọ́lọ́run fi ṣe fún mi.
0: Na owó ẹ̀ báyìí wàá la ọ̀fun sí àmì ni kí ṣe owó ẹ̀ ó tó ọjẹ́. Mọ̀mọ́ yìí ẹ ra tirẹ́là.

0: ogo ni sọlọ lọke ọrọ oluwa da ọpa ẹwa da ọpa ẹwa da ọpa ẹwa da ọpa ẹwa ogo ni sọlọ lọke ọrọ oluwa ma jọba la oluwa ma jọba la a ma di ọba jesu oluwa wa inu osu kẹjọ la mo nla lọ yi o wo ti to ma ba ọrọ mi ni so lọ gbo mi rẹ sibe a se n de sibe rẹ do ṣe o ti gbo mi yẹn sibe very good ba ṣe gbọdọ gbọdọ afẹgbẹ afẹṣẹ aduwa ogbọdọ la jẹ jẹun ọna ogbọdọ la ogbọdọ rí láti ṣe agbọdọ ọrọ náà àbáyọ yẹ so ti gbé bẹ bú ọpọlọpọ iyọ sílẹ so ti bú sí ó yà fi owó sí mo ṣe máa ní kó fi owó sínú ẹ owó yẹn ò lè yọ o kò tún lò nígbà mí o so ti fi ti báyẹn olúwa gba ọpẹ wa ẹnìkan gbọ mi ayé ò ní jẹ wá ogun ò ní jà wá ìdààmú ò ní gbé bẹ wá ìṣòro ò ní wọlé bá gbogbo tó ti ń pa wá lẹkùn tẹlẹ òpin dé sí mo ní òpin dé sí abẹ sí nígbà tí àwọn náà gbé bẹ in the name of Jesus ẹnìkan nígbà ló ń sọrọ orúkọ mi ni wòlíì tai o ajílórí àtàmátàsí iléeṣẹ ìrìnsẹ christ atilẹyìn crusaders cac àtàmátàsí tọlọba gbé ibùjókòó agbára àánú rẹ kalẹ sí olúwo tó wà lọ́nà tó gé ẹ̀jẹ̀ gbẹ́dá nínú ìbàdàn. ọwọ́ ìyanu tọ́lọ̀ ń lò lọ́sẹ̀ ìní agbára ẹ̀rọ yẹn bá a ṣe lo omi yẹn tán ní ọjọ́ monday gbọ́dọ̀ la mọ̀ pé gbogbo ọjọ́ monday la máa ń wà ní sango ọ̀tà so ọjọ́ monday la ti kọ́kọ́ lo omi yẹn omi ẹ̀kan lọ́dún yẹn ní sango ọ̀tà that's why àwọn yẹn ti mọ̀ pé every monday la máa ń wà ní alishiba ní 33 bus stop ní sango ọ̀tà wọ́n rí bọ́ọ̀lù ṣe ń ṣe iṣẹ́ látọjọ́ tó ti lo omi yẹn tẹ́lẹ̀ tí ń tẹ̀lé ẹwà wo àdá monday náà àpapọ̀ wá sí ìṣòro níbàdàn ọmọ náà mọ̀ wípé ní ìṣòro níbi tẹ́ntẹ́n ní ibùdó agbára wọ́n rí ọwọ́ ọlọ́run bó ṣe ní síbẹ̀ bó tún ṣe kánsẹ́lì fáwọn kan wọ́n bu ibùdó agbára yẹn àlóbìnrin kan sọ níwájú ọba tó ní ayé àtọ̀run nígbà tó ń so ẹ̀rí ẹ̀ ní ọjọ́ tuesday yẹn ní lisa bio everybody ló mọ̀ pé lisa bio ní láfẹ̀ẹ́ wa la máa ń wà gbogbo every tuesday àwọn yẹn tẹ̀ ti máa ń tètè dé bó tẹ̀ jẹ́ pé aago mẹ́sàn-án ni kánsẹ́lì máa ń bẹ̀rẹ̀ ìyẹn ní lisa bio tó wà ní ẹgbẹ̀ ilé-ẹjẹ́ ayẹ̀sùn ẹ̀. ó dẹ̀ sọ ẹ̀rí pé òun ti ń lọ sí àwọn ibi ìpàdé àdúrà àti orí òkè ni o àtàgbàlá ni o àti gbogbo ẹni pé òun ríbi tí ẹ̀mí ọlọ́run sojú sí pé ìfà bó ń ṣe débẹ̀ ọmọ pé ẹ̀mí ọlọ́run wà níyì òun àwọn ohun tí ọlọ́run ṣe níbẹ̀ yẹn nígbà tó dé bí omi tí ọwọ́ ọlọ́run gbé jáde nínú ilẹ̀ fúnra ẹ̀ ó wá rí pé eléyìí ó kọjá àdọ́gbó sí ó ní ẹ̀mí torí wòlíì obìnrin ni ó ní ẹ̀mí ọlọ́run jẹ́ ìwú jáde ní ara òun mo rò pé la ń pè ní. mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbọ́ ibùdó agbára àánú kò hàn kí mo wípé ó ní ti ọlọ́run kìbọ̀ bẹ̀ ká fi sọ pé ibùdó agbára àánú ọlọ́run ni. gbogbo ẹyin èèyàn tí ẹ ti ní ìfẹ́ ní ọjọ́ monday tó kọjá iṣẹ́ àmì sọ pé àjọ pàdé o ní sango ọ̀tà ní tiritiri ní alishiba ìgbìlẹ́dà fàbíjẹ tó bá jẹ́ pé ọ̀nà ìyànà pàjálẹ̀ ti ń bọ̀ bá ti kọjá bíríjì yẹn tẹ́gu bíríjì sango yẹn báyìí tẹ́sọ̀ka ọwọ́ ọ̀tún yẹn kẹsàn-án máa wò bẹ̀ ẹ̀ẹ́tì ẹ̀ ti rí his glory all níbẹ̀ ní tiritiri bus stop kò ní kọ̀kadà sọ ẹ̀. ọjọ́ monday tó tún bọ̀ àti lágbára bẹ́ẹ̀ náà lọ́jọ́ tuesday ní láfẹ̀wá ó tún máa ní agbára jù ní òwá sí ṣàgámù ní wednesday tó ń bọ̀ yìí o ẹ bá mi sọ mo gbà mí ní ìwá ṣàgámù ẹ ti máa kéde ó tún di ọjọ́ wednesday tó máa tẹ̀lé ilé tó ń bọ̀ yìí ìyẹn wednesday on the 26th ní august ni mo tó tún máa wá ní ìwá nítòsẹ̀ tó ń bọ̀ o ìyẹn ní ọjọ́ wednesday ìyẹn ní ṣàgámù torí tí mo fẹ́ bí wednesday la máa ń wà ní under asabo bridge ní onídòkú community of àmọ́ ní ìwá ní wednesday tó bá ó tún di on the 26th báyìí ni gbogbo ìwà àti èmi náà jẹ iṣẹ ọjọ fẹfà bẹẹ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí ìgbà ní mo fi bẹẹ 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù dúnù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹjálẹ pẹlú gbogbo ìpín rẹ gẹgẹ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹkẹjọ ẹgbẹ yẹn ó wà parí ẹ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa pé èsì ní perfection wọn bẹ̀rẹ̀ tí wọn pé ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹgbàgbọ́ àyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni ọlọ́gbọ́n oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni oṣù tí ó wípé à ń bá a sọtẹlẹ báyìí ni mo bẹ sọtẹlẹ orúkọ náà gbogbo gbogbo ń tàbí fìyà wá káàrí lórúkọ jésù orí ọfẹ gbogbo a máa ṣàṣẹ ó ní sẹkáráyà ní ìwé sẹkáráyà sákàlàráyà orí èkínní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì lẹ́rọ́ọ̀sì ní ọ̀rọ̀ olúwa tó sẹkáráyà wá ọmọ bẹ́kà ọmọ ìdè òlípe tí a ti fẹ́ bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ̀ ọ̀nà wa ìsọtẹ́lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta ń máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ ní máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí adẹ̀ ti rán mi sí ọ ogun ò ní jà ogun ò ní jà sí ẹ̀ ràkàràkà ẹ̀ gbàgbé orí ẹ̀ka mọ̀mọ́ yìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí Olúwa dẹ̀ ní kí n sọ fún ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ìdẹ̀ ni mo kíkọ. Fọlá kàtún mi nàmà. Máa yí kọ̀ǹtrátọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan. Ó máa ń gbaṣẹ́ ju àwọn ẹgbẹ́ lọ. Ó ti ṣe àtàsí kan sí ẹ báyìí. Débi wípé o ò tiẹ̀ wá ríṣẹ́ gbà mọ́. Ká ló ríṣẹ́ gbà nìkan ní ìbàdà. Ìgbésí ti wá ń wọlé. Èmi ládẹ̀ rán sí ọ. Gbogbo agbára tó ni ó lára. Agba ti sọ pé yóò ṣẹ́rúkú ni. Agba ti sọ pé kò ní rọ́ náà bayọ̀ ni. Agba tó ní kò ní jèrè yẹn. Ló ní agbára yẹn bàjẹ́. Ìjẹ́ ni mọ̀ omi tí mo ní kò fọ́ sí tí mo ní kò fi yọ̀ sí ẹ̀ wọ́n sí ara rẹ̀ wọ́n sá rẹ̀ sọ pé màára jẹ jẹun in the name of Jesus. Ó jẹ́ lọ́jọ́ bàbá tí ń bẹ lẹ́yìn ìwà tìmí alágbàá tí mo gbójú lé àìkú àìsá ìpakòdà ọlọ́run gbogbo gbà ọlọ́run gbà gbogbo ọlọ́run ti ran ni níṣẹ́ sí pẹ̀yì tí wà gbé ọwọ́ ẹ sókè wà á tó pé ògo sórúkọ ọmọ óyá ó. Jésù olúwa wa kò àwọn wá tẹrí rẹ bà ẹríba ní fi ọwọ́ rẹ ní olókùn rẹ máa wo Jésù lórí ìjà ìgbéléwò á kàn wú ọ̀kan kan ó lè dídí ó lè lájú wọn sọ pé ọlọ́run ọjọ́ òbí o ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó ń gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ ní mọ́tò wá lórí wá àdẹ́rà ànúgbà jẹ́nra jẹjẹ jẹ́nra ọ̀nà àbáyọ méjì ń jìyà mọ́ ìyá yìí ti tó ògo mi tó ra mọ́ mi lọ́wọ́ tí ó wá mi rí padà jẹ́n rí ògo mi pa jẹ́n rí rè mi gbà jẹ́n rí bá ti ṣe ọlọ́run gbà mẹ́ẹ̀ kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wọ́n àti ṣe lórí ọ̀rọ̀ mi kémi náà jókòó pẹ̀lú àwọn èèyàn jí mi kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí kí n kúrò nínú àbùkù kémi náà dẹni ẹ̀yẹ kọ́nà là fún mi kémi náà rówó mọ́ kí àdọ́wọ́ lé mi kó bẹ̀rẹ̀ sí mú rẹwà káwọn èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà tó padà wò mí bí ẹni re bẹ́ẹ̀ ni kò jẹ́ kórí o ọ̀sẹ̀ yìí àṣeṣe fún mi Jésù olúwa sotiri ọwọ ẹlẹ wàá kẹkẹ mímọ mímọ mímọ sórí ọlọrun gbogbo báwọn angẹlì ṣe ń kéni yẹn ìwọ́n fún aláìlú ọkà wíwá ìsáyé orí ẹ̀kẹta kòmúlá tẹ̀tẹ̀ kìnnì máa lọ bí ẹ̀kẹta sì kẹni wàá ní pé wọ́n ń ṣí adé orí wọn wọ́n ń dúbà àwọn ọba àwọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé ìfún wọn orí kẹni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà á rí bó ń ṣe ń ké mímọ́ mímọ́ sí olú ọlọ́run àwọn ológun ọba tó ní àṣẹ ayé àtọ́run ó yá ó sọ pé mímọ́ mímọ́ sórí ọlọ́run àwọn ológun. Gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́. Màmá yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújẹ́ rẹ lórí ọmọ ìmọ̀ wọn dá sọ. Sẹ́ni ẹ̀fẹ́wọ́síwájú ogun àgbàná tó gba yín dàyẹn ogun yẹn ṣẹ́. Olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì I O ajílórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókò agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá nílùú Ìbàdàn. Ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòdé bẹ̀rí bí àwọn tó ti wà. Ibi tí àwọn máa rí di alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń gùn tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú lọ ọkọ mọ́tálẹ́ ti ń pè lájọ tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ ìdíde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gùn bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gé tiẹ̀ jẹ́dá ni ibẹ̀ láti rán mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ̀ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó níye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọ ọmọ ọlọ́run àti àwọn tó gborúkọ mímọ́ rẹ̀ gbọ́ ò ní jìyà mọ́ àní jìyà mọ́ màmá yìí nísìsiyìí ni bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbẹ́ eléyìí sà sẹ́rí àti gbadé ìkóríta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí infact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣeun ibi ayé bá oníkálukú dé náà rè ni ìgbàgbọ́ fi débi ẹ̀tàn ẹ̀tàn dídí onìkan bá mi sọ níjẹ ta ó ní pé kíyèsí tí wò líì mọ́ nígbà tó ti káàkiri kíyèsí kíyèsí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ ń bẹ. Bẹ́ẹ̀ yẹn ló sọ wípé àdúrà ògbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ ló fò ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́. Ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn lísìtù mi gbàrà tí ìgbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí ìgbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí kúta sọ yẹn ikú ògo wà ikú iṣẹ́ wà tí kẹ̀yìn máa kú ikú ògo àtògbè yẹn gan máa kú bí ká gbọ́n bá yẹn ikú ipò máa wà sípò èèyàn dẹ̀ ṣòfò ó rà káàkà bá ikú òní jẹ́ tiẹ̀. Mo máa ń tara ti ń sọ̀rọ̀ ògo kẹ́sẹ̀ ní sáà lóhùn ní efọ́ sàmẹ̀ ní efọ́ sàmẹ̀ yẹn ní sọ̀tà fọ̀mẹ̀ ni ẹlọ wo ìyàwó fínyàsì ó ti lù sí òpù pátápátá so ìwé ẹ̀yìn tẹ̀ lù sí òpù fi tiẹ̀ lára mi sí o se ide ma ya ko ma so je fo e obirin ya wo won ni ah ni da to gbo ko gbo ko e ku to gbo ko ko e ati ki bi oko ti ku won ni obi teyan ni pe omo mu ni omi lo wa won ni bi o de bi ma ko se divine won ni ah o ku rire ani baba ku omi e o ni ko ma yo won ni ara ki lo fe ma yo fun won ni pe o ni ogun ti plan le ti te pin o ni le ti kankan mo bayi ni mo wi ni omo condition to wa ni omo to sele si e ni omo bo se sele ni omo na to ba sele emi ta n se wa ri so ni da ni mo ti
1: amen
0: oku e ni bi ko mo bi akoti e ri lo oko ku baba oko ku o de pare tori be o kan mi o si ku sile mama tori ke si to le be na se na mi si o o ni lati ku o ni lati je ki nkan to me lowo o ni lati ku si ni isoro to wa o lo fi je pe eyan ma ni woli wa wo to ba de wa ka bi e woli re ibi ta ye ti gba nkan na lo ti da pada fun o nigbati adesabafetu o ni pe awon filistin ti gbe akoti ẹjọ ọlọrun won ti mu lati ẹbi ni very well sasidodu asidodu yẹn oni ile dragon ni wa won mu lati won gbe akoti ẹjọ ọwọ wọn ẹbi ni very ni won ti gba nigbati won wa mo iyi wòlíì ti won mo pe ọrọ to wa nle yi ọrọ ti n sọrọ anfa ẹnu ja ẹnu o le ṣe ti n sọrọ ẹkún ẹlòmí ẹkún ló máa wà níta ẹ ti kẹrin máa sunkún obìnrin kan wá sọdọ mi sọpẹ ṣègùn ẹkún ló bú sí ìyá ọkọ ni ó ti bá tòun jẹ́kọ̀ọ́ jẹ́ òṣèlú bàtà máa wájú ìyá àti ẹ̀gẹ́ ọjọ́ lórí lógún tàbí báyìí ìyá àti ẹ̀gẹ́ ọjọ́ sọpẹ́ kò ní bímọ ní ọkọ̀ tó wà nígbà tó bí ẹ̀ máa wá jà òun ló fi jẹ́ pé ní ọjọ́ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ ń bá ṣiṣẹ́ kí ṣẹlẹ́ tó bá bí ẹ pé kí ló bá wá kò jẹ́ ìfún wòlíì tó bá ti jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o mi sọ pé pastor mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ oṣù kan tó bá jẹ́ wòlíì ni bọ́ọ̀bá ti ń dé wọ́dọ̀ ẹ̀dọ́ ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí ló ní ìṣòro báyìí gan-an ló bá bàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ní tó máa lọ ṣe sí eléyìí tọ́ bá dẹ̀ ti gbàgbé ogún ṣẹ́ nìyẹn ẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbàgbé ogún rẹ̀ máa ìdẹ̀ nínú jùlọ ẹ wo ọmọ iṣẹ́ ni pé ogún dìde sí wọn nígbà tá a dé wo fọ́ nígbà tí àwọn mọ́sálì bá wọn bẹ̀rù àwọn filistin ní ìpínlẹ̀ àti nǹkan tí ń jẹ́rù bẹ́ẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọmọ yẹn ọmọ tí wọ́n tó bẹ̀ ìbànújẹ́ ló ń sọ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ máa lè jẹ kò sí oríṣiríṣi obìnrin tó kọ rẹ̀ ogún tẹ̀sí ní kópa lẹ̀ mọ́ kò ní ẹ̀rù bẹ́ẹ̀ lórí iṣẹ́ tó ń ṣe kọ́ńtàkì tó gbà ní ó ti di gbèsè torí kò tilẹ̀ ṣe gbàdúrà mi lè gbà wọn fún ẹ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọmọ rẹ tó fẹ́ lòdò ìbò wọn ti gbowó gbowó kò bọ́ sí ẹ̀rù bẹ́ẹ̀ lórí àdíṣe ọmọ rẹ ẹ̀rù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ó gbà tó ti wá gbà pẹ́ẹ́bẹ́ òde gbàmọ́ ohun tó dẹ̀rù báyìí òkú dè sí orúkọ jẹ́ lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu fi mu ọmú ó sì fún bọ ọtọ fẹ bọ sísun sí olúwa sọmọ sí pépé olúwa fún sẹlì olúwa sì gbọ wá gbọ nítorí ṣẹlẹ wọn ní kí sọmọ sí wọ ẹbọ sísun náà lọwọ àwọn filistin fún sẹlì láti bá wọn jà ṣùgbọn olúwa sàrà ńlá ní ọjọ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbogbo jà ààrẹ ìpínlẹ olúwa máa pàdánù ìdá ní mo fi sọ ó ní ó sì dá mú wọn ó sì pa wọn níwájú sẹlì gbogbo ẹni tó yan ọlọrun tó ń dẹ láàmú wọn máa pàdé ikú lójijì ìdá ní mo fi sọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní tọ́ba mu nípa sẹ̀lẹ́mù òun náà mọ́ṣẹ́ sí jáde kúrò nípa wọ́n sì lé àwọn filistini wọ́n sì pa ọmọ tí wọ́n fi di abẹ bẹ́tàrì nípa sẹ́ẹ̀ kò ní sọ́mẹ̀ sí ìmọ̀kúta kan ó sì gbé kalẹ̀ ní agbèrè méjì nípa sẹ́ẹ̀ ó sì pé orúkọ bẹ̀ ní ebenezer tó ti gbà kó tí ẹ̀rí lọ́wọ́ wọn ebenezer náà ló ti wá sọ́wọ́ fún àwọn ọ̀tá tó ní ọ ọ̀tá yẹn má ṣubú torí èmi ìtọ́ ọ̀bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀kẹ́jọ la wà kẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nípa oṣù májàmú ìfẹ́ mi gẹ́gẹ́ láwọ̀ yìí kẹ́sà ṣìfọ́ oṣù yìí ládé wò mí ní ọjọ́ kẹsàn án ní oṣù ẹ̀kẹ́jọ oṣù yìí ládé ìyá tó bí mi tó dẹ̀ẹ̀dẹ̀ lómi lórí oṣù ẹ̀kẹ́jọ yìí wọ̀nyí o oṣù ẹ̀kẹ́jọ òun náà kẹ́nà ní oṣù tí mo gbọ́ májàmú ìfẹ́ mi ọgọ́ tètè oṣù ẹ̀kẹ́jọ yìí ní oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ gbogbo èèyàn láàárọ̀ èmi fàìdé lọ múra báyìí o aago méjìlá wọn tí wọn máa gba nọmba gbogbo àwọn tó fẹ́ rí bíbí wòlíì tí wọn bá mi kéde fáwọn èèyàn àwọn tó ń tí láǹfààní àti lo omi yẹn màá gbé wá sí sango ẹlẹyẹlé road ní ẹyìn ìtàfó àrẹ̀nà ní ẹgbẹ́ òpó yunifásitì ìpèyí tẹ́kí road nìbàdàn bí ni o omi tó yẹ kán gbà ẹ̀ kán ní tí bá ti lo fún otúni lẹ́sẹ̀ tó bá ti ní ìfẹ́ lọ́sẹ̀ ó ti tán yẹn ó máa ní agbára ju gbogbo àwọn tọ́lọ́run bá gbà fún ẹ gbọ́ mi sàn aago mẹ́sàn-án sí aago méjìlá ni àmọ́ àwọn tó bá fẹ́ ní bí wòlíì ti máa tètè dé torí màá ṣe kásítẹ́lì níwọ̀nba fún àwọn èèyàn tó bá tètè dé lágbà ọba tó láyé àtọ̀rùn má dẹ̀ tún fún ọ ní oyin tá a bá ti kú bẹ́ẹ̀ aago méjìlá ni prógráàmù ti olúwo bẹ̀rẹ̀ nídìí sẹ́mi ìbàdàn náà ni o to da so gbe yi se ba lo na amuloko e wa lo na soka gbe ta lo na pa be yen wa lo na lati adegba ya na gbala gbe te wa yan na oki gbe te wa yan na olodo banki ha oluwo ni ke ma bango meji la so ni ti ma se canceling be na ide ma e de ro mi yen lo leyin o se oro mi elekan lo ni awon eyan ri asiri omi to ba wa aga to ba je oluwo lo wa wa wa wo mi yen ibi to ba wa ha bi na ju ese omi awon baba nla wa ni o ekan lodun ni to ba ti mi si e yen ni ola o tu di neti yen lagbe oba to la yato gbogbo ogbo to ba ma ba wa gba ba ta koko wa di si abi ta gbegbe se ise bo oju ese ona bayo seri gbogbo eni ti abi ba daru eni ti won ta lo fa lagbo ara gbogbo eni ta je ti si ni gbe se patapata gbogbo awon to je pe ise kan daru mo lowo awon to nla la kan la gbogbo awon to je pe ah ah won ri ko wa ye lo sise odi tete de dandan ni ko leri ah awon kan mo so eri o
1: I'm going to go to the house.
0: Ni abẹ majẹmu ipe yi tori mo wa ni akoko edidi ipe mi lọwọ ofin pe mo ti sọ lẹkan owo millions eh ire nla o ma ri ja ase mi o ma lo re ni fun owo gidi gidi ma gboro re bo ori ọlọrun se ta ti da nso re iwo ni ko sa gbagbo pe gboro mo mi ko ba ro ede lesun o ya gbagbo tun
1: o ya di toke kan yen mo ro soja awọn boy yen koja koja ba mi re ta o e ba mi re da won da mi lohun nbe mo ni ko wo ni bo se pada bo e wo mo ti ọlọrun be ma ye ka ma kora tọ́lá báyọ̀ sọ̀rọ̀ pé dámìlà àkọ́kọ́ bàbá yìí rà ẹ má kọ̀ọ̀rọ̀ mọ́ wọn bó ṣe mo kọ̀ àjọkò sí mi ní gámàgámà gámàgà sí mo lè jókòó sí mo ní jókòó ọkọ mi ó kọ̀ lè jókòó ni ó bá ní à báwo lè ṣe ń ra ẹja tẹ́ẹ̀tì rà nígbà tẹ́ẹ̀tì gba lè ṣe ń tẹ̀ẹ́ mímọ́ sí ń tàṣípẹ́ mo nígbà kan ní paris àjọba ìta ní nìyẹn já yẹn mo máa ra ní 5-2-5 kìíní kan ó bá ní à ní ìsìn kan mo ní tí wọ́n sí 6,000 o ó wá ní à ó ń ṣe sí 6,000 yẹn ó ní ìrẹ̀lẹ̀ máa ń jẹ lórí ẹ̀bẹ̀ mo nígbà kan máa ń jẹ 5,000 lórí paali ẹ̀rẹ́ bíi ẹ̀ntì ò sóbẹ̀ sòtọ́ mo ní à mo ní ìsìn mo ní ìka àrègbè jùkọjá bíi 2,000 lọ ó ní à gbọmọgbọmọ ṣé ẹ máa ń rí owó fúnra mo ní ìyẹn owó mo ní mango náà ps ni ó ní à ó ní gbàmọ́tò máa fún yín lówó ń kọ́ mo ní kò sí wàhálà ọkọ mi ó bá ní gbàmọ́ ó ní ẹ̀dìdẹ̀ gbogbo ìyẹn àwọn àdàrà náà ó fún òṣìṣẹ́ ẹ̀dì èṣù lẹ̀mí lọ́ba àdìdẹ mo bá gbogbo ọdí mi ó ṣàjò kò sówẹ́nà gbàmọ́ yẹ ti tú yín kẹ́ni jú ni ó mọ̀rẹ̀ ti tú mi ó ní ẹ̀ tẹ́wọ́ mọ̀rẹ́tẹ́wọ́
0: Oh, don't go to the Oremanyoju. Ní ẹgbẹ́ okun yunifásitì ni tó wà ní ẹ̀yìn ìta fún ààrẹ náà ẹ̀yìn sango ẹlẹ́yẹlẹ́ rodulẹ̀ náà ni ìgbẹ́ ìta fún ààrẹ dàí ọgbà tó nẹ́ẹ̀sì sí okun yunifásitì yẹn ní ọgbà ẹni ọ̀lù tó wà lókè gbọ́ gbogbo ọgbọ́n tó bá máa dá tètè dé kó o ti gba nọ́mbà ibẹ̀ la máa wà tá a fi máa gbàdúrà lago méjìlá bàbá tí ń kó lago méjìlá ó di olú ọlọ́nà tó gé tẹ̀ kí wọ́n gan wá jáde bí ẹlẹ́rìí àti bí ọlọ́pẹ́ tó ọba wa wà lẹ́rìí ìpínlẹ̀ máṣẹ́ ìdánimọ̀ jíjọ jẹ́ fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pè mí kí nǹkan sọtẹ́lẹ̀ sáyé wọn kí n sọ ní tó gun wọn ti bẹ̀rẹ̀ ní tó wà nídìí ogun àti bẹ́ẹ̀ tó máa gbé torí tó ọba dọ́dọ̀ wòlíì kò yẹ kó sọ pé nǹkan báyìí lókun ló ń ṣe ẹni mọ́ ló gbúdọ̀ gbẹmu wòlíì
2: láti ìlú ìwò ìlú ìwò ilé aláyè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run àtàmọ́tàṣe torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ mi ò lè bẹ̀rẹ̀ báyìí kí n bẹ̀rẹ̀ kí n yàgbẹ́ màá náà ròbẹ̀ yìí tí n bá fẹ́ tọ̀ màá náà ròbẹ̀ torí pé ẹsẹ̀ mi ò sí pẹ́ ṣùgbọ́n ìgbà mo ti ń gbọ́ program yín tẹ́lẹ̀ bá ti ń gbàgbọ́ mi ò mọ̀ gbàá màá mọ̀ gbàá ẹ eleyin so san fun mi ma wi be sugba ma mo san wi mo ri pe ah eni sin le bere yagbe mo ri pe
0: hallelujah
2: hallelujah ta ko mama ara ogun mama ara ogun be mo ri pe ni ba rin ra kankan pe ma ogun mo ma se ka ta pe ese wo sa mo jamila mu ti o ti o sa wu ti o ta ma sugba ma mo sa pe olorun ata mo ta so su ma asan ma olorun si gbo se san mo dupe lowo olorun
0: mo gbo tu a
2: mo ko de
0: mo ko to ti shock ni
2: je
0: ase ni mo fi so ogun ye o tu gbe ni ma mo ja lo se ni so ma sun ma to wa bi to je ma to wa bi to je ba ama ko lu ko jesu je meka e mi mo le ka e je jesu le ka ha do lorun ata mata si oni san ma so ba mi la ma la
3: mo ba o ye ma ni ha wo yi bo e ma lo so
2: I said, mo ni pe ijo ti fe mo gbo program ati man do what say by program ijo pe number mo ka se pere anu aka san ba do e ka pe mo ko ron je ni lati 1000 naira na aka si la ga mo lo bi se gbe e ni de ti se mo lati bi 5 years 6 years gbo se mo ma be lo kada fun e ko re mo ni se mo je ti ganda jelo na e to pe ni o ni ti le fe so pe ko te fun je lo yen but ni me wa pada bo wa so pe ya ayo mo ni ma o le se da kan no ba gbo to ai je lati bi 5 years 6 years o le se je si ni ijo pe re do lo pelo
0: mo fe gbe ri ti e bayi mo fe gbe ri ti e bayi amọ ti to ma fun ni number to bi ma so ni eni yo gbogbo eniyan oni madam so pe o fa sila fun ayalu ore fun awon eniyan meje kan le ni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu ya mu to gbo je oye eniyan to mura le ni gbogbo eniyan oluwa so pe awon meje yen awon to ti sori awon to ti fa sori ni oluwa ni eni meje akoko to ba koko fi ore ru bo ran sele ni o iwo jo ori karun oni wa tanje ba di gba si omi oni eni to ba koko bo sinu re awon kan tun ko ma je lo de ko nbe oni ta ba ka meje wa tun meje ka e gbo sa eni meje akoko to ba koko fi ore ru bo ran se oluwa ni o fe se ta ja ri ja mi o fi ti kan a ja lo re nla kan iya mu ti o se fe nu oji fe kan to ni agbara fun awon meje akoko yin mo gbe lo ba ru bo leni ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn mọ́bẹ̀ ọmọ kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn olè ṣírò. Ìdá ni mo fi ṣe. O gbé èèyàn, o ti fẹ́ lọ mọ́bẹ̀ mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sọ̀dá mẹ́wàá, o fẹ́ sọ rẹ̀ rẹ̀. Oh my God, o tẹ̀ fẹ́ sẹ̀ jẹ́. Ẹgbọ́ àti àwọn tó lọ́ọ́ ní bábá lè àtọ́rọ̀ èdè díẹ̀ àti mọ́gbẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yá 10-24-24-77-50-50-80 UBA UBA bọ̀lẹ́ kan sí 10-24-24-77-50-80 kẹ́rẹ́ta tí lè ra dàmátà tí ló máa bá pàdé bẹ̀ ó ní yẹ àwọn tó gbà ẹ̀gbọ́n láti agbára fún láti jẹ́ ọmọ lọ́nà àtàntó lórúkọ nínú ẹgbẹ́ wọ́n bí UBA UBA ni ó yá 10-24-24-77-50-80 UBA UBA bọ̀lẹ́ kan sí 10-24-77-50-80 èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa ti sọ ọrọ ìrúbọ lónìí mo ní ilẹ̀kùn ó lé gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ tó máa sọ ọrọ májẹ̀mú sọ àti ìdílé rẹ̀ yẹn ìyá anú máa tẹ́ sílẹ̀ ìdàdínmọ̀ fi sọ gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 Torí pé aago méje làwọn èèyàn ti máa máa débó jẹ́jẹ́ pé aago mẹ́sàn-án sí méjìlá gẹ́gẹ́gẹ́ la máa wà lẹ́yìn ìtàfó àrẹ̀nà ibi ẹgbẹ́ òkun yunifásitì ní olúwàgbé mi ga gadi yẹn gẹ́gẹ́ ẹ̀yin ẹgbẹ́ òkun yunifásitì gẹ́gẹ́ ló wà ní junction ìjókòdo ìfàsí tó bá ti kọjá polytechnic road tó bá ń lọ sí ìjókòdo wà á tiẹ̀ sí ìtàfó àrẹ̀nà tí ìtẹ̀kọ́ tó dé junction ẹnìkan ti yàwọlé sí ibi òkun yunifásitì wà yín lọ́rùn lógo tó bá wá àdúrà tamata sí wà ń bẹ́ o àmàdé ẹ̀ṣẹ́ káńsẹ́lì fáwọn tó bá tètè tó bá gbà nọ́mbà bẹ́ẹ̀ ni omi àti òwúrà tamata ti tẹ máa ń wá sórí o láti rà yàn á máa kú dání wá síbẹ̀ máa fín lóyin ọ̀fẹ́ omi májẹ̀mú ẹ̀dẹ̀ ni màá dà léyìn lórí lágbára ọba tó ní ayé àtọ̀hún torí mo ti lò ó àwọn tó wà ní sango ọ̀tà wọ́n ti ri bí mo ṣe lò àwọn gá ti ń sọ ẹ̀rí ọlọ́run lórí ẹ̀ omi ẹ̀kọ́ lọ́dún ní sango ọ̀tà every monday la máa ń wà ní 3-3 bus stop now ní àlìṣibà ní sango ọ̀tà ẹni is glory of àwọn ìtumọ̀ àdéhùn àti bọ̀wọ̀ àgbo méje gbogbo àti ẹ̀ma àgbo méje òru àti kúnlẹ̀ rẹpẹtẹ tó bá wá di ọjọ́ tuesday wọ́n ti mọ̀ pé gbogbo ìgbà la máa ń wà ní lìṣàbí ọ̀tún àlẹ́gbẹ̀ẹ́ ní ẹja yẹn sùn every tuesday ni àgbo mẹ́sàn-án náà ni program bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mẹ́nu ni lìṣàbí ọ̀tún tẹ̀jẹ́ pé ti ọ̀sẹ̀ inú sọ́lẹ̀ kan àlè sí ń bẹ̀ ó ti di ọ̀nà 26 kí n tó wá sí ìlú ìṣàdàm lágbà ọba tó láyé àti ọ̀rọ̀ ó gba ní òní jáwọ́ ó náà tó fẹ́ gba àkànnà bẹ̀rẹ̀ lẹ́kàn jẹ́ kí n pèsè UBA 10 24 77 50 80 kọ́ lẹ́kàn sí UBA 10 24 77 50 80 gbogbo èèyàn ló gbọdọ̀ dá ọrẹ mẹ́rin bó o ṣe lágbára tó ní kò ṣe ṣetán yàtọ̀ sí àwọn tó fẹ́ dá ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ sanwó èdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8000 ṣùgbọ́n gbogbo èèyàn láìka ẹnìkan ló gbọdọ̀ dá ọrẹ mẹ́rin orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ mo ní oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe ẹni ẹnìkan oṣù ìpè mi tí ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù tá a fi orí òkè àkọ́kọ́ nílẹ̀ láàárọ̀ èmi friday lọ múra báyìí o aago méje làwọn ẹtí wọn máa gba nọmba gbogbo àwọn tó fẹ́ rí bíbí wòlíì bó tiẹ̀ jẹ́ pé aago mẹ́sàn-án gẹ́gẹ́ gẹ́gẹ́ la máa bẹ̀rẹ̀ àdúrà ní ẹgbẹ́ òkun yunifásitì ni tó wà ní ẹ̀yìn ìtàfó àrẹ náà ẹ̀yìn sango ẹlẹ́yẹlé ròdù ẹ̀ náà ni ìgbẹ́yìn ìtàfó àrẹ láyé ọgbà tó lẹ́sìn sí òkun yunifásitì yẹn nú ọgbà ẹni ọlù tó wà lókè gbọ́ gbogbo ọgbọ́n tó bá máa dá tètè dé kó o ti gba nọ́mbà ibẹ̀ la máa wà tá a ti máa gbàdúrà lago méjìlá bàbá tí kò lago méjìlá ó di olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá yẹn lágbà ọba tó láyé àtọ̀ èmi friday máa lágbára o wá torí ìwé ìdìdí ìpèdí wá torí òwe tí mo fẹ́ talé ọ lórí wá torí ẹ̀mí mọ́ tó fẹ́ tó ẹ sọ́nà kí wọ́n gan wá jáde bí ẹlẹ́rìí àti bí ọlọ́pẹ́ tọ́bọ́lá lórúkọ jésù wà lẹ́yìn sáà kó wọn náà ti ẹ̀rọ mi yẹn gbà kó rí o kó wá wo bí ọlọ́run ṣe ń ṣe bóyá ọlọ́run gbàdúrà tàbí ògbó ṣáà ti káàkiri tó lẹ́rìí dọ̀dọ̀ lọ́tẹ̀ ó máa lẹ́rìí lórúkọ jésù ó ló máa lẹ́rìí lórúkọ jésù jẹ́ kí n fẹ́ ní nọ́mbà tó máa pèsè o tẹ̀ fẹ́ gbàgbọ́ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọ́kọ́ ti lé yẹn kọ́lá kọ́ nígbà náà sílẹ̀ 070-35-2-3-1-4-14-1-7 àtàní kí ló jẹ́ fìyàn kó jìlá ayé kó sọ ẹ̀mí àní ìṣọ́jọ́bọ lọ́nà àwọn àmúgbà jésù lolúwa.
4: Àwọn ni wọ́n ta máa ṣàfihàn ọ̀wá o, omi kò ní kò ló máa tọ̀ ọ́rẹ́.
5: Gbogbo olùgbé gbogbo ẹlẹ́yẹlé àkàtà àwọ̀ kan ológun ẹnu àti gbogbo agbègbè ẹ̀. Bẹ́ẹ̀ ni olú wa wá ní pásítọ̀ ìfẹ́. Prọfẹ̀tà Zio pẹ̀lú Prọfẹ̀tà Ayọ̀ àti lórí Abamẹ́ta sọ̀rọ̀ bàbá àti bàbá ẹ̀yà láàyè. Bí ìṣúwé rẹ̀ sí kànjú. Mo fàyè méje àti sọ́tẹ̀ méjì ọ̀bọ̀ọ̀bọ̀. Àkórí ẹ̀ bí ìtàpadà ọkọ̀ lórí ìrìkọ́mà lákọjá Friday sọ́tẹ̀ fúlà. Bí ìsọ́tẹ̀ fún Sítánà. Gbogbo olóko èyàn tó borí ògo ń sinmi. Ẹ̀yẹ́ ni òkùnkùn ti jà lórí ògo láìmọ̀. Tí wọ́n rí ògo sọ́tẹ́lì ògo fún tí ó farahàn. Àkọ́kọ́ ìfúnṣẹ́ ìlérí rẹ̀ o. Aago méjì òwúrọ̀ làwọn máa pàdé gbogbo Friday. Aago mẹ́wàá ní gbogbo ọjọ́ Sunday. Ọ̀pọ̀ ìṣọ́rọ̀ àtàwọn olóyè mi ló pọ̀. Bísọ̀ sí bàbá àti màmá ẹ̀yà láàyè. Prọfẹ̀tà Zio pẹ̀lú
6: Lagelu FM 96.7 Lagelu FM Jagaba Gogo Radio.

ẹkú ojúmọ́ ìròyìn yìí kàbá ńlá ayé ló ń dé sí tìbọ̀ yín láti kàní ẹlágẹlú 96.7 FM òkè gàjòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ṣeun àríbìkọ́lá lórúkọ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ìfowópamọ́ àpapọ̀ nílẹ̀ yìí ti yọwọ́ lórí ìgbégidá tí ń bẹ lórí ìrànwọ́ lórí ohun tó ní í ṣe pẹ̀lú ìtajà rajà pẹ̀lú ẹ̀ka ètò ààbò tìjọba àti àtẹ ti FX. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣètò yíriwò fún àwọn òṣìṣẹ́ ọba tó tó 4,000+. Olóòtú ìjọba ilẹ̀ ti Japan ló ti ṣàlàyé pé àbẹ̀wò tí Putin ṣe síbi erékùsù kan tí ìjà ń bẹ lórí ẹ̀ ẹni kò bójúmu. Akọ́nimọ̀ọ́gbà ni Henrik ló lóun ti fọkàn sí gbígba ife ẹ̀yẹ ti Champions League lẹ́lẹ́kẹta ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kúnrẹ́rẹ́. Ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti kéde yíyọ ìgbésẹ̀ lé lórí ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ti ìnáwó pàápàá àwọn tí wọ́n láǹfààní sí ẹ̀ka ti ìyáwó eléyìí tí wọ́n sì ní wọn ò gbọ́dọ̀ kópa nínú ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ti ìpàṣípààrọ̀ ìtajà rajà lórí ẹ̀ka ti ètò ààbò tìjọba àti lórí àtẹ̀ ti ìpàṣípààrọ̀ ti ilẹ̀ òkèrè FX. Ilé ìfowópamọ́ àgbà tí ń bẹ nílẹ̀ yìí ni wọ́n ṣàlàyé ìgbésẹ̀ náà nínú ìwé Láyínká kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí àwọn ilé ìfowópamọ́ ní tìbútòrò àwọn èèyàn tọrọ kan àti àwùjọ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ Adelé adarí fún ẹ̀ka tí ọjà ètò ìnáwó Oke Ume Ano lábẹ́ ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún. Ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí ni ẹ̀ka ètò owó ìrànwọ́ ti ń bẹ lọ́dọ̀ wọn ni wọn ò ní pàdánù rẹ̀ mọ́ sínú àtẹ náà látàrí wípé àwọn èèyàn tí wọ́n kópa nínú àtẹ ti àgbáyé ti ìṣípòrọ́pò tàbí àwọn tí wọ́n ń jẹ mọ̀kúntùn ti àtẹ ti ẹ̀ka ètò ààbò tìjọba. Ìgbésẹ̀ ọ̀hún ló ṣe ìtúká sí àwọn ìlànà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbégidá eléyìí tó sì rọ̀ mọ́ ẹ̀ka àti ní àǹfààní sí àwọn owó tó rogún ní ilé ìfowópamọ́ àpapọ̀ ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló ṣàlàyé síwájú pé ìyíriwọ̀ ọ̀hún ló tẹ̀lé ìdàgbàsókè ọ̀tún lórí àtẹ ti ìṣípòrọ́pò lórí àtẹ ti ìtajà rajà lórí àti àgbáyé ìfi owó sínú àpò òṣùwọ̀n àti fífi owó sórí ọjà nínú àtẹ ti ìpawówọlé. Ìgbésẹ̀ ọ̀tún náà lè tó bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ọ́sọ́kà ẹni yóò jẹ́ kí àwọn ilé ìfowópamọ́ àti àwọn èèyàn tí ọ̀rọ̀ ọ̀hún kàn láǹfààní àti máa ṣe àbójútó àwọn owó tó rọgún àti ìgbésẹ̀ míì. Ilé ìfowópamọ́ àpapọ̀ ńlẹ̀ yìí ni wọ́n wá dúró lórí ìgbégidá tí ó sì ní í ṣe pẹ̀lú àwọn tí ń kópa nínú orí ti àtẹ ti ọjà ọlọ́gbọ̀nrangàdàn àti ìjẹmọ̀kúntùn ti ọjà bàṣá pé wọn ò ní láǹfààní láti ní orí ọ̀fẹ́ sí ìrànwọ́ owó ti eléyìí tó sílẹ̀ lọ́jọ́ kan náà. Àjọ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣàlàyé wípé ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò ní tìbútòrò ilẹ̀ yìí ló ti ní ipa tí kò dáa lórí ìṣọwọ́ṣiṣẹ́ àti ìpawówọlé fún àjọ náà. Ẹni tó jẹ́ igbákejì fún ọ̀gá àgbà lẹ́ka ti òṣìṣẹ́ aṣọ́bodè ẹkùn ti ń bẹ ní abala ti bí Ìsìkákì Umo ńlọ ṣàlàyé ọ̀rọ̀ náà nílùú Timina lákòókò tí wọ́n ṣe àbẹ̀wò sí ẹkùn ti ìpàṣẹ Niger àti Kogi níbi tí wọ́n ti bá àwọn èèyàn tí ń kó ọkọ̀ wọlé ní ìpàdé papọ̀ látàrí bí ìṣọwọ́ṣiṣẹ́ wọn bó ṣe ń lọ àti bí ẹ̀ka ọ̀hún ṣe ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lọ́lọ́kan òjọ̀kan. Umo lọ ṣàlàyé wípé ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò ẹni kìí ṣe wípé ó mọ ní ẹkùn ti pàṣẹ Niger òun Kogi nìkan ṣùgbọ́n ọgọ́rọ̀ ibùdó àwọn òṣìṣẹ́ ti aṣọ́bodè ní tìbútòrò pàápàá jùlọ lápá ti ìwọ̀ oòrùn àríwá ti ìmọ̀ agbègbè ti Sokoto, Kebbi,
Katsina àti Samfara ni kini ọ̀hún fọwọ́ bà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ètò ààbò ọ̀hún ló ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ ti ń bẹ lẹ́ka ti aṣọ́bodè kí wọ́n fojú winá àwọn nǹkan tí ò dáa tí díẹ̀ nínú wọn sì ti di olóògbé táwọn míì sì farapa yànnàyànnà. Inú ìgbọ́jẹ ọ̀hún ló wá jẹ́ kí àwọn tó kù lẹ́nu iṣẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú ìfarabalẹ̀ àti kí wọ́n dẹkùn òfin láwọn ibùdó tí ọ̀rọ̀ kan eléyìí tó sì ń ṣe àkóbá fún ẹ̀ka ìpawówọlé fún àjọ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ti ìdaṣẹ́sílẹ̀ ohun ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ti ṣe ìyíriwò ti ọdún 2026 fún àwọn òṣìṣẹ́ ọba pàápàá àwọn tí ń bẹ ní ìpele kíní sí ìpele kẹfà. Ètò ọ̀hún ni wọ́n ní àwọn òṣìṣẹ́ ọba tó tó 4,500 ní tìbútòrò ìpínlẹ̀ yìí ni wọ́n kópa nínú ẹ̀. Ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìròyìn ọmọọba Dọ̀tun Oyèladé ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí ó fi àtẹ̀jáde náà ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́bọ̀ nílùú ti Ìbàdàn tí ṣolú ìlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde ọ̀hún, ètò ìdánwò náà ni wọ́n ní wọ́n ṣe ní àwọn ẹkùn jẹkùn eléyìí tí wọ́n ti piyamọ sílẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ yìí tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ọba lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n kópa nínú ètò náà. Nígbà tí ó ń bá àwọn èèyàn ọ̀hún sọ̀rọ̀ ni ẹ̀ka ti ìdàgbàsókè àwọn òṣìṣẹ́ ti Simon Adébọ̀ nílùú Ìbàdàn fún ẹkùn àkọ́kọ́ àti ẹkùn kejì. Ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ọ̀hún Alhaji Ahmed Bello lọ́rọ̀ àwọn tó kópa nínú ẹ̀ láti ṣe sùúrù nígbà tí wọ́n máa fi èsì ọ̀hún bọ́ta ní ṣísẹ̀ntẹ̀lé. Alhaji Bello ló tún rọ̀ wọ́n láti sa ipá wọn pé kí wọ́n gbìyànjú láti kẹsẹ̀ járí inú ètò ìdánwò náà. Eléyìí tó jẹ́ pé òun gan ni ó ṣí ilẹ̀kùn sílẹ̀ fún ìdàgbàsókè iṣẹ́ tí wọ́n yàn láàyò. Bẹ́ẹ̀ ló sì ń fọkàn àwọn èèyàn tí wọ́n bá kẹsẹ̀ járí balẹ̀ wípé dúndùn báyìí ni ọ̀sán yóò sọ fún wọn. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún, ẹni tó jẹ́ olóòtú ìjọba nílẹ̀ ti Japan Sanae Takahashi ni ló ti bẹnu àtẹ́ lu ìbẹ̀wò àkọ́kọ́ irú ẹ̀ lè tí wọ́n ní Vladimir Putin tó ṣe sí ibùdó ti erékùsù tí jà ń bẹ lórí ẹ̀ lọ́jọ́bọ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ò bójúmọ́. Iléeṣẹ́ ìròyìn tó jẹ́ ti ìpínlẹ̀ ti Russia lọ ṣàlàyé wípé Putin ni ó ṣe àbẹ̀wò sí agbègbè tí wọ́n ń pè ní Iturup eléyìí tí ilẹ̀ ti Japan mọ̀ sí Etorovo nínú àwọn erékùsù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ó sokùn papọ̀ láàrin ilẹ̀ ti Japan àti orílẹ̀-èdè ti Russia. Takahashi ló ṣàlàyé pé àbẹ̀wò tí Putin ṣe ọ̀hún ni ó ti jẹ́ kí ìdẹ́yẹsí láti orílẹ̀-èdè ti Japan sílẹ̀ ti Russia kó tún gogò sí nígbà tí ń fìdí ẹ̀ múlẹ̀ wípé erékùsù ọ̀hún gan ló jẹ́ ibùdó ìtàn tó sì níṣe pẹ̀lú ilẹ̀ ti Japan àti lábẹ́ òfin ti àgbáyé. Àwọn orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti wà nínú ìjà àjàkú akátá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó sì jẹ́ ìkan gbòógì lára ìdí ti ẹkùn ti Moscow òhun Tokyo tí wọn ò fi ní ìwé àdéhùn ti alálàáfíà lẹ́yìn ogun àgbáyé ti ẹlẹ́ẹ̀kejì. Níparí lábala ti aré ìdárayá, ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Paris Saint-Germain PSG ìyẹn Luis Enrique ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé n tó múmú láyé òun jù báyìí láti gba ife ẹ̀yẹ ti UEFA Champions League ní ẹlẹ́ẹ̀kẹta ní ṣísẹ̀ntẹ̀lé. Ikọ̀ tí ó wà ní orílẹ̀-èdè Faransé ọ̀hún ni wọ́n tún gba ife ẹ̀yẹ míì lẹ́yìn tí wọ́n fi ẹ̀yìn ti ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa jalẹ̀ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan nínú ìdíje ti UEFA Super Cup lọ́jọ́rú. Enrique ló ṣàlàyé pé ikọ̀ agbábọ́ọ̀lù òun ni wọ́n tún gba ife ẹ̀yẹ ti Super Cup náà lẹ́yìn tí wọ́n gbà á lọ́dún 2025 lẹ́yìn tí wọ́n gbéwúro sójú akẹgbẹ́ wọn tí ó wá láti ilẹ̀ ti Gẹ̀ẹ́sì ìyún ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ golíwòmí kí n gbà sí ọ. Kí n tó máa lọ, ẹgbọ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n ti yọ ọwọ́ nínú ìgbégedá àti owó ìrànwọ́ ti ń bẹ̀
lórí àtẹ ti ẹka ti ìrajà tajà lórí ẹka ètò ààbò tìjọba àti àjọ ti ìpàṣípààrọ̀ tilẹ̀ òkèèrè. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe ìyíriwò fún àwọn òṣìṣẹ́ ọba tó tó 4,000+. Ẹni tí ó jẹ́ olóòtú ìjọba nílẹ̀ ti Japan ni ló ti ṣàlàyé wípé àbẹ̀wò tí Putin ṣe sí erékùsù tí ìjà ti ń wáyé ọ̀hún ni ó jẹ́ eléyìí tí kò bójúmọ̀. Akọ́nimọ̀ọ́gbá Enric ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ohun ti ń bẹ lọ́kàn òun láti jáwé olúborí gba ife ẹ̀yẹ ti Champions League lẹ́lẹ̀kẹta ní sísẹ̀ntẹ̀lé. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kan ní Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yan Facebook lójú ewé Lágelú FM 96.7. Tunde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú ṣeun. Àríbìkọ́lá ńlò ti ń ròyìn. Akuola Ajimọ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa sí rẹ̀.

0: adájọ́ kẹni ilé olóyè adẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Lágílú ẹfẹ̀ jàgàbá gbogbo.

0: eje egbo kini dada in that fact e da go mejere sugbon iya ni mo tin soro nipa re lowo egbo iya ko ti lo nra nkan be ti o tun dana ti yawo mo gbe a omo ni mo ti fun ma mi ni owo ki lo de ti yawo ati iya ko ma njo tara won awon iya kan na nu o yawo mo ti ba ran kan fun ju ni o tewo gba bankoma fe fe yawo mi ti omo re fe fe yawo le ti le yo ni o kokon mu wodo re odo ya re ni o ti bere samon iya kan na kon nothing going on mo kaye abi nigba te eyan ba nbe to ni yawo nle to tun wa ni yawo mi nita to fe sodo iya re ti yawo ti le ode mo ki lo de ta won iya ko mo mu iyawo ole iyawo omo won pupo won sodo ta obin lota obinrin ezaba ri baba oko ko mo wa ba oko mo re jabi baba yawo ta mo toju omo re le mo gbo eyin iya e ba nda si eyin omo e pe mo wule da ko re bo ba ni lo ko iru yawo yin ati e se ya ko bon vita lo ni awon iya kan be ah iya ni won mo nbo hello.
1: Hello.
0: Hello, thank God it's Friday. Alhamdulillah.
1: Omo Isaiah di abi ola ni so.
0: Oya baba pa pa pa e ba ngbon soke.
1: Yari awo beyin.
0: Mm.
1: Ni to fe ro won la ro e ko se dada so mo won.
0: Mm.
1: Iru ya ti ni. O ti pe mo se njo la re bi mo se soro.
0: Mm.
1: Ipe ya e on gba adura lati ile ilu logbe ori meji agba adura fun mi lapata o duro o je pe mo pe mo ni iya ṣugbọn ki iya ma fẹran kan ko ma fi pẹkeji o lewu tori na eyin obinrin ẹtọ abakan na o dawa.
0: Ẹ ṣe Abakayode. Ọjọ́ ìkúnlẹ̀. Orí Facebook Adépọ̀jù Enoch mo rí wọn bẹ́ẹ̀. Ìyọjọ́ ọ̀rọ̀ lọ. Olórí Àkànkẹ́ Táwà. Ojú rírú ẹjú. Tá ń wá láti Omi Àdìo. Ojúkẹ́wò mú ni orí ni lórí ìjú. Lékè Àjọ bí ewé wọn ní Thank God It's Friday Omi Àdìo láàdùn wọn náà ti ń pè wá.
2: Ìwọ jáde kò délé ikú.
0: Ọmọjọ dádì àfíìsì Abiodun.
2: Ikú tó sì bọ̀ ta ló yẹ káàkiri.
0: Láti Sanyo.
2: Ó tọ́ka ní màmá.
0: Ọlọ́gun Kẹ́hìndé Solomon.
2: Wà ní bàbá.
0: Ó ní ìyá rere ni ìyá àtàwọn o.
2: Lórí ọmọ kò tó dèèyàn.
0: Hello.
3: Hello.
0: Bóòni.
3: Ìyá Fẹ̀mí ní Kàfádípẹ̀ náà ni látọ̀.
0: Inú mi dùn tó dẹ̀ jẹ́ ìyá ló pè. Irú ìyáwó lẹ́yìn jẹ́ fáwọn ọmọ yín.
3: Ìyá tó dé mi o.
0: Irú ìyáwó lẹ́yìn wá jẹ́ fáwọn ọmọ yín.
3: Èmi náà sì jẹ́ ìyá ọkọ tó dá sáwọn ìyá àti Lísì mo níyàwó ọmọ mẹ́fà.
0: Mẹ́fà.
3: Tẹ́ ẹ bá sì rí mi. Kaba ti ń bá bọ́lẹ̀ làwọn ìyàwó ọmọ mi ó wà àjọ ọmọ ìdùbàtà àwọ̀ mi. Títí lọ́wọ́lọ́wọ́ báyìí. O sì máa gbàdúrà fún wọn. Ìyá dáadáa lèmi náà sí àwọn ìyàwó ọmọ mi.
0: Ẹ ṣe ìyàfẹ́ Veronica. Ntẹ́mi ti ẹ̀ ń rò ni pé ṣé èèyàn kan lè pè wá wọlé gan kó wá lóhun èsè ìyà dáadáa o tó ráwọn ọmọ òun lé o. Ẹn tó dá mọ̀ pé òun dá ẹn tó lé mọ̀ pé òun lé. Ó yẹ kéèyàn káàtì ẹ̀rẹ́ ẹni tí ó pè tí ó pè mo lé o ṣùgbọ́n mo kọ̀wọ̀ sí ni. Kí ló dé tí ọ̀pọ̀ àwọn ìyá ọkọ àwọn ìyá míì wọn ó dọmọ kan yàn láàyò. Kí ló dé tí ọ̀pọ̀ àwọn ìyá míì ọmọ wọn tó ti wọlé ọkọ wọn hàn fi bẹ́ẹ̀ lẹ̀ fún. Obìn ni wọ́n bí o. Ilé ọkọ ọmọ náà ń gbé lágbèjù. Wọn àjóhun àtọkọ rẹ̀ ó ti ẹ̀ rá àyè lùgbà tiwọn. Kí ló dé tí àwọn ìyá míì tó yẹ pé ẹni bá mú wá ni wọ́n mọ̀. Ẹyin ìyá ọjọ́ wo lẹ ti pa àwọn ọmọ yín gbẹ̀yìn. Ọmọ tí ó rí kọ́ ìyá ìyá fẹ́ bèrè owó nu. Jẹ̀wọ́ wọ́n jẹ́ ń gbé o.
2: ìyá alágbájá dìde.
0: Níbo lo ti rojú ọmọ rẹ dé ṣe n tó pè ló pè é ṣẹ́wọ̀n kan ló ro omijọ ọmọ rẹ pa. Àwọn ìyá mi wọ́n ti dọ́rọ̀ ọmọ wọn lẹ̀ báyìí.
2: Bàbá ń gbádùn.
0: Ó ní òun ló mọ̀ bí gómìnà.
2: Níbi kan ó tún ju ọ̀dọ̀.
0: Tí wọ́n sì mọ̀ pé ọmọ náà ní ìlà kọjá tiẹ̀.
2: Nílárí.
0: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ń bẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan ń bẹ tó jẹ́ iṣẹ́ olókìkí.
2: Wọ́n wẹ
0: gbọ́n sórí ọmọ ni. Bẹ́ẹ̀ ni tíátà àbí tí ń kọrin. Ẹ wo bí ó ṣe máa lókìkí tó gbogbo owó band boys tí ò bá múra ó lè má máa mú kọ́bọ̀ délé. Àwọn ní ìyá tiri lẹ́dà nìyẹn. Ìyá táyé kọ́rẹ́nsì mà nìyẹn. Ìyá ẹnìkan ló ń fún lówó. Àbí ìyá náà bá kẹjọ́ lẹ ọmọ mi tó wá ń jẹta.
2: Àárò
0: fáwọn ọmọ yòókù tí ẹ bá sọ lẹ́ẹ̀gbọ́n yín gbogbo yín ẹ kúkú wúlò. Ṣé ìyá ò tí ì dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin àwọn ọmọ?
4: Òkè yìí ò já rókè ọ̀hún.
0: Ẹ wo ó mú padà bọ̀jọ́. Mo lọ́jà tí mo fẹ́ sáré lọ tà. Bàbá K 47. Aago méje ní bá ti tajà yìí tán. Mo ń padà bọ̀ lẹ́yìn bí ìṣẹ́jú bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. Aago méje láàtò tàkàkúnṣẹ́. Ẹ ṣé o. Tẹ́ ń gbọ́ wa irú ìyá wò wọ́n ni. Adé ọ̀ṣun lórúkọ mi. Káyọ̀dé ni mò ń jẹ́ mò ń bọ̀.

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo olùgbọ́rọ̀ mi láàárọ̀ yìí agbára ọlọ́run yóò lànà fún ọ gbogbo olùgbọ́rọ̀ mi ní wákàtí yìí agbára ọlọ́run yóò ràn ìrànlọ́wọ́ sí ọ gbogbo olùgbọ́rọ̀ mi láàárọ̀ yìí agbára ọlọ́run yóò jà fún ọ orin yẹn mọ̀ lágbára ẹ gbọ́ bí

yóò fi ayé ẹ dábìlà rere yóò ṣerere fún ọ à ń gbà àwọn àdúrà kan lọ látànà ẹyin ọmọ ọlọ́run mo fọ̀rùn bẹ̀yìn ẹ jọ ẹ má mẹ́sì ọjọ́ sunday yìí ní challenge àti àwọn branch wa ṣé rí ní challenge yìí gbogbo apáta ó dàbí pé ó máa pé mẹ́ta thursday mẹ́ta àti sunday mẹ́ta má mẹ́sì ọ̀sẹ̀ yìí ń gbọ́wọ́lé ọ fúnra lọ́wọ́ fún àánú torí pé ọlọ́run àlàyé ń lò ń ké pè ìlérí rẹ yóò dẹ̀ṣẹ̀ fún ọ mo gbàdúà gbogbo ẹni tó ń sàmì àánú ó sọ̀rọ̀ lórí rẹ gbogbo ẹni tó ń sàmì ìlérí yóò ṣẹ fún ọ gbogbo ẹni tó ń sàmì ọ̀rọ̀ rí yóò dayọ̀ ìrànlọ́wọ́ ọlọ́run yóò dìde fún ọ iná rí ò ní kú iná rí ò ní kú ayé rí ó ra àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ láàárọ̀ sunday jẹ́kẹ̀mí àti ẹ pàdé ní branch wa tó wà ní challenge ní ìbàdàn ní challenge tó bá ti wọ dé challenge mọ́tò tó ń lọ sí mọ̀lẹ́tẹ́ sọ fáwọn mọ́tò kó ń lọ sí no more war lọ́dọ̀ bàbá èké for seven bí àjọ gbàdúà ó ń gbá yágiyági lára mi wá yá náà àdúà lórúkọ jésù ó ti dára fún ọ náà ẹ jẹ́ ká wá wo nǹkan sà àwọn àdúà tá ń gbà lọ láti bí ìkẹta ẹlẹ́ẹ̀karùn-ún òun la dé báyìí mo gbàdúà gbogbo ẹni tí kò jẹ́ kí irin ó dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ á mú kúrò lọ́nà rẹ gbogbo alágbára tí ò jẹ́ kí irin tiẹ̀ kó dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ á gbé wọn kúrò lójú ọ̀nà àdúrà ẹlẹ́karùn rè ẹ pariwo pé olúwa gbé oúnjẹ mi kúrò níbi tó há matthew àwọn kan wá ibi tó ń jẹ wọn ra ibẹ̀ ha genesis 25 verse 31 ebi ń pa yín sọ ó wá sọ fún jacobu fún mi lóúnjẹ jacobu ó wí pé tọ́ ọ fẹ́ jẹ ni oúnjẹ rẹ wà bí ọ ha ta ogún òbí rẹ fún mi lọ́jọ́ ọ̀la rẹ má dẹ̀ fún lu yín sọ pé ebi ti pa matthew isọ ò lè gba àwẹ̀ isọ ò lè ṣe kíni ṣe báwẹ̀ 150 days ńlá ti bẹ̀rẹ̀ láti august 1 ebi ní lọ wẹ́rẹ́wẹ́ isọ ò lè ṣe kíni kò lè gba àwẹ̀ ọba sọ̀rẹ́ ń dá ògo rẹ̀ bọ̀ bíbélì wá wípé hebrew chapter 12 nígbà tó dé 515 ó ní nígbà tó fomi jẹ wa ó ní kò rí oúnjẹ tó jẹ ń jọ yẹn oúnjẹ yẹn wà níbi tó há ẹ pariwo olúwa bí oúnjẹ mi kú ò níbi tó há jẹ gbóhùn àdúrà rẹ ẹ̀mí mímọ́ ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há àtẹ̀mí àtọmọ mi ẹgbẹ́ oúnjẹ wa kú ò níbi tó há ọlọ́run abrahamu isaki àti jacobu ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há lórúkọ jésù ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há lórúkọ jésù. Jésù olúwa wa orin kan wà tá a máa ń kọ pé sọ mí di kò ṣe mú o bàbá sọ mí di kò ṣe mú o bàbá àgbàdo inú ìgò ó dàwó mọ́jú fàdí rẹ sọ mí di kò ṣe mú o bàbá matthew ta ni mo ń jẹ àgbàdo adìẹ ni nígbà tá àgbàdo wa wà nùgò adìẹ ń rí àgbàdo ṣùgbọ́n kò lè ṣe kí ni o kò lè mú jẹ oúnjẹ rẹ wà níbi tó há ẹ pariwo olúwa níbo la gbóúnjẹ mi pamọ́ sí àánú gbé jáde jẹgbọ́n àdúrà rẹ níbo la gbóúnjẹ mi pamọ́ sí àánú gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé

angeli ìrànlọ́wọ́, angeli olúwa ẹgbẹ́ jáde fún mi. Jésù olúwa wa, Jésù olúwa wa, lágbára Ọlọ́run mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí, jẹ́ àjọlọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dalẹ̀ yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dalẹ̀ yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkè òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rẹ lọ wo ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe olóore rí, kó ràn lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án? Kámọ́rọ̀rọ̀ méjì lọ yóò dára fún ọ. Phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message. Èmi náà fẹ́ lọ Jerusalem. Wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà, yóò dára fún ọ. Oore ràn lọ́wọ́ o, oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀. Jésù olúwa wa. Phone number ẹ lo phone number 08 60 48 14 55 08 60 48 14 55. Àyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí lóde táwa ò kí ń pe owó lójoojúmọ́. Mo ní rárá. Matthew sọ̀rọ̀ ẹ̀ kan tá ń pè lóṣù yẹn, ẹni tọ́lọ́run bá fẹ́ lò yóò ṣe kí ni o? Yóò lò ó. Òdìdẹ́bẹ̀ wa máa pariwo lójoojúmọ́. Ìhìn rere mo ní mo gbé lọ́wọ́ mi, wàá nídìí àti máa pariwo lójoojúmọ́ pé ẹ fún lówó, ẹ fún lówó. Oúnjẹ yẹn wà níbi tó há nìyẹn. Ṣùgbọ́n ẹgbẹ́ àṣọ fọlọ́run sórí tọ́lọ́run fúnra rẹ̀ tó bá dé, ó lè gbé ẹyọ ẹnìkan dìde tí ó sanwó ọdún mẹ́wàá lórí rédíò. Ẹ tó pariwo ẹ̀mí mímọ́ níbo náà tó ń jẹ mí sí àánú gbé jáde. Mọ́mí ẹ̀yin lẹ làdúrà yín, ẹ̀yin lẹ ní o, ẹ̀gbá o, nípa ń tó ń jẹ mí sí àánú gbé jáde. Jẹ̀ǹgbọ́n àdúrà rẹ̀ ẹ̀mí mímọ́ níbo náà tó ń jẹ mí sí àánú gbé jáde. Àánú gbé jáde, àánú gbé jáde, àánú gbé jáde, àánú gbé jáde, ẹ̀mí mímọ́ gbé jáde. Jésù olúwa wa, ìlérí ò ṣẹ fún ọ. Àánú ó sọ̀rọ̀, àánú ó sọ̀rọ̀, ayé rẹ máa lẹ́rìn, ayé rẹ máa lẹ́rìn, bẹ́ẹ̀ ló máa rí. Dọ́bà dúró la máa tẹ̀síwájú. Àdúrà yẹn náà là ń gbà. Sóré tá a gbà lónìí, ẹ tẹnu mọ́ oúnjẹ rí ó jáde ibi tá a gbé pamọ́ sí. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti ṣe bẹ́ẹ̀, àṣẹ dùn. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù olúwa wa.

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ adẹ̀tùgbé tó jẹ́ kọ́ mọ̀ ọlàwálẹ̀ hamsat ní atọ́kùn bèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé anywhere top striker malo good níbi castle sports o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní anywhere ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

ti di owo olowo ese lese ara lara e sa ja se bayi e sa ja te ja tu se bayi ti nkan ba de ti ri beyen o ye keyan pada si ipile ni keyan o re tun ko kini ipile na ni pe structure o ti daru gbogbo e ti foju po mara won e ti ja wa ntan mo o ajo NFF Nigerian Football Federation e ti ja omo lede Nigeria yi ni tan mo gbogbo awon eto to ye ko je igbelaruge fun ere bolu alafesegba e si doju gbogbo re ru o pu yan ko Olorun o ori pe baba wo nti omo lede Nigeria nlo lati fi petu sira won lokan to tun je bi nkan amuyan gan ati idunnu won bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni sọ́wọ́ ayẹ kó tún jẹ́ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó tún kù wá kù ta tún lò gẹ́gẹ́ bíi tá a fi ń tura wa lójú tá a fi ń tura wa nú sọ́yẹ kẹ́ ẹ tún gbà lọ́wọ́ wa ó kù yàn ọkọ Ọlọ́run o a ní sépè a ní sàdúà ṣùgbẹ́nu wa ò ní dúró a máa wí títí tí àtúnṣe ó fi wáyé lóòótọ́ àtúnṣe tòrò láti wáyé o kèé rọrùn bátúnṣe ọba wáyé kèé rọrùn ṣùgbọ́n gbogbo ogun tọ́rọ̀ bá kàn ẹyin àtàwọn tó gbọ́ àtàwọn tí ọ̀gbọ́ kàn tí ọ̀gbọ́ àwọn tó gbọ́ tí wọ́n gbọ́ tá a jọ wà nípìnlẹ̀ yìí wọ́n mọ fi tún àti ọ̀gbọ́ létí ẹ tún ti múra báyìí o ètò ìdìbò míì àbí ẹ kúkú lójú tì ẹmbásì lójú báyìí lójú tì ètò ìdìbò míì tún ń bọ̀ nu oṣù tí ń bọ̀ báyìí ọjọ́ 27 oṣù kẹsàn-án September 27 ètò ìdìbò míì ó tún wáyé láti dúpò bọ́ sínú àwọn ipò kẹrin pọ̀n nínú àjọ NFF àbí ṣé bẹ́ẹ̀ tún ṣe máa bá lọ náà rè ndí next 4 years àbí ọ̀dà kò burú ẹjẹ́ àjọ máa wò bọ̀ ká lo àkókò láti pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn tí wọ́n ń ṣàkóso ẹ dákun ẹ mọ wò wá ran lórí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn eré ìdárayá yòókù ti ń gbéra kudos fún àwọn àjọ tó ń ṣe kò kárí eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà National Sports Commission lábẹ́ àkóso Mọ́lám Sẹ́hù Dìkò tó jẹ́ alága wọn àtẹnutọ́ jẹ́ director general tábá sọ nípa DG ìyẹn honorable Bukola Ọlọ́pàdé wọ́n ń ṣe dáadáa o torí bábá wo ìdíje commonwealth tó parí orílẹ̀-èdè nàìjíríà ó ní ilẹ̀ adúláwọ̀ tó ṣe dáadáa jù nínú gbogbo àwọn ilẹ̀ adúláwọ̀ tó lọ wọ́n sì fi àwọn ìtẹ̀tọ́ lágbára bíi mẹ́ta kẹkalẹ̀ tó jẹ́ bíi world record eléyìí ṣàfihàn yìí pé national sports commission wọ́n ń gbìyànjú tiẹ̀ rí àjọ NFF tó jẹ́ pé wọ́n ti di kanran jẹ́gbẹ́ ẹnu ọ̀ká wọn ọmọ olombawi ọmọ ra ó ṣèdí àjọ NFF ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ní ọmọ olombawi ọmọ ra ó ṣèdí àjọ NFF ní kí sì lágbára tiẹ̀ ń lò òun náà ní gbẹ́ ẹyin bẹ́ẹ̀ bá dáadáa wa àfẹ́jọ́sùn fífà bẹ́ẹ̀ bá gbẹ́mú sí wa àfẹ́jọ́sùn fífà fífà ó bánu yín ni wọ́n ti gbàgbé fífà ó bánu yín ni ẹ̀yin ń kọ́ ẹ̀yin ò ṣe ara wa mọ́ àbí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti ń jẹ̀jẹ̀kújẹ ìwíkúwí náà ni ọmọ jáde lẹ́nu rẹ̀ ẹ wo bó bá jẹ́ pé kí fífà ó bá wa náà ni láàfin rójútu ara wa ṣe rí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ jẹ́ kí fífà ó bá wa o ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ́ ìgbésẹ̀ kó tó tún di pé wọ́n di ìbò tí wọ́n fẹ́ dì í kí fífà wulẹ̀ bá ń wa ògúngún lówó ńlẹ̀ àní lókè òkun àní géèmù ńlẹ̀ àní lókè òkun kíkíra ni àbùrọ̀ mọ́ sọ pé kí fífà ó bá ń wa senior team super eagles ọ̀lọ́wọ́ kọ́ọ̀pù bí ẹ̀ẹ́mejì lera àkú super falcons náà ti gbà wọlé bá òun ní lọ ní 2027 àtúní kú under 20 wọ́n ti lé wọn kú ònú ìdíje AFCON àkú under 17 tí ẹni ẹ kò jọ wọ́n rè gbá bọ́ọ̀lù kan lórílẹ̀-èdè china ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí wọ́n fi múra lẹ̀ fún AFCON gbogbo orílẹ̀-èdè tanzania náà wọ́n gbogbo orílẹ̀-èdè lọ́nà wọ́n ń bẹ̀ àkú under 17 tí ọlọ́gbá AFCON ni mò ń sọ tí ọlọ́gbá gwáfù mò ń sọ fún yín o recently bóyá bíi ṣé early this month ni wọ́n lọ play 14 nation tournament kan lórílẹ̀-èdè china àjẹbó lórí ìyà ni ẹ jẹbọ àti ẹfẹ kó lọ wá fún un o àkú àlọ olympics láti jọ yìí àkú ọkùnrin ọgbá bọ́ọ̀lù lórímpics àkú obìnrin ọgbá kò sí ní tòsí á flying eagles igbó
under 23 igbe a ni match nle ya ni loki okun ke a ni aburo mo ba nwa e je ki adaru bayi ka tuto to ba je pe yen ni o je ki gbogbo ori olojutu se ri nti o ba nto ba fe lojutu won daru ni o ehe nto ba fe lojutu eyan kokon daru eyan wa tuto tori pe isale ti wo gbogbo nte nto le lori yan kan mo wo lule na ni e wule da gbogbo e wo ka wa tuto lati sale to ba pe yen ni yo tan isoro wa ijoba olede wa Nigeria labi akoso are Bola Ahmed Tinubu won ni ki joba omo da soro ti bolu alafisegba NFF

gbọ́ àbí iṣẹ́ fífà nìkan ni fún wa lówó bẹ́ẹ̀ bá gbàgbé ìbẹ̀rẹ̀ ọdún yìí ní orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àkóso ìjọba àpapọ̀ ni a tún fún wọn ní 17 billion naira kan o 17 billion naira wọ́n ní kí wọ́n fi san gbogbo àwọn gbèsè pátá eléyìí tí wọ́n jẹ àwọn agbábọ́ọ̀lù bonuses ni o àti àwọn nǹkan kankan tí wọ́n jẹ gbèsè lọ́tún gbèsè lọ́sì ẹ dákun ń gbà tí ẹ fẹ́ san gbèsè ìyẹn àjọ nff àbí kí lẹ̀ ń pera yín ẹ ṣeré bá fífà wípé ẹ gbèsè tá a jẹ́ pọ̀ o ẹ fún wa lówó ká ẹ san o tó fi jẹ́ pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà tẹ ní ọ̀gbọ́dọ̀ dá sí yín yìí ó ń lẹ́rìí bá ọ̀bẹ wo gbogbo wa ni owó aráàlú lọ́tún lọ́sì ẹ̀ ń gbà ẹ na ọmọ ti àjọ fífà tẹ ń gbà ẹnìkan kò bí yín léèrè ṣùgbọ́n tó bá ti á di pé ká béèrè pé bó lẹ ṣe sowó wa tówó wa ò fi yọ ẹ là gbọdọ̀ dá sí àjọ fífà ó bínú fífà ó ya tètè bínú ká kí gbogbo rè ó wulẹ̀ lójútùú ẹ jẹ́ fífà ó bínú wọn bá ń wa o bí a bá ti á bá ń wa báhun a wà á forí korí àfukùlukù pé tọ̀ a wo wọn lè ṣe kinní yìí a wò àti máa ṣe bọ̀ kálukú bọ̀ ká wá ṣàtúntò bá a bá yanjú ẹ̀ tán a wà á rè bá fífà ẹ mọ́ bínú jó ní iye o a ti ṣàtúntò ẹ̀hìn àti àṣetọ́bà yàfẹ́ gbọ́ ti yín kò jù bẹ́ẹ̀ lọ láti mọ́ bá wa báyìí gan ọ̀dà kí wọ́n torí awulẹ̀ ti bá nara wa àjọ nff ti bá wa ní gbogbo tọ́námẹ́ǹtì tó jẹ́ ti àjọ fífà tó yá lọ nff wulẹ̀ ti bá wa ọ̀rẹ́dì so káwa náà kúkú wá ṣe é kí báyìí yẹn kó wulẹ̀ kárí ilé kọ́ kárí oko everybody ó gbójú ká máa gbá líìgì wa tá a rán gbá káfíẹ̀sì rẹ̀ bó ṣe jẹ́nu o èmi ti wí tèmi báyìí o tọ́ ẹ̀yà ìwí bẹ́ẹ̀ á kú bẹ́ẹ̀ lóòótọ́ ìta tó wì yìí a mọ̀ pé wọ́n ó tún ní amórí akáfẹsẹ̀ lẹ̀ ńgbà ń ò sì wà á ń sáré bù sẹ́nì kankan wọn ńọ̀jẹ́ gbì débi pé ń ó kú gbì ń ò gbowó bọ̀bẹ́ lọ́wọ́ ẹnì kankan yín rí ìwọ́n tó bá sì fún lọ́wọ́ bọ̀bẹ́ bọ́ta wípé ń jò ní iye o tá a pàdé ń tọ́námẹ́ǹtì báyìí iye báyìí mo fún ọ òtẹ́ẹ̀lì tó sùn èmi mọ sanwó rẹ o oúnjẹ àárọ̀ àti tọ̀sẹ́ tó jẹ́ ń bẹ̀ o owó play flight rẹ èmi mọ san o bọ́ta o àsìkò rèé tí kálukú kájọ fojú rìn ju o káwá jọ sọ pé tọ owó ojú òní tọ gba nff ló fún ọ o bí n bá sì gbowó lọ́wọ́ nff á jẹ́ pé mo ṣiṣẹ́ owó ṣẹ́ mi mọ́ gbà ká tún tẹ̀ mọ́lẹ̀ sí bó ṣe jẹ́nu o àìwí bí a kú bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ gbogbo mọ́lẹ̀dẹ̀ nàìjíríà bó ṣe jẹ́nu torí pé lánàá ikọ̀ bàyánà bàyánà tọ́dà bí ẹni pé àwọn ọmọ tí ẹ ń ṣe díẹ̀ ní tiẹ̀ wọ́n ti lé ikọ̀ super falcons kú nínú ìdíje ti playoff bó ti ẹ̀jẹ̀ gbé playoff ọ̀ náà ẹ̀bẹ́ yẹn bá gẹṣú nù mí lánàá kò lè kọsẹ̀ ṣé rí tí ẹ bá tún rè é náà má jà náà o ara àwọn kankan tí wọ́n tún máa lò nù pé ẹ lọ́ fọkàn balẹ̀ super falcons máa kọ́ liverpool world cup meanwhile kaniya borí ìfigagbága àná ó di november december wọn ó tó lè gba playoff wọn ó ti dìbò 10 september super falcons yẹn wọn á fi máa campaign watch out for world cup brazil 2027 super falcons we are ready to go let's start the àwọn èbó búkú búkú let's start the preparation àwẹ̀ kínní kan hi the president of nff $5,000 per go $15,000 per minute oríṣiríṣi èbó tí ò nítumọ̀ àwọn fire brigade approach láàmọ̀ wá lò láìṣètò ìmọye wọn kéde fún màláwì pé wọn ta góò fún ọ tí màláwì fi dé fáínà wọn ọ̀ra góò lọ màláwì wọn ọ̀ta góò fún ọ wọn ti dé fáínà ṣùgbọ́n bẹ́tù ọ̀bá ti sílẹ̀ tẹ́yìn gẹ́mọ̀ pé tẹ́ kó dání yìí ọ̀dà lèyàn máa lo ọgbọ́n àtinúdá 1000 goal kan pàápàá máàchì wàhálà abú $5,000 per go nígbà tí mà pé tẹ́ kó rojú ogun òwúlò tó fi di pé £5,000 pàápàá kí lọ kẹ fẹ́ èwo ni $5,000 per go èwo $10,000 per go bí n tó kó dání bá wulẹ̀ jọ́ lójú tó ní tó mà pọ̀ fọ́ ọkàn rẹ̀ balẹ̀ lé ṣùgbọ́n wọ́n fẹ́ lo gbogbo ọ̀nà láti jẹ́ pé kí ikọ̀ yìí kó ṣe dáadáa kí wọ́n lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí eléyìí tí ẹsẹ̀ àwọn wọn ni wọ́n fẹ́ lo individual brilliance àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ò prepare dáadáa fún tọ́námẹ́ǹtì kí wọ́n fi kọ́ liver kí wọ́n wá máa tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí pé

0: Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí ṣọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kẹ́yàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kẹ́yàn ọmọ lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè ọmọ òye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátàlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́. Kẹ́yàn ọmọ rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀. Aromaleegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátàdé gbé gbèsè ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Òsẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bẹ àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojo Ilola Complex, Ìwòrò Ìbàdàn. Tẹlifóònù 08033715988. 08033715988. Ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: Mo ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pa ni lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: bọ̀ padà látojú ọjà. Ìkànnì Lágẹ̀lú rèé, Lágẹ̀lú 96.7 FM. Òkè gajù òkè ilé fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òye ajẹ́ ká má lè tòrò yín eré ìdárayá. Eléyìí tó dùn tí gbẹgbẹ́ ń kẹ́ sí. Bàbá ìgbẹ́ yìí sì ń darapọ̀ ọmọ wẹ léwu wà live and direct níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lóò kẹ́ni ìbánidọ́rẹ̀. Ìkànnì ti Lágẹ̀lú 96.7 FM. Jẹ́ ká mọ̀ fan family lórí Facebook. Bákan náà. Lórí TikTok at Top Striker 100 lórí TikTok. Oyá pápá pẹ́ jẹ́ àti ọwọ́ iwájú. Ṣé ń gbé yín débẹ̀? Mo ti ń gba àtẹ̀ránṣẹ́ láti àwọn òkè lọ́run. Who cares? Èmi. I no send anybody. Ta bá sọ nípa ká sọ òdodo yìí. Ṣé fẹ́ gbọ́? Tọ́já gbé lórí òdodo náà ni. Asese bere ni o. Asese bere o. Ani kile ti ri o. Asese bere kile ti ri. Asi ma goge si. Lori bigi igalaye ti wa. O si o pe ditala abi bo le se ko ayala. A ma gbo ngo lohun orin. Wala. Asese bere ni o. Eja continue bayi. Lori owo ta jo wa yi en yo su enikan ti waju enikan len da wa lori afefe tolorun e mu aku wa lori afefe ati tese kan na bo sokoto awo ni e mo wole o e wole sugba bi wole eyin ohun afi ka to si o wa ehe sugba the best option emi tun tun so o ni pe e ko we fi po yin ile iru iwe te iru ateran se nte nko e kan tesi an loke pe a se mo o ehe e ri pe niyi e ni lare leye gagidiga e niyi gagidiga bele ite tese boy abuku gidi ni o abuku olorombo eh olorombo gan won ni otuto bi tolorogbo abuku olo okay oya papapa lati be yen kase kase kase we go again leni leni awon eyan to gbe owo lo half a million ti wa nle to ba dago mewa laaro yi half a million star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash lo ma gbe yin debe o eh eh leni yi enikan ma gba half a million laaro yi to ba dago mewa gerege laayi koto ori 50 50k lati bere bo sori 100 bo sori 150 bo sori 200,000 naira a ma lo sori 250,000 naira a wa paju e de sori half a million yen laaro yi star 347 star 1004 star 2 hash play 3 ticket get 30 ticket o du be gegan niyan o o du be gegan eh eh asiri to wa nbe mo gbe ode be yen o play 3 ticket get 30 ticket play 3 ticket get 30 ticket baba wa play 3 ticket lona mewa that is boya be 15,000 naira ni o to wa ni bi 300 slot to wa bi yen je 500,000 abo fi je 250,000 abo fi je 200,000 so ma po ki e lo wa koda ko fi 100 ko fi je 1 koda ko fi je 50,000 naira 50,000 naira ko fi play 3 ticket that's 300 ticket eh eh ko ro pa mo gbogbo en to tin play bo lati bi ojo Monday oje eh bo se je nu tactics ni star 347 star 1004 star 2 hash ni o gbo de be bo ba ti send the code yen wo da message pada fun pe ticket melo lo fe ra iwo kan mo 3 ticket ko send there si won won send the gbese transfer abi ussd code ko ba ti ni transfer ma send the bank details to ti ra ticket ye bo ba lowo lori bank app ra direct bi o ba sowo nbe mo lo sodo awon ni pos ko fun lowo laarin ogbon seju so goji seju iwo lo ni bank ti won send si eyan to ba ti sowo si message o dan lodo re pe number re ti wa eligible o alaye ti mo se bi o ba wa yo pe number yi ki won salaye fun o daada 020-13-306194 020-13-306194 tabi o chat won lori whatsapp number o de le pe won whatsapp call na 090-26-02-6314 oya gbagba pa lati be yen ọlọ́jọ́ bí máa wọlé máa rà bá o fẹsọ máa jó ìjọ ó ní nǹkan wàhálà ẹ wò ó káàkiri ọlọ́jọ́ bí ọjọ́ sunday ló bọ́ sí o bá a bá ń sọ nípa. ọlọ́jọ́ bí ọjọ́ sunday ló máa bọ́ sí every august 16th of august every 16th of august ló máa ń bọ́ sí o tá a bá ń sọ nípa alájà mama tiktok collection mama salam mama aisha mama akorede nìyẹn o ceo raizila gbogbo òwòrò odò pátápátá bákan náà cloth vendor náà tún ní o gbogbo òwòrò odò kò ní bàjẹ́ láíláí lágbára lọ́wọ́ ọlọ́run happy birthday to you long life and prosperity ìgbọ́dọ̀ ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ alájà mama tiktok ọ̀rẹ́ àṣàbí olórí akígbàsánú o ọlọ́fà àgẹ́ o ọ̀rẹ́ àṣàbí olórí akígbàsá every 16th of august lọ́dọọdún olọ́jọ́ bí yẹ long life and prosperity ìgbọ́dún ọdún kan ó yá gbápàpá láti ibẹ̀ yẹn àwọn fi gẹ́gbẹ́ ga wo lọ́wà. Fi gagbaga wo lọ́wọ́ àlé ní àtàwọn tí wọ́n ti gbá lánàá làlíga bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bákan náà kí máa kí àwọn òṣìṣẹ́ wa lápá bí àwọn colleagues mi lápá bí tí wọ́n sọjọ́ ọ̀bí lẹ́ni bàbá ń sọ nípa sínú aláyọ̀ ògbóèdè àti fọlásadé àjàlá a máa sọ nípa àbẹ̀kẹ́ àti àlàní lórí ètò ti kí lárí gbọ́ every tuesday monday and tuesday ni máa ń wáyé àbẹ̀kẹ́ àti àlàní sínú aláyọ̀ ògbóèdè àti fọlásadé àjàlá èní lọ́jọ́ àbí wọn o happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ àwọn fi gágbága wo lọ sọ pé wà báyìí ọyẹ gbé wà débẹ̀.
1: akú ojúmọ́
0: o
1: ìdíje playoff ìdíje fi ẹ̀yà àgbáyé tàwọn obìnrin lè tó láǹfààní àti wáyé lánàá olóòdè ghana padà fìyà jẹ́ ivory coast méjì sẹ́yọ kan ni olóòdè south africa fìyà jẹ́ olóòdè wa nàìjíríà mayo méjì sẹ́yọ kan ni tó bá ti ń de ní ìdíje copa italia tó bá ti ń dago márùn rọ̀lẹ́ ikọ̀ parma àti ikọ̀ catalonia ni bákan náà cagliari lago márùn àbàwọn àti arezzo monza àti avellino ikọ̀ fiorentina àti benevento ni ìdíje champion english championship abala keji league ilẹ̀ gẹ̀ẹ́sì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wolves àwọn àti ikọ̀ blackburn rovers ni ìdíje spanish la liga tó bá ti ń di ní ọ̀la ní ago mẹ́fà bó ikọ̀ deportivo alaves àwọn àtikọ̀ getafe ní sevilla àwọn àtikọ̀ rayo vallecano ni tó bá ti ń di ní ọjọ́ sunday racing santander lago mẹ́rin àwọn àtikọ̀ villarreal ni ago mẹ́fà ìrọ̀lẹ́ espanyol àwọn àtikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù levante àṣekágbá ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ táwọn obìnrin tó bá ti ń di ní ọjọ́ sunday olóòdè cameroon àwọn àti malawi lago mẹ́jọ àṣálẹ́ ní ìfẹsẹ̀ jẹ́ nìyẹn.
0: ok ẹ jẹ́ àpadà ojú ọjà tá a bá dé ká sọ wájú ikọ̀ gunners ń pò nǹkan pọ̀ lọ́wọ́ o àwọn àti galatasaray lórí ọ̀rọ̀ fitọ ọ̀símẹ́ kí ni wọ́n ń pò lọ́wọ́ ká lójú ọjà kádé ẹ̀kú kalẹ̀.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
4: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: iRecharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1 at on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
6: Perisham is the most powerful weapon which you can use to change the world. Yes, at peak-to-peak schools, we teach, instill moral, build, and nurture talents. As life matters to everyone, quality education is also germane to us at peak-to-peak schools. Their parents, admission is in progress at peak-to-peak schools into preschool, basic classes, college. Our conducive environment is top-notch. Quality education at its best. Gone are the days kids were brainwashed that the young shall grow. At peak-to-peak schools, growing is not enough. Their parents of nowadays, let's start working towards our young stars shall grow and lead. So peak-to-peak school, our extracurricular activities are rich in order to enable pupils to pick it up as a career in future. Visit us today, behind Sunrise Mall, number 2, Oyibode Street, Ogudu Estate, Oluyole Extension, or call 0907-6130.

0: Bible Office JKJ Builders and Developers Limited. So one on your road. Aremo Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Abi 0808-070-1243.
1: O tun ti ya o sinu ipade adura awe ati iṣẹ oru ọlọgbọnjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣagbekalẹ rẹ lori oke Bethel bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbara okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mẹfa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá. Ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò Wòlíì Gídíónì Tanímọ̀ Owó Èṣúpòfo Ẹ̀lú Ẹ̀lú Bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel. Máṣáláì wá o.
2: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílé àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder
3: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
2: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra ohun kulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape oduduwa building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Baby Oraja.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: ìkànnì ti lágẹ̀lú rẹ̀ lágẹ̀lú 96.7 FM òkè gajù kele máa lọ́fẹ́ lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn. Jẹ́ ká má lè tòrò yin eré ìdárayá tó dùn gbẹgbẹ nǹkan sí. Bọ́bá ẹgbẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé o wà láìfà ndáyẹ níbi kíkà àkìrí àgbáláyé lọ́kànnì ìbánidọ́rẹ̀. Facebook ti ìkànnì lágẹ̀lú 96.7 FM àbí jẹ́ká mọ̀ fanfan lórí Facebook lórí TikTok at Tough Striker 100 lórí TikTok. Ok, Arsenal àti Galatasaray wọ́n sọ̀rọ̀ papọ̀. Kí ló sì mú ọ̀rọ̀ wá ni pé ikọ̀ Gunners gẹ́gẹ́ wọn dúró. Ti ikọ̀ Galatasaray ti ní àwọn nílò Gabriel Martinelli àti Ethan Nwaneri pé àwọn nílò agbábọ́ọ̀lù méjèèjì. Ibẹ̀ ni ìyá Arsenal ti a sọ pé opportunity rèé o torí pé bá a bá wo owó tí Galatasaray wulẹ̀ ń gbé lé ọ̀símẹ̀ pẹ̀lú tí Arsenal ti rà ní sáà yìí ó ṣeéṣe kọ́ fẹ́ nira fún un díẹ̀ láti jẹ́ pé kí wọ́n tún náà ó kó iye owó ń lọ ṣùgbọ́n ẹ̀yìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé Galatasaray náà wò pé ọ̀símẹ̀ asset ní fáwọn wò wulẹ̀ nógó area ni ṣùgbọ́n gbà tí wọ́n ti á gbé sàárà wọn kọjá mọ́ṣáláṣí tí wọ́n ti rèé fẹnu ara wọn sọ pé àwọn nílò Ethan Nwaneri àti Gabriel Martinelli Arsenal wà wò pé káwọn gbabẹ̀ yẹn wọlé gọ́dà ẹ ṣe jẹ́ ṣe báyìí ẹ má wulẹ̀ sọ pé ń wá owó tó pọ̀ torí bàbá fẹ́ ta méjèèjì fún yín náà owó là á gbà lọ yín ẹ ṣe ká kó méjèèjì fún yín kẹ́yìn náà fún wa ní Victor Osimhen ká wá sọ̀rọ̀ kí láàfikún láàrin ara wa bó ti ẹ̀jẹ̀ pé ikọ̀ Galatasaray wọn ò tí ì sọ tí ó padà ṣẹlẹ̀ mo rò pé náà ti rèé jókòó wọn forí korí fi kùnlukùn pé tó lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé a rí pé gbogbo ògbón díẹ̀ náà ń bẹ láàrin Galatasaray àti Victor Osimhen o lórí ọ̀rọ̀ owó ọ̀yà oró lẹ́nu ọjọ́ mélòó ni sọ pé ó ti ń lọ bí oṣù mẹ́ta tí wọ́n ti sanwó fún nǹkan yìí owó ti ń gbà ọ̀gàrà díẹ̀ ẹ̀bọ́yá yẹn lọ́wọ́ àfà ṣùgbọ́n báyìí àti ìmọ̀ kẹ̀kẹ́ tí Galatasaray ilé tí wọ́n sọ akójúmọ̀ ọ̀gbẹ́ni tìjàní olóko dáná.
1: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ ọ̀gbẹ́ni ara.
0: Ọ̀gbẹ́ni Àtúndé Ọlátẹ́jú.
1: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ ọ̀gbẹ́ni ara.
0: Bákan náà Wàsíù Kíátíkà.
2: Orúkọ tèmi ni Abdulwasi Muhammadu Yusuf akọ̀rẹ́rẹ́ ọmọ Akinlẹ̀ Fáwọn kẹ́hìntì káàkiri àgbáyé pé akúnbẹ̀rẹ̀ lọ́sí ọ̀ntìlú ọmọ tó jẹ́ ìkúrẹ́ ọmọ ọlọ́kùn káríwá ọmọ ọjọ́ ìlú ìdílé.
0: Ẹnìkan ní bó ń bí ọgbẹ́ sóun lè rí duplex ní ọ̀run àpáàdì.
2: Iṣẹ́ àwọn ọmọkùnrin náà ti ń yẹn tẹ̀lé ìdàkọ̀ kan ní.
0: Níbi kí àtìkà ni wọ́n.
2: Ọmọ wọn náà ń ṣe owó
0: sọ. Ẹjẹ́ǹtì làwọn.
2: Ẹni ṣe ogun kan ní ọmọ nǹkan kan pẹ́.
0: Ti tọrun àpáàdì yẹn.
2: Ọmọ nǹkan kan pẹ́.
0: Bọ́lọ́ Lálàájò ní ipò orí bọ́run àpáàdì
2: sí. Ọmọ nǹkan kan pẹ́. Ọmọ orí ìlú máa ń rí ní àlà. Torí iṣẹ́ wọ̀ tó ń jọ máa tọrọ àpáàdì.
0: Àlá ni kò sí
2: iṣẹ́ rí lè ní máa ṣe.
1: Ṣáyà fọ́tò ní ṣojú ká gbéyàn sí orí àgbàtà.
2: Iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ nǹkan.
1: Wọ́n yà fọ́tò lẹ́gbẹ̀ẹ́
2: títì.
1: Mo ṣàtúnṣe ń
0: tẹ́lẹ̀ lẹ́sìn. Ó yà fọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì ó lọ gbé Lekki sí lẹ́yìn. Ṣéṣe àárẹ̀ ló ṣe o.
2: Mo ṣàtúnṣe ni mo ṣe nǹkan tó dáa fún ni.
0: Ọ̀parọ́.
2: Iṣẹ́ rí
0: ìfọ́tò ẹjáwó ọ̀rọ̀ Victor Osimhen Galatasaray Arsenal Martinelli Ethan Nwaneri lánàá nírọ̀lẹ́ àná ni gbogbo ọ̀rọ̀ yìí jẹ jáde lọ́tún lọ́sì so le work.
2: Ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà kò sí tí ò lè ṣẹlẹ̀ ó kà ní ṣe pẹ̀lú ìgò tí nǹkan ti fẹ́ wá láwùjọ Galatasaray májà gbọ́ Osimhen kò lè wù wọ́n kí wọ́n yàn gbọ́ Osimhen kò lè wù wọ́n wọ́n nígbà míì bẹ̀ tó yẹ pé tẹ́yìn náà bá tó wá wọ́n ní ọtí ń ju oṣù mẹ́ta wọ́n lè padà lójú kan wò pé gbèsè yìí mọ̀lẹ́ máa pọ̀ sí àmàrúgbọ̀ wọn.
0: ó ti extend the contract.
2: ó ti extend the contract. tába yọ̀ǹda rẹ̀ fáwọn ilé àwọn tó sẹ̀fẹ̀ wá ìtaba negotiate pẹ̀lú wọn tá a fáwọn lówó kéékèèké ojúwe wá sí ṣe kó balance.
0: a ní ò fún wa ní nǹkan
2: tá a fẹ́ wọ́n dẹ̀ fún wa ní nǹkan tá a fẹ́ bí tọ́kì làǹgbá ibi líìgì tọ́kì làǹgbá
0: ataka
2: làwọn wọ́n le dárò ìyẹn lọ́dọ̀ wọn ọ̀dọ̀ Galatasaray ni ọ̀rọ̀ yẹn wà jù
0: ìrìnsẹ́n
2: wà jù.
0: torí Arsenal ti rẹ́dì láti yọ̀ǹda
2: Martinelli ẹ̀tọ́ wọn náà ẹ̀ tó fẹ́ lọ Arsenal ò tiẹ̀ lè ríro bí wọ́n lọ Nwaneri gan láṣẹ bí Marcelo ti wà ń lọ so irú Martinelli náà rí French player ní nǹkan kan máa gbé olé lẹ́kọ̀ọ́kan so tọ́ba wo méjèèjì lọ́dọ̀ Arsenal láti yọ̀ǹda méjèèjì kò le bọ̀ ọ̀dọ̀ Galatasaray lọ̀rọ̀ wà sí wọn fẹ yọnda òsìmẹ tí wọn fi lè fẹ yọnda òsìmẹ pẹlú pé wọn kàn fowó kún ní tí wọn fẹ kó lẹhùn ó lè rọ ikọ̀ Arsenal náà lọ́rùn lati se din
3: ta ba wo mi le so pe Galatasaray ni ko la gora osbeni to ta ba wo dada on to ba fi mu ti o ti di pe e tin ja gba bolu lowo
0: bi o se pe won reti awon owo kan
3: lati bo so awon kan temi wo pe mu so pe won ni pe oju iwe won one owo yen ma oko ti oko reduce because iru Victor Osimhen ta so iko le ko owo e lo su ni ose mi ro pe le less than we have 250
0: no 307
3: not that oh it about 300
1: 307
3: so about
0: pounds
3: so about
0: ni euro gan to lo bi 350 bi 3
3: so about 307 yen nisin so iru wanere ati Martinelli bo se wa nisin o le ma fa yen ju bi abi to ba pe ka ko wo pe iru abi iru Martinelli yen o te se le ba fun yen bi abi 80 70 mo kon fin so pe bi to ba fun so iru wanere pata pere kon fun ni 50 so te ba wa wo owo yen which means gbogbo ton ma na lori awon meji o le ma wo 150 so te ba wa wo 150 yen te yo ko ninu 307 won awon gogo tun si ma ni almost 157 tun si ma ku nle ka so pe won no 150 lori eyan meji so ke wa wo
0: salary
3: ni salary so ke wa wo ta awon gogo ma save so emi ro pe ko ma awon ni ko ma gora awon lapa be yen so because nisi ti o si be ba ma ku lodo won nisin to ba ma wonu ko egba egba bo
0: won tun gbowo
3: owo tun ma wa me
0: won tun gba sign on fee
3: mi wo pe awon ni ki won joku won o da only mario icardi
1: mi o ti lo
3: yen ti lo so awon na si ni awon
0: won si le ri striker
3: o da le ti striker be pe owo ti yen na ma ma
0: striker on fee debi talking ni
3: so ti o ni po so champions league na ton gba irin ajo won na wule nlo titi
0: e ba won kini won se de be kilo go belgium ilu e ma lu kaku na
2: won ma fe won ma fe se be 120 ni
0: agba ni wasiu madugu ti bo
2: eyan ma fi mi madugu o ko ni banje gbo to ati jo mo ko buku ma fi bu mi lai lai o ma je lagbara yo dija o
0: coach to gba afcon
2: la so gbo ya ni o kene kan so ni
3: nkan to
2: eyan gba pe beyi fura
3: to bi ninu pe
2: eyan ko da pe so pe eyan gba koru wa team lo afcon to le yin go
3: gba ko fi wasiu si waju
0: okay
3: madugu wasiu lo
0: okay gba ni madugu wasiu gaga bi en oju
2: ote ti dele agbara ani mo mo dojo mo madugu eh ni sori buruku
0: ami
2: eh ni mo ri
1: bi so da pe o le nbe o ran so kankan
2: nkan ko ni se ni ba yin wole nkan ko ni se ko ni se mi gbogbo tajo mo madugu e ma je ode bi o ko mi ejo tori to lohun
3: o le bere uruko
2: e ma fi bere ara
0: nti o ba ni madugu madugu king gugu yo wa si uko
3: abi
1: se la gbodo temi ko yi won ti ton to dawo latodo Victor Osimhen ali ma wo won pe level awon Martinelli ati Wanere ni won sugbon bo ti se gbe nu si won ti ma dun be la gbodo temi o gbo owo ti won je Victor Osimhen yen o le se se ko je pe nipa ti awon nkan kan to sele boya won reti awon nkan kan lati bi kan
0: won ni Martinelli gan 180,000 pounds
1: lo ni gba ni Arsenal I mo ye player to ngba 180 Arsenal to ma ti be lo si bi awon ko bi kini to wo e ma
0: do to wo a o deku be ni
1: awon ojo na go le si bi a le
0: e ba Arsenal na sari mo 180 jan seven so what
2: so ngba ball 180
0: so ngba ball 180
1: so la gbodo temi kan yonda player lo pay fun ko pay fun team yen ko sale ma wo pe won tun gbowo mo sugba awon kankan wa ti o n favor team yen to n favor Turkish league
0: ke se Galatasaray ni kan mi o enjoy o si ni Turkish league gangan
1: so awon Wanere ati Martinelli mejeji won le mu af
0: inu nti
1: inu nti
0: o si le Turkish league
1: even gan in ton fun Arsenal ti o si me ba de Arsenal won in ton ti tawon ti Arsenal ton lo won le offer 50% ninu kan ti o bo Arsenal se big to yen Arsenal big to si me ba tun wa di mo won en to tun ma fun Arsenal she in terms of revenue la first on in terms of goals goals to ma fun Arsenal bo se wa yen ta won meji Arsenal lo de season kan ko le to ti se o si me
2: a meji kan kon pe an to fi yo currency
0: oda ko buru e ja lo to ba da go meji la losan a pada sori oro mi ifi gagbega community shield nbe ni opin ose ni giobe lo pin ose atawon nkan mi na to ba tun ye ni jiroro atun lanfani ati so ele se kan ti wa nbi gbogbo yin le mo every friday na ni cbk 96.7 eda ko yin ni kikun ati oruko yin ni kikun ati le se tan soju awon eyan ti mo yin ko nilo jeje ti kankan
4: oruko mi ni kikun olodide kende christiana ni kikun olokodana
0: okay ile se wule soju
4: mo soju fun cdk CDK ileṣẹ to mu irorun ba gbogbo awọn ara ilu lati ma ra nkan ka de ma san die die laisi ile kankan awọn household appliances electronics ni o efera inverter ni o generator efera back school fa awọn omo yin ileṣẹ yi je ko rorun fun wa lati ni awọn kan yi laisi ile kankan ni ori won
0: awọn eyan ti en bi mi pe se ele bayan ara gba ballu te yan ma sanwo e die die
4: I'm going to go to the bank. After 4 months, can they deliver for you?
0: Get your time, power.
4: Ben, so see the
0: case. No, man, so you look.
4: Ben, you find me and find out to plan ahead. Okay, by December, move any combine, and yet to retain some way. Before December, to about all the way to listen to Bell, okay, reduce planning on the rehab CDK. So, we run on Bawa, Latin, I won't continue a felony. Tad, and near Coelho de la Soja Calora. So, I command some way, dear, dear. Ni CDK, ele sanwo yin ni osose tabi ke san ni osoosu te ba se nrowo si ni awon kan ma so pe okay o mu fe ra phone ba se ke ma san 30% se ma gba phone mi CDK o se yen te ba ti download app yen ni Play Store or ni App Store CDCARE e wa o pe okay mo fe fi osu merin sanwo laptop mi e sanwo osu akoko e sanwo osu ekeji leyin osu keji e lafa lati gba laptop yin osu keta osu kerin kede pari owo e
0: tabi to ba mo po nkan ju kuku mose merin
4: be
0: ni abi bo ni
4: abi ko mo se meji to ba mo se meji o
0: san abi osu meji
4: be ni leyin osu wa lakoko to ba ti san we ban yen wa gba oje osu to nbo wa pari owo
0: seyin o le mo se merin ni
4: o le mo se merin leyin ose keji wa gba oja won
0: to so se kini to so se keji
4: be ni
0: wa gba oja re
4: abi keta osu kerin po mo tun wa ra moto ko mi pe won le ra
0: keke
4: ko mi pe le ra tv abi kan ra ac o pe ran kan yen ko mi pe le ra nkan
0: ac na wa nbe
4: ac wa moto wa nbe keke wa nbe o wa lori hapsi di ke solar freezer wa inverter wa efera food flask somo yin ni o efera lunch bag ni o o wa ni sidi leyin onje bata tasho ni kon ni CDK ota gbogbo awon kan mi to mo to mu nkan rorun fun wa ninu ile ele ra ni CDK e to ye tun ta na lo ja na la test mata fun na ni CDK lai si ile kokan lori e
0: ibi to gba rorun ju gege nu
4: beni
0: oda na eyin bo ni ile ise eyin wa nbi ni ibadan
4: ni ibadan ani office ni apata ni iwaju Finrest supermarket ni apata ele pe tapata yen si 070 7460 3911 070 7460 3911 titi mokola to wa ni junction veterinary ele pe wa si 070 7454 3005 070 7454 3005 e ma pe ke ma sanwo fun anybody o ori app CDK let maria account number yin ibe na le de ma sanwo si e ma san fun anybody ni Facebook abi anywhere ah ni aso yugo kan le anywhere ju ori app wa lo
0: so bo se jale se gbayan lati le se CDK awon kan bere yi pe se ipari odun ina ni ti eyin ati oloko dana abi tinesia na
4: ama so yin lojo mi
0: ko ti niyanju abi
4: ama so lojo mi
0: se ke niyanju ni
4: a so lojo mi se
0: o
4: ti niyanju o ti niyanju ba so lojo mi
0: se mami mo ti wa nbe
5: ah ah ewo ti baba ko e
6: gbogbo eyan gbogbo eyan gbo nu ile
5: mo ma so pe wo ti
6: mo ma so bi pe wo nti
5: ere to wo oko e dagbare mama so pe wo nti
6: e wo nti yi
0: be ri nbaun
6: se o se ko so fun wa pe ko so fun wa pe bi to se ka ba jeun ko ohun lo ma ngbe fun bi npa kiri aje
0: igba ti ori nkan je ni
5: tin wa le
0: igba tenu gbe
6: tenu re gbe ti ori kokan je eni tin fu lo je re o wa so fun pe eyin papa si o
5: ori re dabi amuko osan gba na ni ah wa so pe
6: o fe fun je pada ni so won ko ni jejo o bu o ti wa wo wi pe iwo na ma da ti e pada
5: ebu ko mo so
6: le la nfani ati wa gbenu si mike ni to si enu to si enu to yo mo bu
5: se
6: gba to je so ro si temi ati to so e ka so ro si o ye ko gbenu
5: se meyan mi ni se
6: ni eyan re ko eti e baje o eti
5: emi eseyan oloko
6: o ye ko ke eseyan oloko o fe bu ni so ye ko bu
0: So you're going to be a good person.
6: lori gbogbe so ye ko so
7: igba yen pe so ye ko nti alaja n binu sinu
8: I pe kilo wa am ni olodun lo
6: sa ba mo bu wa be sa ba mo bu wa be sa ba mo bu wa
8: be se mo bu emi be
7: o be jo ibu ara
6: o wa bu le ibu ara o bu oloko le ibu ara o bu oloko le ibu ara bo lo ti wa
8: pe ni e bo le mi ti wa
6: be ni mo so fun e
8: gbo lati le wa
6: ezai lo ti wa
7: mo sa se na ti lo sa ti po
8: mo sa ti de
6: o sa se fe de ni
8: o ti de to o sa se fe
6: o sa se fe de ni
8: ati de
6: se o ya ki wo mo na enu soro olokoko mo gbo loko oloko lo bi kankan oloko lo bi kankan ko sa ki
7: gbo ese leto oduro
6: gbogbo nu rogojiyan ninu rogojiyan oloko sa
7: oduro na
6: oduro ti wa
8: pe tori pe boda re fun ni
6: nkan o sa ni o sa ni
8: boda re won kan fun
6: je o sa ni e ko pe yo da bayi
8: o fe mi se lara won to e ko ma sanu mi ko ni won wa ma to sanu mi se ni ba temi na se mi ngba se o gbe ribo se mi o kan je na pe titi o oro re o oni pe eh owo re re o ko si nkan to be se o ewo re ko ti o le je se
7: en tori
8: se ni be pe se
6: o sa ki o sa lo ni
8: se lo korun ba be taya ni
7: iru yin tin toju ba e po lo re
8: eh
7: ngba n to fanu
8: ngba se ibi yo si dami mo mo to
7: se ma so
8: ngba to ti wa ni ngba to ti wa ni osaye yun
6: mo si
8: ba
6: bi saye mi mo da si ki lo sa ki si
8: lọ́dọ̀ sí mo bá gbèsè ayé mi
6: lọ. Ó sọ̀rọ̀ sí ẹ létí. Ayé
8: ọ̀rọ̀ sọ̀rọ̀ sí mi létí
6: kọ́. Àsìsọ́ sọ̀rọ̀ sí ẹ létí.
8: Ọ̀rọ̀ sọ̀rọ̀ sí mi létí
6: kọ́. Mo sá kí mọ́. Ó mọ̀ pé yóò dàbá yìí.
8: Ní sá kí.
6: Ẹ sá lọ ẹtú sá lé.
8: Ní sá kí. Mo wá network mo bá gbèsè ayé mi ó sì dáná.
6: Ọ̀tọ̀ni
8: wúlọ
6: wúbọ̀ ọ̀tọ̀ni
8: sálọ sábọ̀ ọ̀tọ̀ni wúlọ wúbọ̀ ọ̀tọ̀ni sálọ àti ni
6: wúlọ wúbọ̀ wúlọ wúbọ̀ tún. O tun papa wula.
8: Ma gbọ o wulo wubo da. Ko wulo ko tebo ni oga.
6: Ani o mo da soro wa mo.
8: Mi se ni da soro yi. Mo bi ni ai.
6: O na o bo laaro yi. Na no ba ri Wasiu. Wasiu ti bi olori didan o. Ti n gbe lana.
8: Ba le re.
7: Madugu.
6: Ba ya ni pe bara Wasiu.
8: Bara Wasiu.
6: Bara Wasiu e ka ro mo ni ha. Nile ise radio iwo le nikan to mo npara won boda
7: ni awon boda
6: wa so pe o ti eyin re emi ni o so fun pe o ni respect lati le yin
8: eh ki wa si o mo so fun mi ba o mo ti jo boda ku o
7: emi mo so fun o
6: mo ni o ma pe boda mo
8: o ti rira re tan
6: mo pe boda mo
8: so fun mo ni olohun gan ti gbogbo ba
6: ta n be
8: ti sanu wa gan
6: ori
8: o ko ko la mo ki olohun a fi boda so ko olohun ri ni wo ko wa mo so pe o wa boda ka ki wa si odi koko
6: wa si agba ni wa ko epo
8: wa si odi koko wa si
6: ja o pe respect si le yin
8: yes ko wa
6: le yin ni iwa to wa gbe agba to gbori re to ngbe bo nbi bayi o ti mo pe afu eje
7: wa si odi koko
6: wa si odi koko
7: adago buru eje mi o ma lo laaro
8: yi lo ji
7: wa ba dago mewa mo npada bo ayi koto half a million laaro yi o na ni lago mewa star 347 star 1004 star 2 ash ni o gbe ode be wasi odi koko wasi madugu o tun ti tell aro yi iwo lo se re be
6: wasi odi koko
7: kankan iwo lo se re be o
6: iko
7: ma ja si jaga
6: wa o po o
7: me lo
6: e mo du me lo ni o
7: na
6: mo ja o de la re de ku lo ni
8: so
6: dagba ni awon to je gbe re ari won bi ba ni to se
7: ba wa la apanle la fi pe o lagba
8: to dagba ni
6: iwo agba
8: ni iwo agba ni
6: iwo agba ka
8: gba ayala bo se wa wo ojo ri re bi so kini ogbomoso ni
7: japa japa ti lo ogbomoso over 300
8: o ti dagba bo se wa gidi gan
7: dagba buku
8: yi ajo ojo ri re tun se la lojo ri e
6: agba ro do ro do agba re re
7: agba ya
6: agba ku
7: ti baba honorable banki bayi agba ja
6: ti agba ti
7: agba ra agba tua agbako
6: o wa pe ka mo ko mu boda
8: boda ko
6: boda ko boda
7: agbako
6: a le pe o boda kankan a le pe o boda kankan
7: ago mewa mo npada bo aye ko to titi la ya kisan lawa nbi aji aze na bo loni Friday controversial violent news caster
6: o ge o get here
7: o won ati oro agba bi ose laaro ni magba ti ose
6: do ko
7: ni pada wa aye ko to egun

0: ma gbe kisi o lo ra li epo ni gbe kugbe ma gbe
1: se n go emi o n gbe kugbe won awon eyan si awon eyan wa gbo awon eyan si inu e won ra wo ebe pe ah ko da o ki le wa se foro agba bayi e ba mo e ba na gbo ma to so ni
0: se emi o emi o gbe kugbe sadare gan wa da to mi pe mo ta jira
1: o ni o jira o wa jira fun awa
0: emi wo mo ti ko
1: o jira fun awa
0: mo ra mi ran o mi nwo ra mi ran o
1: e ta foju re ri
0: mi nwo ra
1: o wo o ko
2: edo ki ri Wagyu FM 96.7.
3: Mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o lo ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe Ore, afa imo ko ma je won ami ti mo nroye e. Ninu ago ara mi ni o han mi le mo. Ara o ma ta mi bi pe mo fo mi atapara. Ara n ja mi je. Nkun ma rin tabi gbun mi je kaakiri ara. Ara o ma yun mi. Ma ba n bari e ni ti paja paja. To ma mu mi lowo atese. Sugbon, iro lo n pa. Mi o ni ba won kuku owowo. Tori pe alagemo yi kun kekere o se iwo. Ore, o je gbenu e dake. Soro fo wa leleyi abi aare ara to n ba oja. Se won ogo nipa bi ansi capsule ni. Egbogi to je oni gbogbo eyan lo. To ba n di pe ara n ta ni. Ara n yun ni. Ara n ja ni je. Nkan rin tabi gbun ni je kaakiri ara. Tabi paja paja to mu ni lowo atese. Bi ansi capsule o wa kakakiri bi 30,000 ojulowo ogun jakejado ilu Ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boste pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa nilu iseyin oyo ikire iwo ede ati nilu ogbomoso abi number 30 adekoya house anfani road roundabout ring road Ibadan ileise temetayo trado medical nigeria limited lo nse bnc capsule jade lati mo gangan ibi ti le ri bnc capsule aladugbo yin e pe 08103369434
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ìpàdé ìpàgọ́ àdúrà lágbára tó ń wọ lọ́wọ́ àpẹẹrẹ rẹ̀ tó ti ń láyé àwọn ènìyàn rẹ̀ kọjá. Pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún Grace for a new beginning fún ọdún 2026 ọgbọ̀njọ́ oṣù kẹjọ sọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 láwùjọ máa kórajọ papọ̀ láti ké pe olúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4 làdúrà àgbà yípo tó ń torí ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ́ bó bá ti dá aago kan sókè gé iye lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án tí ṣọjọ́ ọ̀sẹ̀mi ni gbogbo ọkàn láàyè yóò máa jùmọ̀ gbọ́ orí ọ̀fẹ́ àjẹjẹ tán orílẹ̀ ìpàgọ́ àdúrà péré ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bú Oníyọ̀lẹ̀ extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Samson àti Mama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé mi bíi Reverend Godwin Idogo Reverend Abiodun Obe Bishop Samuel Alawode Reverend Joseph Otegbade Atolúrin Ẹ̀mí Èyítayọ Òjò wá pàdé Olúwa Ọlọ́run àpèrire káráyò bàwà gbà pé.
6: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.

0: náà ni a ti bẹ̀rẹ̀ náà nù ni ni ò bá lẹ́jọ́ nù tó bá ti gbéra ó ti gbéra náà nù nínú ìwé ìròyìn daily post èmi lẹ́yìn ó ti bẹ̀rẹ̀ ìròyìn o torí bẹ́ẹ̀ ṣe gbọ́ láǹfààní àti máa gbọ́ wa ẹ láǹfààní àti máa wù wá ketekete ìkànnì bá ń dọ̀rẹ̀ facebook ti lágídó ẹ bá ti tọ̀ sójú ẹ̀ gbogbo ẹ̀ ṣe lọ níṣe rẹ̀ àti náà lẹ́mọ̀ láǹfààní láti máa rí o tó wọ́n ní ojú gbogbo òun ló wà ní ìpínlẹ̀ ọ̀ṣun o lórí ètò ìdìbò gómìnà èyí tí ó wáyé lọ́la tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 wọ́n nítorí pé wọ́n yan ẹlòmíì tí ó tún di gómìnà nípínlẹ̀ náà tí ó jókòó sórí àpèrè wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé fàákàjà olóṣù gbọọrọ ló ti ń wáyé nípínlẹ̀ ọ̀ṣun látọjọ́ díẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn ìpèníjà tí wọ́n jọ ń bára wọn fà wọ́n ni wọ́n lọ́ra àsọmọ́ra wọn lọ́rùn ni nípínlẹ̀ ọ̀ṣun pé ìwọ ò ní gbọ́ èmi ò ní gbà o wọ́n ní ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ wọ́n ní ìrùn náà wà ńbẹ́ o wọ́n ní wàhálà òṣèlú ńbẹ̀ńbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tí kálukú sì ń wọ́nà àbáyọ sí ìṣòro eléyìí tí ń bẹ ní iwájú ẹnì kankan tá a bá gbàgbé tá a rántí dáadáa tẹ́ ẹ̀ bá wá rántí mọ́ ká tún fún yín nírántí o wọ́n ní lọ́dún 2022 nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ni gómìnà adémọlá adélékè ló ti gbégbá ìbò tó sì díje dupò gómìnà ńgbà náà ó fi ẹ̀yìn ẹni tí í ṣe gómìnà ńgbà náà lọ́hùn-ún adégbòyega oyetola tinú ẹgbẹ́ òṣèlú all progressives congress ó fi jọlẹ̀ gbì ìbò tó ń lọ bí irinwó sí ọ̀ọ́dúnrún òun náà ni àjọ olómìnira elétò ìdìbò lẹwa nàìjíríà ni wọ́n kéde rẹ o wípé adémọlá adélékè ló jáwé olúborí o wọ́n ní láti ìgbà náà ìpínlẹ̀ ọ̀ṣun kò lálàáfíà kankan pínpín ìbí tí wù kó mọ̀ náà ló wá dìbà fún ètò ìdìbò tó tún fẹ́ẹ́ wáyé lọ́lọ́ yìí o ló mú kí gómìnà adémọlá adélékè kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party bọ́ sínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù látàrí làásìgbò eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú pdp tọ̀rọ̀ di fàákàjà tí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ o wọ́n ní tí wàhálà ọ̀hún pọ̀ débi gẹ́ tó sì fẹ́ lọ sí fúsà kejì lórí àpèrè ni babagá gbéra o ó di inú ẹgbẹ́ òṣèlú àkọọ́dù wọ́n ní oyetola ń tiẹ̀ wọ́n ní kò láǹfààní láti tún fẹ́ díje dupò mọ́ dupò gómìnà nípínlẹ̀ ọ̀hún torí pé ó ti wà gẹ́gẹ́ bí ẹni tí ṣe alákòóso lórílẹ̀‐èdè wa nàìjíríà lólùlulẹ̀wà ìlú àbújá wọ́n ní ẹni tí wọ́n bá fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀ṣun láti díje dupò gómìnà inú bọ́lá oyèbánjí òun náà ni oyetola tó lòun ṣe àtìlẹyìn fún dáadáa tó sì ṣe àtìlẹyìn ọ̀hún tó gbọ̀ngbọ́n o wọ́n ní bákan náà ni ẹnìkan tóun náà ti fi ìgbà kan rí jẹ́ alága abẹnugan fún ilégbèmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀ṣun najim salam lòun náà fẹ́ díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc wọ́n lọ̀rọ̀ bá ní glasgow tó bá lọ síbi ètò ìpolongo ìbò wọ́n ní inú kẹlòmíì gbẹ́sẹ̀ rẹ̀ dání tí èdèlé inú kó jẹ́ pé apá ẹlòmíì yóò múdé wọ́n wà mú bá lọ ilé ìwòsàn ni tí ó pé ẹ wò apá àwọn rèé o wọ́n ní bí kẹlòmíì kó jẹ́ pé ẹ̀jẹ̀ ṣòlòṣòlò náà ni ó bọ̀ kán lọ tí wọ́n mọ tẹ̀lé lẹ́yìn pé bí olóyè bí nǹkan míì tún ti dé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìpolongo ìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ara òrokùn ara ọ̀rẹ́ jìjẹ́ kò fẹ́ẹ̀ sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tí wọ́n láǹfààní àti jáde dupò ṣe ètò ìpolongo ìbò tí nǹkan fararọ níbi ìpolongo ìbò ọ̀hún o oríṣiríṣi wàhálà náà ni ó fakọyọ wọ́n ní kálukú ń jáde tó sì bẹ̀rẹ̀ sí nínàka àlébù sí ara wọn wípé ìwọ ló wà ń díẹ̀ eléyìí ó pe àwakọ ẹyin náà lẹwà ń díẹ wọn ní kálukú sì bẹrẹ sí nínà ìka àléébù pé ìwọ ló ń dà nǹkan rú ẹgbẹ òṣèlú yín ló dá wàhálà lẹ ẹgbẹ òṣèlú tiwakọ wọn ní wàhálà ìṣá pọ débi tí iléeṣẹ ọlọpàá àti àwọn òṣèlú elétò ààbò míì tó ń fojúṣe wọn sílẹ tó jẹ ìpínlẹ ọṣun náà ni wọn dúró sí wọn ní síbẹsíbẹ rògbòdìyàn yóò lọ lẹ títí tó fi di ìgbà tí àjọ olómìnira elétò ìdìbò lẹwa nàìjíríà fi kéde rẹ wípé pinpinpin ètò ìpolongo ìbò yóò parí títí wọn fi mọ wo ètò ìdìbò lọọkan lórí ètò ìdìbò ìpínlẹ ọṣun wọn ní gbojú gbogbo ló ti wá wà ní tìbútòrò orílẹèdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé ìyẹn ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 ti ṣe ọ̀lọ́jọ́ àbámẹ́ta sátidé tó sì jẹ́ pé kálukú káyà sókè àwọn tó lọ́mọ nípínlẹ̀ ọ̀ṣun pé mọ́ ọ̀bọ̀n lé o mọ́ dìé láti dìbò nípínlẹ̀ ọ̀ṣun o àwọn tó lọ́kọ tó jẹ́ òṣìṣẹ́ ńbẹ̀ wọ́n pé mọ́ padà bọ mọ du olọhun lati dibo awọn ti oni awọn na nfoti sọna won feti wo gbọ radio ni pe kini to tun sele ni ipinle osun kini ti won ti so po tun sele ki lo sele nu egbọ oselu kini ki lo sele nu egbọ oselu keji ni we iroyin daily post o fi ko gbogbo ejo papọ loni wi pe to nkan ti o sele lola ni bi eto idibo gomina ti o waye ni ipinle osun ko se ni kani to ti mo ikaya soke logbode kan
1: oda ninu iwe iroyin the punch ni ayin ina ni won ti mu iroyin akokoka lodo temi o lori oro eto dibo to fe waye si ipo gomina ni ipinle osun lojo abameta saturday na money won ni ile ise olopo orilede nigeria mo beri eje koko yo lojo bo thursday won ni won fi oro lede pe kini awon ti won je commissioner ile ise olopa ti won to bi ogbon niye nla won ti fi sowo o si ipinle osun lati lo ri mojuto oro eto dibo ele to fe waye ni ipinle na lati mo je ki ofun kankan ko firu na gba ninu oro re eni ti salukoro fun ile ise olopa csp aniete iniedu ina lo fi oro hun lede nigba to nba awon oniroyin soro nilu osogbo ti solu ipinle osun nbe to tin salaye oro pe kini awon ti wa ni kikele bi ban o an si wa ni gbaradi to ye pe opolopo awon ose ile ise olopa nla won ti koda ni lo si agbon be won ni lati nkan bi ose meta seyin nla won ti bere si ni si akojopo awon ose ile ise olopa eleyi ti awon lo fun eto dibo ni ipinle na won ni koda gan awon ti je igba keji oga agba patapata fun ile ise olopa lara won na nbe ninu awon eyan ti won fi sowo si agbon be o o te waju ni oro pe koda awon ose ile ise olopa ti o din ni egberun medogun 15000 nla won ti fi ranse si ipinle osun oni koda gan awon baalu alabebe helicopter oni nbe lara awon ti awon ti fi sowo si ipinle osun tawon o si amulo re te mo awon baalu kekeke ti enikankan ki wa drone nu won ni ati kun adani sagbon be lati mo se itopinpin pe nbo ni nkan to ti deduro lagbon be nwo won ni si wa mo wo awon olopa digboluja iyen mobile police officer won ni ana ti ko won lo si agbon be o won si salaye wi pe ni sori ijoba abile kokan nla won ti fi awon unit tan ti lo re fi won ha lati je ki ogbo nkan lo bo ti ye ko lo ni o pe ba won ba ri eni kankan ele to ni ohun oda omi alafia ru kene yo ri nkan gbegun wa o ni ipinle osun ba kan na ewe ni ani awon jankori ko mo wo bi omo gan fe kan eleyi ti won ni won ririn ajo ninu oko eleyi ti won ti kun ni awon alemo ti egbe oselu apc won ni na ni won na wogan lojo bo thursday ni agbegbe ifewara ni ipinle osun nigba ti owo awon ose ile ise omologun ori omi Nigeria Navy won ni ti owo won te won nigba ti won si ku awon yohun won ni an to bi meji laniye ti won si ni oye kunle ke doju yin de ara ogiri o amo sa ajo ile to dibo inec lo ti wa nbebe bi pe sa adapun ejo eje ki ogbo re le oni melo ki nkankan ko mo daru ni ipinle osun
0: ajo olomina ile to dibo la wa Nigeria lojo bo thursday yin lasale ana ni won ni won bere si ni pin awon ohun elo si tibutoro ijoba ibile to lo bi ogbon niye ni ipinle osun saju eto edibo gomina ti o waye o lojo abameta saturday eyin lola ninu atejade eleyi ti o te ko oniroyin lowo tawa na si lanfani lati ma je ke kaka si yin leti ka ina o si le mo gbo daada won ni eni ti se oga agba fun ajo ohun ni ipinle osun abileko oluwa toyin babalola lo lanfani ati duro wa wa o lati ri pe won pin awon ohun elo idibo ohun si gbogbo awon ijoba ibile ti oro kan ni tibutoro ipinle osun won ni kini ohun pe pelu ejo kan to jade lati ile ejo giga ti ijoba apapo e to pa lase fun ajo olomire leto idibo lewa Nigeria pe e wo oruko egbe oselu Social Democratic Party SDP te yo kuro ninu paper eleyun ti se ibi ti won ti mo lanfani ati ri egbe oselu kankan ti kaluko si mo te kasi iwaju re ele te yo ko me lo re da pare lo re da para won ni lo je kikini ohun da be ni pe o pe ko to te awon ti won lanfani ati pin kini ohun lowo o won ni gbogbo awon egbe oselu mere irinla ti won lanfani lati kopa ni bi eto edibo ti o waye ohun lola ni won duro wa lati ri pe won pin kini ohun bo se to ati bo se ye won gbegba ibomi lo won ni bi ago mokanla abo asale o na ni gbogbo awon boss ni won bere si ni mudi wole si ile ifowopamọ apapo le wa Nigeria ti nbe ni osogbo lati ri pe gbogbo kini ohun lo sibi to ye ko lo o nigbati won lanfani lati ma ba awon iko niro isoro lori gbogbo awon ona ti won gba lati fi pin awon ohun elo idibo ohun won se lalaye wi pe awon ohun elo idibo e to se koko ti o lo si joba ibile kokan ohun na ni won koko pin pe awon kan wa to wa ni odo ajo olomire leto idibo le wa Nigeria to je pe awon na ni joba ibile kokan ni won lanfani ati pin fun awon osise leto idibo ti o lo ore ofe lati sise lọjọ eto idibo gomina gangan lọjọ abameta satide eyun lotun la
1: oro pele osun na leleyi iwe iroyin the punch loko o won ni okan lara awon olugbe ni agbegbe esaoke ni ipele osun dele aye gbo ina ni amọ ni awon amukosika won mo ti yinban gbe mi lenu re lasiko eleyi ti o nse irin ajo lale ojo aba lale ojo Wednesday won ni isele na n lo sele ni agbegbe esaoke o nigbati enikan eleyi ti oro hun soju e to ni won sa ma da ko hun ti on sala yoro nigbati o n ba iwe iroyin the punch soro oni se ri isele labi ohun lo sele ni nkan bi ago mokanla ale ojo Wednesday si ago mejila ajidudun lojobo Thursday oni se ri aye gbo yi ina lo je okan lara awon molebi fun eni ti won ni ko le waju eyin ipolongo eto dibo fun ijawi olubori egbe oselu APC ni ipinle osun o won ile lo wa fiyan ipe ojo npe oro hun o ni se pelu oro etodibo eleyi to fe waye ni ojo abameta satide ohun o lara awon enikan eleyi to na bayi weroyin the punch soro lo sala yoro wi pe se ri aye gbo yi ina lo je pe won yinban gbemi e ni ngba to ku sata ko dele re nibi ti an pe ni idofe quarters ni agbegbe esa oke tan sala yoro pe kini eyan meji mi ni an to yinban fusugba sa tori ko won yo ti an ti ru won lo si ile iwosan ti an ti ngba itoju lasiko ta wa yi eni ti wa se okan lara awon oludamoran lori oro iroyin fun eni ti se oga agba fun igbimo olupolongo ijawe liburi egbe oselu APC iyan Sunday omo lebi o sala yoro pelu iwe iroyin the punch oni kini se ri eni ti won gbemi e yi na ni awon eyan ti an pa won feyin gbegba mole leyin ti won wa ko to won tan ni agbere be na ti won sala yoro pe kini pelu bi ti oro nlo yi awon egbe oselu alatako mi won ni na ni won se ikolu alagbara se egbe oselu APC lagbon be o
0: to enikan ti won so bi pe gbagbagba lo se atileyin fun kwankwaso tinu egbe oselu NDC eyin oni ipinle Kano Kabiru Abdullahi ni oruko re nje o won ni o ti digba dagbon re o kuro ninu egbe oselu Nigeria Democratic Congress NDC eleyi ti oga re Rabiu Kwankwaso wa o won lo ba gbe lapa o dinu egbe oselu All Progressive Congress won lo orumu ohun nigba ti o fi na anfani lati ma fi iwe sile ni ijoba ibile re lati inu egbe oselu NDC to wa won lo se lalaye wi pe be eyan ba wa nu egbe oselu kan tori pe nko se ko fe nu re on to ohun setan lati fi egbe ose won ohun le ati pe ohun ti setan lati se atileyin fun are Bola Ahmed Tinubu lati ri pe gbogbo nkan o lo bo se ye ko lo ninu egbe oselu APC lo se gbera tohun tohun se lo sinu egbe oselu ohun won lo se lalaye wi pe ibi ti ohun wa tele tele ri hun in se lo dabe ni pe ohun omo tohun se amo ni isin ohun ti lanfani ati mo ohun ti ohun se o ohun si ti setan lati gbera pa sinu egbe oselu APC won ni bo wa loro ti se je to fi ro wi pe ko ye ko n lo nu egbe oselu APC o ni ko si nkan mi tohun fi se be ju oto eto edibo to n bo lona lodun 2027 lo ko se eyan meji tohun fe ko bere fun ju egbe oselu APC lo ati pe are Bola Tinubu ha are mo n se bebe gan mo ni n to mo n gbera tonu pe ohun wo akose daye are Bola Ahmed Tinubu o wa ri pe baba n sise po ise ti baba n se iko wa se eyan meji to ye ki o se atileyin fun ju ohun lo lo se gbera o to n se atileyin fun Bola Ahmed Tinubu
1: oda iwe iroyin Daily Post ni ayin won ni eni ti se omo oye fun ipo are lati nu egbe oselu onipaki Allied People's Movement APM yun gomina ipinle Oyo Seyi Makinde ina lo mo ti si so loju eni to ti figba kan ji oga agba fun ajo telemuye DSS nile yi Lawal Musa Daura gaga bi igba keji re eleyi ti awon ojo mo jigbo lati di are orilede Nigeria ninu eto odibo gbogbo odun 2027 Makinde ina lo kede igbese yi lojobo Thursday ninu ipade alagbara ti egbe oselu APM eleyi ti won se o ni ipinle Bauchi gomina ipinle Oyo won ni na lo tun sala yoro wi pe kini se ri omi lengbe se ini nbe ni waju awon egbe oselu alatako saaju eto dibo gbo odun 2027 ni tori wi pe in tin be nle yi ojuse ko wa ni o ninu oro re o te waju oni ojuse kan gbogi ton ti ipinije yo kan le to duro bi apata ni waju awon nuna ni wipe awon gbodo fun awon orilede Nigeria ni awon eyan mi eleyi ti won gba won le lowo awon eyan eleyi ti won fi ya je won lasiko yi ti ojo la won ti o si fi nitumo o te waju ninu oro re pe kini o ma ma mu lawali musa daura ni o tori pe omo tinu tode ntin je oro eto abo ni orilede Nigeria lati ba je ki nkan tubo mu yesi nile yi ina lo n fi gbe igbesi akin ohun o

0: ẹyin ti pápápá mi na ti gbogbo yin le mo pe zuri lo se kini zuri lo lo kosoko yoko to gege bi gbogbo yin se mo wi pe ina dida ororun latori gige alubosa lilo ede leyin na ibani je pe se onje na yo dara se onje na yo dun sugbon lati gba ti mo tin lo ohun ise be zuri ni akoko ibi idana ti di akoko ayeye fun mi pelu die zuri onje mi ma ndun orun re si ma ndun gan ni zuri lo lo kose soko yoko to o se kini o shoki zuri wa ni gbogbo oja ti shop kakiri nigeria ni iru shiki jollof beef ati classic zuri lo se kini zuri lo lo kose chai
1: make your cooking fun
2: The Oyo State College of Agriculture and Technology, OISCATEC Igbora, a polytechnic of choice, invites qualified candidates for admission into its full-time and part-time national diploma and higher national diploma for 2026-2027 academic session. Candidates who scored 100 marks and above in UTME are free to apply by logging on to admissions portal on eportal.oiscatec.edu.ng, while HND applicants are requested to register on OISCATEC admissions portal for further processing. OISCATEC also runs degree programs in affiliation with the Federal University of Agriculture, Abeokuta, for candidates seeking admission into 100 level and direct entry 200 level. Applicants who scored 160 and above in UTME can apply for the degree programs online via https://admission.funab.edu.ng/2026. For inquiries, call 0803-770-4172. OISCATEC, training for innovation, food sufficiency, and self-employment.
3: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ da àbí sọ wa da ni àìrọrun sùn ara títa ságun ságun kẹyàn mẹ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kẹyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọ máa wòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọ máa kan yàn gógó kí bàtà ó sì sì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa kó ti bọ́ kẹyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara máa gbẹ̀pẹ̀ pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì kátàtẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ̀ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti máa bẹ àrùn sápa mọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
4: Crash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
4: Tuntun ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Mo tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
11: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofun
10: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
11: Maggi star yo so gugu nje ta se do won ara oto yo su tu so akoko na da koko mo ni gbagbe
12: Ohaneze Igwebike Ohaneze Igwebike Ohaneze Onyaga na wanye The President General Honorable Okechukwu Nwabunikume and the entire executive members of Ohaneze Ndibo Worldwide Oyo State Chapter invite you to a crucial meeting to discuss the 2026 Igbo Day. Nzuko abụ maka ikwadobe mmemme Igbo Day nke afọ abụ 2026, a week-long Igbo cultural celebration in November, last week in November 2026 to be precise. Venue of the meeting is Iwo Road Traders Association Hall, Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. Time is 1 p.m. This Sunday, Ubochi Okana Abiabia, 16th August 2026. Ohaneze Ndibo leadership specially appreciate your support and contributions to Ohaneze and look forward to seeing you all at the meeting venue to discuss the planned Igbo Week at Iwo Road Traders Association Hall, Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. Ohaneze, Onyaga na Wanye, Announcer, Honorable Okechukwu Nwabunikume, President General, Ohaneze Ndibo Worldwide, Oyo.

0: Ọlọ́run ọba sọ fún Anẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. Jùlọ bí àwọn àfáà ti ṣe lálàyé. Ṣùgbọ́n gbogbo ohun tó lọ́wọ́ bá dá sínú ayé pátápátá. Wà fi kú lè ṣe é.
1: Bímọ Ọlọ́run ní gbogbo
0: ìgbà. Ìwà àrà tó lọ́wọ́ bá dá sókè yìí
1: pẹ̀. Àwọn
2: àyàtàn.
0: Gbogbo rẹ̀ ló jẹ́ àmì tó ń tọ́ka sí kinní kan. Gbogbo mi dáadáa.
1: Ìkúsà máa ìwàlà àrídì.
0: Gbogbo àrà tó lọ́wọ́ dá tó dá ní takọ-tabo.
1: Àríwòye ni ìfọ̀mọ́. Sọ
0: ma fẹ́ nínú àwọn ohun tó ń bẹnu làákàyè ni wa ni pé Ọlọ́run dá èèyàn dúdú dá èèyàn funfun.
1: Ìkúsì
0: náà gbogbo ti ṣe lóníran yẹn náà ó ń tọ́ka sí kìnnìkanì Ọlọ́run ṣe dá wa lákọ̀ àti lábo ó tún dá wọn kan wọ̀nyí ṣakọ̀ wọ̀nyí tún ṣabo torí pé kò Ọlọ́run kù sí ọlá àbí kíni ká ti pe lákiri boto léyìí tí ò lójú awẹ́ nínú ta sì fi mọ̀ yẹn lákọ̀ àbábo òun náà jẹ́ kan nínú àwọn àmì ọ̀hún ó lè mọ̀ pé àmì bẹ̀ lọ́dún elédùnmarè ara sì ń bẹ́ẹ̀

àwọn àkókò kan la mọ̀ lásìkò òjò àwọn ìgbà kan bẹ̀ tó jẹ́ àkókò ẹ̀rùn ìgbà ooru wà tí kálukú máa mú abẹ̀bẹ̀ dání ìgbà òtútù dẹ̀ wà tí kálukú máa wá

0: eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun to mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogundogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayori ete atejise sip si ero banisoro yi
1: 0706998 6212
0: lekan si
1: 0706998 6212
0: ile ise Fictionary Eagles Global na kon yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowolo gbomi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín sip ní ẹ̀tẹ̀ sórí
1: 0706998 6212
0: ṣé yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má bàa wá sọnù ká tó sọnù nílé iṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́ káwọn náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ sip sórí
1: 0706998 6212 0706998 6212
0: bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbọ́ dànù gbìyànjú tẹ sip sórí
1: 0706998 6212
0: bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yìí ó tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí yàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ sip ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ sip sórí
1: 0706998 6212
0: gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́jù kó tó di pé ẹ̀yin ló mọ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí
1: 0706998 6212
0: ẹ̀sìn púpọ̀ títí àkókò míì tí mi àti yóò tún jọ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́ mi.

0: ẹgbẹ́ kọ̀ yìí.
1: The customer yóò.
0: ntẹ́mi ẹ fẹ́ gbọ́ nìyẹn o.
1: The customer you're calling is currently not reachable.
0: bá ń tún pè wọ́n fẹ́ gba bí nẹ́tíwọ́ọ̀kì mú ni. Òun àtẹni kan ní ọjọ́ ní gbólóhùn aṣọ ń jẹta tẹni yẹn sọ pé yóò rí tọ́ sọ fún yẹn ibi ó fẹ́ gbà yọ sí rè. òun náà wúra rẹ̀ ń ràn pọ̀ jàre. Àwa láwà ń bẹ̀ o. Èmi ni o. Àfíjì ó lẹwà yìí.
2: Bẹ́ẹ̀ni sà, àwẹ̀.
0: A ti pè yín, ó ní nọ́mbà yẹn ò wà available.
2: Ìrọ̀rùn pa nẹ́ẹ̀bà ojú tí wọ́n yàn.
0: Mọ̀ ń wò pé yín àti ìdálẹ́jọ́ ní gbólóhùn aṣọ tó sọ pé ẹ rí.
2: Ẹ̀mí ẹ̀jẹ̀ wọn lóhùn jẹ̀rẹ̀ àwọn ní 70 days fasting and prayer program program church wa jẹ̀rẹ̀.
0: Ok.
2: Àwẹ̀ wà.
0: Àwẹ̀ yẹn náà lọ padà ẹ̀pù yín.
2: A dúpẹ́ lọ́dọ̀ lọ.
0: Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n fẹ́ gba bí nẹ́tíwọ̀kì wọlé.
2: Wọ́n fẹ́
0: ojú titi wọn. Congratulations. 100,000 naira lè jẹ.
2: Thank you very much.
0: Wọ́n máa pè yín láìpẹ́ yìí, ṣe gbọ́.
2: Wọ́n
0: béèrè àkáǹdìtì sí
2: kòjú
0: bẹ́ẹ̀ náà lọ. Congratulations. Ẹja lórí 150,000 naira. 080 ló bẹ̀rẹ̀ 150,000 naira yìí, ó parí sórí 3164. 150,000 naira 080 ló bẹ̀rẹ̀ rẹ̀, ó parí sórí 3164. Ntẹ́mi ẹ fẹ́ rí isá, mi ẹ fẹ́ kí wọ́n má gbé kọ́ọ̀lù. Ìdí ni pé gbogbo ẹni tá a máa ń pè yẹn.
1: The customer you're calling is not answering.
0: Bá ń tún pè lẹ́ẹ̀kan sí lásù ọ̀nà rè. Ẹ̀kíní gbé kébẹ̀, ẹ̀kejì kébẹ̀ ni kò pé mẹ́ta. Kò pé mẹ́ta o, má pọ̀ ọ̀gbọ́ o. Ogo gbé kọ́ọ̀lù ẹ̀.
1: The customer you're calling.
0: Ogo sanwó nù, ọ̀rọ̀ òṣèlú ọ̀sun ọ̀kan ẹbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún wà. Ìwọ lágímẹ̀ǹtì ibú ń tí ọ̀kan tó ń dá sí. Lágbájá ní ọ̀wọ́ létà mẹ̀dùn kí n tiẹ̀. Ẹbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún wà. Fún ara ọ̀sùn lẹ̀jẹ̀ wọn ó dìbò wọn fẹ́ ni ọ.

0: àti àwọn mi.
1: Lẹ́jọ́ ń gbọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀dà bẹ́ẹ̀. Owó ti kú pé. Mo pè yín dálẹ̀, ó ní nọ́mbà yín is not available.
0: Ọ̀dà ọ̀dà ara mi ti ń gbẹ̀ bí mo ṣe jọ ọ̀rẹ́ tẹ́bù ara mi kọ́kọ́ ti ń gbẹ̀.
1: Pé èése ó ṣe lè jẹ́ mi.
0: Fóònù tí mo fò dí fóònù dání mo fi ń bíráùsì mo mú small phone mo fi ń dọ́pọ̀ dáàmú.
1: Ọwọ́ ní ọ̀rẹ́ tẹ́bù. Eyin ati ta lejo nigbolo ohun aso to le ri. Adugbo wo le wa yi?
0: Pe italeri ti o ya.
1: Ti o ya le wa.
0: Bebe.
1: Ita merin ori ta merin ona ara.
0: Bele sa.
1: Eyin le ma e ma faun won bara e ma sore e ma tore. Se gbo. E ma tore e ma tore. O ti set bayi ya lo si. Ti ti gbo bayi. Igba wo le tin play kase?
0: O tin play o ti chede na o.
1: E melo le ti jeri?
0: E jeri.
1: E si le ma play.
0: E le ma play koda na aro yi kan. Na aro yi wa pe mo fe play. Mo wa ni network yo da mo ti fe put ni kan da mi to te. Tori mo se kan lo ni mo ti wa ranti pe ayin mo ti play la aro yi. Ama lana merin ni mo play lana. Bẹ́ẹ̀ni ni mo play lana. Wa ke wa ni play bi jẹ ki n play o. Network yi wa da. Ọ̀dà ọ̀ka mi lára.
1: Ọ̀dà kò burú. Ẹyin àwọn ẹni tẹ́ ẹ ti sẹ́lẹ̀ náà ni. Àsẹ́lẹ̀ làbọ̀ á bá sẹ́ mọ̀ pa mọ́ sọ yí pé káṣẹ̀ gbogbo tíkẹ́ẹ̀tì láti Monday la lo Friday. So gbogbo àwọn eléyìí náà ni ó mọ jẹ́ bí ẹ̀rí mọ́ jẹ́ mi so pé àpárọ̀ ń tà ń wí. Because àná lẹ play last báyìí sin. So congratulations ẹ̀yin lẹ jẹ́ half a million láàárọ̀ yìí. Ẹ̀yin lẹ jẹ́ half a million. Ẹ̀yin lẹ jẹ́ half a million láàárọ̀. Ìyá ní sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn.
0: Ìyá ni o.
1: Ògúnfe ni o ṣe ń ràn lẹ́yìn yóò àtẹ̀gùn ewédú ẹlẹ́gùsí. Pẹ̀lú àmàlà dúdú. Èyàn wà bu ọbẹ̀ lé lórí. Ọ̀tọ̀ lọ mẹran sí o ìyá ọ mẹran sọ́tọ̀ fún bàbá ni o. Èyàn àwọ̀ bọ́ksà lásán àti singlẹ̀tì. Ọlọ fún àjẹ. Ẹni kíni. Ó ti dá abáhùn kò sí wàhálà. Congratulations. So wọ́n máa pè yín láìpẹ́ yìí. So possibility wọ́n á invite yín kẹ́ wọ́n jọ Tuesday. Ṣé gbọ́? Ẹ bó ṣe jẹ́ nìyẹn. Congratulations. Ẹ jẹ́ àmọ́ lọ fún tààrọ̀ yìí. Eré gbogbo di ọ̀sán. Ní ìkànnì ti Splash 105.5 FM. Owó tó tún gara ńbẹ̀ńbẹ̀ náà lọ́sàn-án ó bíi 250,000 naira. Grand prize lọ́sàn-án. Àti bẹ́ẹ̀ àti bí àtàwọn owó míì náà tó tún gbẹnu lé. Ṣùgbọ́n bá a bá débi ìtọ̀sán yẹn, n ó gbé yín débẹ̀. Kóòdì tẹ́ lò. Bá a bá ti dórí ètò lọ́sàn-án, n ó gbé yín débẹ̀. Títí ìgbà yẹn, Ọlọ́wálé Hamza ló kọ tèmi tó ṣọ́ọ̀kà tó gallant gan. Àmì náà ti a fèjì sọ̀rọ̀. Yóò máa gbé yín débẹ̀. Ní báyìí báyìí báyìí báyìí.

Alhamdulillahi ladhi ayana badaman amatana wa ilayhi nuzur Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala rasulullahi sallallahu alayhi wa sallam Alhamdulillahi ope nla lamu wa folongo ba aleke ola Oba anu to fa anu gba wa ta tu fi di laaro yi Nigba ta won kan ji tan ko sinu idamu Ta won kan ji ti won bere si ni sa ere kiri Woni kini nle won tori pe wo riru e ko ji o mo yi Awon kan ji ta laafia won di fia fia Awon eyan wa nbere pe se ba jo sere lana ni Se ba jo dagbere lana jo wole sun ni Orun ti wo sun lawon ton na sun Ṣùgbọ́n Ọlọ́run dára sínú ayé ti wọn, ó tára sínú ayé ti ẹ náà. Ara tó dá foníkalukú ni ò papọ̀ mọ́ra wọn. Torí pé wọ́n dára ayọ̀, ó dára ire sínú ayé mi àti ẹ. Ají pé, ọpọlọ pé, ẹsẹ̀ pé, apá pé, ó tún lanu, ó tún sọ̀rọ̀, ó tún rọ̀rọ̀ sọ. Alhamdulillahi rabbil alamin. Baba se pe ninu olope lo wa laaro yi iwo na gbohun soke ko so pe olohun o se o ori gbogbo iran dupe dupe ninu aye won tun gba mi lodo olohun oba aleke ola ni adehun olohun ni ye fun awa omo ede eniyan idire eti ikanni lagelu 96.7 fm oke gajoke o fi je pe ni gbogbo ojumo ojo aye ti wa Alohun meji afika dupe fọlọrun Olorun wa wọla apa n dupe lọwọ rẹ o wọla pe ani nkan mi afi

0: mọ́kọ́ kálukú wa ọlọ́run dẹ́kun bá ni kọ́ àdánwò tí ó gbèmí lójú wa mọ́ fi kàn wá ọlọ́run ọba àlékè ọlá ọlá ìjẹ́ kan ṣoṣo rí ọlọ́run ó kí wa pé abáríkà jímọ̀ tòní lórí ètò oyin èso wa jímọ̀ olóyin ìyẹn nìkànnì ti lágẹlú 96.7 FM òkè gàjòkè pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín adala aminat afèjísọ̀rọ̀ rédò mí dòdò mímọ́ lọ́ṣọ́ ọmọ àti ìṣọ̀lá nílùú ìwò olódò ọba àtẹnipẹ̀lẹ̀ àtẹnipẹ̀rẹ̀ mọ́ kí wa lẹ́ẹ̀kan sí pé akójúmọ̀ akójúmọ̀ akójúmọ̀ ọmọ ẹ̀sìn káàbọ̀ sórí ètò oyin èso wa jímọ̀ olóyin mi ò ní dá wa lágara púpọ̀ lẹ́ni gẹ́gẹ́ bí mo ti sọ fún wa lọ́sẹ̀ tó lọ pé n ò ní gbà wá lákòókò níbi tá a bá roko tì síbẹ̀ náà là ń fàbọ́ sí tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà àti sí lọ́sẹ̀ tó lọ náà ni pé nígbàtí ànábì musa aleyhisalatu wasalam tó ti mú ògún ná sẹ́nu rọ́pò ẹ̀yìn tí firiana ti wá rí wípé ọmọ eléyìí tó ń gọ̀ kò lè dóhun mistake nínú gbọ̀n tó fà tú yẹn léyìí sì jẹ́ sábà bíi kí musa ó di ẹni tí ń ká lòlò nínú ayé tí ọlọ́run sì kádàrá kí àwọn ìran bíi rẹ̀ náà kàn pọ̀ lákòókò nínú ayé tá a wà bákan náà tó bá ṣe pé bẹ́ẹ̀ ni báwo ni iṣẹ́ ànábì musa aleyhisalatu wasalam ṣe bẹ̀rẹ̀ gan-an lẹ́yìn tí wọ́n ti mójú kúrò lára rẹ̀ pé kò lè jóhun lọ́mọ tí wọ́n ń sọ wọ́n ti rí nírí pé kò gbọ́n nígbà tó ti mú ògún ná sẹ́nu yẹn báwo ni iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ gan-an ṣe wá bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí bàbá wa kí wa nílé kí wọ́n sì dárúkọ wọn lẹ́ẹ̀kan sí fáǹfààní ẹ̀yìn tó ṣe pé ẹ bá wa ìrìn àjò yìí látọ̀sẹ̀ tó lọ bismillah ya sheik
1: assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu
0: wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu
1: aki gbogbo ara ile aki gbogbo eyin eniyan te n ba wa bo lori tan nabi musa alayhi salatu wa salam gege bi irin ajo jimo oloyin se n fe je ki a mo nipa ita awon eni olohun to ti saaju
0: mashallah
1: ka de tara won keko ka tara won mo ka tara won fi irin ajo won na se odi won irin ajo ti wa na ninu aye nkan kan ti o sele ri o si a ma fi safiwe ara won ni
0: allah akbar
1: n to ti n sele ni isin ti sele saaju bi nkan kan ba de ba eda ko gba ye pe o ti de ba anabi olohun kan
0: allah akbar
1: o da ko gba pe ti de ba woli kan ko gba ko ti de ba eniyan kan itan nabi musa alayhi salatu wasalam itan la ni pẹ̀lú ogolodo ọlọ́run a máa tẹ̀síwájú orúkọ mi ò yí padà alhaj giwa munirudin ọlálẹ́kan ìṣọ̀lá omi ni olùdásílẹ̀ atemjid giwa islamic mission prayer ìbàdàn
0: ọlọ́run ni jehovah jẹ́ bàbá
1: amina
0: a bẹ̀rẹ̀ ètò báyìí báwo ni ànábì musa ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ànábì ọlọ́run
1: alhamdulillah iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ yìí sún síwájú kí lójú orí bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ó bá ran níṣẹ́ yóò dá lẹ́kọ̀ọ́ tí ó fi ran
0: yóò kọ́kọ́ dá lẹ́kọ̀ọ́ ná
1: a kì í ṣàdédé rányàn níṣẹ́
0: èyí ṣàdédé di wòlíì
1: ojú ò kọ́kọ́ rì ká má dẹ́nà pẹnu ibi tá a bá tì sí gẹ́gẹ́ bí ajì a ṣe sọ fún wa náà ni wípé ànábì musa mú ògún ná sẹ́nu nígbà tí wọ́n fẹ́ dán wò wípé ṣó ń lọmọ tó ń sọ àbó ńkọ́ ànábì musa bẹ̀rẹ̀ sí ní dàgbà ó ń dàgbà ó wá dàgbà débi wípé ẹ̀jẹ̀ ìran rẹ̀ ó lapa lára rẹ̀ kí ló jẹ́ ó lapa odijọ́ kan ọmọ ijipiti kan àti ọmọ isireli wọn bẹ̀rẹ̀ sí ní jà ànábì musa dìde
0: wípé
1: òun fẹ́ bá ọmọ isireli kọ èèyàn jẹ lílù tí ó lu ọmọ ijipiti òṣùbù oku
0: allahu akbar ẹ̀mí èèyàn tọwọ́ ẹ̀ bọ́
1: bẹ́ẹ̀ ni
0: allah
1: wàhálà dé ko mo bi ti o dagba tori pe oro yen po ba to di jo kan enikan na to nja o to fe da sile ni o ani jo fe pa mi bo se pa enikan la na
0: Allahu akbar
1: ah
0: o ti sare gbo ko ni yen
1: o ti gboruko enikan ninu awon ti olorun wa ran si wa so fun yi pe e Musa Firauna ti gbo po pa yan
0: Allahu akbar
1: won de ti n wa e
0: he
1: lati se dajo le e lori lati pa won na
0: won o fe mo pe won la won to e bi omo aba won ko
1: ah o ti se sofin ilu
0: Allahu akbar
1: bo se sani wa sakuro ni ilu
0: so ni won fi mo so ko o fi mo si en to ba fi da pa yan nipa ida ni wo fi pa ohun na
1: be ni ofin to ti wa latete ko se ni ofin to ti wa latete ko se ni ta ba kiyesi ko sofin tuntun
0: ofin ati journal la nlo
1: modify ni a modify ni koro mo po
0: na
1: arabi musa wa sa
0: alayhi salatu wa salam
1: wa al-Quran wa ni wa ila madiyana akha'um shu'ayban on lo ropo lori e tori asiko
0: na
1: o wa de ilu kan ti won pe ni madiyana ilu yen awon adaran je lo po nbe ise idaran je ni se
0: won ni won sin
1: o sa wa nri awon eyan ton daran je o wa ri wi pe ni ilu yen awon okunrin lo po tin daran je ise won ni o wa ra awon obinrin meji kan awon na daran je o wa se le mo to ro ti re ko jeun fun bi ojo melo
0: okay
1: o joko sabe egi kan o nwo ye o wa ri wi pe awon okunrin won lo si bi kaga kan ti won gbe okuta nla le lori ti won ba ti gbe kuro won a pon omi ti won fun awon eran won awon obinrin mejeji sa joko won wo won le se nkan kan Anabi Musa wa sumo won
0: alayhi salatu wa salam
1: ki lo de to fi je kin obirin ni
0: lendaran
1: je won ni baba awon ti dagba o se mokunrin obirin la won na obirin gbogbo awon o wa ni ki lo de te pon mi ah se ri poku ta nla lo wa lori
0: kan ga
1: yi an we ni ti ran wa lowo ni gege bi alafia to pe tolorun fa nabi Musa o gbe
0: okuta
1: kuro lori kanga o ba won pon omi won fun awon eran won la won ba lo le igba ta dele baba won ni o ma ya yin le ni bawo le se
0: rin
1: ma ni a pade okunrin kan o lo ran wa lowo ije wo le fi ra won ara won
0: Allah akbar
1: emi ti ma ri okan ju boju se ri lo wa ni e lo pe wa fun mi mo fe san lesson
0: to se
1: ise to se yi le ye egbon lo ba lo si odo anabi Musa ni to wa
0: ni
1: baba mi ni ko wa se me ni ti o re ni kankan ba soro inu re dun o tele e ko kekere kan wa nbe
0: na
1: nigbati arabirin lo waju anabi Musa wa pepe ma do waju mi wa bo seyin mi wa bo seyin mi
0: okay
1: nitori pe to ba nlo waju mi ti n ba nwe lost le gbe mi lust ni
0: o o bi ni lo nwo lateyin lati re oju e nle
1: ma bo le mi wa ma ju fun mi ni
0: kabiyesi olohun
1: balquran se so fun wa niyan
0: ah sa sira won to se ba e won la koko yi baba
1: ah nkan ti yi pada
0: atu atu ni so waju ni e jem jem ma wo lo waju sa ni so waju o ti da
1: so won sa dodo baba won
0: na
1: wa ko sol kosos o wa so ite die fun mo fe soro kan ni kekere nibe yen
0: na
1: gbogbo nti je alquran to so itan nipa awon eyan ki so tun lasan ni quran so tori ki so story ni ti alquran ba lohun o joko so itan gbogbo awon 25 anabi olohun bi won se rin ni ajo won
0: qurani o ni mo baun
1: o ni mo bo se mo oto ni kiso
0: brief
1: oto ni tarikh oto ni sira sira ni won pe a fe so tan anabi won wa gbe lati ijo won ti bi
0: ijo won ti loyun e
1: ijo won ti loyun e ijo won ti bi alquran yo ki se be ki so ni wa ko so
0: brief ni
1: wa ko so kosos iyen be yen so o na sa salaye bo n se nbo bo n se nbo ara ni fokan bale innaji innaka najauta min alqawmi dhalimin to ti debi aburuko tun tale omo
0: allahakbar baba eje nyara lo si eka pele oja ti aba pada de atesiwaju nibi ta ba de ni pe o ti dele baba to bi omo birin meji yi won si ti faye gba pe nibi to de yi aburuko tun se mo mashallah to eja yara de ka pele oja nyara le ta ba pada de latojo oja atun tesiwaju eku kale
2: Lagilu FM 96.7
3: Gaga gaga
4: Ganusi
3: gbogbo ya ni pele lodun ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni
4: Ganusi aba mixture
3: agba ogun
4: amara soji
3: ta fogide ewe ategbose
4: jọ lo tinu
3: Ganusi
4: baraba wo degbere
3: to ngun fe ni tele tele
4: Ganusi aba mixture ni ogbelura
3: binu ko tinu ngun gudugudu
4: ti san ara gbogbo fe sise pe
3: tori keri kara nro ni
4: lati joko dide fuya wa dagirase
3: on le sara die die nu
4: ya sawari egbogi Ganusi aba mixture
3: bo si fe dalabuku lodo lolufe re
4: bo ba dere ale
3: Ganusi aba mixture
4: ni ogbelura
3: eran re o se le kasi lori okele
4: gedegede ara fifo danu
3: mara fuye
4: Ganusi aba mixture
3: lagbade fun
4: o bare ni 100 odun
3: to tun bu amade ni yawo
4: lara re tun ta kutuputu
3: irufe Ganusi aba mixture
4: nlo gbelura
3: Ganusi aba mixture
4: o tu wa kaakiri le taja ogun
3: ati lagbe ni
4: kari kari
3: asun wa lagbata jake jado le Nigeria
4: Ganusi aba mixture
3: Faskani Nigeria Enterprises lo se
4: idojuko NNPC filling station
3: legbe bridge Olonkemi
4: Lagos Ibadan expressway Ibadan lo wa
3: telephone 08081689617 08186896617
4: Ganusi
3: lo kara otakebe
4: gaga gaga
5: Ganusi
6: ohaneze igwebike ohaneze igwebike ohaneze onyaga na nwanne the president general honorable Okechukwu Nwabunike and the entire executive members of ohaneze ndibo worldwide Oyo state chapter invite you to a crucial meeting to discuss the 2026 Igbo Day. Nzuka abu maka ikwadobe mmemme Igbo Day nke afọ abụ 2026, a week-long Igbo cultural celebration in November, last week in November 2026 to be precise. Venue of the meeting is Iwo Road Traders Association Hall, Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. Time is 1 p.m. This Sunday, Ubochoka na Abia Abia, 16th August 2026. Ohaneze Ndibo leadership specially appreciate your support and contributions to Ohaneze and look forward to seeing you all at the meeting venue to discuss the planned Igbo Week at Iwo Road Traders Association Hall, Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. Ohaneze, Onyaga na Nwanne, announcer, Honorable Okechukwu Nwabunike, President General, Ohaneze Ndibo Worldwide, Oyo State Chapter.

0: ilẹ̀ funfun Balawu ni fẹlẹlẹ nilu Ibadan ibẹ la kalẹ si 96.7 FM e ma gbọ wa
1: ẹyin temi nile loko lọna ọja e ma gbọ eto Olayiwola o emi Saidu Supa Saidu bi ti gbogbo aye mo na eto Olayiwola ni mo ngbọ Gbenga o yato ju
2: aye ko nlo aye osuro
3: ọjọ́ wadé àjẹkọlá lówó kọ ni o sunday dagburu gọgọ náà ni o gbogbo ẹyin olólùfẹ ẹyẹ pátápátá gbogbo ẹyin olólùfẹ eré orí ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí ajọ máa gbọ ju ó yà tẹ.
4: ọmọ ohun tí màá ń ṣe

0: agbo osere o ni lage lu radio jibora o benga layo la lagbo osere ma na ni o ba so bi o so hun we se bo yin ko ko se lere ibele ti le gbo gbogbo to sele ni pa gbogbo lere nigeria gbatagbata lagbo osere la bakala gata lage lu
1: ẹyin tèmi fẹ́ máa dúpẹ́ lórúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí fẹ́ẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀lú ẹ̀fẹ́.
2: báyìí ti bá kọjá ìbàdàn ṣe mú un máa ń ga wú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mú un máa ń ṣó o irọ́ tí má lọ ní gbọ̀ràn ṣe mú un máa ń ga wú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: èyí tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mọṣáárí gbórí wábẹ ni gbé síbẹ lágẹlú náà ń gbọ.

0: àwọn jájọ gbé àwọn débẹ̀. Àrò àrò ìṣẹ́yìn.
1: Ọyọ ohun mi ọgbọ́n wa lọ. Bóyá máa kọrin lọ. Àwa ti yẹ ṣàǹgbádùn rẹ̀.
0: Ẹ wo ẹjẹ́ ká máa bẹ̀tọ̀ tí wa lọ torí pé.
1: Yóò máa kọrin.
0: Bá tásìkò a tún máa lọ tajà.
1: Àṣàǹgbádùn rẹ̀ la délé yẹ fọ́lá.
0: Ọ̀sẹ̀ tá a wà yìí.
1: Ẹ sọ wípé ń gbádùn mi.
0: Àgẹ̀lẹ̀
1: wà fàìmà lójóde.
0: Ògbóhùn tá a ń rìgì.
1: Orin lọ, àwa ti yẹ ṣàǹgbádùn.
0: Ògbọ́ ohùn tá a.

àwọn olórin ajínrere olórin ẹ̀mí ni wọ́n ti wá ń dárò lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ káàkiri fún bàbá ẹ̀. Gbogbo iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gbogbo oníwèé ìròyìn. Bẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ máa lórin wọn ní ìsìn tí ẹ gbọ́. Ó lò mọ tọkọ tìyàwó tí yá so pọ̀ lọ́jọ́ òní. Aginjù ayé lẹ́fẹ̀ẹ́ wọ̀nyí ẹ múra.

àwọn kan ń bẹ nídìí iṣẹ́ eré orí ìtàgé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wo ìṣẹ̀mí ayé wọn tẹ́ ẹ wo gbogbo bí wọ́n ṣe rìnrìn àjò wọn ẹ sì mọ kan sára sí ọlọ́run ọba lọ́sẹ̀ tá a wà yìí ni ibrahim chatta nandi ambassador

ọ̀pọ̀lọpọ̀ àjọ jẹ́ àjọrin àjọmú àjọsùn ni Esther gbẹ́kẹ̀lé máa ń ṣe pẹ̀lú màmá wọn tí wọ́n pàdánù rẹ̀ yìí. Àwọn olórin lọ́kànjọ kan evangelist Bisi Aláwíyé Àlùkò wọ́n ti kí wọn. Evangelist Bukola Akin Adéṣẹ́wọ̀n Ẹlẹ Jésù àwọn náà kí wọn. Gbogbo àwọn olórin Nandaro fún Mama Esther Gbẹ̀kẹ̀lé tó sùn yìí. Apostle Kíntúndé Elijah àwọn náà kí wọn níbẹ̀. Mọ̀ ń bọ̀ ná ẹjẹ́ ń dókè lọ́mú lọ́jà tí mo fẹ́ lọ́ta.

0: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti se tan. Lati fo bitibiti million gbedunnu ko opiyan. Bi na ja se nsajoyo odun ominira. Darapo ma won olorire. Ti o janfani owo tulu tulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Mo se ta to be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto stand kiosk. Tabi so bu wa gbogbo. O le ta lori online wa. Our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o. Ta morning game ta mo si Golden Vogue. Scan QR code lori ticket tabi sticker poster. Na me drop ko drop o. Ebun minera independent money gift. They grant for you. Ofin ati lana wa o. Ayo yi o wa feni odun 18 soke. Oya, latasiko yi this September 27. You fit play 200,000 naira, 100,000 naira, 50,000 naira. Make you enter zone category. Golden Chance Lotto loni Irene Oni Bawa lodun minera. Bẹ́yẹn lówó lọ́rọ̀ bí kókó yokoto. Bala fi ọba síkọ̀ da. Àbí sọ wa dáa ni. Àìrórun sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yẹ̀ ségá. Torí ọmọ àwòye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ ọmọ kan yàn gógó. Kí bàtà ó sì sì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa kó ti bọ́. Kéèyàn ọmọ rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ Tónítóní Herbal Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyàjí jàjẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀. Aromaleegun. Ìgbésẹ̀ kọ́mọ́nkíá ní pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dá láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí Tónítóní Herbal Healthcare. Ẹgbẹ́ ilé Bàbá Lam Adésínà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex, Ìwòrò Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ta tọ́jú ara ẹ̀ lọ́mọ Tónítóní.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ńdì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
0: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ẹ́ nìkan rẹ̀ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi.

0: tẹ́lẹ̀.
1: For the original souvenir,
0: peranle ma lọ sí
1: White Stone Souvenir,
0: ìdí àpẹ́ Odudua Building,
1: directly opposite NNPC filling station,
0: ìdí àpẹ́ Ìbàdàn.
1: Bú rajà lọ́pọ̀, ó lè pè
0: 08069134989 08069134989
1: White Stone Souvenirs.
0: Débí ọ̀rajà.

*1004*#. Enti o ta ko le je. Cashier niyan. Jesus o je to pe mi be. En so nbe.

50,000 fun cashier. Then bẹ̀rẹ̀ pẹ̀lú 50,000 kan ká ilé mọ̀ kí n tó padà sórí àwọn ìròyìn òṣèré. 50,000 naira ta ló máa jẹ́? *347*1004*2#. Ẹ mọ̀ pé jackpot draw lónìí. Bẹ́ẹ̀ ti ta lánàá tẹ́ẹ̀jẹ tẹ́ẹ̀jẹ ẹ sì tún lè jẹ lónìí. Ẹ sì tún lè wá ta ní ìsìn kẹ.

síbẹ̀ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ ìwádìí tí wọ́n tẹ̀síwájú. Káàṣì ẹ̀ ti fẹ́ dúró ẹnì sọ́nbẹ́ 50

ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni wọ́n ń ṣàjọyọ̀ pẹ̀lú Latif Adédìméjì àtìyàwó rẹ̀ Fọ́tì Bẹ́tà tán ṣèdúpẹ́ rẹ̀ yìí Fúnkẹ́ Akíndélé ń bẹnu wọn King Wosíù Àyìndé Màṣá wọ́n wà ń bẹ̀ Ṣadé Ọkọ́yà Ìyábọ̀ Òjó Ọdúnladé Adékọ́lá gbogbo wọn pátá náà kúnbẹ̀ wọ́n ń bá ọlọ́pàá

0: Ọlọ́run ẹ̀wọ̀n ó gbé o. Káàṣẹ́ àǹfààní tí ń bẹ nínú ti káàṣẹ́ ni pé bẹ́yìn ò bá jẹ́ ń jọ Monday ó lè jẹ níjọ Friday ẹ bá wa ta Monday tẹ́ ta Tuesday tẹ́ ta Wednesday tẹ́ ẹ jẹ́ ah. Hello.
1: Hello, daddy.
0: Hello, brother, àbí dáàdì ni.
1: Ẹ sà.
0: Ẹ mọ̀ káàárọ̀ Lájẹ́lú FM ni mo ti ń pè yín Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi.
1: Okay, sir.
0: Bó ni?
1: Dáadáa ni.
0: Mo ṣe fi fóònù yín ta káàṣì ẹ̀ ni àbẹ́yìn lẹ́ta fúnra yín.
1: Fúnra mi mo ta, sà.
0: Ìgbà wo lẹ́ta gbẹ̀yìn?
1: Mo ta mẹ́ta láàárọ̀, mẹ́rin mo ṣiṣẹ́ láàárọ̀, sà.
0: Ṣé ta àná ń kọ́?
1: Mo ta náà lójoojúmọ́ everyday, sà.
0: Everyday, ṣé ẹ jẹrí?
1: Àmọ́ ti jẹrí, sà, bẹ́ẹ̀ ni.
0: Èló lowó àkọ́kọ́ tẹ kọ́kọ́ jẹ?
1: Mo kọ́kọ́ jẹ 20,000.
0: Èní láyé ìgbà yẹn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀kejì ńkọ́?
1: Mo jẹ 150.
0: 150,000.
1: Bẹ́ẹ̀ ni, sà.
0: Ẹ̀kẹta ńkọ́?
1: Ẹ̀kẹta 100,000.
0: Ẹ̀kẹta 100,000. Ẹ̀kẹrin ńkọ́ ńgbà náà?
1: Ẹ̀kẹrin 50,000.
0: Ẹ̀kẹrin 50,000 lẹ́jẹ́. Ẹ̀kẹrin wá ń kọ́.
1: Ẹ̀tí jẹ lẹ́yìn 50,000, sà.
0: 50,000 lẹ́mọ̀ tó jẹ náà báyìí.
1: Aláàpúà.
0: Ó dẹ̀ ẹ̀kẹrùn-ún.
1: Ẹ̀kẹrùn-ún ẹgbẹ́ẹ̀dì sàlá.
0: Ǹdẹ́ ẹ bá ń ṣe àwọn tẹ́ ẹ bá ń fún lówó tàbí tẹ́ ẹ bá ń tọ́jú ẹyẹ a máa tọ́jú wọn lọ o. Ẹ máa sọ fáwọn èèyàn pé ó rí ilé o. Ìsìn àwọn kí lẹ sọ. Èmi kọ́ mo lowó àmì mo sàmì àdúà ẹ bá ta ẹ̀ lè jẹ torí pé ń ta lẹ fi ń jẹ. Ẹ ṣe bàbá o ẹ tí mo bá ṣe máa ń pè yín orúkọ yín.
1: Ọlálékan Yusuf ni,
0: sà. Látàdúgbò bo.
1: Mọ́kànlá roundabout.
0: Ẹ̀karùn-ún tẹ́ jẹ́rìí ó yá.

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Kàkáṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kaase.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baatuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sẹ́díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baatuna Hajj and Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baatuna Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop number 1, Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baatuna Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyìn nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: FM Media Akẹ́kẹ́ Gẹ̀dẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ẹ̀mú olórun tún ṣe tán lọ́dún láti gba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀wá àjàyí tolú ìbí tóyè okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹ́mi òní.

0: tọ
1: e kaabo pada
2: orisirisi wa nu aye
1: ebo ngba
2: ngbe bi omo
1: nile je ara re bi won
2: to fa ori eyan lati ko
1: we their sense go
2: ewo wa ni
1: my boni out of 10 only 2 no ma 8 no ma
2: ke
1: di diru dada diru diru
2: dira
1: dira alagba ma dira kupa
2: ni da
1: o dira ni o wa de tele na ke ya dija boni mo sa so o bojo ba di e ba nka o loro so didi ni ma ya ti ba na nka so ya nu le
2: ewo wa ni
1: fun do pe a do pa ti bere n to ko le like nu
3: ọpọlọpọ àwọn èèyàn ti ń gbé ní agbègbè ohun gan tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ náà lẹ̀rúbà tí kiní ọ̀hún tó sì dá ìpayà sí wọn láyà wọn níṣẹ́ rí àwọn tí wọ́n jẹ́ awakùsà yìí àwọn ṣiṣẹ́ wọn lọ́ni o ṣàdédé ó ní ilẹ̀ ọ̀hún kàn rí tí gbogbo wọn tí wọ́n sì kó sínú ilẹ̀ tí wọ́n fi dágbére fáyé pé ó dìgbà ó ṣe wọ́n ní àwọn èèyàn tó tiẹ̀ kọ́kọ́ ń bẹ ní agbègbè ohun ni wọ́n wò pé bó wa ni ọ̀rọ̀ rí ẹnìkan nínú wọn tí wọ́n porúkọ rẹ̀ ní Albert Danladi wọn lòun gan ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn yìí wọ́n ti há sínú ilẹ̀ ni o wọ́n ní lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ wọn ni tí wọ́n há sínú ilẹ̀ yẹn tí ilẹ̀ kàn déédé ṣe gbì lẹ́ẹ̀kan náà àwọn táwọn wá ń bẹ ní agbègbè ń bẹ̀ àwọn rí i pé kínní yìí ó ti le o àwọn tó ń wa kùsà yìí ló dàbí pé wọ́n ti kó sínú kòtò yìí o wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà nu gbogbo akitiyan tí àwọn ṣà ń ṣe àti àwọn aláṣẹ tọrọ kan tí a sáré pariwo síta pé kí wọn máa bọ̀ wọn ní nígbà tí wọn bẹ̀rẹ̀ sí ní máa fa àwọn èèyàn ọ̀hún yọ títí ìwọ gọ́ọ̀lù wọn pé wọn ti dágbére fún ayé pé dìgbà ó ṣe wọn nígbà wọn sì ń kà wọn lé ní léjì lẹ́tà wọn ni àwọn awakùsọ̀ ọ̀hún tí wọn ti dágbére fún ayé pé dìgbà ó ṣe wọn ti jẹ́ méje níye lẹ́ẹ̀kan náà òun náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ yìí ẹ̀ẹ̀kan òun kìíní ọ̀hún kàn déédé ṣe gbì tí gbogbo rẹ̀ tó sì dojúrú ẹnìkan tó sì ń gbẹnu sọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní apá abẹ́hùn ìyún ni wang ten wang ó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn méje yìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn ló jẹ́ pé ìbànújẹ́ ńlá gbà òun ló jẹ́ fún àwọn torí èèyàn ẹlẹ́ran ara náà ni àwọn ọ̀hún tó sì jẹ́ pé lẹ́nu iṣẹ́ wọn ni wọ́n wà níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn kó tó di wípé ilẹ̀ déédé gun tó sì rí mọ́ wọn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí onítọ̀hún tó ṣe ń tẹ̀síwájú ní gbogbo ọgbọ́n òun ni àwọn dá àwọn sì ṣe gbogbo akitiyan láti rí dájú wípé wọ́n tètè dóòlà wọn wọ́n ní ṣùgbọ́n nígbà wọn ò gbù wọn jáde ńkọ́ wọn ti dágbére fáyé pé ó dìgbà ó ṣe o wọ́n ní àwọn èèyàn ti ń bẹ ní agbègbè káásá wọ́n ní ní ìjọba àbílẹ̀ ọ̀hún ó ní inú wọn ò dùn tó jẹ́ pé wọ́n sì wà nínú ọ̀fọ̀ wọ́n ní àwọn kan nínú wọn jáde bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní wọ́n ṣàlàyé pé ṣe rí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ awakùsà méje tí wọ́n fi dágbére fún ayé pé ó dìgbà ó ṣe ó ló bá wọn nu jẹ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tó ń rọ ìjọba wípé kí ìjọba tètè dá sí kinní ọ̀hún pàápàá jùlọ kí ìjọba pèsè ààbò fún àwọn tí wọ́n jẹ́ awakùsà torí ààbò ẹ̀mí wọn ó ṣe pàtàkì lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́.
1: tó wọn ní nínú ìlà yìí ló ní àwọn olùgbé ìpínlẹ̀ Anambra ni wọ́n wà o látàrí bí àwọn ajínigbé bí wọ́n ṣe gbé olókoòwò kan tó jẹ́ gbajúgbajà tí wọ́n jí gbé olóyè joseph ezie okafor ni onítọ̀hún jẹ́ o wọn ní lá ọ̀sẹ̀ tó kọjá lọ ni àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ya wọ ibùgbé rẹ̀ láì fi ti àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ń bẹ̀ẹ́bẹ̀ ṣe èyí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìbọn takotakotako kó tó di pé wọ́n jí ọkùnrin olókoòwò ọ̀hún wọ́n jí gbé lọ wọn ní ṣàdédé ni àwọn ajínigbé ọ̀hún ni wọ́n pe mọ̀lẹ́bí tí wọ́n sì ń bèrè fún owó kan tó ń lọ bíi mílíọ̀nù 700 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kúrò ní àkàtà wọn. Wọ́n ní ṣe ni àwọn mọ̀lẹ́bí ọ̀hún bẹ̀rẹ̀ sí ní wá owó ọ̀hún káàkiri. Wọ́n ní nígbà tí wọ́n fi pè wọ́n padà pé owó tí ẹni ká wá wá ó ti pé o èyàn 700 million naira pé ó ti pé o níbo ni ká ṣe gbé owó ọ̀hún wá sí àkàtà yín ọ̀nà bá ní kúyà ṣe rò pé àwọn bá yín sí ni ìyí táwọn kọ́kọ́ sọ ọ̀hún àwọn mọ̀ wò wípé bóyá ẹ rí mọ̀ ni ńgbà sì ti wá rí bẹ́ bá gba bàbá yín padà ní àkàtà tọ̀dọ̀ tàwọn tara àwọn mọ̀ pé owó burúkú ńbẹ ní ọwọ́ rẹ̀ làwọn ṣe wá jí gbé owó tí àwọn ó gbà òun náà ni mílíọ̀nù kan lé bílíọ̀nù kan lé márùn-ún náírà 1.5 bílíọ̀nù náírà káwọn tó lè láǹfààní láti tú ẹni yín sílẹ̀ o wọ́n ní bí àwọn ń tọ̀hún ṣe ké síta nìyẹn kí gbogbo àwọn orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gba àwọn o bí àwọn ṣe ń bá wọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún bí àwọn ṣe ń bá wọn sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé ẹni ní àgbàdo sí ẹ̀yìn gbà ni ọ̀rọ̀ wọn ò tiẹ̀ wọn gbọ́rọ̀ àwọn rárá pínpín ibi tí wù kọ mọ wọn ṣàǹtẹnumọ́ ni pé ṣe rí owó tí ẹ lọ tẹ ẹ sọ pé ẹ rí àfi kẹ wá kun bẹ́ẹ̀ bá ti wá kun àwọn ò ní tú ẹni tí ń bẹ ní àkàtà àwọn ò ní túlẹ̀ o ẹ lọ rè wá owó kún owó tí ń bẹ ní ọwọ́ yín ni ni wọ́n ṣe sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé iléeṣẹ́ ọlọ́pàá o owó tí àwọn ajínigbé ń béèrè agbára àwọn ò gbé wọn ní ojú ẹsẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀ wọn tí gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá bóyá wọ́n san owó ọ̀hún ni àbí wọn ní láǹfààní láti kó owó ọ̀hún fún àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n àwọn ajínigbé ṣàṣọ wípé rárá sẹ́ owó tí àwọn ó gbà òun náà ni bílíọ̀nù kan ó lé márùn-ún náírà 1.5 billion naira káwọn tó lè tú ọkùnrin olóko ìwọ̀ wọn sílẹ̀ ń sì ń bẹ lákàtà wọn títí di àsìkò yẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wa nínú ilé pẹ̀lú ojú òpó 0912370675
3: nígbà tí àwọn èèyàn ń pè wá wọn ní ìyàwó kan lẹ́yìn ogójì ọjọ́ eléyìí tóun àtọkọ rẹ̀ tí wọ́n jọ fẹ́ra wọn tí wọ́n ṣe pé ìyàwó wọn pé lúbúlúbú ojú ọlọ ó bù sí inú oúnjẹ fún
0: mi. Màkàṣẹ́ pé ètò
1: oníkàṣù
0: lágbo ní èmi ìbàjẹ́ o.
1: Hello.
0: Àríṣe àpáta Ìbàdàn. Ẹni tó wá lọ àwọn bàbá tó ń bọ́mọ wọn ṣe kò tọ́ ẹni pé wọn ò bẹ̀rù Olúwa ìka wọn ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ nìyẹn tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹni tó ń bọ́mọ ọmọ rẹ̀ ṣe kò tọ́ kí ló wá bẹ́ẹ̀ ṣe fọ́mọ ọlọ́mọ yóò báyé rẹ̀ jẹ́ pátápátá ni eléyìí tòdí ẹ̀ káàtó gbogbo ẹni tọ́wọ́ bá ti tẹ̀ tí wọ́n fojú wọn ní òfin o kó lè jẹ́ kọ́tà àwọn ẹlòmíì Olúwa kọ̀ǹpéè àríṣe àpáta Ìbàdàn kéètò.
1: Hello.
4: Hello. Ẹ kú ètò náà.
1: Ẹ ṣe ra kásán.
4: Ọpọlọ yín mi dàrú. Gbogbo ìgbà tẹ bá ń kàrò yìí ni wọ́n máa ń dùn mí. Máa ń dẹ̀rùn para. Kódà tí ń ronú yóò kọ́ gbé omi ọ̀sẹ̀ gbọ̀tàn. Ọmọwé Ayọ̀lá gbogbo láti là ń látẹ̀. Ó yẹ kó fi wà o pẹ̀lú bá ṣe ń ba lọ yìí. Ọmọ tó para ẹ jáde tuntun wá ń bá rí ń lò pọ̀. Ẹ rí pé kò dá rárá. Ibí mi kọ̀, Quran mi kọ̀. Kò fi wá náà wá kọ̀ òun ló dá o. Bẹ́ẹ̀ bí méjì bá ti jìyà lórí ẹ̀sẹ̀ báyìí wọn nínú obìnrin tí wọn máa ń fọmọ wọn lé ọmọ obìnrin wọn ẹ mójútó wọn aláàjì ọmọwé ayélujára láti là ń látẹ.
1: ẹ ṣeun. hello.
5: hello ẹ kásán.
1: ẹ kásán.
5: ìyàwó ni mo kí wo alájálówó.
2: ẹ káàbọ̀ sà.
5: akujumọ ni ọpẹ láti láyé o. bàbá àlééfà ṣéèkì babalọla ọ̀nà ọlápọ̀ akékakaka kọ́lọ́rọ̀ gbọ́dọ̀ orúkọ mi o látọ̀ lọ́sùn gbọ́dọ̀ náà rà ẹ dẹ́kun ọmọ tí wọ́n wá tó sí rọ̀bà rẹ̀ fún ọdún ọ̀dẹ́rẹ́ àkọlọ́rọ̀ bisikì tó wá dẹ̀ wá sí i láàrin wákàtí méjì mẹ́ta ẹ dẹ́kun wọ́n ṣàwárí ìgbà àwọn tí wọ́n mú un láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí àwọn bàbá tí wọ́n bá wọn sọ lójú sọ adúmọ́ wọn sọ láti yóò ti pẹ́ ti pẹ́ tí wọ́n bá ti tẹ̀ kálọ́dà nù wọn àwọn èèyàn ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ẹgbẹ́ bá ti mú ẹgbẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀.
1: ó ti dá a ti gbọ́ yín a gbọ́ yín bá a yá fẹ́ lómi náà láàyè ẹ ṣe.
6: hello.
2: hello.
6: ọmọ babola ajibola ajimola òkè láti lè wà. ẹni tó yà mí lẹ́nu jù ni ti àwọn tí wọ́n fẹ́ gba 700 million naira tó bá wá yí pé sí 1 billion plus ètò náà ṣé bẹ́ẹ̀ lóun yẹn dùn rí ni ó bá sùn mí o pàtàkì ni pé ó bá ń gba 1 billion kí wọ́n fẹ́ fi ṣe má fi ṣe fàájì ọ̀dà alágbára lọ́wọ́ lọ́wọ́ àti ní àtẹ̀yìn ànibọ́sọ́wọ́ bọ́lájì ajibọlá adémọlá òkìlọ̀ àṣẹwà. ẹlú ẹ kásán.
1: ẹ ṣeun ẹ kásán. à ń gbọ́ yín.
6: ọlọ́run kò ní búrú fún yín.
1: àmì.
6: àìníṣemọ́ kò ní jẹ́ sí lágbára lọ. orúkọ tèmi ní kàdé tí gbogbo ẹ mọ̀ sí pọ̀ gbogbo mọ́ gánà. dasi bẹrẹ pe wọn ma n pa awo kẹsẹ ohun ti ọdẹ akọkọ mi eyi ti lọ gba ohun sobiri ti fẹ lu nisa yita wọn náà nígbà tọrọ nàìjíríà ìbò là ń bá báyìí sobiri ti japa tó nínú rẹ ọkọ wáyé pé ọmọ rẹ ló tún lọ fún lóyún nkọ dá ìdí sógùn làtọ bí àti àwọn ènìyàn ìdí sógùn làtọ àkọkọ ni ṣe wá rí ti ẹyìn àwọn tí lọ jí ẹgbẹ ọrọ mi tẹ máa ń dàbí ẹrin kì í ṣe ẹrin ẹ máa ń dàbí àwàdà kì í ṣe àwàdà gbogbo ẹni tó bá ti dín ẹgbẹ ìgbẹjọ tí wọn bá ti lè buṣọ ìgbẹjọ tí wọn máa tiẹ sọtún ẹ ẹkẹ máa wò pé ọmọ máa ń dàbí ẹrin ni ẹyin náà wòye tí wọn pépé lọ mú wa láì ti pé bá wọn gbé kẹgà láì pé bá wọn ti fẹ rí one pointing kẹkẹ kò dáná nbọdá yìnyín lọ báyìí wọ lọ ẹ wá gbin ẹgbẹ láti fẹ fẹ gẹgẹdẹ gbé ẹ máa lọ palẹ ni ẹlẹni tó ń ṣiṣẹ rẹ ẹ máa lọ palẹ mọ kọjá àti slogan àtọ.
1: ó dáa ó dáa àtìgbọ́ tìyín kò jẹ́bi tá a rí mọ fún ti ọ̀sán tòní it's not good at all ibi tá a parí rẹ̀ sí ní
3: ọ̀sán ìnáwó bẹ́ẹ̀ ni kò dáa rárá ni wọ́n pẹ̀lẹ́
1: it's not good at all ibi tá a fẹ́ parí ẹ̀ sí ní ọ̀sán ìnáwó tó ń bò bá di ní ọ̀la ìdọ̀kiri yóò tẹ̀síwájú ọjọ́ ajé monde náà ni gbùgbùgbù yóò tó máa dé sí etí gbọ̀nyìn títí láyọ̀ akínṣọlá náà lorúkọ tí a kí ọlọ́jọ́ ẹ̀bí tó wà ní ẹgbẹ́ mi afolasade ajala abeke igbọdun ọjọ́ kan náà ni ṣùgbọ́n kò ní dáa kéèyàn lọ léléèní láì ṣe ojúṣe rẹ̀
3: kò dáa
1: gbogbo ayé ló ń gbọ́ báyìí
3: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: kéèyàn bá lọ lé láì ṣe ojúṣe rẹ̀ àfi sùúrù
3: àwa náà ti ń dúró de àwọn tó máa ṣe ojúṣe
1: rẹ̀
3: Fọláṣadé Àjàlá lorúkọ tí mo jẹ́ torí mi ò mọ tó fẹ́ gbà ń bẹ gbogbo adúrú yín
1: adúrú wa
3: adúrú gbogbo yín ni
1: so we that we are giving everybody say we are not trust.
3: tí a bá ń gbé kalẹ̀ pé tó kalẹ̀ kú fi ń gbà lórí.
1: ṣé bá fi ń sàwí fún ọládùá ni a fi fún ọládùá kó o tẹ̀mí ni ó sì tẹ̀mí láti elédùnmarè o ti gbà yóò tún tún gbà ni mọ́ yà hun.
3: ẹ má wọ̀ orí kí ló ṣẹlẹ̀ ẹ lọ fọkàn
1: balẹ̀ àhun ló fẹ́ yà
3: ẹ lọ fọkàn balẹ̀.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani sani frequency tí ti wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ti gbadun emi ti alapa ti binu ni ogbon to ba ti rojo jumo bayi atojo monday tuesday wednesday thursday ojo jumo faji ti bere faji fami igbadun rebutu dia tele rufu bo ba ti rele rufu bai ara re obale mo ton ati dj spider esa mo fogo esa nja si lotun lo se
1: ale re be ala mi bade aso
0: ga mi lenu ti sike ba nbere fe mu ogidi ki ogun be tin se nu ara won ibale tan ba ti re mo ateran gbe bayi
1: wa ko si dada kali ra mo ra
0: gbogbo ẹni ọkàrí lápá bí ẹ mọ jà sí o ẹ bá àbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ lọ́jọ́ jimo
1: fàájì piano rẹ ẹjà sáyẹ ẹlójó ọmọbẹ̀yẹ bọ́lá
0: ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 ọpẹ́ dídá ló ń jẹ́ ọlọ́run ọba mi kálọ́ ọlọ́run ọba mi mọ́ jó ń jẹ́ àdídùn ni olówó tẹ́ rí òní jó tọ́bẹ̀ ẹ tálákàwò láéláé kálọ́ ọlọ́run ọba mi mọ́ yajúlé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè hépẹ́ ará amẹ́ríkà kò ní jó yọjú sórílẹ̀ èdè nàìjíríà ará àbódìjà òní jó yọjú sí fẹ́lẹ̀lẹ̀ ará fẹ́lẹ̀lẹ̀ òní jó yọjú sọlọ́run ṣògo ará ọlọ́run ṣògo ńkọ́ kò ní jó yọjú sí bẹ̀rẹ̀ ńbẹ̀ o ìbàdàn ẹ káàsán o ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàsán orílẹ̀ èdè nàìjíríà ẹ káàsán àgbáyé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káàlẹ̀ ẹ kú dédé àsìkò yìí a ti wà lórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lórúkọ olóòtú ètò yìí mo fi ń kì í káàbọ̀ sórí ètò yìí kẹ́nẹ̀tì gwèjè ké bugi lólóòtú ètò ó wà ń bẹ̀ dj spider lọ́lọ́ bọ́tìnì fún sáà ta wà ìdámilọ́lá kelvin ló wà lójú òpó facebook tẹ́ fi ń rí àwò kétékété ẹ wá lágẹ̀lú fm 96.7 lójú òpó facebook ẹ mọ̀ rí àwò kétékété ṣìkẹ́mi òkè tọ́lá ara ko eto ni Tunde Adegbenro Amo TP bo da poda so mu bo lata bekuta e problem o kọ́lá olè adé ní ìkọlá des international ló kọ́ mi mú kí káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lórí ìkànnì lágẹ̀lú 96.7 ó ṣe kí ni ó
2: wà ń bẹ̀
0: ẹ káàbọ̀ sórí ètò yẹn o tá a bá ti ń lù lápá bí tẹ̀ ń láǹfààní àti máa gbọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ ti mọ̀ pé lórin ti lù lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò yìí a mọ̀ kàn sí yín bàdí tí ìṣeré tí ìṣàwàdà torí ẹ̀ náà ló jẹ́ yín ó wà ń bẹ̀ nítorí tiwa pé ẹ fẹ́ gbọ́ tẹ́sì tún láǹfààní àti gbádùn ẹ̀ bí kà sí nǹkan ẹ wá bá ń pèrò mẹ́wàá ń wájú èrò mẹ́wàá lọ́tún èrò mẹ́wàá ló sì pé ètò yín ètò wa ó wà ń bẹ̀ tí ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o bẹ́ẹ̀ wá wọnú yàrá yìí ẹ ṣíyàwó ibi tó ẹ kẹ́ ẹ wà náà ò ń lẹ́wàá yìí ẹ lè bẹ́ẹ̀ kó kalẹ̀

0: ẹka ẹ̀bọ̀ padà látọjú ọjà tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò wà ń bẹ̀ náà ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o dàbí eré ni kì í ṣeré àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa bá a bá ti fẹ́ ṣènáwó ẹ ti mọ̀ pé ẹ mọ̀ bá àwọn nǹkan ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe máa ń lọ ṣé torí pé ká sọ pé a fẹ́ ṣe ìnáwó báyìí ká sì torí ẹ̀ ká sí ṣọ́ọ̀bù ká sì sórí àwọn kan pé a gbọ́dọ̀ cash out ni pé torí pé a fẹ́ ṣènáwó a ṣáà tiẹ̀ gbọ́dọ̀ rówó lórí ìnáwó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣe tó bíi mẹ́ta mẹ́rin nínú ọdún torí pé wọ́n ṣáà fẹ́ cash out ní dandan ni ojú wo náà lẹ́yìn náà fi wo àwọn àǹtí tó yẹ pé irú wọn tán bá ti rí pé aṣọ wọn bá wọn lọ mọ price pé ló gan ni à ń ta aṣọ ńlọ́jà ṣé kò yẹ ká tún máa support ara wa tá a bá tún ti fẹ́ ṣènáwó ń ta fẹ́ láǹfààní àti gbéyẹ̀wò labala àkọ́kọ́ nìyẹn ojú òpó tẹ́sì pèsè náà rèé 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +234 8142-49106 nlojú òpó tẹ́ láǹfààní láti pèsè hello ọjà tintin ọjà tintin.
1: àwọn onílùú náà lálùjọ tó yẹ kéèbù bẹ̀rẹ̀ kó ojo kò bá kété yan.
0: ẹ̀rọ ẹ̀ka sọ.
2: Kọ́ládé Ezekwetu.
0: Yes ma.
2: Ọláìdé Adébáyọ̀ ìyálà rẹ̀ Dòmi.
0: Ayọ̀ ó tó jẹ́ mẹ́ta.
2: Jọ kan pẹ̀lú àbá
0: mi ṣẹ́ mọ̀ mọ̀
2: ṣe o.
0: Àmì.
2: Àwa méjèèjì náà la ní ìdìbà wí. Ẹni wọ́n gbà sọ ìnáwó fún tó lọ price ẹ̀ lọ́jà òun náà kú díẹ̀ káàtó. Ẹwọ́ ẹ̀rọ ìnáwó gan sábà gbogbo ìgbésí ayé ara gbogbo ń tá fẹ́ fi ṣènáwó yẹn ara àwọn tí ó bá ara sọ làwọn á sí gbogbo ẹ̀ lé. Nígbà jọ àsọjẹ́ 20,000 tó wá ní 60,000 sẹ́yìn náà sì lágbára jù. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àbẹ́yẹ̀jì náà lájọ ní lọ́wọ́ làdìẹ́rù. Ẹ kú ètò
0: ẹlọ́wọ́ ọmọkùnrin
2: ṣe o
0: yálà. Ẹ ṣeun gan.

0: Hello.
1: Hello.
0: Ẹ ká sọ pé ilẹ̀ tí ń pè yí.
1: Ẹ jí ọmọ wíyẹ́ Ayọ̀lá Gbogbo láti Lànlàtẹ̀.
0: Ẹ ká bọ̀ sórí
1: ìtàn. Ṣé ṣe máa ń ṣe tí òkè wá dáa jù? Ẹ rẹ̀ faṣọ lọ́yìn tó bá wùn yóò kó wá yóò rà. Ẹ wà ló ti aṣọ yẹn mọ lọ́rùn. Mo ti gbẹ́sọ ránṣẹ́ sílé o. Ní ìsìn bóyá kò wọ́n ní yẹn o tàbí kò yóò ṣetán láti wá tàbí kò sówó ẹ̀ tì mọ lọ́rùn. Ẹ tún wá gbóró le gegege bí eléyìí. Ọkùnrin yìí pé ẹni tó fẹ́ sìn náà wọn gan kò rẹ́dì láti fẹ́ náwó rẹ̀ owó àwọn ohun tó ń ba aṣọ ló fẹ́ lò. Bí wọ́n àṣàyè ò dáhùn. Wọ́n máa ti aṣọ mọ́ni lọ́rùn.
2: Àwọn
1: àti aṣọ mọ́ni lọ́rùn yóò wá pọ̀ ní ilé bíi tí ìrìn mi lè ran.
2: Ọlọ́run àǹkárá sì ló pọ̀ ń bẹ́.
3: Matíríà náà wà nígbà
1: tó ń ṣẹlẹ̀ gan ni ẹ.
2: Àǹkárá ni àwọn ọkùnrin ló ra matíríà.
0: Ẹ máa
1: gbogbo nǹkan yìí kò yẹ kó ẹ máa ti nǹkan mọ́ àsìkò yìí ti lé bí ọjọ́ méjì náwó ẹ̀.
2: Àti ẹ̀rọ
1: mọ́ ní ìnáwó ni fún ẹ̀fún ẹ̀ ló ń jẹ. Ìyẹn tó kẹ́ wá jẹ́ sí lórí tiẹ̀ náà lẹ́sí máa rédí owó.
2: Àbẹ́rẹ́
1: ìlú ayé ìdílé ọmọ ọlọ́run la gbogbo láti ràn láti.
0: Ẹ ṣeun jàre.
2: Bàbá àbànà ṣe ti ẹ̀rí ní tèmi fẹ́ sọ ni pé wọ́n mọ̀ bàwa máa sọ ọ̀ríjínà mọ̀ wọ́n mọ̀ mú fèèkì. Iye ọdún mẹ́rin náà la fi wọ̀.
0: Pátítà sì ń sọ ilé léyìí. Kí ló fún wa jẹ́ ń bẹ̀ tá a lè fún lọ ra
3: fún wa.
2: Mọ̀ọ́lù méjì ẹ.
0: Kí ló fún wa jẹ́ ń bẹ̀.
3: Alájẹ ìbọ́kọ̀ ní Mokolo ti mọ̀ yín tipẹ́ tipẹ́.
0: Alájẹ
3: ìbọ́kọ̀ ní.
0: Egun wọ́n gbé fún mi. Ẹran méjèèjì tán fún mi egun.
3: Níbi ìnáwó
2: tó. Ọmọ ará ìyá kan
0: lójú òpó Facebook wọ́n ní wedding. Awolowo Ayuba Idowu wọ́n ní from Alágùtàn wọ́n ní ẹ̀kú ètò wà ń bẹ party after party. Olúṣọlá Olóyèdè Oyèlékè wọn ni Ọlọ́run yóò máa fún yín ṣe o. Olúṣọlá Olóyèdè láti Ọ̀yọ́ Aláàfin. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ Mustapha Adeyemi Kabir wọn ni wedding. Kozim san ni wọn ni ẹ̀ka àsan ẹ̀kú iṣẹ́ o kò ní bàjẹ́. Adékúnlé Adébáyọ̀ wọn ni Happy Friday team ó wà ń bẹ̀. Kamorudeen Shakiru wọn ni ẹ̀ka àsan ẹ̀kú ètò kò ní bàjẹ́. Oyèwálé ba Wàsí Gunners wọn ni Colares International. Bratunde Sister Shike a

0: wọ́n ti búṣọ̀ kọ́
1: mo ṣe na owó mo má sọ 60,000 wọn ló ti pọ̀ jù ní
2: 60,000 ni bàtà wà lọ́wọ́ náà lọ́jà àwa padà wá rí wípé èlò wọn ń tẹ ta trọ́sà wọn
1: ṣé tó dáa nìkan mọ ná sọ lọ́jà
3: ọ̀pá márùn 20,000 ó sì gbé fún 60,000 ẹ dákun bọ́ bá jẹ́ ìyẹn náà ṣe irú nǹkan bá àwọn ẹni sọ̀rọ̀.
0: ẹ ló mà ìpín ògbọdọ pamọ fún yín ẹ má jà àtọ àwa èmi máa ń sọ kíní kan tó o bá sì tó ṣe nǹkan má ṣe.
3: àbí o wọn á lọ ń fowó wá po lórin.
0: nǹkan tó wà wà ń bẹ nílé sẹrí ọpọlọpọ ókè ẹjẹ ká dira wa ẹ máa nọtìsì pé kíní òrí bẹ̀rẹ̀ yẹn tẹ́lẹ̀ òrí jẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ táwọn èèyàn ti rí bíi pé ókè mo fẹ́ na rèé tí dẹ́sẹ̀ ní nǹkan fún ẹ̀gbọ́n mi ló jẹ́ infarct mo sọ̀rọ̀ sí kí nǹkan tó ṣe ni pé ó lọ sí pati ẹnìkan wọ́n wá fún ní mọ́ọ̀tì kan àti kí orúkọ ẹ̀
1: wọ́n sá fún ní kan ikan mú
2: wọ́n fún lẹ́lẹ́rìí dòdò ṣá ẹ mọ́ ìdákọ.
0: ṣe ẹ mọ̀ pé nígbà tó máa dé ó ní láti máa sọ fún mi pé kò sí wàhálà nígbà tó ní ò bá ṣe tó ìdí tí ń ti tọ́ fún ìlú wọn á fún un wọn á wò pé ayébẹ́jì
3: lúkà dífẹ̀ mẹ́ntálítì
0: ṣe ẹ kò wáyé kúrú bẹ́ẹ̀ kò yẹ kúrú bẹ́ẹ̀ mà ṣẹ́yìn ní pé bíi bẹ́ẹ̀ ṣe bá láwọn tó fẹ́ẹ́ ṣe pàtí ní ìtòlẹ́ kó wọ́n máa tù ọ́ tó wá fi lọ fẹ́ẹ́ ṣe pàtí tó ló máa ṣọ máa ti wùkọ́ ibi òní ìdí àti pẹ̀lú mọ́ aṣọ inú ìmọ̀ àfún.
1: ṣùgbọ́n
0: tó kọ̀ sọ fún mi pé tó white ni kí n wọ tàbí kọ́lọ̀ báyìí máa fi hàn kílẹ̀ fi lè wò fẹ́ ní àwọn èèyàn lára ni ẹ lómi ò torí ẹ̀ lọ pa sí mọ́ nígbà tó bá ti pẹ́yìn òlera aṣọ
1: yẹn.
0: ẹ
1: ṣeun gan ni sa
2: ẹ jẹ́ kí n mú látàpá àbí ká forin ká fi là lójú òpó facebook mo rí abelinkan wọn ní wedding baba bẹ́ẹ̀ gẹ́lẹ́ wálé ìràwọ̀ èèyàn mi dáadáa wọn ní great job ẹ náà máa bọ̀ lójú òpó facebook ẹ wá lágẹ̀lú fm 96.7 ẹ wá máa fi èròǹgbà yín ṣọwọ́ sí wa ń bẹ̀ ẹ like ẹ follow ẹ pín kó kárí ilé kó kárí oko.

0: Hello?
1: Hello,
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
1: Ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ̀ nígbàgbé rẹ̀ nígbàjọ.
2: Àmì o.
0: Ní orúkọ yín bẹ̀rẹ̀ sí pé.
1: Ewúro máa dùn nínú òní dùn wá o.
2: Àmì o.
1: Àwọn olówó ìdòwò gbọ́ kẹtọ́ mọ ni mo pé láti alágùtà gbogbo ń gbọ́dọ̀.
2: Ẹ káàbọ̀ sà.
1: Ẹ kú iṣẹ́ ọpọlọ.
2: Yes, sir.
1: Ẹ ṣe rí pati tí ẹ ń sọ
2: yìí.
1: Ṣe rí ẹ̀ bẹ́ láyé ìgbà kan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bí asọ́báwù fún ni kó wà ní asọ́báwù fún kó wà. Àwọn láyé ìsìn àwọn èèyàn ti rògbé kò sówó ń ta wọ́n ṣẹ̀fẹ̀ sí pátí. Aṣọ yẹn mú ọ̀kọ́ orí owó ń bẹ̀ lọ tó aṣọ yẹn mú ọ̀kọ́ fi powó lọ.
2: O ràn kára òjò
1: ṣe mọ́. Má gbọ́dọ̀ rẹ ọkọ̀ wa sọ lọ ohun enough money mú ọkọ̀ jáde ńbẹ̀. Ṣe rí nǹkan yẹn wọ́n ṣẹ̀ sọ di oge nísìn. Gbogbo dábàá tí aṣọ olọ́dọ̀ káwọn rí enough money bẹ́ẹ̀ ó wá o kò wá o kó jáde aṣọ yẹn kò bá mọ̀ wá ń tẹ̀ kò kan tó fẹ́ẹ́ ṣe patí mọ́. Ẹ̀ṣẹ́ wá rí àwọn tó ń wá lọ́wọ́ aṣọ náà pé wọ́n ti lọ ń gbé lọ jàṣẹ́ lọ ń pẹ́ ìṣẹ́wò ẹ̀ ò ní ìdí ogun oyún tó bá wọn kó fẹ́ wá sọ rà bá wọn kó rà wọ́n rà
2: orí
1: ẹja máa ṣe ní wọ́n ni wọ́n kò ní bàjẹ́ o.
0: Ẹ já sáré ìtajà náà tí a bá ti padà dé látọjọ ọjà ètò ń tẹ̀wájú ẹ̀ lẹ́bẹ̀ o ẹ kú kalẹ̀.
3: Lágìlúwà FM 96.7.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀n yín ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbógan la lọ bolẹ̀ mú mi lọ.
7: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
6: Kàkàṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kàṣẹ.ng.
8: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
6: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

ẹ̀yìn olódọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday 23rd August 2026 annual concert 4.0. Let's praise Jesus. Ẹ̀jẹ̀ káyìn Jésù. Látàgò mọ́kànlá òwúrọ̀. Lèrùkù láláyè. Pẹ̀lú aroma ọ̀pẹ yóò ti máa tayé gòkè rọrùn. Tí gbogbo èèyàn yóò sì máa tẹ́wọ́ gbárígbà yanu. Bí àwọn olórí ẹ̀mí gospel bá ti ń gbóhùnyìn sókè. Elijah Ketodi Ọlọ́run sọ bẹ́ẹ̀. Adégbólutu Jemi David Látàbúlé. Tómi Lọ́lá Ṣẹ́dá. Ṣẹ́gun Adéwọlé.

0: Hello.
1: Hello, Ekaasan.
0: Ekaabo sori eto ko yin bole tin pe.
1: E ku eto oruko temi ni ka reju gbo e mo si popo gbogbo mo gana.
0: Gbogbo mo gana o to jo meta.
1: Eso yi. E bere wa ko da o.
0: Ah, bere yin, a bere yin.
1: E bere mi. Bo ni e ku eto.
0: Olorun ba ni to.
1: Yo ku da fun yin.
0: Ami.
1: Ani mo se mo ko ni.
0: Ami.
1: Seri eyi te tun gbo wa lo se o tun ko je gbe ile o.
0: Se mo pe
1: e mo nkan. Seri laye atijo.
0: Eyo.
1: Ti won ba le ga so fun wa. A gba wole a fi ti fe ti fe. A
0: abi.
1: Iye ti won ba pe na ni.
0: Beeni.
1: Ati ranu. Laye atijo ta sin so yi gan. E ri opa kan wa so. A ma ro pa kan bi.
0: Ki wa lo saye sin.
1: Ṣùgbọ́n ayé òde ìsin tó máa ń fà ni pé wọ́n bá pè nǹkan ní 1,600 náà a gbọ́dọ̀ confirm pé ṣé lóòótọ́ ni ṣé kìí ṣe kí wọ́n fẹ́ gbá wa.
0: Àbí nígbà tí o sì fẹ́ mọ́.
2: Nǹkan
1: tó fà á ta sí máa mójú wa lọ sí ọjà nu.
0: Kò sí fẹ́ mọ́ ni.
1: Mo pé àsìkò tá a ti wà ní ìsìn ìṣẹ́ sí mo pé àwọn àgbàlagbà ní ìṣẹ́ hàn kí wọ́n láìkí owó. Kó àgbàlagbà mi ò lè mú ó lẹ́nu ò pọn kí wọ́n nẹ̀ ń bọ́ sí owó báyìí kí wọ́n máa sọ pé don't touch am o
0: don't touch am
1: àgbàlagbà mi ò
0: lọ. Wọ́n á fọwọ́ kan o.
1: Kó máa fọwọ́ kan àgbàlagbà mi rẹ́dí àti pé ebi bọ́ ni níbo.
0: Bẹ́ẹ̀ni
1: kàkàkílì òkú ilé ọyà ìta ni àwọn àgbàlagbà wọ́n láìkí owó.
0: Àwọn ọmọ kékeré náà láìkí owó.
1: Àwọn gẹ́gẹ́gẹ́ wọ́n máa ń lọ sọ́jà pé ǹjẹ́ ń lọ confirm. Ok lẹ́nu gbọ́ mẹ́ta wọ́n sọ iye aṣọ ta fẹ́ rà nínú ẹgbẹ́ tá ń ṣe ń bẹ̀. Wọ́n sọ iye aṣọ ta fẹ́ wà kí wọ́n máa lọ tọ́ pé èdè wọ́n
0: ta. Àbí ṣé dandan ni.
1: Kí wọ́n máa ṣe kó dáná
0: wọ́n ní ọ̀dà
1: Pòpò gbogbo
0: mọ́gánná
1: ló ń bá ń sọ.
0: Ẹ ṣeun pòpò. Ẹ ṣeun pòpò gbogbo mọ́gánná. Ẹ jẹ́ lọ sí abala kejì lórí ètò abala pẹpẹ dẹ̀m. Ẹ jẹ́ lọ.
2: Bóyá ẹ̀yin tèmi báwo ni o ṣe wa ó ní ṣe wa pẹpẹ dẹ̀m gang ṣe ti rẹ́dì a ti rẹ́dì bóyá give them. Mo jẹ́rìí àwọn tèmi bí wọ́n ṣe ń gbọ́ ohun mi yẹn wọ́n mọ̀ pé new update ni mo mú wá fáwọn gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò yìí abala kejì rèé orúkọ mi òye padà ṣìkẹ́mi òkè tọ́lá ń lè mí jẹ́ mo kí yín kààbọ̀ sí abala yìí tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tẹ̀yìn láǹfààní àti máa gbọ́ wa lórí ètò ó wà ń bẹ̀ abala kejì yìí òun láti máa ń mú wá fún yín àwọn ẹ̀ṣọ́ wo ló yẹ kẹ́ ẹ máa lò lọ sí patí àwọn ẹ̀ṣọ́ tó yẹ pé kò ní fàyín lápò ya àwọn ẹ̀ṣọ́ tó yẹ pé ẹ nílò láti lọ máa já báńkì àbí kẹ́ ẹ fọ́lé onílé kẹ́ ẹ tó lè gbé àwọn ẹ̀ṣọ́ yẹn kẹ́ ẹ tó lè jù wọ́n jáde ó ti yé yín lórí ètò yìí a tún máa ń mú wá fún wa báwo ni a ṣe lè máa style àwọn aṣọ wa tó fi jẹ́ pé tá a bá lọ sóde bóyá wọ́n ti ẹ̀ pè wá àbí wọn ò pè wá wọn ni máa bèrè pé ta la tẹ̀lé wá láì ṣe chájà ẹ kú etí ìgbọ́ wa ẹ sì kú ìgbádùn ètò ó wà ń bẹ́ ṣe wá rí lẹ́ni ní ọ̀sẹ̀ tó kọjá mo mú wá fún wa lórí ètò yìí àwọn irú style tí a lè wọ̀ lọ sóde ṣùgbọ́n àwọn kan ń bèrè fún skirt so fún di èyí skirt ni mo mú wá fún yín lẹ́ni ṣe wá rí skirt yìí ó yàtọ̀ sí àwọn regular skirt tẹ́tí lórí ètò yìí náà àti envelope skirt wa àti mú square skirt wa àti mú oríṣiríṣi lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ bá wá ti wá mí sí ẹ̀sẹ̀ yín ẹ lọ sórí òpó facebook lágélú 96.7 FM kẹ́ ẹ lọ wò ẹ kàn táìpù ẹ̀ síbẹ̀ pé ó wà níbẹ̀ yóò bá yín gbé gbogbo àwọn episode tá a ti ṣe sẹ́yìn yóò bá yín gbé wá ẹ sì láǹfààní láti máa wò ẹ̀yin tẹ́ ẹ bá wá láǹfààní láti máa wò wá lójú òpó facebook lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ṣe wá a display style tí mo mú wá lẹ́ni a display ẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ẹ lè láǹfààní láti screenshot eléyìí tẹ́ ẹ bá screenshot fún tẹ́lọ̀ yín bẹ̀ pé eléyìí mo tún fẹ́ o tún bá ràn jẹ́ wá rí patí yín tó ń bọ̀ lọ́nà yẹn ǹjẹ́ yìí mọ̀ pé ẹ lè múra corporately lọ́bẹ̀ kò kí n kò ń fi nǹkan kan sí èèyàn hangout tẹ́ fẹ́ lọ yẹn tẹ́ ti ronú pé kí lẹ fẹ́ wọ̀ ẹ lè wọ skirt tí mo mú wá lẹ́ni family meeting tán lẹ́ni tẹ́ fẹ́ yọra lọ́bẹ̀ tẹ́ fẹ́ kán mọ̀ pé nǹkan ò sọmọ onílé o dédé àti àlàáfíà ńlọmọ onílé wà ẹ̀yin náà lè wọ̀ yẹn lọ nítorí wípé skirt yìí kò sí nǹkan tẹ́ ẹ lè combine ẹ̀ mọ́ nígbà tí n bá parí analysis mi lórí ẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ irú àwọn top tẹ́ ẹ lè fi lò àti irú bàtà tẹ́ ẹ lè fi lò pàápàá jùlọ irú bag tó yẹ kẹ́ ẹ gbé sí láti compliment ẹ̀ skirt yìí ó jẹ́ 3/4 skirt ó kọjá orí eékún tó bá dẹ̀ wù yín ẹ lè ṣe ní long ó depend lórí choice of length ti aso ti yin te ba like elomi short length lo man like elomi long length ni sugbon tight mo mu wale ni ko si length ti e le fi ran se ri length alakoko yi ohun ni short ohun ni 3/4 length ti o koja ori ekun yin to de o fe sumo isale sugbon ko de isale ko gun ni long skirt nkan meji fabric meji la ma popo leni fabric alakoko ohun ni adire fabric se adire fabric yi o de pe ohun lo tun tan na tansin o ladire o jese moni o tele ankara ni sugba ankara ti sa wole bayi adire ohun laye tun tasi se wari adire yi e ma ni lati mix e pelu aso oke to ba color adire yen mu se ri to ba je color pink leni color meji ni mo nlo color pink and navy blue mo de nlo color green so ofi ti a mo si aso oke ile to ba mu o na ni a ma fi combine e te ba lanfani ati ma wo wa loju opo Facebook lowo lowo tabi ni ori social media yowu te ba ti darapo mu wa lori eto ye ri pe and this business be lowo lowo style yi leyin ti won ba ti ge e ma to pe te lo ni e ma ko cut out tu aso oke yen si shape te n wo ni oju opo Facebook yen shape yen fe yo bi a shape nigba ta ba join e tan sugbon te ba nwo lojo opo Facebook a le ran yin lowo lati mo bawo lo se ye ke ge te ba de nilo sketch lati ge sketch ti yin yi e le reach out si mi leyin eto yi se ri sketch yi oni tick band yen o wa ku sowo yin e le lo elastic nla tabi ke lo band funra yin ke make ke create band funra yin se ri leyin e tori e lo je kin ba yin screenshot out to awon shape e leyin e oni zip leyin to gbe band yen duro to ba je pe elastic le lo se mo pe ma ni lati wa careful so that elastic yen ko ni lo de oju bi ti zip ma wa fun die yi anilo lati wa careful ni bi gige wa ba de se nge aso oke wa se npa aso oke gige o yato si other fabrics so ba se nge aso oke yen ani lati wa very very careful ka ma lo shige to ka ba ti shige ti mo pe e lo ra mi lo ja niyan yen o not native so fun die yi high waist band ohun ni skirt yi ni se wari ni owo oke CB hip ni first stop part ohun lo ma wa lo ma de se ri first stop part yen o wa cuff wa ni waju bi pe e fe yo a shape nkan so iwaju yen a fe yo v iwaju bi te ma plint to re se ma plint ori aso oke yen later so iwaju yen e ma plint e nigba te ba ge aso yin jade ton te ti te ton sheri waju yen shape yen gogo o mata nitori pe ohun gogon ohun ni ewa to wa lara aso ipupoju shape yen lo je ka mo pe a shape ni skirt yen ohun lo de je ki beauty plint yen ko jade dada se wa ri leyin te ba ti e ti ran band yin e ti gbe sori aso oke yen aso oke yen aso yoku te ti ge te fe fi yo tebe fi yo fi adi si isale e wa mu ete aso oke yen ati fabric yin to je adire ete po se wa ri lowo egbe mejeji e ma gbagbe pe mo so fin pe o ma pari siwaju e ma ti wa mu eti aso yen ma make sure pe o seku soke dada ohun le ma wa fi plint e legbe mejeji ti iwaju ma pari siwaju ta yo v shape eyin na ma pari si owo eyin a yo v shape se wa ri length yen ma gba pe mo so fun yin pe eyin ni e ma decide length te fe e ba pe eyin na fe gba aso fun tailor ni e je ki tailor yin mo length te fe won ba yin won dada won de ba yin ran dada e ma gba aso fun tailor to n ba aso je iru awon aso bayi aso to da gan ni awon fabric adire gbogbo alade mo pe ki n se fun baby gbogbo e ohun lo ma ni quality titun won te ba wa fe enjoy aso yi e lo quality to da fun nitori pe aso oke abayin gbe beauty aso yen jade e wa n bi mi pe rooftop wo le le lo si koda ba aso yi se wa mu gbagbe lati ade mo lekan e le fi se photo shoot fun birthday yin to n bo lona se wa ri orun aso top wo ohun la le wo si e le wo white shirt si packing shirt ta ma n wo jade yen na ni a le wo si either long or short a le wo armless black top si a le wo crop top si to je black or white sugbon lori iru fabric yowu color yowu te ba fe lo lati fi ran skirt yi ma advice yin ke lo top to ba je white or black nitori pe mejeji lo ma yo dada lori e afi to ba wa je pe eyin ni top to je color aso yi se wa ri adun betun ni pe se mo pe adire fabric te lo fun skirt yi e tun le lo fun top na eyin le ma wa decide iru style te fe fi top yin te fe fi ran mo de mo pe awon ojogbon tailor te ba gbe aso fun na won a mo nipa iru nkan to ye ke gbele ori highway skirt yi te ba nilo ibere kokan lori skirt ta mu wale ni e le reach out si wa lojo po Facebook wa e drop comment yin sibe a si ba yin fi idahun si a ni ri ju bayi lo leni e ma gba pe mo ni pe mo ma ja yin si iru bag to ye ke gbe teyin ba ni small bag to je handed bag to lapa meji o ma lo gan lori skirt yi tabi te ba de ni big madam bag awon to ma nto bi yen ehe to ba n to wa lori oro ti e ni pe to ba pe nkan kekere le fe gbe e je ko kere to ba de je pe nkan to tobi ni e je ko wa obvious dada ko de tobi ko wa bogus se wa ri bata te le wo si e le wo heels e de le wo awon se mo baby shoe e mo nkan ton pe baby shoe awon bata shoe ta ma wo lo si office ta ma wo lo si church ta ma wo lo si ibi party to je pe flat shoe ni sugbo je cover shoe ele wo si to ba de jele to ga ni won ba na ni ele wo si sugba won ru awon bata yi ohun lo ma gbe wa skirt yi jade dada titi igba mi ta tun pade oruko mi o pada sikemi oke tola ni e ma mu awon ta nko lori eto yi lo tori pe kini o ma se yin lanfani nigba te ba lo sode yin e ma yase o e si ku igbadun opin ose karira layo eto yin te waju e ma ti yi kuro nbe sera bala ta fe wo yi e ma je aje yo oya so fun won be e o tun di lole colades o ba tun

0: Olayemi ti gbọ kan. Ìyàwó mi ni a. Ó sì wo mò ń wo Ìfọláyẹmí ni kẹ. Àmọ̀ dúpẹ́ o. Wọ́n kàn fà mí síwèé rántí ni. Ìgbà tó kọ́kọ́ dé ẹ̀jẹ̀ pọ̀n méjì ó bóde kú lára rẹ̀. Nígbà jù sóra afẹ́fẹ́ lójijì.
1: Hello everybody.
0: Tí ọmọ nǹkan tí ó wù í júbẹ̀ látòkè lọ́hùn.

jẹ́ lórúkọ olóòótọ́ ètò yìí. Ẹ̀fọ́ máa lè sọ́fà. Lórúkọ olóòótọ́ àgbà yányá. Túnde Ọmọláwùwọ̀. Wọ́n máa ń pè yín ní kinní kan alias Gabaz.

0: ẹjẹ́ ká lọ sí agbo pàṣọ.
1: Ìgbàjúwẹ́ ó tún ní já tábà tó fẹ́ tún títí ṣe òkun ilẹ̀ àbáká aláàbò tó wá rántí. Ẹ ṣe ẹyin tẹ ẹjẹ orí bẹ́ẹ̀. Ẹyin tẹ kì í ṣe sí. Ẹṣin tó gbọ́mọ tí ẹ sílẹ̀ tó ń gbọ́mọ lọ́mọ àgbà káàkiri.
0: Ẹṣin tó fọmọ tí ẹ lẹ̀ tí ń gbẹ̀sán ẹlẹ́sìn kì í. Tí ń gbọ́mọ lọ́mọ ká. Ẹṣin jèrè ẹ. Wọ́n ní dúgbò ẹṣin bí màlúù.
1: Ẹyin tẹ́ kì í ṣẹ́ṣin. Tó fọmọ tí ẹ sílẹ̀. Tó ń gbọ́mọ lọ́mọ kiri pàṣẹ ó sì ẹ̀fọ́ ìkárí ààyè o. Ẹ tọ́jú ọmọ tí yín ni. Ẹ lọ́mọ tí yín ni pàṣẹ o. Òun lẹ máa máa gbé a máa gbé sórí ní làbágà làbí ajíwá.
0: Bẹ́ẹ̀yàn bá daṣọ ọ̀rọ̀ màá lù.
1: Ìdúrà ẹ̀.
0: Bí ẹṣin.
1: Ìjẹ́rì kan.
0: Dìrìn ni wọ́n pọ̀ ń tọ̀.
1: Ajíwá àgbẹ̀ sórí ní làbágà yín ti wá ní pàṣẹ.
0: Ilẹ̀ Yorùbá o.
1: Ọlọ́pẹ́ ọlọ́ àyọ̀bá ká alábí ẹ̀ṣọ́n kan.
0: Ṣèǹtẹ̀ ìbò ní ṣèǹtẹ̀ o.
1: Ẹyin tẹ sọ pé
0: pàṣẹ. Wọ́n lè wọṣọ fọ́pọ̀lọ́.
1: Ṣèǹtẹ̀ ni à. Àkísà ni tẹ ìtàn ọkùnrin ní àyọ̀bá ká alábí ẹ̀ṣọ́n. Aláwọ̀dé mi pàṣẹ náà.
0: Ó dé sí lọ́rùn lọ́sàn-án.
2: Wọ́n pọ̀
0: sí. Lágbo ó ń dùn yóò gbà láwà.
1: Wọ́n ti ẹ̀ lọ lẹ́mìíràn lẹ́yìn àlàáfíà. Ọlọ́run ọlọ́run ló sọ ìgbà. Inú àwọn pásítọ̀rù lójoojúmọ́. Ìwéje ńlá sọ̀rọ̀ ẹ̀ aláwí.
0: Àbọ̀ fẹ́ wọṣọ fọ́pọ̀lọ́.
1: Ó dàbí atọ́gun tó wà bí ìjì bá o.
0: Ó wọṣọ fún kọ̀ǹkọ̀.
1: Fún ẹjọ́ dáadáa.
0: Wàláì ègbó ń wọṣọ fálákàn.
1: Ìgbà àtẹ̀kùn ẹ̀jọ́ òdàdà pàṣẹ.
3: Èmi ni ìgbàlẹ̀ ègbò ẹ̀jọ́ òdàdà.
1: Ẹyin látọkùn o àwa légún.
0: Alex Ferguson.
1: Tọkùn o àwa légún. Ìgbà àtẹ̀kùn ẹ̀jọ́ òdàdà.
0: Àbẹ̀rù pé mi náà kàwé
3: ni. Èmi ni ìgbàlẹ̀ ègbò ẹ̀jọ́.
0: Ohun tó wù mí mú ṣe ni.
1: Ènìyàn lọ́jọ́.
0: Mo gba ẹ̀kúlé owó èèyàn kọjá. Olóòtú àgbà Alex Ferguson kásán. Bá wà sí ń bá mi lọ 24/7. Ẹ máa fẹ́ lè pàṣẹ.
1: Ènìyàn ọlọ́jà. Àwọn ènìyàn ti lọ wẹ́. Làwọn afẹ́ni fẹ́rẹ̀ tán fẹ́ bá ṣúra ìdẹ́nu. Ọmọ ìyá pọ̀n lẹ́nu ògbó gbogbo ṣe.
3: Ọmọ ìyá ẹ̀ sí mi.
1: Wọ́n fi gbà kan pàtẹ́mi ó máa yà.

0: olohun je mo kun tun e
1: family la ba ka lo bo
0: bi sade ajala ba nbe nbadan
1: ajo
0: eyin to mo so tisina alayo si wa nbadan loni
1: oko ina re
0: fe gba won lalejo
1: oko ina re la ba ka
0: wa pe yawo lo kokko gbo n ti mo so ni bi o ba wa
1: aya pa si won
0: eran se soko yin o
1: ala bi o kon
0: le e lalejo mi o
1: oga ade
0: se ba nbe bi o ba se wu bode
1: ọgọ lórí wọn ọkùn lè bá ṣe ohun arúgbó
0: ẹ wà ní
1: ọgbà ó a ní sílẹ̀ ẹ máa ń ràn wẹ́wẹ́ spirit means isa àti ooo
0: bàbá ló ń pe ọmọ ẹ
1: ọmọ yìí náà
0: ọ̀rọ̀ jàbọ́ ni
1: ó ṣe àwọn ọgá ọkùn lè aláàbò ogó
0: èmi sọ fún yẹn bí olè lóru ni
1: ẹ ṣèjọ okú ẹ jágbe lárugẹ lágbà ẹka
0: jésù ó sì dé bí olè lóru
1: àwọn tèmi wọn pè mí lógo
0: láti bẹsẹ gbogbo wa wo
1: mọ pẹ mi lọgọ
0: mo fẹ bẹsẹ yín wò lónìí
1: lọgọ.

0: ẹ o mọ n bọ ajẹ npa wa po iṣẹ ta ba se ti o ba so nbe iṣẹ kati kati ni e fe mi lowo temi o
1: Lagilu FM 96.7
2: Gagaga
3: Ganusi
2: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu Ganusi baraba wo degbere to ngun fe ni tele tele Ganusi aba mixture ni ogbelura binu ko tinu ngun gudugudu ti sanra gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fun ya wa dagirase on le sanra die die nu ya sawari egbogi Ganusi aba mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale Ganusi aba mixture ni ogbelura eran re o si lekasi lori okele gedegede ara fifo danu mara fuye Ganusi aba mixture lagbade fun o ko bare ni 100 odun to tun gba made ni yawo tara re tun ta putuputu irufe Ganusi aba mixture nlo gbelura Ganusi aba mixture o tu wa kaakiri le taja ogun ati lagbe ni kari kari asun wa lagbata jake jalo le Nigeria Ganusi aba mixture fast kenny Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge olonkemi Lagos Ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08168 9617 Ganusi lo kara otakebe
3: gagaga
4: Ganusi
1: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbó lẹ́ndì NCE HND A level to sefe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so ojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: baba akọrin látàárọ ni o ti sú mi igbogan la nlo bolẹ mu mi lo
1: arakunrin fọkan balẹ ọnu ati ila rẹ ni mo fẹ fi hàn ẹ o ya wo ore
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń làlá ni àbẹ́ ń ṣì rànrán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀.

0: to gbe esin 222 million.
1: Ami lo hun o. Mama je kan body be.
0: To gbe jade. Omo yen wa baba yen so vera suya.
1: Mama je kan body be de mi
0: kan. Omokunrin lo ba ni ah. Olorun ki se dabi ma yi laye.
1: Baba God o.
0: Ma yen koja lo asogbo. Wa tun pada nbe oke. O ti foju sport boy yen. Ki lo wi lekan. Ah, o ne ma bi Musa mi o gbin yen. O ni ke se po ngun ni. Fa fun o lesin ti oso lekan gba mo ra suya ni. Mi so wa fe ki eyan po nbe mo ri pa ti ejo so won ti ku won kan lo ku nbe odun osi. Baba ba ni suma yin. Baba ba si agbada. Mi sa lekun. Yo se yo yo se ga. Won ni oran lo tin se ga. Ero owo ohun lo fe ni aye yin o ni baje e ma lo gbon do lo ba se fun mi. Ejo baba ansa. Wo esin lesin sare. Olorun ba se fun kaluku o mo na to gba se fun kaluku kaluku si mo na to gba wa
1: baba god o emi na fe wa rejo
0: ma to se gba wa na ni ti o ma sele si o lona bo se wa o ba da wa yara lale lo mo ronu ara re ndu aluja no ba de lagbanta to ko pasan bo olowo aluja no awon aluja no ago meta meta ni ma wa loru o se gbodo travel owo lo se po buku yi oko lo lo bi re re le lopo re kete yi
1: baba se
0: ti le ba ti fe su to tin lo bi ago meje njo baba baba olowo tan wi e ko fa san mo pada ko di osan ta go kan ba lu ah ago meje ah meje abo ye o ku seju marun ah la ila gbọdọ bayan sunu yara on the can en ti o se bere kuku ni iyawo oyan le fun aloto run ya ni bi ile bi mejo ta yen ba ti de lagmeta pasan bere isi gbọdọ ke gbọdọ se ye gbọdọ ara o le bi bigba ti ah tu ata na lora alapasan pa
1: isi agbadigo
0: awon dale pe kini gbọdọ wa di bi ago meta abo wọ́n sẹ́jú ní ìjẹ́ gbá láìsọ ọmọ kíláàsì primary school john wọ́n á di bí aago mẹ́rin ibi tí a ti ná ó ti máa wọ̀ déédéé yóò sì máa ta fẹ́rẹ́fẹ́ nígbà bá wà di bí aago mẹ́fà ara ti sílẹ̀ ẹnìkan tó wá jẹ́ ibi rẹ̀ wá dé nǹkan géètì nù sàmà lẹ́kùn o sàmà lẹ́kùn o wọ́n sílẹ̀kùn fún ojoko bàbá ló ń fẹ́ rí ẹni wọ́n ojoko ń sàlẹ̀ ah ilẹ̀ alájà ilẹ̀ alájì ẹ̀pẹ̀lẹ̀ kújá mẹ́ta mo ní wọ́n abáyé náà ni owó sùkú ọmọ yín
1: wọ́n
0: bú yẹyẹ àkànmú ojú tó rẹ̀ tààtà náà lọ́mọ ní má ti rí ọ̀rọ̀ ohun ti gbọ́ kí pé wèrè ṣe torí ní mélòó ìkárálẹ̀ ọ̀bàdé làárọ̀ ọba lọ bá ruwọ́n jọ dọwọ́ bíi aago méjì ọ̀sán tí ò tí ì súnmọ́ru tí wọ́n kó pàṣán bò ṣé ìgbésí ayé tó wá rò pé ọ máa gbé ni pé kọ́ ọ máa wẹsẹ̀ lẹ́sẹ̀ sáré be contented tó bá ṣe fún ọ tó fẹ́ ṣe fún ọ nù gbìyànjú gbàdúà be contented òfurí ẹ̀rọ mú pò ní lo mọ́tò gidi kéde ni yóò dé òpó ní sóríire láyé kéde ni yóò dé.

0: jẹ́ kí n lọ sí abala tí mo máa ń lọ. Kí Sade ó tó wọlé. Wọ́n text message lórí ètò. Orúkọ rẹ tí mo ń wò lórí Facebook. Orúkọ yẹn ni mo fi bu àdúrà jọ. Ó ti ń bá sọ lórúkọ tí ọ̀dà má text o. Orúkọ ọbùn náà ní ìsàdúrà fún o. Wọ́n bá ní gìlọ̀ ǹjẹ́ mo lè sọ pé ṣé wọ́n máa fi ọ́ dáná. Báyọ̀ pé Fọlá Sadé lórúkọ rẹ̀. Nígbà tó bá lọ́lá tán ayé ò tún dé ọládé bọ́ọ̀ jọba ọ́ dàdé tí wọ́n máa júbà fún ọ tí wọ́n máa rẹlẹ̀ fún olúrilẹ̀. Àwọn ó kọnu orúkọ tó wà mọ̀ pé ó kọ búlọ̀ jẹ́ má pé náà ní ìsàdúrà fún. Orin bá ń bí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àtìyá mi. Adébúyè ga. Àfi kí n ga. Ayọ̀mídé láti làǹlátẹ̀. O ti sàdúrà fúnra rẹ̀ òní lọlẹ̀. Ayọ̀mídé gbogbo ẹni tó o tún selfish o kọrí ọ selfish. Ayọ̀mídé lo pẹrẹ ẹ bá tún fẹ́ pé ọ̀nà yóò tún pe ayọ̀ tún náà ló tún pọ́dé. Àjẹ́ páyọ̀ gbogbo àná ni ó dé o. N tọ̀hún retí. Ní dáadáa nu ayé ọdún ìlọ́lọ́run ṣe fún ẹ jẹ́ ìpolówó ọjà díẹ̀ ká tó padà síbi tí mò ń kíní ọ̀dà.
1: Ladilu FM 96.7.
2: Jẹ́ ti gbọ́.
3: Kíkíni.
2: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
2: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge sanwó iná ní rọrùn.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọbọlẹ̀ mú mi lọ. Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè. Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ladilu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
5: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán?
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ rìnrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Bisiri yu Adeboyega. A kì júwe àgèrè ń kúkúrú. Ibi gíga láyé rẹ̀.
1: Ìjọba kíni, mo gbàjọba orin, mo gbàjọba ìlú, kò gbọ́ bí mo ṣe ń gbọ́, kò gbọ́ bí mo ṣe.
0: Lókè lókè làgbàlagbà àtọ́ mẹ́kẹ́ worí àgèrè.
1: Ìgbé kíkẹ́, ṣòun mi tẹ̀yẹ lóko, orin kíkọ ni tèmi, àjẹ́ ìjọba tí mo gbà yóò.
0: Òkè lẹ́mú rẹ̀ ọmọ.

0: èmi náà ń gbà lọ
1: wọ́n sì fún mi ládùúgbà
0: o ẹ bá ń sílẹ̀ kùn fàjàlá àjàlá àgbé
1: wọ́n sì fún mi ládùúgbà wípé kí n máa pọ̀ nínú ìṣó
0: alábìímọ̀ èdè bíi kóńkó yoko.

0: ẹsọ pọdún láyé o.
1: Amíní ẹ̀la.
0: Ìgbà ọdún ọdún kan ni.
1: Amíní ẹ̀la.
0: A máa gbádùn ní kan lórí ètò. Ẹ ṣe wọn. Bàbá àti Ọlájì.
1: Olúwa ṣe ń sà.
0: Láìsí inú ìdáná ẹgbẹ́ fún wa.
1: Amíní ẹ̀la. Fẹ́mi kò jẹ́ pé nǹkan mẹ́ta tí yẹn fi dún tọ́jú kò jọ pé láyé rẹ̀ kò máa ń mú ṣe bóun ní yóò ṣètò oúnjẹ yẹn náà. Ẹ̀lọ́. Kí ló dé tẹ́lẹ̀ nǹkan ọ̀run tí ń kún òde? Wọ́n gba méjì síbẹ̀ fúbẹ̀ dẹ̀.
2: Ẹ kásán o.
3: Yes, ma.
2: Mm.
3: Auntie Tolashade.
2: Thank you so much.
3: Kende,
2: mm-hmm.
3: Lati apata kini to Ibadan.
2: E se.
3: A ma n gbadun yen gbadun ara yin.
1: Amen.
3: E ba wa ki sin alayo. Auntie Tolashade, long life and prosperity.
2: E se gan ni adupe.
3: Yes. Mm. Alaji.
1: Ma.
3: Kinyo.
1: Yes, ma.
3: Yes.
1: E se.
2: E se.
1: Kí ni wọ́n kọ jẹ́ pé nǹkan mẹ́ta náà fi fẹ́ràn ọkùnrin tí a fi fẹ́ràn omi kó jẹ́ pé ọmọ kankan ṣe ń bẹ káti ayérayé.
2: Ọlọ́run ó mọ̀ gbà wá o.
1: Ọlọ́run bá mi o.
2: Ó mọ̀ já sí ilé yà o.
0: Ẹ̀lọ́
2: ẹ̀ka sàn.
1: Kí ni wọ́n jẹ́ pé lọ́mọ kásẹ̀ sí gánà lóru lọ́mọ sún lọ́mọ kásẹ̀ lè gánà lóru
0: káàkiri.
1: Gbogbo èèyàn sùn wọn adásọ gidi ibora àwọn ọmọ kásẹ̀ lè gánà lóru ni nàmbà wà.
0: Orúkọ Jésù owó orí lẹ́yìn ìgbẹ̀tọ́ rí o ẹ̀yìn dáàmú bá a ṣe ń gbádùn yín ẹ̀yìn náà gbádùn ara yín dùbẹ̀ lọ
2: ní
0: fi fi yín lọ.
1: Ẹ ṣeun dúpẹ́.
2: Ẹ ṣeun.
1: Àdá tí ọ̀bọ́lọ́run lé kí wọ́n máa sun ilé kó máa kásẹ̀ sókè kó máa fáyẹ̀ sí gánà nígbà bá yẹsẹ̀ wá gbẹ́sẹ̀ sá ní àwọn máa ti bẹ́ẹ̀ pín ìjàmọ̀
2: pa. Àwọn bàbá yín gan máa ń rojọ́bà jẹ
1: àbí kẹ́ ẹ má sọ tẹ́ ẹ wí jáde o.
2: Hello èèyàn mi.
1: Kí ni ọ máa sọ fún ọkọ rẹ̀ wípé.
2: Hello.
1: Kí ni ọ máa sọ fún ọkọ rẹ̀ wípé.
2: Ami o.
1: Ẹ kì.
4: Nǹkan tí Alhaji Gboye ga.
1: Lákàrí
4: yóò ní bí bàjẹ́ o.
1: Ami
4: o. Yàtọ̀ náà tẹ iná kò ní dàrú o.
1: Ami.
4: Ọwọ́ akíkọ̀ látàdé àjàlá ti olúwa sí náà.
2: Ẹ ṣe.
4: Wọ́n ti ọ̀pọ̀ ọdún láyé o.
1: Ami ni ala.
4: Kò ní fi ṣàfihàn mọ́ lórúkọ Jésù.
1: Ami.
4: Ọ àtẹ̀yìn àtàwọn ọmọ náà lẹ́yìn yín ẹ wà jọ dàgbà.
1: Ami.
4: Ẹ dàkú ẹ ní kúléwé o.
1: Ami ni ala.
4: Ẹ jèrè àwọn ọmọ yín o.
1: Ami.
4: Ẹ sọ̀pọ̀ ọdún láyé o.
2: Ami.
4: Lórí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lórúkọ Jésù wà wá.
1: Ami. Kí ni okun orido oṣù kan kí ẹ pé yọ ọmọ akọjú sí gánà máa pọ máa kọ méjèèjì bọ wọn abẹbọ ọbọ ọbẹ kọlọ ara rádaràda a sẹ máa bẹbẹ ká tó ṣeré ọmọ kátikati sóbì inú àbísáfó káfí wá
2: ọwọ mi. ẹsẹ sọ ìtọ́ ń dùn yín ni.
3: ṣe nínú ìlera ẹni ṣe nínú ìkòkò nínú owó nínú ìgbéga lẹsìn tó máa ṣe àtẹyìn àti sínú
2: àbáyé. Àmì àmì.
3: Bọ̀ ẹ gba. Láṣẹ Ọlọ́run gbogbo ibi tó wù yín lọ́kàn ní rere láti dé Ọlọ́run bá mú yín
2: dèrò
3: ẹni wá sílé ẹni ti ṣàṣe wọn gbogbo àwọn lọ́gàá lọ́gàá tó ti ga tó ti fiṣẹ́ ìṣe nǹkan rí ẹ̀yìn ò fi ṣe nǹkan rí
2: o
3: ẹ̀yìn gbà níwò ní àmọ́dún ìlú òkèrè láti mọ gbóhùn yín níbi kíkà níbi ayọ̀ bí ó ṣe rí nìyẹn o ẹ bá ń kí ọkọ yín o.
2: A gbọ́. Ẹ ṣeun. Àlàdé àgbọ́ o. Hello.
5: Ẹ kásán.
2: Ẹ
5: tún ọdún ìlú.
2: Ó ga.
5: Ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀.
2: Àmì. Ẹ
5: máa ń yàgbé o. Ẹ fiṣẹ́ sá o.
1: Ẹ máa ń lẹ̀.
5: Ẹ pẹ̀ fún wa o.
1: Àmì máa.
5: Ó tún ọmọ àdẹ̀yìn náà ní ilé ṣé ń dùn wá nínú. Ẹ̀mí sì ṣe. Àtúnṣadé ẹgbẹ́
2: wọn náà làbẹ́ wọn. Wọ́n á gbọ́.
5: Ẹyà
2: ẹ ṣe.
1: Yeah, thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ni ọmọ máa sọ ọrọ́ mo máa lo òde kó máa tú sọ bí ṣe ń tu níndì bí ṣe ń tu lọ́wọ́ máa túlẹ̀. Báyìí jẹ́ kó máa kọ́ láti kéèké.
2: Bákan ò bá balẹ̀ gan bó lèèyàn náà ṣe ti ẹ̀sìn rí nǹkan kan gidi ṣe láyé. Ọmọ ìjà fádà lọ́wọ́.
1: Ẹ kọ́ back ajá la. So oní ni ọjọ́ bíi Fọláṣe.

0: golden chance to know to what celebrate you with millions of naira. As Naija to celebrate independence, make you too join body take celebrate. As you play golden gold morning game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no blammo, with any amount, go golden chance lotto stand, shop or play online for www.goldenchanceloto.com or for our USSD *7005#. Now only for MTN users who play golden vote, make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn òsì. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: látàárọ̀ látàárọ̀ tọmọbìnrin yìí ti lọ sí ọjà kò máa tí ì dé lásìkò yìí báyìí agbalẹ̀ ni látàárọ̀ kọ́mọ kọ́ kíyàwó dẹ̀ lọ sọ́jà látàárọ̀ kò máa tí ì dé ní àsìkò yìí
1: bó
0: ṣe máa ń rìnrìn òsì lọ́nà nìyẹn.
1: Màjá ẹ kulé sà.
0: Tó bá kulé ńkọ́.
1: Ẹ kú àtàárọ̀.
0: Tó bá wá kulé ńkọ́. Látàárọ̀ tó ti lọ sọ́jà wáago tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lé.
1: Ọkọ mi ẹni sùúrù.
0: Kí ni sùúrù?
1: After 5 náà la ṣẹ̀ṣẹ̀ wáyé 6 ò tí ì lò.
0: Ẹ ìgbà wo ló lọ sọ́jà gan-an? Ṣé kò o fẹ́ lo 1 hour lọ́jà báyìí nísìnyí báyìí?
1: Ṣèbí tó fọ́ náà ni
0: mo kọ́ ra nǹkan ọbẹ̀ lásán ló fẹ́ lo 1 hour lé lórí.
1: Màjá kò ń ṣojú kan náà ni màá ti ra gbogbo nǹkan tí mo fẹ́ ra mo máa ṣáà price ẹ̀ káàkiri.
0: Bá mú fóònù ọwọ́ ẹ̀.
1: Sá.
0: Mú fóònù ọwọ́ ẹ̀ fún mi ná.
1: Òní sá. Òní sá.
0: Kí lédè tó gba nọ́mbà bàbá ẹlẹ́ran? Kí lédè tó gba nọ́mbà bàbá ẹlẹ́ran?
1: Sá kò ń ṣe pé mo mọ̀ mọ̀ gba nọ́mbà wọn bọ̀ tìtorí ìgbà míì tó jẹ́ pé ẹran nìkan ni mo fẹ́ ra lọ́jà so tí n bá pè wọ́n wọ́n á bá mi gbé ọmọ wọn dẹ̀ máa bá mi gbé wá.
0: Abẹ́rẹ́ bó ṣe ń sọ̀rọ̀ àbíwò àti bàbá ẹlẹ́ran ẹ ti ní nǹkan papọ̀.
1: Ẹ pè wọ́n kẹ̀dùn.
0: Àbíwò àti bàbá ẹlẹ́ran ti ní nǹkan papọ̀.
1: Ẹ pè ẹ fi fóònù mi
0: pè. Èmi ló máa sọ fún pé kí n fi fóònù ẹ pè wọ́n kí n pe bàbá ẹlẹ́ran kí n pe man friend yẹ lọ́jà.
1: Mi ò fẹ́ bàbá ẹlẹ́ran ọkọ mi mi ìfẹ́ bàbá ẹlẹ́ran bàbá arúgbó ni bàbá yẹn bàbá yẹn ò kí n ṣọmọ eke.
0: So tí bàbá yẹn ò bá kí n ṣe bàbá arúgbó wàá tilẹ̀ wàá tiẹ̀ fẹ́. Tí bàbá yẹn ò bá kí n ṣe bàbá arúgbó wàá fẹ́ náà.
1: My dear mi ìfẹ́ bàbá ẹlẹ́ran ẹ jẹ́ kí n tètè lọ dáná kẹ má tún complain kún jẹ.
0: Kúrò wájú mi jàre.
1: Rẹ sà.
2: Fọlọ́run yọnu sí wa kéèyàn yọnu sí wa oríro.
0: mọ́mì táwà.
1: sá mo ń bọ̀ o mo ti dèlù bọ́ sórí iná ẹ jẹ́ kí n sáré rú àmàlàyé.
0: fi yẹn lẹ̀nà fóúnjẹ lẹ̀nà máa bọ̀
1: máa bọ̀ àmàlàyé máa ní kókó ẹ jẹ́ kí n sáré ṣe o.
0: bọ́sibí jàre
1: mo mọ̀
0: pé láti ìgbà tí mo ti fẹ́ inú ilé ìlọsíwájú tiẹ̀ tán kò sí ìlọsíwájú mọ́ kò sí nǹkan kan mọ́ mo tún kọ́wọ́ sórí bíi o tún kọ́.
1: Èmi.
0: Ta ló wá kọ́wọ́ tó wà níbí.
1: Mo kọ owó yín.
0: Irú ìyàwó wo lọ́lọ́run wá ti wàá fún mi
1: báyìí. Ọjọ́ wo wá nìyẹn wá bẹ̀rẹ̀ sí mi ọjọ́ wo nìyẹn wá dé sí mi. My dear mi ò kówó yín o bóyá ẹ̀ mọ́bi tẹ kó sí ni o.
0: Mo kó owó sórí tébù yìí.
1: Ọkọ mi ni
0: kó owó yín.
1: Ọkọ mi ni kó owó
0: yín.
1: Ẹ jẹ́ ká yẹ bẹ́ẹ̀ àwọn àgbà
0: yẹn. Òde kí n jalè tẹ́lẹ̀ o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o lè jíjà ní báyìí o. O ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o lè jíjà ní nígbà tó ti ń lọ ọjà tó ti ń pẹ́ dé. Tó ti ń lọ ọjà tó ti ń pẹ́ dé. O ti ń yà ń bò mí o ti ń ṣe nǹkan mí nǹkan
1: mi ìkọ̀rọ̀. Mi ò kówó yín.
0: Okòwò tó wà ń bẹ̀ wá dá.
1: Mi ò kówó yín. Mi ò kówó yín.
0: Mo ti rí.
1: Ẹ ti rí.

kọrọlẹ bẹ lásìkò iṣẹ òní àkójọpọ ìròyìn tí àgbáyé lòdì sí ti gbọyìn láti ìkànnì tẹlágẹlú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn yín ṣùgbọn ṣáájú ẹgbàrún kókó ilé ìtúnbẹ nínú ìròyìn ọhún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ti ṣe àtúnṣe sí àwọn ẹ̀kọ́ ilé tí mo fẹ́ kọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá lẹ́wà ni ó ti kéde báyìí pé kò ní sí rírìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ètò ìdìbò ilé tí ó ń bọ̀ lọ́nà òde òní. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló ti ní àfojúsùn báyìí láti ri pé àwọn dá àwọn lílọ bíbọ̀ àwọn ọkọ̀ ilé tí ó ń gbé epo lórí Strait of Hormuz tí wọ́n sì ń jẹ́jẹ́ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ lórí Tehran. Ikọ̀ agbábọ́ọ̀lù tọ̀jẹ̀ wẹ̀t àwọn obìnrin ilé tí wọ́n gbá bọ́ọ̀lù sínú tó ń fọwọ́ ju bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ òun náà ni wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè ti Ivory Coast nínú ìdíje ti FIBA ilé tí ìlọ́wọ́ ní báyìí gbọ́ròyìn òun lẹ́kùnrin rẹ̀.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti ṣe àtúnṣe báyìí sí àwọn ẹ̀kọ́ ilé tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní ẹ̀ka ti ètò ọ̀gbìn. Ẹni tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ Ọ̀mọ̀wé Túnjí Aláúsà òun náà ni ó sọ̀rọ̀ ń di mímọ̀ nílùú Àbújá níbi tí ó ti ń gba àwọn ìgbìmọ̀ eléyìí orin sí ipò kárí ìdàgbàsókè ọ̀hún nípa ti ètò ọ̀gbìn eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ṣàlàyé wípé ìdá lọ́nà 70% òun náà ló jẹ́ pé wọ́n pe ọmọ rẹ̀ tẹ́lẹ̀ wípé wọ́n mọ̀ kọ́ àwọn ọ̀dọ́ tó sì jẹ́ pé òun yóò jẹ́ iṣẹ́ ọwọ́ fún wọn ní ẹ̀ka ètò ọ̀gbìn. Òní báyìí náà ló jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti wá ṣe àfilé fún ètò ẹ̀kọ́ ọ̀hún tó sì jẹ́ pé ó ti wọ bí 80% báyìí eléyìí tí wọ́n fi mọ kọ́ àwọn ọ̀dọ́ nípa ohun tí wọ́n mọ fi ọwọ́ wọn ṣe tí wọ́n sì mọ gbéṣẹ́ ní ẹ̀ka ti ètò ọ̀gbìn lórílẹ̀-èdè Nàìjíríà.

àjọ tó ń rí sí pòkárí oúnjẹ àti lílo oògùn lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣe pòkárí àjọ NAFDAC ti ìpínlẹ̀ ti Ògùn. Òun ni wọ́n ti sọ báyìí pé àwọn ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti gbógun ti gbígbé àwọn ọtí eléyìí tí ó ń ṣe àkóbá ńláńlá fún àgọ́ ara ọmọnìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ adarí fún ti àjọ ọ̀hún ní ti ìpínlẹ̀ ti Ògùn, ẹni tí ń ṣe ọ̀gbẹ́ni Akínwálé Fagoróyè, òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí olórí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń bẹ ní Ẹlẹ́wẹ̀ẹ̀ràn ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn, níbi tí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún tí ó ti gbà wọ́n lálejò ẹni tí ń ṣe Bọ̀dé Àjájúmi. Níbẹ̀ ni ó ṣàlàyé wípé àwọn ṣetán báyìí láti bẹ̀rẹ̀ sí ní wọ ìgboro lọ láti ri pé àwọn kó àwọn ọtí eléyìí tó jẹ́ fẹnujá àti jàjó eléyìí tí àwọn èèyàn ń gbé sẹ́nu tó jẹ́ pé ń kó àkóbá ńláńlá fún àgọ́ ara wọn. Òní ọtí ọ̀hún náà ló jẹ́ pé kò gbowó lórí tó jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn ìpẹ́ẹ̀rẹ̀ òun náà ni wọ́n mú ọtí ọ̀hún tó sì jẹ́ pé wọ́n mú ní ọ̀nà eléyìí tí kò tọ̀ọ́. Ìtọ́wájú ọgá ọlọ́pàá ọ̀hún wá ṣàlàyé pé àwọn ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ti NAFDAC láti gbógun ti gbígbé ọtí ọ̀hún káàkiri fún àwọn ọ̀dọ́ àti àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ pé ti ẹ̀ka ti ìpínlẹ̀ ti Ọ̀ṣun náà ni wọ́n ti kéde báyìí pé kò ní sí jíjáde àti wíwọlé láti àṣálẹ́ òní títí di ọ̀la látàrí ètò ìdìbò eléyìí tí ìyógbìnìyà lọ́la òde òní ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ń ti ṣe CSP Hani Iniedu òní ni ó sọ ohun di mímọ̀ ní ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ó ti ń ṣàlàyé síta wípé ètò ààbò náà ni ó ti dúró wá ní ìjọba ìbílẹ̀ tó tóbi 30 níye ní ìpínlẹ̀ ọ̀hún. Ibẹ̀ náà ni Iniedu ti ṣàlàyé wípé àwọn ọkọ̀ òfurufú eléyìí tí yóò mọ ṣe lílọ bíbọ̀ tí ó sì mọ ṣe pò kárí ètò ààbò òun náà ló jẹ́ pé ó ti dúró wá àti àwọn ẹ̀ka eléyìí tó jẹ́ ti ètò ààbò òun náà ni ó ti dúró wá báyìí láti jẹ́ pé kò sí ọ̀fọ̀n kan tí yóò fi rònú gbà. Òun ṣàlàyé síta tó sì tún rọ àwọn òṣìṣẹ́ àjọ INEC àti àwọn ẹbí òṣèlú àti àwọn igun tọ̀rọ̀ kan nípa ètò ìdìbò ọ̀la láti rí pé wọ́n tẹ̀lé àlàkalẹ̀ eléyìí tí àjọ INEC tó gbé kalẹ̀ fún wọn kí wọ́n sì jẹ́ kí ètò ìdìbò ọ̀hún kó lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀. Níbẹ̀ náà ni Iniedu ti ṣàlàyé síta wípé iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni kò ní àǹfààní láti dìbò ṣùgbọ́n wọ́n dúró wá láti rí pé àlàáfíà àwọn èèyàn àti dúkìá ó dé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn àgbáyé ló ń ṣe ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀ lọ 96.7 òkè ga jòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Igbákejì ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà J.D. Vance náà ló ti ṣàlàyé báyìí pé ìgbésẹ̀ iléètò orílẹ̀-èdè Amẹ́ríkà ṣetán láti gbé tako ìgbésẹ̀ orílẹ̀-èdè ti Tehran òun náà ni pé àwọn kò ní ṣe ojú omi ti Strait of Hormuz. Ẹni tó jẹ́ akọ̀wé fún ẹ̀ka ètò ààbò lórílẹ̀-èdè ọ̀hún ti ṣe Pat Hegarth òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn yóò ti ojú òpó ọ̀hún di pátápátá. Ó tún wá ṣàlàyé báyìí pé àwọn yóò rí pé kátàkárà àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè ti Iran làwọn yóò rí pé oyè dàǹdé pátápátá. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Ikọ̀ afọwọ́jú bọ́ọ̀lù sápẹ̀rẹ̀ ti ọ̀jẹ̀wẹ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà the Tigers òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí síta wípé wọ́n mọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ivory Coast nínú ìdíje ti FIBA 2026 tó jẹ́ ti ìpele kòmíìsì ọ̀yọ́. Níbẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni yóò mọ wákò pẹ̀lú wọn nínú ìdíje ti FIBA tó sì jẹ́ pé ó bọ́ sí abala ti semi-final níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rin tí wọ́n ti mọ jagudu láti mọ ẹni tí yóò bọ́ sí ìpele àṣekágbá. Níbẹ̀ náà tí wọ́n ṣàlàyé pé àwọn ti dúró wá báyìí láti pé àwọn wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Ivory Coast nígbà tí orílẹ̀-èdè méjèèjì tí wọ́n bá ń wákò. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tọ̀ ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé ìtòṣìyọ̀ lẹ́ẹ̀kan sí i.
ijọba apapọ ile ede wa Nigeria na lo ti se alekun ba iye awon ti won mo ko eko nipa ti eto ogbin ni ile ede wa Nigeria ile ti ijọba apapọ ile ede wa Nigeria ti mo pin amọ re ise olopa ni o ti kede bayi pe koni si lilo bibo latari eto dibo ile ti yo mo waye ni ipinle Osun ijọba ipinle ti ijọba orilede America na lo ti jeje bayi pe awon koni si oju omi ti Strait of Hormuz ti a mwiri pe a mwase jeki eto raje orile ede ti Iran na ki eto yi dande. Iko agba bolu chode we ta mwo berin toje afi awoju bolu sinu akpere. Una ni mwoma wako pelu akegbe won lati orile ede ti Ivory Coast. Mwini ako jokpo royin ta agba ye fun ti ole ti toni. Fon akon jokon royin le kansi wa lori ta kon ta agba ye wa. Pelu tono www.lagelufm.com. Abike darapo mwa lori kon bandore ti Hexiwa, pelu Tomola Gelu FM 96.7. Bakana lori ti Facebook wa, pelu Tomola Gelu FM 96.7. Tunde, o na wolo lo tu rengi, pelu anla watching we chochi wo, Matini, Salao, lo ti rengi, ekuro le wasi kuwe simi opinose, eshe, tenbo wa.

0: ẹ ṣayere
1: ta ló kọ ẹ ní bible mo rí pọ̀ nǹkan ti bible
2: tájù ni síbi òǹkè
1: ta ló kọ ẹ ní bible tó kọ ti
2: sí ànàmọ́ dàrú
1: òpònú
2: síbi òǹkè
1: àléèsí èèyàn rí
2: ṣé ọgbọ́n tí bíbélì sọ ni
1: ṣé
2: ó ní ẹ̀yìn
1: irọ́
2: ìbéèrè rẹ mo fẹ́ dáhùn
1: máa gbọ́
2: ọmọ tí wọn ò dó lẹ́nu
1: gbọ́dọ̀ fara balẹ̀ ẹni tó kọ ẹ ní bible ni mo fẹ́ mọ̀
2: tọkọta ní bible ọba tí ni wọn gbá kan ti labẹ wa kò gbà tẹmí ẹ lọ
1: òpòdù ni ẹsẹ àlóòdù làlàáfíà kọfọ wà láì ọyá òní dáfídì ṣe kíni oyin ọlọrun.
2: ó rí wípé nínú gbogbo ẹkọ ni kẹkọnu ayé èèyàn ò ṣe tẹ̀lé
1: èèyàn
2: ò ṣe gbẹ́kẹ̀lé ìwọ igan
1: oníbi
2: ó ti nalẹ̀.
1: àbẹ ẹlẹkọ
2: tọkà rẹ ń gbé fúkẹ́fúkẹ́
1: ẹ tí wọn dá jókòó dọbalẹ pé jókòó bẹẹ jẹ
2: máa bẹ ẹlẹkọ tí ọkàn rẹ ń gbé fúkẹ́fúkẹ́ nínú gbogbo nǹkan ọlọ́run láìkì yẹn
1: ìdánwò ló mọ yẹn
2: àní ọmọ panumọ tí bàbá ẹ bá ń sọrọ fàdàdì òsínlẹkùn
1: tó ṣẹṣẹ mọ ọlọrun láìkì yẹn ni mo bẹrẹ lè dánwò ló mọ
2: kò yí ọ àwọn ibi tí ọlọrun ti láìkì yẹn ò ní pé tọ bá gbàdúrà
1: kò yé mi ni mo máa ṣe easter concert ọdún mẹwàá 2007
2: ṣé wọ lọ wá ní easter ni àbí wọ ni a fún lọgbọn rẹ ṣé wọ lo ní ni
1: èyí fẹrẹ
2: tí ò jẹ ṣé wọ lo ní easter concert ni
1: ta ló wá ní
2: ayérayé lónìí ìwọ kò ní
1: ta ló ń jẹ ayérayé
2: bá a bá ní odú onú ilé ọmọ lè jáde
1: ta ló ń jẹ ayé níwájú ayérayé
2: ẹbí
1: ta ló ń jẹ ayé níwájú ayérayé mi bí ẹlẹrẹ ni my friend
2: mọ kọ láńgẹlì wẹrẹwẹrẹ ọmọ panu ẹ mọ òfin ẹ sábẹ
1: rẹmìlẹ
2: nígbà tí ọrọ olúwa wípé ẹ ó ìhò ayọ sí
1: olúwa tí olúwa ẹ kọrin ẹyin ilẹ gbogbo
2: àti ọkàn tó mọ mí àti ayé tó rí mi
1: sam kíláàsì rẹ mi
2: fọkànbalẹ má rọ èsì ráìsì
1: ọjọ jẹ sọ sam tá a ti rí sam kíni
2: ọkọ dúró ná
1: òkè mú bẹ ọyá
2: wọn ṣe wàriwàri wájú àgbà
1: dídìrín
2: àgbà ó nígbà tí dáfídì
1: wíwẹ̀ sábà tí john lanfẹ̀ náà ti ṣètò
2: mọ̀mọ̀ ṣe wíwẹ̀
1: mi ìfẹ́ mọ mi ìfẹ́ mọ
2: agalóka
1: mi ìfẹ́ mọ bí tó ti dé sori tó bá ti kẹ èmi àti ẹ
2: mọ̀mọ̀
1: sọ fún mi pé àgbà tí n bá mo lè fọ etí ẹ lórí ètò yìí mo ti máa sọ si pé wàá rẹ mọ fún àwàdà ni
2: o
1: sori dídé tí mo dé yìí
2: wọ́n pé
1: mi sì nílé ìjẹta mi sì nílé ìjẹrin now dídé tí mo dé
2: yìí
1: tó o bá ṣeré nàdá mọ lọ gbára diwa ni àgbò tó tàdí mẹyìn
2: ẹyin bú lọ tàdí mọ ẹyin rán dáradá ẹyin rán ránhun ọdaràn wọn bọ tán wa lágbo tàdí mẹyìn ṣébi ọlọsọ yìí ọlọ bọ ọdàgbére bẹmí mọ bí ọlọmọ mọ bí ọwọ títí hàn
1: ibùmọ lọ
2: a sì bẹbẹ pé wọn jí ọmọ ọmọ jọjọjọ méjì lọ ọmọ pọ ọkọ lu ẹtí ọyọ ọkọ lu ni
1: àbí
2: torí ipá àfẹ dálẹ
1: sọ pé mo ṣe dancing
2: jẹ àdàsọ
1: gbogbo ẹ o ò rí pé oríkójú mi ti fresh
2: ojú ọ̀dà
1: mo lọ refresh
2: ojú ìwò
1: mo lọ refresh
2: o lè ru búlọ́ọ̀kù àbọ̀ ọlọ́run mi rẹ olórí kóyàrin
1: kóyàrin. o mọ̀ pé tíyàn bá irú situation like that one have to be very very careful when you are working you find time for rest wà tẹ̀ tó wà fi lọ flesh tí wàá fi lọ fred
2: ìbò péré ẹlẹ́lẹ́wọ̀n
1: tí wàá fi
2: ọ padà yàrá tó ti kú ni.
1: you don't get your situation like this you have time to refresh
2: okay.
1: And you know yeah, I mean English then about lo farasin.

0: rẹmi àti rẹmi ti dé finally.
1: Lakọlábọ̀lá ló lo ti kí ìlú ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ní gbígbó ń tajà kíkàntàgbò rọrùnrùn
0: inú ẹlẹ́dẹ̀ ló ń gbé o.
1: Antoni Abọ́dúnrin Ìjẹ̀bú lọkọ
0: Ìjẹ̀sà
1: Abiola Yaliyali ti sùn ẹ̀ látòkè délẹ̀ Ekinsi tiwa ó máa dára fún ẹ láàrin gbogbo wáyé wa
0: pátápátá ọ̀làwálé
1: ṣọ̀tẹ̀
0: aṣọ̀tẹ̀ márù
1: tó ń bèèrè pé sọkọ arúgbó wà nílé àbí òsì nílé mọ́ wà nílé
0: màmá fàṣọrọ̀ elépo ló lè rí
1: bọ́lọ̀ ti sọ́ di èrè fún yín kò ní dìbànújẹ́ láéláé
0: victoria ogunbíyí
1: ìyàwó ní ìtọ́lọ́run ọba mi pè ní grandma nù gbogbo
0: rìn àjò pátápátá
1: ẹ̀mí ìrìn ogun
0: o bọ́lá akínwálé òjò mr bow bow for them
1: èèyàn ti wá nu lórí agbófẹ́
0: títí láyọ̀ ìlọ́rí ọ̀ṣun mákin
1: ọgbẹ́nu sí máìkì rẹ̀ ó ṣètò kọ́lọ́run bá mi tó pè gòkè báwo aburú òní ṣẹlẹ̀ ṣe ọ.
0: Ambali Aziz lórí èdè Amẹ́ríkà sàlàfíà
1: wa àṣìṣó sàlàfíà ni
0: Ambali Ambali Ambali
1: Ambali tiwa
2: ọmọ mi nìyẹn
1: ok baby of the house
0: abi Akins ara ọmọ mi ni Stone Cold ara ọmọ mi ni
1: ok
0: yàmi ìkìfẹ́ sọ nígbà ní ìta gbangba kò má dàgbà pé yàn ń gbéra ga you get it now
1: already o ti gbéra sálẹ̀ tó rí sí ọwọ́ wọn o ti gbéra sálẹ̀
0: ẹni táwọn rí iṣẹ́ ọwọ́n rẹ̀
1: bọ́ọ̀bà béèrè ó lóun tó fi sọ̀rọ̀ gbé ọba lórí rédíò lọ́wọ́ máa gbéra sálẹ̀ bí ọmọ ẹran ọ̀rọ̀ rẹ bí òrukọ ni tá a bọ́ lọ́mú tá a bọ́ níjà tá a bọ́ ń bímọ tá a bọ́ ń jíjẹ tọ́wọ́ awó soso tí ọ̀rá bó ń tòsí mọ́ tọ́jẹ́ pé yẹ ẹ̀mí mọ́ ń gọ̀.
0: Excuse me, are you talking to me?
1: No, I'm not talking to you because ṣé jẹ́ kéré ìwọ gan mọ̀ bá

0: ẹ tí mo bá ṣe máa fún yín jẹ miliki special la pé
1: ẹ mà pé gbogbo tó bá ti le dọ̀bálẹ̀ tó bá ti le slow kò sínú line tiwa
0: abala àkọ́kọ́ bàrí la kọ́kọ́ máa ń jẹ back to back la
1: máa ń jẹ àwa gángan ò sí ní slow le torí pé rẹ̀mí àti rẹ̀mí la pè é fast le láwà orin jẹ́ ń pè lótì tọrẹ mi adésínà gbogbo orin àjò láyé ẹjẹ́ a máa máa fò tọ́ ọ̀nu ṣe
0: o
1: lè pẹ́ kó lóòótọ́ tó kọ́lé o lè pẹ́ kó lóòótọ́ tó máa máa ṣe rere o lè pẹ́ kó lóòótọ́ tó lọ london la america ṣùgbọ́n lọ́jọ́ tílẹ̀ kò bá sí tọ́ bá dọ̀hún pípẹ́ kánrin ni à ń tọ́jú èèyàn torí ewu o a máa fi nípa mọ́ torí ikú a máa fi nípa mọ́ torí àìsàn a máa tọ́jú èèyàn torí ìdààmú àti ìdìfòró gbogbo ẹni tó pẹ́ kó tó ṣe rere kì í ṣe pé ọlọ́run gbàgbé ẹ̀ ọlọ́run ọ̀gbà.

0: ṣe kékeré lẹ bá ti kẹrù sọ.
1: *347*1004*2# ẹ lọ ta ká ṣe ẹ bá ṣe ń sọ̀rọ̀ yìí.
2: Ẹ má pè lérí, ẹ má pè láwàdà.
1: Torí a máa yí koto yẹn láìpẹ́ láì jìnà.
2: Ó ṣáà lè jẹ́ wọ ni.
1: *347*1004*2#.
2: Ó dẹ̀ lè jẹ́ yín ni. Ẹ mọ̀ wípé gbogbo tá a bá ti ṣí àwa ti bàbá sí orí mbẹ̀mbẹ̀. Kì í ṣe torí wa, kì í ṣe torí wọn, kì í ṣe torí wi, torí ẹnikẹ́ni ni pé ẹ̀yin lọ́lọ́run ṣètò oríire yẹn fún. Bọ́ọ̀ bá ti ta tó ti sí i, ó dàbí ọ̀rọ̀ rẹ tó ní da àwọn sí ibú. Ó ní kì yóò gbé òkúta tàbí rárẹ̀. Ẹja ọ̀pọ̀lọpọ̀ ni yóò kó. Bí èèyàn bá ń fẹ́ rárá ṣe nǹkan lọ́pọ̀ gbà kò ní í lọ. Fi ọkàn àti ẹ̀mí Ọlọ́run ọkàn fi ṣe.
1: Ẹni ẹ̀mí lọ̀rọ̀ ẹ̀mí máa yé.
2: Wá jẹ́ kó yọ
1: pé
2: ká ṣe ẹ̀ lọ́nà rẹ̀mí ká ṣe ẹ̀ ní. Tọ́ná tó ń

0: malona o ti ta ti e tete lota ka se o
1: le sori sori
0: Allah
1: doke
2: Bawo la se compose uni yan na
3: Olorun lo gbe wa Olorun ni
2: Olorun lo gbe wa
3: Okay I wa la wa
2: Bo iwo go ni alaafia
3: Aya lo ni wa Aya lo ni aya lo
2: gbadun
3: No mo gbadun
2: Awon e ma soro kan
3: pe
2: won ni remi ati remi pe wahala yin po so ton wahala wa po
3: No emi ori bi
2: won ni ti iwo ba ti gbe
3: Okay
2: pa mo ti gba ti n ba ti gbe iwo o ti gba
3: pe so ma ri ni
2: o fi wa ri beyen mo le mi o ti mo bo se ri pe ati wi pe ibi ti wo n gbe pe n lo fa
3: pe
2: ibi to ti jade wa
3: o ti joyin ape to best baba menu idinu ti ya mi fi kan won tori to ba je mo ti
2: baba atitani
3: ko si eni to le duro
2: pelu eji
3: e ko de satisfy tori pe lati gba sisi ni ti nwu me so ti nba mu ome ti ra ti nba nba
2: eyan ra le a ki pe e ka bo so
3: ye mi ori ni wahala
2: eje lore ori re ni o
3: mi lora o mi baby of the house wahala buro
2: mani
3: wa ni baby
2: mo ti
3: ti wa ma
2: go wait wait so so ma mi sere ni abi
3: already se ma mi o ti pe ofo ra nu ni
2: wa bawo lo se possible ki eni to ti fe di grandpa
3: okay
2: ko wa so pe mo laburo
3: o ti ye o
2: so pe so mo ti fe di grandpa ba sha laipe
3: lodo re niyan ni waju temi baby
2: so mo ti fe di grandpa laipe bi mo se wa waju e so mo be sha
3: ko bi mo tanu ko me ti mo bi mo you are my baby tori mo best babe ati gba sisi ni mama ti wu mi
2: oro pe oyun pe mo ma laburo yen
3: ba ni
2: so po lohun
3: be ni o bi mo ti o ba bi mo tanu yo mo sin yo mo sai
2: se ti mo ba ni ti mo ni aburo yen
3: yes
2: iwo ma je step father mi abi
3: mo ti di babe
2: no iya lo nje ohun
3: gbogbo n to ba ni bi la koja
2: iya lo nje ohun
3: ai re ru omo tan
2: o la laafia ni yen ti ru re ba je step father ti mi
3: se
2: iya je niyan
3: eh tori pe e ti wa n gboro loju yin o fi la
2: se o le se step father se o le se bi baba fun mi
3: already n gbo ni yawo ta n joko njo baba fun e
2: mo bo se joko e so le 100,000 jade fun mi
3: yo ya to sowo
2: eh owo ni
3: sowo ni e won ran sowo nu emi buku ni gbenu enu bi o ba ni ofa mi kale tabi ye o mo kanu wa lai so bi o mu alonu won isi oni se gbona se isi oni
2: ori re ni o
3: ti e fe foju
2: ori re ni o
3: pe se na ngila teye ni
2: e ti o se stepfather fun omo to dodo baba yo je to je kan ke se bi didin ri
3: ja pari ko lona sin to wo ja pari ko lona sin to wa agbara mi gbe gbogbo to
2: se ya dare
3: ya dare bo e gbo debi amala ti n oru ti gbegiri ti so kale to je pe efon si lalala n wa pe atakankan
2: se pe atakankan se kan ta fi n se stepfather niyan
3: no mama munu ama do ni ngba ma ba yo tan ti ba na si o di fere niyan ma fun blom blom ni gbe ka inu gbe kalori blom blom
2: blom blom
3: be ma te ma blom blom ni e
2: fi kan si e
3: fi kan rori
2: eh
3: odola
2: adendere ori e ma fi
3: rori
2: o
3: lo komo rin
2: ba ti wa fi sere tan wa tun wa gbe enu
3: o di fida ni e fida ni e bibi ati fi omo ma bi baba nu abulu
2: o ni bojo bo ro wallahi
4: ka soro eni le
2: la tin ba ri ejobo rin le jadi
3: embo ni wodu osi
2: odo jesus
3: embo le odu osi
2: ejobo nle
3: ki lo ko me ki lo ko baba jesu
2: samuel lo nje
3: are malekun ode orun to gba champion
2: are malekun ode aye
3: ni bi ara lai e so ma
2: o la la fi
3: ara so ma
2: wallahi
3: are malekun
2: ye giri wa
3: bi orun
2: ba wo mo se rin dan pade en aye
3: ejo lo bere lo wo ni dabi ke ko bu
4: ninu gogo dola
2: Prophetess Doctor Doctor Mayowa JP
3: Yawo le itura ti
2: anu
3: Alaso fofo ti oni belepo
2: ri ibeji mama ibeji
3: iya to lo nko lati run iya ti o si so iya to ba cancel idile egbe yawo to fe bene
2: bene o ma ri
3: 20 years 30 years 40 years
2: Prophetess Doctor
3: won kora won ri
2: Doctor Mayowa JP aka Mama Salvation
3: iya alubarika iya se yori iya to pomo lapaye iya to ba da saye eyan ti gbogbo ko tu ya
2: la
3: iya to je pe to ba fun olomi fun olororo
2: o ni sori
3: ororo yi ororo
2: osegun
3: a bi amo to je pe oja
2: aso to lo fun o sori re
3: bo ba fun mo nu lai pamo gbogbo bi awon
2: ese
3: ya de laye
2: ona
3: la
2: gbedere
3: to ba kase lẹ́lẹ́
2: pàpàṣẹ
3: lómi o ọ̀nà la.
2: Àjọ ń lọ Salvation Night lálẹ́ ni ṣóòru ọ̀dọ̀ ní Mania.
3: Jẹ́ndélé sọ fún gàtà.
2: Má délé jáàmù gbàbí lọ ni.
3: Nù yẹ́ lè máa ronú mi ìdẹ fẹ́ sòro fún.
2: Ìyá mi wo.
3: Nùnú àkọọ́lẹ̀ wa mo ti sọ pé mi ní àṣẹǹtì lálẹ́.
2: Ó
3: ní tí mo máa ṣe
2: jẹ́
3: parí àṣàmẹ́ǹtì mẹ́ta tó máa lọ.
2: Bí mo ṣe pàdé ẹ̀.
3: Pàdé ta ni.
2: Nílé ayé.
3: Àbí ta ló mú àmọ́ra.
2: Tó fi di pé èmi àti ẹ wá jọ ń ṣètò. Mi mọ bó ṣe jẹ́.
3: Máa dúpẹ́ lọ́wọ́ òbí ẹ̀.
2: Kò yẹ kí n lè bọ̀ pàdé rárá. Bí mo ṣe nìna kúrẹ́ mi mọ́.
3: Màmá ni ọmọ dúpẹ́ lọ ẹ̀.
2: Màmá wo.
3: Ìyá tó bí ọ ló sore. Bẹ́ẹ̀ ni o lè máa tẹ̀lé rẹ̀ ọjọ́ bá bẹ́ẹ̀ ò ní pẹ́. Ṣùgbẹ́ ni tọ́ ọmọ bá rè tọ́ ọmọ bá ṣètò
2: tẹ́lẹ̀ rẹ̀. Ládùúgbò yín.
3: Kí lẹ̀ ń fà tó fẹ́ fa ọ̀rọ̀ ẹnu lọ́bọ̀lọ́bọ̀.
2: Kí ló ń fa lọ́bọ̀lọ́bọ̀? Kí ló ń fa wàhálà? Kí ló ń fa gbọ́n mi sí omi òto?
3: Kí ló dé tẹ̀yìn ara yín lódì tẹ́ ìkira yín máa lágbo lé nínú
2: ilé? Ọyẹ dájọ sọ ká talé eyín ọjọ́ ẹ̀ ká ti bíbà ẹ̀ parí ẹ̀ fún yín o.
3: Ta ni wọ́n gángan ronú sí pé òun kí kọ̀dọ̀ lóhùn?
2: 0912-3708 Yes, ka.
3: Wọ́n donate fún gọ́tà tàbí chichi.
2: Yes, ka.
3: Tàbí kọ́ jẹ́ pọ́rọ̀ ká lọ ṣẹlẹ̀ ń bi tẹ́tí lọ.
2: Yes, yes, now.
3: Bọ́jẹ̀ náà wà àdúgbò. Tí wo sì fẹ́ dì
2: ìlú. Láàárín ìwọ àti landlord àti tenant.
3: Ọlọ́run.
2: Ẹjọ́ gba ṣọ́ọ̀pù sẹ́gbẹ̀ẹ́ ara yín.
3: Ọlọ́run.
2: Ó ti wá fẹ́ di wàhálà. Ó ti di wàhálà
3: ọ̀rẹ́dì. Ó ti di gbọ́n mi sí omi òtó.
2: Ẹ já bá yín dá sí.
3: Ẹyin ẹ pè wá.
2: Hello.
3: The caller.
2: The caller.
3: Ìpè àkọ́kọ́.
2: Hello. Hello.
3: Ẹ kúrọ̀ lẹ o.
5: Ẹ kúrọ̀ lẹ, ẹkú àtàwọn ẹkú ètò.
3: Ṣé dáadáa dédé o?
5: Lágbàdo ẹ máa mọ̀ ṣe o.
3: Amina yàlá.
2: Po po po po.
3: Po!
5: Ó sòrire ẹ ti dá mọ̀.
3: Po po po po po.
2: Ọgbọ́.
5: Ẹ sòrire ẹ sòrire ẹ ní bínú yá bínú kú ni.
3: Aṣẹ́ o.
5: Lágbàdo ọlọ́run ẹ ẹ ní kábàámọ̀.
3: Aṣẹ́ o.
5: Lágbàdo ọlọ́run.
3: Aṣẹ́ o.
5: Ẹ ipá ọ̀tọ̀ sì ni ka yín.
3: Àmì o.
5: Agbọ̀nà èyí tẹ́ tún gbé wàhálà lẹ́yìn o tún kọjá ẹgbẹ́ pọ̀ o.
3: Ọmọ páwọ̀ èkú gbọ̀nà kan yọ àwa ìṣọ̀bẹ̀ tí tutù.
5: Ẹ wo àwọn kí ló fà á tó fi jẹ́ pé téèyàn bá kí yẹn òun tẹ inú nǹkan tẹ sọ lórí ni mo fẹ́ fi kí ló fà á tó fi jẹ́ pé téèyàn bá kí yẹn tí ò fi ní dáhùn. Kí lẹ̀
2: fa? Kí lẹ̀yìn ṣe fẹ́ ni tẹ́ kí tí ò dáhùn? Kí lẹ̀yìn rògbò ṣẹlẹ̀?
3: Bó o lẹsẹ̀ jọ ń bọ̀ bó ni ìrìn àjò dé tẹ́ di pẹ́ ń kí yẹn kọ̀ dáhùn.
5: Ẹ sòrire.
3: Àmì.
5: Ẹnìkan ń bẹ nítòsí ọ̀dọ̀ wa. So ọ̀kadà lèmi àti ẹjọ́ ń ṣe. O ti yé
3: yín.
5: So tí ó bá béèrè nǹkan téèyàn ò ní ní táìmù ìgbà tó béèrè yẹn, ṣé ó lè fa kí ó má kí yẹn mọ́? Ó béèrè ni o. Táyà wá gbú máṣíìnì mi. Lóòótọ́ mi ń lò fún odidi ọ̀sẹ̀ kan. So ọ wá fẹ́ yá táyà wá gbú mo wá ní ọkàn ìfilẹ̀. So o torí rẹ̀ kò kí ni mọ́. Ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ àbí ọ̀sẹ̀ ṣe ń bẹ̀?
2: Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀. Po ǹtẹ́ máa ṣe ni wípé bí ò ṣe kí ìgbà tó béèrè kan lọ́wọ́ yẹn kò dẹ̀ rọrùn fún yín láti fi sílẹ̀ àbí? Ọkàn yóò fi sílẹ̀. Kò wá torí ẹ̀dọ̀ ṣe wá kí yín mọ́. Ṣé ń gbọ́? Ǹtẹ́ ṣe ni wípé ẹ̀yin ẹ máa kọ̀ntínú láti máa kí ní gbogbo ìgbà tẹ́ bá ti rí. Títí tó bá pẹ́ tó yá tẹ́ ń kí Ọlọ́run á kó sínú ẹ̀, Ọlọ́run á wọnú ẹ̀, á bọ̀dẹ̀ sí da yín lóhùn. Ẹ̀yẹ máa kí. Ẹ̀ṣẹ́.

0: tete babo no fisi JKJ Builders and Developers Limited. So one on your road. Aremo Blocks bus stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Abi 0808-070-1243.
1: Splash FM Media Academy. Nibe, lawo eniyan ti fi gba bu mi eko eto iroyin sori. Atamba gidigba soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omo luabi. Awa akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
2: Eyin temi bawo ni o se wa wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ṣẹ̀ni yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olóòyè tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo ṣẹ̀ nínú ìjọ Ọlọ́run.

0: Ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì ń fi ẹ̀yìn.
0: Lágínú 96.7.

0: orin ki se gbogbo eniyan lori anugba
1: eku dede wo yin bi te tin bo wa ba ro ni bo so ni ba le ni bi te yin wa eku dede wo yi e joju bi Dr. Mrs. Somobolanle Ajibade CEO TSBJ Aduke Risaba Global Services aka Inola Yewa ti mi ki je ka ma toju e na lo ki wa pe e ku asiko yi akumoro pin ose yodo fun wa
2: ami iya wa ikabo adupe lowo eledumare pe a pe yin esi je wa ni ose yin je kini e mu wa fun wa ni eni lori eto
1: oro mi o po pupo sugbon yo fe ta bara le ta bara oko idi ni wi pe ara wa ki se okuta
2: bẹni
1: mo fe mu latori ise iranse ti a pe mi si ise iranse ta pe eyin baba wa iranse olohun ninu jesu si ise iranse ta pe eyin baba wa ninu esin islam ta pe yin si ise iranse ta pe eyin medical doctors medical personnel si eyin iyaloja ti ko si satide ti ko si sunday ti ko sojo jimo ta ya sile pe a fi fun re ni isimi eyin to je yi pe a o fun wa ni stress ninu ara wa e kiyesi wipe opolopo wa tori pe a ma fi ipo ta ba si kò sẹlómi tó lè ṣe nǹkan tí àwọn èèyàn tí torí ẹ wá wa wá sí
2: èèyàn ń tan ara ẹ
1: èmi dẹ máa ń sọ wípé torí pé mo wà ni tí mi bá sí àìmọye irú mi ọlọ́run nìkan ni ò sí ṣẹ́gun máa sọ pé acupuncturist ni mí àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà ìṣe kìrìsìtẹ́nì ìṣe islamic ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru ẹ jẹ́ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́ fún àpẹẹrẹ ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru ǹjẹ́ ẹ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá wọ́n ó ṣe gá sínú ara wa wọ́n sínú gall tí wọ́n máa gba ìga àti wọn sí àwọn náà máa ń pàṣẹ physics apart from physics tó ń jáde ní inú oṣù èèyàn ìgbà tá a wákọ̀ tí a ò sùn a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa wọn ò ní ní orí ọ̀fẹ́
2: láti ṣe torí a sùn
1: torí a ò sùn
2: à ń tẹ fóònù
1: à ń tẹ fóònù à ń ṣe prayer all the time àdúrà kúkú dá èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi tó bá sáré mi ní ibi ọlọ́run ó fi iná ju àti ìrandíran rẹ ni tí ẹ̀yin ò bá ti sáré ọmọ nìkejì níbi ìjọ àti ń gbàdúrà ọ̀tá ọ̀tá mélòó gan ló ti kú mo fẹ́ dẹ ayé mo fẹ́ dọ lọ́rọ̀ mo fẹ́ dọ lọ́lá mo máa sọ wípé n tó lọ́ máa sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà ẹ jẹ́ ká kíyèsí kinní kan wọ́n gbé àwòrán organ kí ló kọ president america yìí ó pé 100 years bàbá yìí ó yanu kalẹ̀ báyìí kò lè padé mú alágbára ayé tí wọ́n sọ pé alágbára ayé àwọn alágbára ní president america rí nísìnyí báyìí ó ti dàbí ẹ̀fọ́ tètè ẹlòmíà ló ń fẹ́ pé 150 years kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀ èmi ni mo fẹ́ lówó jù kí n lówó ju táwọn náà lọ bó o bá ní ìjọ lè jẹ́jú dájú ẹ̀ kàtà gan jòkó kan ẹ jẹ́ ká kíyèsí àwọn medical personnel instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man doctor gunda doctor ó wà lẹ́nu iṣẹ́ ó pè ìyàwó ẹ̀ wípé òun máa lọ gbá àwọn ọmọ aago mẹ́rin ní school ó ti fi kúrò níbi iṣẹ́ ó ń lọ sí school ọmọ wọ́n pè fún emergency ó padà sọ yí hospital ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́ kó tún mọ́ lọ another emergency wọ́n tún gbé wọn dé believe pé máa ń yí kò kú níbi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta ọjọ́ kẹta tó máa kúrò kò sórun o kò sí jókòó o nlo latodo patient kan case to sele won tun yanju e ka kiri jiji to ma ji hospital ngangan bara re ni ojo kerin to ti do hospital to yaju o jaye pe ngangan je medical doctor na won colleague fi sare si oro oju oju ni kisi nkan ti a se aroba itanko so ateyin atemi e je ka pe ara wa si irunu ile aye la bowo ile aye la base eyin iya loja to je pe ko sojo ojimo ko sojo sunday asare owo ina ni o da keyan sise sugbon ta ba sise ta ba ru alaafia wa a wa ma so pe ese to nse bayi eyin to nse bayi hypertension yi kini yi owo aye ni ki so owo aye aye gan te nda ko gangan kan so gangan kan saye gangan
2: kan saye
1: aye te ro ko nse yin yen nkan so gangan o go ri ti yin ro tori pe yin gangan telele le le
2: ni aye gan sare
1: aye gan sare
2: toju are
1: so ni ta ma so ko pe e je ka ni ironu pe wada ka ni asuko ta ma funra wa ni
2: isimi
1: isimi too much stress has killed many people mo mo ranse ibirin kan to je pe odasile ijo ni won ni church yen ori pulpit ni ayan ku si nigba to ku won na jenu jo lo pa yara si sa jenu jo eyan ti o sun te je osimi to mi ara osimi to po lo osetu hypertension wole te wa la jenu jo ni bidi bidi ko lo ma gba wa jesu ti gba we fun wa e je ka ni iwa mimo bi bibeli se fi ko wa yi pe iwa mimo ifi omo ni keji wa nu je kin ta ba wa ko mo te wa lowo ko sin ta mo wa saye ko sin ta mo sun lo se orun mama ris bita ina lo ki wa ris bita sare wole bitas mama ni laye wa yamre nu ni mo so fun wa bi pe ta ba bara wa soro nipa kilanta nipa kilan se ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olohun to awon anise o le bi wa lere ipe o de morun kan yi ika isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up ti ma lo lati bi ogbomoso re oju ona yen ti dipa inu gbo a ba se n jade sibi kan lamo obirin de ni mi won wa mi ni mo n drive ara mi so from there osogbo oyo ibadan again laarin ose kan mo travel almost 4 days 5 days mo ti wa ri nisigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agba ba ti n kan wa ta ti n po ma dota odun ogota odun e je ka kiesi ba se ma lo ara wa olorun lo ma so wa dolowo lo ma so wa dolorun lo ma fa lemi gigun ati alaafia je ka ona mura ka se nto olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
2: ka fi owo kun ito olorun ti se fun wa
1: risbita wa o wa ni awon ile itaja wa kaakiri risbita to n karun to n ko doti kuro ninu apo eloku bo se ko awon iga ti o da jade ninu ara gbiga ba se n jade n so fi pe gbogbo aisan to so ma damo lati inu ga lo ti wa won wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun oju olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade nile ise nu laye wa o le logun o le ni ogbon fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu ibadan ni ola awon ta ba fe se ayewo mo wa fun wa nibi ni oro
2: e ma towo ko won
1: mi feyan to po o mi feyan ju just 10
2: eyan
1: mewa pere to tin koja 10 e je ma wure ti olorun je kin le se mewa yen tori inu omo ipegun te sare kaakiri te ri pe owo aye niyan olorun mo n tu asile pelu ero ba ni ero ayewo wa ari 5000 pere la fi se edi nkan to n se yin kisi lona bayo olorun lo ni ko ri be eje ka lo ra sare wole wa eje ka lo si kulera ni usage eje ka lo si crown pharmacy ni challenge eje ka lo si scat camp ni block A shop 7 lati ra awon product wa eje ka lo si ina siru lai ni agbeni ologede ni agbeni ni ilu ibadan kan na o le ise ti wa a wa ni leketa si polaris bank ni ona o oye jiji ka to de mona ta to e ni de mona ton pe ba ti ma wo orukran lo kan ba e ti ma ri le se wa ni apa otun yin ile keta si Polaris Bank te ba ti ko ni bi so Philips Academy ni ona mona ton ibe ni office wa wa mo ma so fun abi pe eh ti o ba so pe mo je bayi mo je bayi pe t'olorun ba nri o je ke niyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
3: ikalara awon customer wa ni sisa yi adupele wa olorun fun ore ti olorun se ninu aye won e je ba wa so gba te ma wa sibi kini kan to se te fi wa sibi

0: pẹ̀lẹ̀ wọn
1: ọmọ káàkiri inú mi dùn sọ àti gba ẹ mi rí wọn sójú rí tí wọn máa ṣe léèlì ni mo ṣàbójú kàn ọkàn wọn ló tún wá tẹ
2: ní wọn dára
1: ṣùgbọ́n kàn mú ga má mi wá nígbà ìléèlì tí olórí ọbẹ̀ tí mo sì rí wọn léèlì ṣùgbọ́n ẹ̀sìn ara mi fún wọn pé kò tí wá gbígbà ni tí wàá ṣe tó wá jẹ́ nǹkan tó yà wọn náà lẹ.
0: bí àmì lẹnu o olórí ọfẹ ọlọrun lélẹ
2: adúpẹ́lọ́wọ́ ọlọ́run ká ní ó lè sọ wípé ó lè ṣeéṣe fúru arábìnrin yìí mọ́ somebody like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
3: kí ẹ̀ka ní 31-33
2: kó máa fi àyàwó
3: kí ẹ̀ka ní ti máa ro èèyàn kí ẹsẹ̀ máa ti ro èèyàn
2: lórí
3: débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́ ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ro àwọn èèyàn yìí ǹjẹ́ kí ló máa ń fà.
2: ṣàmì pé máa ń sọ yìí pé according to the way of analysis in acupuncture our kidney ló wà níbi ihò méjì tó wà níbi ìbàdí wa yẹn kidney point ti wà nìyẹn when there is a yin and yang imbalance there be pains and that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ̀ wa gbogbo tó bá ń ṣe wá láti ìbàdí yẹn ráàdì gbogbo wa dé àtẹlẹsẹ̀ ó lọ́wọ́ kíndìnrín wa nínú according to the way of acupuncture diagnostic. so tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat nta bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí la ṣe gbọ́dọ̀ ní rinse bitter sínú ilé kálukú wa a ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitters sínú ilé kálukú wa la ṣe ní láti jáde yọjú sí wa ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ẹwọ ẹni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹlẹ̀ ńjọ́ kejì ó ya òun lẹ́nu ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ̀ngàn ṣé kò yẹ̀yin gan lẹ́nu torí ó ya èmi lẹ́nu.
3: ìdọ̀tí kúnú gbogbo ara tó wá àfẹ́ ti kídìní kí wọ́n dẹ̀ wá wò nǹkan táwọn á ń jẹ nísìsiyìí tó jẹ́ kẹ́míkà kídìní ò nífẹ̀ẹ́ sí
2: àwọn kẹ́míkà tó
3: tuntun yẹn bọ̀ tóyọ̀
2: bá ti ń yọ kò nífẹ̀ẹ́ sí àjẹjù ṣúgà kò nífẹ̀ẹ́ sí nǹkan olóróró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa.
3: ìwọ̀n tó mọ̀ sí
2: àlérà tó tún ní ẹ̀rí kan bí méjì fẹ́ náà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè wá.
3: ọ̀dà ẹ̀yìn yan wa dr mrs ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yan wa ẹ̀ ti gbọ́ látọ̀dọ̀ wọn a máa ṣí ojú òpó sílẹ̀ fẹ́ yìí tẹ bá ní ìpè ẹ̀rí ẹ̀yìn tẹ bá ti lo rinse bitters rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ́ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ́ pé ó ti lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín ṣùgbọ́n kẹtọ́ wa máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé rinse bitters jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa torí téèyàn bá ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ o máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ. nọ́mbà tẹ́lẹ̀ pé wá sí 09123708675 09123708675 àtẹ̀bá dẹ̀ fẹ́ kò sá àyè wà láti béèrè ìbéèrè ẹ̀yin tó bá yẹ pé ìbéèrè lè fẹ́ béèrè hello ok nọmba tẹ́lẹ̀ pé wá sí nìyẹn 081
2: eré ìbánisọ̀rọ̀ tèmi
3: 09123708675 tẹ̀bádẹ̀ fẹ́ lọ sọ́fíìsì wa tó wà ní mọ́nà tán doctor mrs
2: lemma bọ́ọ̀bẹ̀ cipolaris bank ní oyè díjì
3: wọn máa wà nbẹ lọla wọn kì í síbẹ njọ sátidé
2: kì í síbẹ
3: mọ wọn ní sátidé yìí o àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú àwọn fẹ́ fi tọ́jú wọn ni ẹ ó yá ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè yìí.
2: hello
4: ẹkálẹ
3: sà.
4: ọjọ́ egbò ni a ti lè gbọ́ sí eréṣin ìta
2: ẹ̀. eré àbò lẹwà.
4: mo wà lápẹ́tẹ́.
2: ẹ máa wá sí challenge ẹ lè wá sí block e sub 7 ní scott camp ní challenge tàbí ká lọ sí crown pharmacy ní challenge bákan náà.
3: ṣé àpẹtẹ yẹn súnmọ́
2: tí wọ́n dẹ̀ pa gbèdé ló bá dẹ̀ súnmọ́ yín
3: ọ̀dọ̀
2: ọ̀nà sílù láì
3: ìwó road.
2: Se wọ́rọ̀ lọ súnmọ́ àbí.
3: Ṣé wọ́rọ̀ lọ súnmọ́ àbí challenge.
4: Kò yẹ níbi ẹ̀ kò sí ìfìyẹ lé lọ́nà méjì.
2: Ẹ lọ síbẹ̀.
3: All right, ẹ ṣe 091-2370-8675 ẹ̀bẹ̀rẹ̀ yìí ẹ sì dá ẹ̀ tó bá dẹ̀ ti ẹjọ́ ẹ bá gbé ìpín yẹn ẹ̀ tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ká gbọ́ látọ̀dọ̀ yẹn. Hello.
5: Hello.
2: Ẹ ràn sá.
5: Mo kí màmá wa tó wà ń bẹ̀
2: yẹn. Ẹ ṣe sá.
5: Àlàáfíà ara yín kò ní lọ.
2: Lórúkọ Jésù.
5: Ọlọ́wà wà pẹ̀lú yín o.
2: Ẹ jọ
5: fẹ́ ṣe nọ́mbà yín gangan la níbi. Ẹ ti tún lè pe nọ́mbà yẹn ju
2: àwòrí bíi. 00.
5: A ò rí bi kọ́lẹ̀ rárá ẹ bá wa pè dédé.
3: Ó yá ẹ mú báírò kẹ́ rí bi kọ́lẹ̀ wọ́n á tún ti pè báyìí.
2: 00 080 21 21 91 9 1 20 20 40 40
3: ẹ gba àpínlẹ̀ kan
2: sí. 00 080 21 21 91 9 1 20 20 40 40
3: nọmba tẹ lè pè wọn sí nìyẹn ẹdẹ lè bá wọn lọfíìsì ní mọ́nà ọ̀tàn ilé kẹta sí Polaris Bank. Hello.
2: Hello.
4: Hello.
2: Mo
4: kí àlejò wa tí ó wà ní orí ètò.
3: Ẹ ṣe bọ́ sà.
4: Zach mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí. Ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kí Yorùbá ra irọ́ kò lè ra tòótọ́. Ẹni ẹ wá ní kígbe pé inú òun kó àwọn òun ṣe bákan-bákan wọn ò gbéra dáadáa. Ní kí ló ṣẹlẹ̀ wá ní kò wá ní àmúdẹ̀rẹ́ òun kan ní lásìkò ṣé wà lò wá ní kí lọ gbé wá. Mo lè ṣe gbé oògùn yẹn fún mi yẹn. Mo gbà lò 130 minutes mo bá bá mi pé kí n gbàgbé ẹ̀ owó olóògbé ẹ sílẹ̀ fún mi wá o. Òun máa gbé gbogbo ẹ̀ òun ní lọ ní ẹgbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ò tí ì lè kankan mẹ́ tó ṣiṣẹ́ mi. Tó wá sọ fún mi kó máa ṣiṣẹ́ mi. Èmi mọ̀ tó èmi náà lò ó. Mo rí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò. Oògùn tó dára ni.
2: R-E-E-Z Reese Bitter. Ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lẹ́yìn náà ń ṣiṣẹ́ bí rẹ̀. Ẹ má fojọ pòjọ, ẹ má fojọ pòjọ Reese Bitter.
3: Hello.
6: Ẹ kalẹ́ mọ̀.
2: Yes, ma'am.
6: Ṣíkíṣíkí pé èmi náà ni o, yàdúrà ni.
3: Yàdúrà ṣẹ́ wa o.
6: Ẹ tọ́jọ́ mẹ́ta mà.
3: Ẹ sọ
6: Reese Bitter. Rípítà yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀
2: yìí. Egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tí a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngan yangin balance yẹn tí ó bá fẹ́ máa balance ẹ bá ń gbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wọ́ọ̀ṣì nǹkan tẹ́ ń jẹ kẹ́lẹ́ iye mumu tútù iye mu nǹkan tó tutù ṣó ti yẹ yín. Nǹkan olórin dúdú nǹkan lárin dòdò ẹ kíyèsí.
3: Ẹ yọjú sí ṣọ́ọ̀bù.
2: Ẹ lè wá sọ́ọ́bù sí fíìsì wa nílé kẹta sí Polaris Bank.
4: Lóye díjì. Ọ̀sẹ̀ àlájì ayélujára gbogbo láti ràn láti ẹ̀.
2: Ok sá.
4: Ẹ bá a tún nọ́mbà yín yẹn sọ.
2: 00.
4: Ẹ máa gbọ́. Ìbàdàn nìkan lè máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
2: ọkùnrin ẹ̀ pé àwọn èèyàn yín tó ń jẹ́ fámásì kí n tọ́jà wá lẹ́sẹ̀ títì. Ẹ pọ̀n fámásìsì yín kí wọ́n pe nọ́mbà wa.
4: Ẹ kọ́là ń sọ. Àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ní ibi tó jọ
2: sí. Ṣé ó wà ní Ṣákì?
3: Ọ̀dà ẹ ṣe àti bọ́sà. 0 torí owó ń
2: jẹ́
3: 0021 21 40
2: yes.
3: Hello.
2: Ẹ kalẹ̀ ẹ kúrò lẹ̀.
7: Alàgbà àdúgbò pé nọmba ẹ sọ̀rọ̀.
2: Ok.
7: Ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
2: Yeah.
7: Ṣé lè máa tu òun
2: yẹn? Ẹyẹ kọ́lé orí ìsìnkú àkọ́dẹ́ ló sáré wọlé pẹ̀lú ẹ̀ ogun ṣẹ́. Hello.
3: Ẹyìn yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ bá yà sí irọ́ ìyẹn Reese Bitters àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe
2: bẹ́ẹ̀. Ẹ lọ sí Kólẹ́ra. Ẹ lọ sí Reef Pharmacy ní Challenge. Ẹ lọ sí Nasiru Láì ní Agbeni. Ẹ jẹ́ ká lọ.

0: sí office chiquito to wa ni scout camp
1: scout camp
0: mm.
1: Ni agbegbe wa
0: mi le keta secularis bank
1: challenge orita ring road
0: apata
1: ele wa si shop ti wa to wa ni shop chiquito to wa ni
0: last caller ekale
2: ekale ma
0: era dadi
2: yala fi ani mero
0: ben sir papa sir
2: mo se gbo kini for the first time
0: question yes sir
2: now kill like oruko ogun ya
0: ga aru
1: is
0: z aru is
1: z
0: ris ben sir yes sir
1: ben sir bitters oda eya ta lo tun wa nbe hello
2: e ka le anti sikito
1: yes sir e ka le sir
2: e go ti an le fun gbe ya
1: hello lo fun
0: pe ba se toju ara yin gbogbo yawo yin na le ma toju si bi mefa lala le ni ke ma mu iyawo yin na de lati mu iba ni yawo mefa le gbodo toju ke ba toju won te toju kan e tuntun ko to fe da be
2: hello ma Yes,
1: pe mi lori phone mi ni se ma pe mi ejo a wa ninu studio e pe studio line hello
3: hello
0: e kale
1: yeah. Kale
3: yes ejo ara bo n ti te fun ko ni eje nu
0: dada eyin te ba legbo to ko ti o san e ma fi raju e olorun lo en te ni diabetes so e ma fi se de ma lo ogun se gidi fun go olorun
1: hello
0: a claim o olorun do ni ko ri be
1: oda eja ka gbe pe meji si okay hello hello
2: hello
1: hello
0: hello
2: kito ba wa ko mu ba le o ko mu wa le ba wa o
0: eh won ka
1: ta lo so
2: e wa ma ya la ga sa ge ko mu wa le ba ka ri o
1: okay ka send di owo kia kia o sẹ́rí ogun tá n sọ̀rọ̀ n pa èyí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó yẹ kẹ mọ̀ pé chiquito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí orúkọ tí ọlọ́run ti fún yàn orúkọ díẹ̀ tí ọlọ́run ti fún yàn so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ dr mrs ta ló tún wà nbẹ̀ tó ní ìbéèrè ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè tẹ bá fẹ́ wá sí.
0: Hello baba. Yes sir. Hello, see good of pharmacy. No word. Hello?
2: Hello, ma.
0: Hey, Kale, Baba. Yes, sir. Ma, papa.
1: Tọ́ba ti yọjú ni ẹ máa jẹ́ ká máa sọ pé ṣẹ́rí ẹni tí àìsàn bá ń ṣe ọtí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó da nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
0: ṣùgbọ́n òyìnbó ló lọ sí ìlú òyìnbó
1: ṣùgbọ́n òyìnbó ló lọ sí ìlú òyìnbó lọ
0: tẹ treatment wá síbí àbújá wá síbí
1: àyè máa gbé wá sínú yàrá
0: ẹ wá ní ojú
1: lẹ́gbẹ̀rẹ́ tó bá jẹ́ pati pọ̀mọ́ méjì àmàlà méjì pọ̀mọ́ kan
0: àtẹnukọ́
1: ẹ má
0: fẹ́ lọ fún ayé ṣe kí
1: ní ẹjọ́ ẹ má jẹ́ ká fi àlàáfíà ara wa máa ṣeré pínpà tá a bá gbé lọ ẹlẹ́yẹlé tá a gbé wọnú yàrá wọn ní ọ̀yọ́ tá a gbé wọnú yàrá èèyàn kan ní
0: ìlú tá a bá gbé owó la wà áfítà yóò di yẹmú tẹrẹ kiri ẹni tó lọ́n bá fẹ́ lò fún ni kó jáde kó
1: kẹ́tẹ̀
0: hello
1: ẹ ká gbé ọkàn yẹn sí ọkàn ẹ ká lẹ
3: ma
1: lọkọ pẹlú pápápá
3: ẹni tó bá ní bóyá inú ara máa ń lù.
1: Tẹ bá ti rẹ́dì lọ́la ẹ yọjú sí ṣọ́ọ̀pù. Ẹ
0: yọjú sí ṣọ́ọ̀pù ṣe
1: kíkọ́. Ẹ jọ ẹyin èèyàn wa ẹyin tẹ bá fẹ́ wá sí ṣọ́ọ̀pù tèmi lọ́la láti wá rà má ti wà ń bẹ̀ láti aago mẹ́wàá ẹ pè mí kẹ tó wá gbogbo bó bá ṣe ń ṣe yín bẹ́ẹ̀ ṣe ń rà má máa fún yín lámọ̀ràn àwọn nǹkan tí ẹ lè fi kú tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe yín ọlọ́run á máa gbàkóso urú oúnjẹ tẹ máa jẹ urú omi tẹ máa mu tẹ bá dẹ̀ fẹ́ lọ rí ọ̀gá mi wọ́n máa wà ní ìbàdàn lọ́la normally wọn kì í sí ní ìbàdàn àwọn ògbómọṣọ ti ra àwọn fáínálì níjọ sátidé ṣùgbọ́n abẹ̀ wọn lélẹ̀ ìpè kọ́ fún wa ní sátidé ọ̀la torí àwọn tó máa fẹ́ rí wọn ọ́fíìsì wọn wà ní mọ́nà tán ní
0: ilé kẹta
1: sí polaris bank ẹ dẹ̀ ti rí nọ́mbà wọn 0021 91 20 40.
4: Now, that I'm top radio station.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani ọ̀sani fíìpù ẹ̀sì tí tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Báyé bá ti ń ye ká máa bá wọn ní.
3: Ìbàdàn kí ni so?
4: So so àní.
3: Kí lẹ fi jókòó?
4: Mo sì sí ẹ̀ ni.
3: Lágẹ̀lú 96.7.

90 at the Friday the

0: Okay, buddy, mother. 0034383502.
1: Ogoni fallon loki or no look alone load money mookie we to carbo. Sorry I can share it too. Eleta kwini power of breakthrough. Agbara Anyo. Tijo CAC. Rem International. Okay, Alafia. Ibuku Miracle Center. District Headquarters. To wa ni Araro ni Lane. Loke padi ni bada. Tino shu ni gwawe. Nibu chala unti no wo li. Fui yonata wa yi. JK Adebo wa le. Baba ti wa kwe lumi ni nule agbara mbi. Esi wa kwe baba ti pade wa late gumbe. Olo unti ni nkapataki. Fún ìran yìí ni ọjọ́ mọ́kànlélógún ìrìn àjò àdúà àti sọjí ó ń lọ lọ́wọ́ ọlọ́run sì ti ń jẹ́rìí wà láàyè rẹ̀ bàbá ń bẹ ń bí láti ṣàlàyé fún wa ìpàdé májẹ̀mú kan ìyẹn ọjọ́ mẹ́ta tó parí ìrìn àjò yìí bàbá ẹ̀ kalẹ̀ káàbọ̀ sórí ètò sà.
2: Ẹ kúlé gbogbo olùgbọ́ pátápátá tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà ẹ káàárọ̀ ẹ kásán ẹ kalẹ̀.
1: Ẹ bá ń gbàdúrà fáwọn èèyàn yìí.
2: Ọlọ́run ayérayé agbíọ́gá nítorí pé ìyẹn Ọlọ́run gba ọpẹ́ wa.
1: Àmì.
2: Ó gbólùgbọ́ mi pátá ẹ lọ lu àlùyọ.
1: Àmì.
2: Agbára ti lu àlùyọ ní gbogbo ọ̀nà ó yá kó dàpọ̀ mọ́ yẹn.
1: Àmì.
2: Bẹ́ẹ̀ ni kò rí.
1: Àmì o.
2: Jésù Olúwa wa.
1: Àmì. Ẹ káàbọ̀ sórí ètò rẹ̀ kan sí.
2: Ẹ kúlẹ̀ o.
1: Rem International ibẹ̀ yẹn ni kẹ́ ẹ já ti bẹ̀rẹ̀. Àwọn tó ti gbọ́ nípa ìjọ yìí Rem International wọ́n sọ pé no. Ṣé chọọ́ọ̀tì yẹn náà ni ṣá bàbá o májẹ̀mú wo ni ọlọ́run bá yín dá tí ṣe agbára àti ìyanu fi ń ṣẹlẹ̀ nínú ìjọ CAC Rem International.
2: Májẹ̀mú ilé kìí ṣe májẹ̀mú àná torí ìpàdé tí à ń sọ yìí ó ti lé ní ọgbọ̀n ọdún.
1: Tàtí ń ṣe pàdé
2: 21 days yìí. Ó dẹ̀ jẹ́ ẹ̀kan lọ́dún bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ kínní. Títí di ọjọ́ kọkànlé ní ogún oṣù kẹjọ la máa ń ṣe lọ́dọọdún ìṣòro rẹ̀ náà sì máa ń wáyé ní gbogbo ọjọ́ kínní oṣù kẹsàn-án títí di ọjọ́ kọkànlé lógún bákan náà bí a ti máa ń ṣe ní ọdọọdún nìyẹn ìpàdé májẹ̀mú.
1: Ìsọjí ọ bẹ̀rẹ̀ látọjọ́ àkọ́kọ́ tó bá ti wá di 1920-21 ìṣòro ni ó jẹ́ ṣùgbọ́n tọdún yìí ṣàrà ọ̀tọ̀ o. Bàbá kí ló dé títọdún yìí fi ṣara ọ̀tọ̀ tí ọ̀bọ̀ sóhun tó bọ́ sí kùtùkùtù.
2: Gẹ́gẹ́ bí ohun olúwa òun la tẹ̀lé nítorí pé ìsọjí la fi máa ń ṣe throughout fún ọjọ́ mọ́kànléníogún ṣùgbọ́n ti ọdún yìí bí a ti fẹ́ parí ẹ̀ olúwa ní ká yí ọwọ́ padà pé ibi tí ọ̀tá máa ń gbà ní ìgbà míì láti ṣẹ́bùrú ẹ̀ pé ibi ìrọ̀lẹ́ ni
1: wọ́n parí ẹ̀
2: so ìgbà tí wọ́n fi máa dé ní ìrọ̀lẹ́
1: wọn bá ń bẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ jésù nìyẹn òkú rẹ̀ ni wọ́n retí wọ́n wá wò wọ́n ni ó ti kúrò láàrin òkú
2: ó ti di àlàyé èyí ṣe tẹ̀yìn fi wá
1: àlàyé
2: láàrin òkú so ìdí nìyẹn tó ṣe pé ọjọ́ kọkàndínlógún ogún ọjọ́ àtọjọ́ kọkànléníogún 1920-21 àárọ̀ ní kùtùkùtù láago márùn-ún sí méje ní ìdajì ní
1: ìpàdé márùn-ún sí méje
2: bẹ́ẹ̀ni wákàtí méjì
1: power of breakthrough
2: bẹ́ẹ̀ni agbára àlùyọ
1: bàbá bẹ́yẹn kan bá gba agbára láti làlùyọ kí lójú ṣe tẹni ẹ̀rẹ̀ bí aládùá
2: yóò múra bí ẹnikẹ́ni ó bá lu àlùyọ bí ò bá sí agbára kò lè làlùyọ. Ẹ jẹ́ ń lo àpẹẹrẹ kan Ísírẹ́lì ó ti pẹ́ tí wọ́n ti ń bá Gòláìàtì jagun ṣùgbọ́n wọ́n retí alágbára kan tí ó borí ẹ̀ torí gbogbo agbára tí Gòláìàtì ní ló fi bá Ísírẹ́lì jà ṣùgbọ́n nígbà tí Dávìdì dìde wọ́n wọ̀ ní ẹ̀wù irin wọ́n kó ìdá fún wọ́n gbébọn fún onírara ẹ̀bọ èyí yóò jẹ́ ìdíwọ́ fún mi so ẹ̀ṣẹ̀ agbára òkùnkùn lè jẹ́ ìdíwọ́ ṣùgbọ́n bí agbára ọlọ́run bá wọlé ìgbà tí Dávìdì kojú Gòláìàtì Ísírẹ́lì lu àlùyọ wọ́n borí Gòláìàtì so bẹ́nikẹ́ni ó bá lu àlùyọ láyé bí ò bá gbàgbára kò lè lu àlùyọ.
1: Gbàgbára ò bá dé.
2: Bí agbára ò bá dé kò sí àlùyọ torí àwọn tí ìjẹ́ kéèyàn lu àlùyọ ó ń bẹ láyé ká èèyàn ọ̀tá ń bẹ èṣù ń bẹ ogun ayé ń bẹ àwọn ìka ènìyàn wà ọ̀rẹ́ tí ìjẹ́ kéèyàn lálùyọ ń bẹ.
1: Èèyàn lè máa lọ èèyàn lè lọ́rẹ̀ẹ́ tí ò ní fẹ́ kéèyàn lálùyọ.
2: Èèyàn ní ìyàwó kan tí ìjẹ́ kéèyàn lálùyọ. Èèyàn lọ́kọ tí ìjẹ́ èèyàn lálùyọ. Èèyàn lọ́mọ tí ìjẹ́ èèyàn lálùyọ débi ọ̀rẹ́. Yoba ni ore dani o to pon
1: eni abini
2: bi dani bini bi gan se ku pa ni ki se pon dani ki se pon dani bi eyan o ba ma dagbara fun aluyo
1: yes sir
2: ikene yo je ni to le gbadua
1: yo le gbadua
2: ikeji yo le gbawe Jesu Oluwa wi pe nkan won yo le se bi ko se nipa awe ati adua to de ngba ti won gbe isoro kan to awon mo eyan wa won se won o le se won gba ti won wa gbe de odo Jesu Jesu bawe o de le mi en jade awon eyan wa lo ba Jesu pe kilo ni ta wa o le se o ni nkan won yo le se bi ko se nipa awe ati adua
1: eni ti o ba gbagbara
2: eni ti o ba gbagbara aluyo bi o ba le gbadua bo se se soru ni o ma gbawe ni o ma lori oke nitori pe awon to duro tini ti o ton ma so pe no
1: ba je mbe ni da keji
2: ba aluyo
1: awon kan la aluyo lowo aye eli won awon laye fe ri awon laye ngbo won fe ku o ni pele yen bi won ba ni ku ki la won na ni lo aye ti yin won pe ah olodun ti gbe lagbaja ga lagbaja ti wa loke lagbaja ti wa loke bi o ba ni jabo loke kilo na ni lo
2: sa gbo eni ti o wa loke
1: yes sir
2: ni ko mo o tori to ba ri ko won wa loke won mura ati won mu wale
1: awon kan be nbi kan to gbaradi kan mu wale
2: tori awon gan fe debi to wa yen won da se to pe gbogbo eni to wa loke pe ko wa sile
1: iyan ni pe awon to tun wa loke won nilo akase awon ta nso yi
2: oke ngan lo buruju e wo gbogbo awon to wa ninu ijoba ta lo fe ku nbe
1: o si
2: tori agbara ni nbe lo won
1: agbara
2: agbara ni won bo je are bo je gomina ti won ba so pe won fe dibo kan awon e fe ku nbe nitori pe agbara ni nbe lo won
1: baba e ja se bayi mori ninu fọran kede ipade yi ati ninu awon iwe ale sode kaakiri woli ebe taiwo ojo baba asoju ori afefe mo ro pe eleyi ni o je igba kelo ti won de ninu ijo re mi bayi
2: ta ba ni ko wa seru ipade eleyi o je igba akoko
1: igba akoko ibi ti mo lo gan niyan furu ipade bayi woli ebe taiwo ojo won si wa nbe fojo bete ta
2: be ni Imbo la on the 19th.
1: Yeah, Wednesday.
2: Wednesday, Timbo yi. 20. Thursday. Ati 21.
1: Eh, wawa mbe lojo. Wednesday. La gomaru daji.
2: Beni, si meji.
1: Wawa mbe lojo Thursday. La gomaru daji.
2: Beni.
1: Wawa mbe lojo Friday.
2: La gomaru daji. Ojo meteta.
1: Bo wa won se dito yen wo wa nu pade yen ojo meteta.
2: Baro Olorun mo le be taiwo ojo. Baba e so jori afefe nbo. Ti o si on ko ti o di won lagbara Kristi.
1: Amen Jesu. Hey, ireti Olorun. E je bi ile bayi. Bi eyan ba ri eyan ati baba yi, eyan mo pe looto baba ato mo ni. Sugbon sa owo baba yi di. Ni mi se ma wo pe be ba ri won, be ba ri won, be ba ri won na awon pade kan. O ni nto Olorun ba won so. Kini nto Olorun so fa won gangan pelu confirmation nto Olorun so fun yin te fi wo pe no. E be ta iwo jo ni o gbadura fa won eyan mi.
2: Ah. O nti aripo. Nitori pe amọ majemu ti ebe taiwo ojo to gbe ni pe ibikibi to ba te tabe nikeni to ba gbadua fun laye gbogbo ni ko lu aluyo so ohun to lo so fun na ni pe ibikibi ti won ba pe o si to ba debe aluyo gbodo fara
1: aluyo gbodo fara
2: beni
1: bi won ba ti debe
2: won ba debe
1: so baba o wa nbe yen lojo Wednesday
2: lagbara olorun
1: ateyin ati won ejo mo su e fawe
2: lagbara Kristi lojo Wednesday
1: Thursday
2: Friday ose tin bo yi
1: ose ta fe wo
2: do
1: e ja se bayi sa e ja se bayi awon ko mo gbo wa lowo lowo bayi ni tori pe elomi ti wo pe ah anfani tori lati gbadua labe ori ofe pe meji igba pe mi kere ti mo kere pe mo to lori ofe ati joko ti yin ninu anu olorun ni igba ta wa kere lati mo wo pe ah poli re baba eyin mo jowaju o ti beni kan o ba wa enikan ti nlo kaakiri o ti gbadu agbawe sibe nkan o se kini ko je ireti ru eni yen to ba le farahan laarin ojo bete ta
2: o sin ti o je ireti re ri pe yo lu aluyo
1: yo en so with confidence
2: ni oluwa ti n be temi re n be laaye ibi kan sa le yen de lojo kan mo ma so kini kan pe o ti ipade woli re to ba pade e adua re agba
1: be yan ba pade woli ti e
2: adua re agba o le ti lo ka ko lo lu ebo ko lo gba ko lo awo ti olowo o ba ti mu pade woli re o le ma se command wa lo yo sugbon ojo to ba ti mu pade woli re iraluyo re bere
1: gbogbo en to la nfani ati ma gbo mi lowo lowo mo mo pe o sare deyin radio re sibe tori pe on ti olorun to fe se nipase ipin ajo adua kutukutu ojo meta yi o ni won na fi gbo wa baba e ba njuwe fa we yan nibo ni CAC Rem International wa loke padi bawo le yo se debe awon ti mo latona challenge ni awon ti mo latona mokola ni awon ti mo latona itamerin ni ati gbogbo agbegbe to yibe yen ka bawo o se debe
2: ti eniyan ba ti de ori bridge Asarudin ibi kibi to ba ti nbo boya lati mokola so ko lo soke padi to ba nbo lati challenge to de roundabout so ko lo si oke padi yen so for anybody pe ori bridge Asarudin lo nlo
1: nibe ti ba lati challenge gan o le ma de be yen
2: o le ma de
1: yo so kale nibi
2: be alawo
1: we alawo nbi bi
2: so o le cross wa si oke padi
1: yo tun fe o le fe se gbe
2: then to ba ti dori bridge Asarudin yen o ti ri new shopping complex ti won se ko bayi egbe re ni wa gba wa ti ri sign post wa nbe so ibe ni CAC Rem International ke alafia wa o rorun pupo
1: awon se ko na bere wole
2: won se be ni
1: awon to gbo na bere
2: to ba ti do oke padi yen
1: eyun
2: wa ti ri new shopping complex si government se ko bayi
1: yes sir
2: o wa loju titi bayi egbe re bayi to ba ti
1: ya ni be legbe re
2: yen
1: o
2: gba wole
1: iyan de church
2: de church nu o ti ri CAC anybody to ba te dori bridge yen to ba ti ni church baba de bo wa le len lo
1: se le ba yonda number yin sir
2: bi enikeni ba fe pe wa ko pe wa si number yi 08 0 34 34 38 38 35 35 02 02
1: e ba n tun pe lekan si
2: 08 0 34 34 38 38 35 35 02 02
1: e ba n so tele saye gbogbo awon eyan
2: to aye raye ninu awon orun ko gbadua fun yin
1: amen
2: o so tele si gbogbo eti to n gbo mi loruko Jesu Kristi e lo lu aluyo ile ti ota ti di olowo yen loruko Jesu olugbara gbagbara aluyo lato ni lo ase aluyo bale o ko de serere.

0: claro. 003-43-8356.
1: La Gelu FM, Jagaba Boboretio.

0: écoutez Diaspora. Écoutez. Tori ti yin na ni. E mo pe mi o ni se meji. Mi de ti ri se nle epo. E ku ajale. A ku ataro a ku ko le da tan ba kiri. Lagelu na le ngbo na resi 6.7 FM. Oluwa re mi lekun Adesina Big Man presenter yin na ni. Akanse eto leleyi. Odidi iseju me dogun pere ni. Mo ni alejo kan ti mo tun lanfani ati gbe wa siwaju yin lale yi tori ti yin na ni alejo mi e ma kale se lafia le wa
1: e kale sa
0: gbogbo ile nko sa
1: alafia ni sa
0: ti mi ba ni se mistake agbo sa fefe le yin na sa
1: be ni sa
0: sugar jan nje yin kan na pe ni e ma daruko yin fa ara le
1: oyedokun ebeniza loruko temi mega presenter
0: wow oyedokun ebeniza
1: mega presenter
0: mega presenter igba yen lokoko nje kekere ngba yen kekere presenter
1: igba yen
0: won mi sin ori
1: mega presenter
0: awon na de wa ni mega chair kan bi mega pade mega ni yen
1: o sugar
0: jan kidede ri yin lele tari yin alejo wa alejo ni yin o presenter ni mo ta lejo ni emi ni oga ni ni n ta
1: ni ba e se opupo
0: kile ba wa
1: lati ile ise agbala iwosan Elders Care Foundation ohun ni mo ti wa mo je agbenuso fun ile ise agbala iwosan Elders Care Foundation
0: tori agbala iwosan Elders Care Foundation kino se nibe kini koko ile ise igan ejamo
1: idi ti mo fi wa sori ategun ni asiko ni pe
0: yes sir
1: a fe ki awon eyan ko wa je anfani alagbara ti ile ise gbe kale papa julo fun awon ti won ni idojuko prostrate lori arun ta n pe ni prostrate elomi nbe to je pe prostrate yi o dalam to the extent pe won lo sise abe fun leyi to je pe ti o ye ko ri be idi on re ti le ise wa se wa se eto iranlowo atona bayo eyi teyan fi le bo lowo prostrate yi ti alaafia o si joba ninu ago ara
0: Onbo. Timi ba ni she mistake o tumo si wi pe on ti e nso lale tabi nti e ka ile iwosan agbala igbe kale
1: ni pe
0: oro awon agbalagba awon arugbo awon agbalagba papa lokunrin o je yin lo o je yin lojun
1: bo awon ti o le dase yo daada
0: iba
1: apapa julo awon ti won ti gbe roba soju ara won to je pe roba na fi nto anfani ti sile fu gbogbo eyan pe e ma bo wa si ile ise agbala iwosan lati wa gba onu abayo leyi te gbabo kuro lowo arun ta n pe ni prostrate yi
0: bawo ni won se bo na abayo
1: e seun sa onu abayo ti ile ise yi la kale akoko ni pe awon kan ti se orisirisi test kakakiri ti o si solution
0: won ti lo sayewo
1: lo ka ti lo sayewo ile ise yi wa gbe anfani kan kale ni ola saturday ose yi gangan wi pe ki gbogbo eyan to ba ni rufi aisan yi boya o se n develop bo abi o ti tobi abi ife moru stage to le wa abi eyi ti wo pe level ti kini ide bayi o ti toju su mi e mo bo wa si ile ise wa ni ola laago mesan saago merin role o lafi lafani ati ma dawun eyan lo iyan awon akose mo se onisegun oyibo doctor won wa nkale lati mo lawon eyan lo ye pelu owo 25000 naira owo foruko sile nikan leyin owo foruko sile te ba ti san ile ise wa e nilo lati sanwo kankan mo
0: robaton
1: leyin owo foruko sile 25000 naira atowo testi bejeji na lo ti ko papo sinu eyo kan yen leyin owo foruko sile ati testi loju ese na to ba le ti se testi fun yin le mo gba esi ni doctor o de mo fun yin ni ona abayo pe nkan bayi le se se le to ba wa di ni beyond the 15 osu to nbo abi bi ending of this month le pari osu yi kan wa pada wa le ise wa kan to wa se ayewo pe esa ibo ni level into ayewo ta won se lojo kini ana bo lo se de bawo lo ipele wo lo de
0: lo de duro
1: be ni sa won dupe lowo olohun pe alaafia ara won dotun si
0: ibo ni won bo lona
1: agbala iwosan to wa ni sunday soyo
0: ba la se ma debe
1: lati bi kibi te ba tin bo sa boya lati to gate ibadan abi lati wo road e wo e so fun ni moto pe sunday bus stop le nlo e ti ri akole yen gbagada gbagada agbala iwosan ẹtì rí sanbọọdún lágbàgàdàgbà ní sanyo bus stop gangan
0: lagos ibadan express road
1: ẹtì rí gbàgàdàgbàgàdà àgbàlá ìwòsàn
0: tí àwọn èèyàn bá ń bọ̀ lọ́la
1: yes sir
0: nọ́mbà wo nọ́mà pé yín sí
1: nọ́mbà tẹ ẹ lè mọ pé ilé iṣẹ́ sí rèé 070 45 69 73 71 tàbí 081 40 40 25 32
0: ẹ̀sà ẹlẹ́ẹ̀kejì yẹn bá ń tún mú
1: 081 40 40 25 32
0: nọ́mà pè sí
1: nọ́mà pè sí
0: ọmọ ọ̀la yẹn wọ́n á gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí
1: wọ́n á gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kí ló fà á àti pé bó o lè yàn ṣe é bọ́ nírúfẹ́ àìsàn báyìí téèyàn bá nírú ẹ̀
0: nǹkan bọ̀ wá ṣe tẹ́ǹpẹ́ àwọn tó bá wà
1: ní irúpẹ́ níjà báyìí
0: tẹ́ǹpẹ́ wọn fún lọ́la nìyẹn
1: tẹ́ǹpẹ́ wọn fún lọ́la
0: láago mélòó
1: láago mẹ́sàn-án ṣáago mẹ́wàá láago mẹ́sàn-án àárọ̀ síbi mẹ́rin ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni sà
0: ní sanyo
1: ní àgbàlá ìwòsàn nílé iṣẹ́ wa tún wá ní nǹkan tá à ń pè ní àgbáṣòro dà bẹ́ẹ̀ ni sà léyìí tá a ti pèsè kalẹ̀ fún gbogbo ènìyàn tó dára fún ìlera afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ agbanúgbàtà
0: tó bá ti dé lọ́la
1: yẹ́sà
0: ẹ̀jẹ̀ kan tó
1: máa gbọ́ pa ẹ̀ ṣe rí àgbáṣòro dà tí mo fẹ́ káwọn èèyàn gbọ́ pẹ̀ dára kó tó dọ̀la àgbáṣòro dà tí mo ń tà láti sọ fáwọn èèyàn ẹ̀sà òun jẹ́ ohun tí èèyàn lè lò sí bóyá romantism ní nǹkan ni
0: ṣebí nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀la
1: wọ́n ti dànfààní yẹn náà
0: wọ́n á gbọ́ ẹkùnrẹ́rẹ́ intenso
1: sọ bẹ́ẹ̀ ni
0: sà
1: àgbáṣòro dà
0: ẹja kó sọ gbọ́dọ̀ lágbà yẹn
1: ẹsà ẹjẹ jẹ́ kó làwọn lọ́yẹ kán lè mọ̀ pé ọ̀tọ̀ ni ti dánilẹ́kọ̀ọ́ lílé iṣẹ́ wa náà a ní tá à ń pè ní àgbáṣòro dà táǹtà tó jẹ́ pé ìjọba fòdẹ̀lú láti máa mú pé ó dára fún gbogbo èèyàn bẹ́ẹ̀ ni sà à ń tẹyọ kan ní 35,000 naira wọ́n sì nílò láti lo mẹ́ta ṣùgbọ́n tẹ bá láǹfààní àti ra àgbáṣòro dà méjì which is 70,000 naira a máa fún yín ní ẹyọ kan sí i lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni sà gbogbo pé inú egun ro mi ni nkankan tẹ bá ti lè láǹfààní àti lè máa mú ní àárọ̀ àtàlẹ́ ìlera yín ó mọ dọ̀tun sí ní gbogbo ìgbà ni.
0: ẹ jẹ́ ká ṣe báyìí
1: yẹ́sà
0: fún àyẹ̀wò táwọn àgbà yẹn
1: bẹ́ẹ̀ ni sà
0: àwọn èèyàn máa láǹfààní àti gba ìdánilẹ́kọ̀ọ́
1: wọ́n á gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́la sà
0: wọ́n á rójútùú
1: sí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀
0: tó dẹ̀ yẹ kí wọ́n lò wọ́n fún wọn
1: bẹ́ẹ̀ ni sà
0: ẹ jẹ́ ká ṣe báyìí ẹ fún wa ní fóònù nọmbà tó máa pè sí sìn kẹwájú ibi tó ń bọ̀ lọ́la àti táìmù ká máa yọ̀ǹda yín.
1: nọ́mbà tẹ́ ẹ lè mọ̀ pé ilé iṣẹ́ sí rèé àbí tẹ́ ẹ lè mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sí pé ẹ sà mo fẹ́ wá sí sẹ́mínà ní ọ̀la mo fẹ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ lọ́la ìyẹn ni 070 45 69 37 71 tàbí 081 40 40 25 32
0: lọ́la
1: sanyo bus stop ní àgbàlá ìwòsàn aago mẹ́sàn-án ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ làwọn akọ́ṣẹ́mọṣẹ́ dr oníṣègùn òyìnbó náà fi mọ dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ bó bá dẹ̀ ti ń ṣe tẹ́ẹ̀sì fún wọn tán lè sí ó mọ jáde lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni sà lọ́la
0: tó bá ti ń ṣàyẹ̀wò fún
1: wọn tán
0: máa gba èsì àyẹ̀wò tó ṣe
1: bẹ́ẹ̀ ni sà èsì pé báyìí ni ìpele tí àyẹ̀wò tẹ́ wá ṣe ìpele tó dé rèé o ìtẹ́ ṣe rèé o bẹ́ẹ̀ ṣe rèé o gbogbo ẹ̀ làwọn dókítà ó láǹfààní àti ṣàlàyé fún wọn lọ́la nílé iṣẹ́ àgbàlá ìwòsàn sà.
0: ẹ dẹ̀ ń fi ń yé wa ẹ fi ń yé gbogbo ọmọ nàìjíríà pé ohun tí ẹ̀ ń polówó yìí confam ni.
1: Wá
0: sọ pé gbogbo àwọn tó ń gbọ́ wa ní ètò yìí ọlọ́gbọ́n onímọ̀ lóyìn ni.
1: bẹ́ẹ̀ ni sà àwọn tó ti dé iléeṣẹ́ wa ti
0: gbogbo ayé dẹ̀ mọ iléeṣẹ́ lágẹ̀lú pé tá a bá polówó ti yẹ yín mẹ́rin.
1: àwọn ò ń bá àwọn ìrà tí ò lọ́mọ nù lágẹ̀lú ò bá àwọn ìrà tí ò lọ́mọ nù.
0: sọ túmọ̀ sí pé káyọ̀ ṣá wa gbọ́ ìgbanilẹ́kọ̀ọ́ yẹn lọ́la
1: lọ́la ẹ̀ lọ́la ọ̀sẹ̀
0: àwọn tó wà ní kátìgórì ìṣẹ̀lẹ̀ nǹkan tó ń là kọjá yẹn
1: lọ́la kọjá kọ́ máa bọ̀ gbogbo ẹni tó bá léèyàn lókè òkun tó bá nírú ìpèníjà ẹ sọ fún wọn pé kọ́ máa bọ̀ wá sí iléeṣẹ́ àgbàlá ìwòsàn lọ́la sátidé yìí
0: laago mọ́kànlá
1: laago mẹ́sàn-án ṣaago mẹ́rin ìrọ̀lẹ́
0: sí mẹ́rin
1: bẹ́ẹ̀ ni sà
0: ní sanyo táwọn èèyàn bá ń bọ̀ láti challenge báwọn ṣe rí
1: láti challenge ẹ kàn sọ fún onímọ́tò láti tamina ẹ pé ẹ sà Sanyo bus stop ni mo lo e ti ri signboard lagbagada gbagada
0: okay, antomo lati challenge ta ba de Sanyo bus stop
1: mo a ti ri signpost
0: awon across
1: other side be ni sir
0: but time mambo lati iwo road
1: we ibi te ti bo lati iwo road yen na
0: ni ko ti so
1: na ni ko duro si won ti ri ile ise wa sir
0: oda e se gan ga wa e je ki amo number yen le kan si ko to de pa ayo
1: number te le mo pe ile ise sire 070 45 69 37 71 tabi 081 40 40 25 32
0: lekan si
1: 081 40 40 25 32
0: number keji
1: 070 45 69 37 71
0: e se ogawa
1: ese opupo amore ti yin ni ola lagbara olohun alaafia ara wa ko ni di fiafia ki gbogbo wa le wa ni alaafia pipe bi ite yi olongo idi niye ti le ise agbala iwosan Elders Care Foundation se pe gbogbo eniyan lati wa je ninu ori ofe anfani 25000 naira le fi se iforuko sile leyin owo iforuko sile te ba ti san e ni lo kankan mi romo ofe ni gbogbo yoku ti ile ise ti la kale
0: share the request 25000 yen po sir
1: ah
0: ere ni o
1: e sir awon to ni rufe ipedija bayi o ti niye tan ti na si be ni sir
0: na 25000 naira registration
1: owo foruko sile to test
0: oto
1: be ni sir
0: won tun fowo ra nkan kan mi to fun
1: rara o awon ati doctor ni o yanju gbogbo yoku
0: okay e se oruko yin le kan si ati oruko ile se yin
1: oyedoku ebiniza loruko mi mega presenter
0: e se
1: mo mo lore sir
0: a nbo lola
1: e se o pupo sir
0: god bless you
1: yes sir
0: abimbola sadiki ni olowo bo ti itajo se fun akoko yin oluwa re mi le conditioner big man presenter loruko mi odilabo mo nbo lagu mejo abo lale ibakanu eku kale
2: aye ba ti nge kama ba wo yi
3: ibadan kini so

0: ayẹyẹ.
1: Ojúlówó ọlọ́run tó fẹ́ ṣẹ́kúpadà wà lẹ́hún. Bẹ́ẹ̀ la fi máa fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nù àdúrà. Láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́. Ká sì gbárí àtìmùkù tó bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìjọ́lọ́ lórí àwọn ìránṣẹ́. Pásítọ̀ Pásítọ̀rì ṣiṣẹ́ náà kò ló ń ṣe. Lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá. Gbogbo ànínijọ́ ti lọ City Gospel Grace Ministry tó wà ní MA Alilea of Akefo Street. Meridian Post of Apata Ibadan. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook àti YouTube at the Lord City TV. Darapọ̀ lọ́jọ́ Sunday sẹ́mi ológo yìí. Jésù fúnra ẹ̀ ó máa mínísítà sí ọ.
2: Ó máa bọ́ láti sí ìlà, ó dájú pé ìwà yóò bá mi.
1: Gbogbo ọjọ́ Thursday láàrin aago méjì òwúrọ̀ sí mẹ́wàá 8 a.m. to 10 a.m. Bí Jésù nínú ayé Pásítọ̀ Enoch Folosho ti lọ City Gospel Grace Ministry. Bá ń bẹ àwọn èèyàn rẹ̀ wò ṣàtúnṣe ìpín àti ìṣẹ̀dá. Destiny Clinic. Gbogbo ológun èèyàn táyé sọ sínú ìdè. Gbogbo ẹni tó ń forí adé sírú. Torí nínú ìpàdé ẹ̀dùn alágbára oníwákàtí méjì tó máa ń kún fún testimony yìí. Ìwọ náà darapọ̀ mọ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí láàrin aago méjọ òwúrọ̀ sí mẹ́wàá. Ibi tí ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́ tí Pásítọ̀ Enoch Folosho wọ́n sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Alilea of Akefo Street. Meridian Post of

ti sọ fún yín tẹ́lẹ̀. Mo lọ́rọ̀ ẹ̀rí inú prógámù tá a ṣálẹ̀ ìpínlẹ̀ àti yín làjọ máa ń sọ. Ṣé ṣá ń gbàdúrà yẹn dẹ̀ ń tẹ̀lé? Ẹ dẹ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run yẹn. Torí tiyín ni o. Ọ̀pẹ lẹ́yìn àṣálẹ̀ ẹ̀ mú ọpẹ́ àti ẹ̀rí bọ̀. Ẹ jẹ́ ká ṣe báyìí ná, ká tó gbọ́ announcement kan àbí kejì látẹnu dádì. Ẹ jẹ́ kí a ṣáré gbọ́ jingle yìí lẹ́ẹ̀kan sí for the last batch. Tí a bá ti gbọ́ ìyẹn tán, a gba ìpè, a dẹ̀ gba announcement kan tàbí kejì.

0: ayẹ.
1: Ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tó gbé ṣẹ́kù padà wálé ọ̀run. Bẹ́ẹ̀ la tó máa fi ọ̀nà wálé ọ̀run lọ́wọ́ nù àdúrà. Láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́. Ká sí gbárí àti ìbùkú tó ń bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́. Pásítọ̀ Pásítọ̀rì ṣiṣẹ́ náà kọ́ ló ń ṣe. Lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá. Gbogbo ẹni níjọ́ ti lọ City Gospel Grace Ministry tó wà ní MA Àlílé A. Of Akerefo Street, Meridian Post of Apata Ibadan. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook àti YouTube at the Lord City TV. Darapọ̀ lọ́jọ́ Sunday ìsinmi ológo yìí. Jésù fúnra ẹ̀ ó máa mínísítà sí ọ.
2: Ó máa bọ́ láti sí ya, ó dájú pé ìwọ yóò pa mí.
1: Gbogbo ọjọ́ Thursday láàrin aago méjì òwúrọ̀ sí mẹ́wàá 8 a.m. to 10 a.m. Bí Jésù nínú ayé Pastor Enoch Folosho ti The Lord City Gospel Grace Ministry. Ṣàtúnṣe ìpín àti ìṣẹ̀dá. Destiny Clinic. Gbogbo ológun èèyàn tá yé sọ sínú ìdè. Gbogbo ẹni tó ń forí adé sírú. Torí yín ni pàdé àdúrà alágbára oníwákàtí méjì tó máa ń kún fún testimony yìí. Ìwọ náà darapọ̀ mọ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí. Láàrin aago méjọ òwúrọ̀ sí mẹ́wàá. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pastor Enoch Folosho wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Àlílé House of Akerefo Street, Meridian Bus Stop Apata Ibadan. Bẹ́ẹ̀ lẹ tún lè máa rí wa wò lórí àwọn social media handles lórí Facebook àti YouTube The Lord City TV lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́ wa padà sílé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ògo.
3: Ok, ẹjẹ́ kí a ṣe báyìí, láti ẹ fún ẹ announcement kan lẹ́ẹ̀kan sáà, ẹjẹ́ ká tutù bọ́ fáwọn tó ṣe ẹ̀yìn tó ń jẹ́ ìwà nípa rí.
4: Pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ Ọlọ́run,
3: yes sir,
4: mo fẹ́ láti ṣẹlẹ̀ pé gbogbo ènìyàn ń retí ní Lord City Gospel Grace Ministry ní Meridian Bus Stop Apata ní ọjọ́ Sunday ọmọ ajé ẹ̀sìn tí ó ní fi ṣe pẹ̀lú àyànmọ́ díẹ̀ la lè sọ lẹ́yìn láago mẹ́jọ sí aago mọ́kànlá pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ Ọlọ́run gbogbo ènìyàn gbogbo àyín ara Jíboyè Ọmí Bàkó pátápátá Bàkátárì ní ọ̀la Eléso a máa pàdé ní Ọmí Mercy Feed Hall Abidogun fún wákàtí méjì mo máa wà ń bẹ̀ lọ́la fún Destiny Clinic ilé ìwòsàn àyànmọ́ tó bá di àárọ̀ Sunday ní aago méje a máa wà ń bẹ̀ náà bákan náà ẹ jẹ́ ká pàdé àjọpàdé wá gbọ́ àṣírí agbára nǹkan wà tí ènìyàn fi ń lu àyànmọ́ tí ayé ò kí n fi sẹ́yìn lórí lọ́la ni mo fẹ́ sọ yẹn fún ẹ̀yìn ara mi pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run finally pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní oṣù tó ń bọ̀ ọjọ́ keje sí ọjọ́ kẹtàlá ní àjọ̀dún kẹsàn ìjọ Lord City Gospel Grace Ministry ó máa lágbára gan ó máa lágbára àní àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tó ń bọ̀ prophet Sam Ọlọ́wọ́rẹ́ ọmọ bàbá Ọlọ́wọ́rẹ́ ńláńlá pastor father Iro Gbẹ̀ngàn father Iro láti Redemption City ńláńlá pastor Ọláwáńdé Daniel P. Daniel will be coming all the way from Lagos
3: State
4: ó máa lágbára àti àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ̀bẹ̀ láti Ìbàdàn àwọn olórin ẹ̀mí máa wà ń bẹ̀ ẹgbẹ́ evangelist Adéyinka láti Yọrí evangelist Taiwo Fàfúnre pastor Ifẹ̀ Odogeye and evangelist Odúmọ̀ráyọ̀ Ilésanmi will be in that program. Morning section wà afternoon night wà àwọn àyè wà fáwọn èèyàn láti sùn àti ṣe camping program ni oúnjẹ àárọ̀ wà lọ́fẹ̀ẹ́ oúnjẹ alẹ́ wà lọ́fẹ̀ẹ́ fún gbogbo èèyàn ìwẹ̀ ọ̀fẹ́ wà mo ń ṣe ẹ̀rí pé gbogbo nǹkan ni lọ́sìtì kọ́ ni lọ́sìtì ò ní kí n ṣe bíi tomi a tún ti gbé extra ball ní last week láti prepare fún convention yẹn ó dẹ̀ máa lágbára.
3: Ìyẹn convention nínú oṣù kẹsàn-án next month. Ọlọ́run aṣọ́wájú
4: bẹ̀rẹ̀ sọ ẹni máa gba leave fún yín láti fi iṣẹ́ láti lè wà ní program yẹn ó máa lágbára gan àwọn èèyàn wá ní láti yà láti àgọ́ òye Abẹ́kúta Ọ̀yọ́
3: ó dídí ọ̀sẹ̀ kan gbáko ni
4: láti Monday
3: on the 7th, 7-9 a tún máa kéde rẹ̀ sí síwájú sí ìbójọba tó ṣe ìgbòrí àwọn èèyàn lè darapọ̀ mọ́ ìsìn Sunday service lọ́tún láì lágbájọ
4: láàárọ̀
3: ní Lord City Gospel Grace Ministry Meridian Bus Stop Àpáta Ìbàdàn. ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì mo fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ yìí ṣẹ́yìn ní ìbéèrè kan àbí kejì ṣé kankan ò yé yín àbí kankan rú lójú nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́ lálẹ̀ tàbí lè ta ti gbọ́ before alẹ́ yìí ok kí lẹ́yìn fẹ́ kí dádì gbàgbọ́ ìlú fún yín kí lẹ́yìn
4: àbújá tí atọ́kùnrin níbéèrè ni
3: mo máa fẹ́ níbéèrè o Bon time le mi wo ma fe ni
4: aja bere lati bere yin ki pe to ma wole
3: bere mi pe ti mi bere mi wa o
4: pe ti ni bere le o
3: sa ki le wi ma abi bola mo ni bere o hello
0: e kale so
3: e kale oruko yin bi te tin pe wa
0: David lati ayigun le yo ni
3: yes sir ki le fe
0: ah

0: mo wà nínú lálẹ́ ìkan
1: tòótọ́
0: agbára ọlọ́run tó gbé nínú àwọn dájú wa lórúkọ jésù onídòkú
2: àmì jésù
0: orí bẹ́ẹ̀dì mo fi gbọ́ ọ̀rọ̀ yìí ó dàbẹ̀ ni pé orí jẹ̀mí ó ṣe ní mẹ́sìk ní alẹ́ yìí
1: lọ́sùn
0: nígbàgbọ́ pé àdúrà mi ti gbà
1: àmì jésù
0: mo pé màá wá jẹ́rìí
2: dádì ẹ sáré sàmì àánú tó máa ń sọ àdúrà dẹ̀rí ó darapọ̀ mọ́
3: àmì
2: jésù olúwa wa
3: god bless you bí ẹ̀sìn jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ ká gbogbo ẹ̀ sáré rápálágbé yọkàn sí ká sáré fi style bí ẹ̀yọkàn sí torí time ẹ̀lú ẹ̀ kálẹ̀ o
0: ẹ̀lẹ́sà
3: ẹ̀ kúrò ní rédíò yín o tàbí kẹ́ ẹ̀ pátápátá ẹ̀ kálẹ́sà orúkọ yín tẹ́tí pé wá
0: orúkọ mi ni láre láti soka
1: kílẹ̀ fẹ́sà
0: dádì ẹjọ́ sàdúrà fún mi lórí ayé mi bẹ́ẹ̀ sí sàdúrà omega fọkàn bá yín lọ ìjọ tòbí tó lẹ́ fàdúrà ràn mí lọ́wọ́ kọ́nà ìṣí fún mi kọ́nà ńlá fún mi gbogbo ìgbà ni mo ń foríkòrò ìjà kan.
2: ẹni sòrò sà ẹni láti wá ọlọ́run dáadáa olúwa sọ fún mi pé kọ́kọ́rọ́ ìtọ́ni tó sọnù wá yín lọ́wọ́ àánú dá padà.
3: àmì
0: jésù
2: kọ́kọ́rọ́ ìtọ́ni tó sọnù máa yín lọ́wọ́ kọ́kọ́rọ́ ìtọ́ni ohun tí mo gbọ́ nìyẹn olúwa dá padà
3: lára. àmì jésù
0: olúwa
2: wa
3: àmì.
2: dẹ́wàá máa ẹ lè gbìyànjú láti rí mi.
3: ẹ gbìyànjú kẹ́ ẹ rí dádì kàbí kẹ́ ẹ kọ́kọ́ pè wọ́n lórí fóònù tí bí a bá ti ń lọ sí dádì.
0: ẹ kàn pé nọ́mbà wọn kí
3: ẹ máa pè báyìí wọ́n máa pè ń sìn sá ẹ ṣe sá nọmba yẹn sa dadi ka ma lọ ọjọ ti lọ àwọn nọmba ta ma pe yin si
2: àwọn fẹ gba ìbéèrè atọkùnrin mi ta
3: ẹ jẹ ká gba lọjọ mẹjọ sa
2: lọjọ mẹjọ ó náyìn o
3: mo ti pẹ́ẹ́nì sílẹ̀
2: 4551-2251
3: lẹ́ẹ̀kan sa
2: 0904551-2251
3: lẹ́ẹ̀kan sí sa
2: 0904551-2251
3: for the last time sa
2: tàbí 0904551-2251
3: tàbí
2: 0705123-9161
3: lẹ́ẹ̀kan sọ
2: 0705123-9151
3: ẹ ṣe gan dádì mú àmì ti sà ẹ bá délé bámi kí mọ́rin wọn kú ìtọ́jú yín sà wọn kú ìtọ́jú yín
2: gbogbo ẹ̀yìn ká àjọ ṣètò lálẹ́
3: àti pẹ̀lú olúwa sà
2: ogo kó darapọ̀
3: mọ́ àmì jésù kristi
2: ogo tuntun kó darapọ̀ mọ́ ní iṣẹ́
3: àmì jésù ẹ̀yìn
2: tẹ wà nù stúdíò yìí ogo tuntun kó darapọ̀ mọ́
3: àmì jésù
2: ẹ ó ní ẹ̀rí
3: àmì jésù
2: olúwa wa
3: àmì lórúkọ jésù thank you so much fresh anointing in Jesus name abimbola sadik lájọ ṣe tọjọ ọbọ tí fún ti aṣálẹ yìí bami ajínrere káyọdé oyè bọdé ojú olúwa àwọn olóòtú ètò yìí olúwa rẹ mi lẹkún adésínà big man presenter lórúkọ mi a pàdé lórí ètò yìí lọjọ mẹjọ lágbára ọlọrun àti mi àti ẹyin a ò rí ànúgbà o àdúrà òde ní ṣe tiwa ti lórúkọ jésù ó dijọ mẹjọ.

0: Niger. Congratulations, oh, it done happen. Golden Chance Lotto will celebrate you with millions of Naira. As Niger to celebrate independence, make you too join Golden Take Celebrate. As you play Golden Gold Morning Game, you don't qualify to win over 125 million Naira cash bonanza as independence gift. Now confirm and you hit stake multiple times because the more you stake, the more your chances to win millions of Naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 Naira, 100,000 Naira or 50,000 Naira. Make you enter one category. No blamo. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchanceloto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still trada for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe chai. Make your cooking
2: fun. Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo color o si jọra onkulele. For the original souvenir pera nle ma lo si White Stone Souvenir Ide Ape Odudua building directly opposite NNPC filling station Ide Ape Ibadan. Bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
4: Ẹkú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ tí gbogbo yín mọ̀ sí ìyá àrà lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, Bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí Ọba Iṣan Ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
5: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, Bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní Ọba Iṣan Ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o, òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní Bàbá Ìbàrùbá. Lónìí àtúnjọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
4: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
5: Ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá go lórí èèyàn. Àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá àwọn àǹfẹ̀wé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. À àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́bẹ́ẹ̀.
4: Bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
5: Ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́ àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bígbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ẹ̀kọ́ mi ò ṣe déédé, ẹ̀kọ́ mi ò ṣe déédé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ó lo oko, wọ́n lo odò, wọ́n sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. Táwọn ìyá náà ò sì mọ wò táńtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rìrìrìrì. Bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó. Torí pé bò mí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn, túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o. Ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o. Bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá Adédìbú lọ àdojúkọ People's Girls School tó wà ní Mọ̀lété Nìbàdàn, ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun, kò fọ́ kò sì ní fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́. Iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí. Làwọn kan ó kàn gbé báàgì, wọ́n mọ kiri gáréèjì ní Wòrò Odù, lọ́jà Aba, Láyẹ́yẹ́, ní Mọ̀kó, ní Bẹ̀rẹ̀ àti káàkiri. Pé àwọn ni bàbá ìbàrùbá o, bàbá ní káwọn bá wọn mérò wá sí Mọ̀lété. Mo ní eléyìí èrò tó wà gan àti ìdán ló ń tán. Àárín èèyàn kankan ń ṣẹ́ o. Àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó, àfimú wọn dánrin náà ni. Àsìfihàn jófin. Iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà. Ibi tá a wà látijọ́ àti wà náà la wà. Tẹlifóònù wa náà ni tẹlifóònù wa. Àṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lo ayé pẹ̀lú ìgbádùn. Ẹni tí ò tí ì kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín. Àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn. Bàbá ìbàrùbá ò pé méjì, ọ́fíìsì wa ò sì pé méjì. Kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn. Tẹlifóònù wa ò sì yàtọ̀. Tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí, òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá. 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 baba ibaruba lẹyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni be la wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum moji arogun roparose abaro molegun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si mo awon ti won wa sodo wa bi won na ba de loni iwo na ori wi pe ero ogbalode la akoko fi sayewo fun o to je ero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
4: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
5: ẹsẹun atọkun ẹni tí o bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ́ wulẹ̀ wá ẹni tí o bá ní lo oògùn tá a bá fún un kó mọ́ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ́ wulẹ̀ wá o àwọn tí o bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ́ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn re mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdójúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 070-18-21-11-11 àìsàn òní kàín wóróko bí awọ gángan o àìsàn òní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní rí léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070-18-21-11-11 àlàáfíà ara wa ò ní gbọ̀ndànùgbù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.
3: Lágelu FM jàgàbá gbogbo rédíò máa rún wọn jù.
6: Gàgàgà
7: Gàmísì
6: gbogbo ọ̀yà ní pẹ̀lẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní
8: Gàmísì Abba Mixture
6: àgbà ogun
8: amára sọjí
6: ta fògidì ewé àtẹ́gbò ṣe
8: yọ̀ lọ́tínú
6: Gàmísì
8: faraba wo dẹ̀gbìnrin
6: tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé
8: Gàmísì Abba Mixture ni ó gbẹlura
6: bínú kú tínú kún gbòdògbòdò ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ́ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu yà sàwárí egbògi Gàmísì Abba Mixture bó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ba dẹ̀rẹ̀ alẹ́ Gàmísì Abba Mixture inú gbẹlura ẹran rẹ̀ ó sì lé kan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mọ́ra fúyẹ́ Gàmísì Abba Mixture ńlágbádé fún o kò bára ẹni ọgọ́ta ọdún tó tún gbọ́mọdé níyàwó lára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Gàmísì Abba Mixture ló gbẹlura Gàmísì Abba Mixture ó ti wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Gàmísì Abba Mixture Fast Kenny Nigeria Enterprises ló ṣe é ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́runkẹ́mi Lagos Ibadan Expressway Mbadan ló wà telephone 08081689617 Gàmísì ló kára ó ta kẹ́bẹ́. Gàgàgà
7: Gàmísì.
9: Gbogbo àgbà mo tún yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsayọ̀ wa nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún.

ìwọ olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdù lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà ajé ìrìn olúfẹ́mi òní

0: in the bag.
1: Bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrọ̀rùn sùn ara títa ságun ságun kéèyàn mẹ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yẹ̀ ṣẹ́gá kórè ọ́ máa wóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹ́lẹsẹ̀ ọ́ máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ má mà kó ti bọ́ kéèyàn máa rú máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyàjí jàjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì látàdé gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ̀ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti máa bẹ àrùnsá pamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Mo ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ̀ kò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra Emerald Comfort Home ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
3: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Mọ̀mí ni mọ̀mí náà tún la màmá kúrò ní ilẹ̀.
6: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé hajj 2027 ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásùn náà hajj ahumra service wọ́n tún ti ń ṣe ètò umrah olóṣooṣù umrah december umrah ramadan 2027 ní sàn-án díẹ̀díẹ̀ iléeṣẹ́ yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ mọ̀kádà mbàásùn náà hajj umrah service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 mọ̀kádà mbàásùn náà hajj umrah service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dídé ilẹ̀ mímọ́.
7: Mo tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
9: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one alpha at a time.
10: You won't believe what happened yesterday.
9: Seriously. And good morning to you too.
10: Sorry, I forgot. Tea before tea.
9: All right then.
0: spill. With Lipton tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton tea is for togetherness.
11: Obale bagẹ owo le pẹlu steeze gbogbo beta ti o ko bi awo 50 bitters jatula bi okun ogun gentleman on the body system ogbo tariji akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 bitters best gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun Ko fun baby eto nibikibi nibigbogbo ati nigbakugba 50 bitters is produced by the 50 waves limited esileri ra ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nadaki tolote
12: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314 0907-893-3636 What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.

0: adájoke ní ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani frequency tí ti wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ẹ̀mí olórun tún ṣe tán lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ ni lọ́dún yìí ọlọ́run fẹ́ lo prophetess mary ọmọlára lápẹ́ lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ ọkùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkè kídayọ̀ amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì ọlọ́run alààyè àtàjẹ́ ìrìn olúfẹ́mi òní

0: 107.
1: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúgbà ọba Iṣanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

ọjọ́ lọ́jọ́ wọn ni. Èmi Olúrun yóò tún balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026 pẹ̀lú ìpò Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Ó fẹ́ takí bí ìmà 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdáyọ. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 ni láàgùn mẹ́sàn-án òwúr